Jordan.

Swain, I don't say, the PM,

pop culture.

but that one or any cannot. But I'm giving up.

will keep quiet.

mọ̀ di tanatana. Ó ṣeṣe kí ròyìn tààrọ̀ ìṣíkà yín mọ́lé. Àbẹ́yìn wà lọ́nà ẹ̀ ti ń lọ bíṣẹ́. Assignment yín ò le rárá o. Ẹ wo tẹ bá ti gbé rédíò yín sí kàn ní West Radio 89.2 FM. Àjọ gbádùn ara wa láàárọ̀ tèyí ni. Ó yá kò ń ṣe ìròyìn mọ́. Ẹ mọ̀ pé ikọ̀ 3SC tiwantiwa lolúyọ̀lé wọ́n bàjákulẹ̀ pàdé lánàá. Níbi táwọn olólùfẹ́ wọn ti ń retí pé wọ́n máa mú 3 points. Ẹ wo àmì ẹlẹ́yin náà ta lánàá o. Ojú ikọ̀ Kano Pillars. Ìyá kí ló ń ṣẹlẹ̀ sí ikọ̀ Shooting? Ẹ mọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ tán gbá kọjá kó tó di tàná. Omi náà náà takojú Nasarawa. Kano Pillars wá sílé kan Salami. Àwọn tún mú point lọ. Olùkọ́ ni Salisu Yusuf. Ẹjọ́ àwọn olólùfẹ́ ń pariwo. Salisu do something. Salisu do something. Ó yà nígbàgbọ́ nínú Salisu. Salisu máa ṣe something. Ẹ farabalẹ̀. Ó yá bákan náà orílẹ̀-èdè Nàìjíríà. Mò ń sọ̀rọ̀ nípa Super Eagles. Àwọn náà bàjákulẹ̀ pàdé. Tá a bá ń sọ̀rọ̀ FIFA ranking, orílẹ̀-èdè Nàìjíríà ti já wálẹ̀ o. Ẹ mọ̀ pé latest FIFA ranking, èdè tí wọ́n fi léde, orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n já wálẹ̀ lórílẹ̀-èdè Áfíríkà. Tá a bá tún sọ káàkiri àgbáláyé, wọ́n tún já wálẹ̀ o. Ẹ wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn Super Eagles, 30th position náà wà. Ipò 30 náà dìmú o. Ó yẹ ẹjẹ́ kúrò lápá bíbẹ yẹn. Tá a bá ń sọ̀rọ̀ nípa controversy tó ṣẹlẹ̀. Ìyẹn láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti DR Congo látara wípé ìyẹn World Cup qualifier ṣe ti gbàgbé ni. Wípé DR Congo wọ́n lo agbábọ́ọ̀lù tí ó tọ̀nà tí ò yẹ kó kópa fórílẹ̀-èdè wọn. Ẹ wo àjọ FIFA ti sọ pé o. Àwọn mọ̀ pé aṣọ́lé wọn. Mò ń sọ̀rọ̀ nípa Lionel Mpasi. Wọ́n ní kò lẹ́tọ̀ láti kópa fórílẹ̀-èdè DR Congo. Ó yá bákan náà aáwọ̀ tó ṣẹlẹ̀. Ìyẹn láàrin orílẹ̀-èdè Senegal àti Morocco. Ṣé ẹ ti gbàgbé AFCON dispute ni? AFCON dispute. Èmi mo gba AFCON, ìwọ ló gba AFCON. Ìwọ kọ́ ló gba AFCON. Ẹ mọ̀ pé orílẹ̀-èdè Morocco sọ pé AFCON ò tọ́ sórílẹ̀-èdè Senegal látara pé wọ́n bínú kúrò lórí pápá. Ẹ wo ó ṣeéṣe pé kó jẹ́ pé Court of Arbitration ó ṣe wẹ́ pé nìyẹn máa gbéjẹ ìgbẹ́jọ́ dìde. Ní pátá ló gba AFCON àbí ta ni ò gba AFCON? Ẹ mọ̀ pé àárín Senegal àti orílẹ̀-èdè Morocco ló wà. Mo sọ fún yín ṣáájú wípé àjọ Super Eagles àwọn ti já wálẹ̀ sípò 30 tá a bá ń sọ̀rọ̀ FIFA ranking. Látìgbàdájúgbà tán ta ọ̀mì ìyẹn kojú orílẹ̀-èdè Russia. Ẹ mọ̀ pé 3-3 draw nífẹsẹ̀wọnsẹ̀ yẹn bá dé. Orílẹ̀-èdè Nàìjíríà ti já sípò 30. Bóyá ta bá ń sọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè tó lékè lórílẹ̀-èdè Áfíríkà. Mo ń sọ orílẹ̀-èdè Morocco, orílẹ̀-èdè Senegal, orílẹ̀-èdè Egypt, orílẹ̀-èdè Algeria ògbẹ́yìn o. Orílẹ̀-èdè Cote d'Ivoire, àwọn gun orí orílẹ̀-èdè Nàìjíríà. Ipò kẹfà ni Nàìjíríà wà tá a bá ń sọ̀rọ̀ African ranking. Ó yá bákan náà akọ́nimọ̀ọ́gbá orílẹ̀-èdè Nàìjíríà. Eric Chair, ó ní ibo lẹ ti gbọ́ ọ. Ibo lẹ ti gbọ́ ọ. Wípé aáwọ̀ wà láàrin èmi àti Victor James Osimhen. Kò sí kankan láàrin èmi àti Victor James Osimhen o. Lóòótọ́ la fìwé pé James Osimhen. Wípé kó wá kópa fún orílẹ̀-èdè Nàìjíríà tá a bá ń sọ̀rọ̀ international break. Àmọ́ ṣe mọ̀ pé Victor James Osimhen ó ní ìfarapa fún ikọ̀ rẹ̀. Ikọ̀ Galatasaray. Ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà àti Galatasaray. Kò sí kankan tó jọmọ́ aáwọ̀ láàrin àwa méjèèjì. Lóòótọ́ la pe Victor Osimhen. Àmọ́ látara ìfarapa tó ní kò láǹfààní láti kópa fún orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo eléyìí yé wa. A sì ti sọ kúná. Ibi tẹ́ ti wá gbọ́ wípé aáwọ̀ wà láàrin èmi àti Victor James Osimhen. Kò sí kankan tó jọ bẹ́ẹ̀ o. Eric Chair ló sọ sí gbòòrò ayé. Ṣé mọ̀ pé international break ti parí? Ẹ̀yin olólùfẹ́ Arsenal má lọ sùn gbẹ̀ngbẹ̀ o. Torí lọ́wọ́lọ́wọ́ báyìí, ó tó agbábọ́ọ̀lù bíi mẹ́fà tó ti ní ìfarapa nínú ikọ̀ Arsenal. Tá a bá ń sọ̀rọ̀ àwọn agbábọ́ọ̀lù tó ṣe kọrin tó ti ní ìfarapa fún wọn. Mò ń sọ̀rọ̀ Havertz, ìyẹn Kai Havertz agbọ́wọ́ iwájú ikọ̀ Arsenal. Solis ńkọ́ agbọ́wọ́ ẹ̀gbẹ́ tán ṣẹ̀ gbé ní sáà tó kọjá. Ìyẹn ní sọ́mà tó kọjá. Ó yá mò ń sọ̀rọ̀ Martin Odegaard, ọkàn gbòógì lọ́wọ́ àárín ikọ̀ Arsenal. Ó dà lára àwọn tó ti ní ìfarapa. Ó yá pápá inú ikọ̀ Arsenal mú ṣe wà.
CEO won Richard Garlick o so o onise ri ko Arsenal ijita se gbe fun Mikel Arteta ijita se fese re loju si awa fe dominate a fe dominate EPL fun igba pipe e mo pe ko Man City se pelu Pep Guardiola se ri awa iko Arsenal awa iko Arsenal awa sere rara o

0: o ya lo policy wa nbi a jo ma tenu bo laaro teni ni ama kin to gbe lo policy wole eje fa se kan yanu iko Liverpool agbowo waju iko Liverpool mejeji mo so nipa Alexander Isak ati Cody Gakpo se ri awon mejeji ifese won se won koju Manchester City o sese ke ma ri won lori papa iyen latara ifarapa tawon mejeji ni ta ba nsoro international break oya bakan na inu iko Liverpool mo si wa agba oje Liverpool ni gba kan ri mo soro agba bolu won ni gba kan ri Jamie Carragher o soro lori ijiya to sese ko je Man City je o ni se ri bi odun marun ijiya odun marun lo e kan fi je Manchester City oníṣẹ́ ìmọ̀ pé tẹ bá fi ìjìyà ọdún kan jẹ wọn àwọn agbábọ́ọ̀lù wọn yóò máa wò pé ṣèbọ́dún kan péré ni ẹjẹ́ àṣìdúró náà lẹ́yìn ọdún kan á tún padà wá ó ní àmọ́ tẹ bá sun sọ́dún mẹ́ta àbí ọdún márùn-ún ìyẹn máa lè jẹ́ káwọn agbábọ́ọ̀lù tó ṣe kànrìn nínú ikọ̀ Manchester City tán fi kànyán lẹ̀ o wípé àwọn ò lè dúró fún ọdún márùn-ún láì má gbá bọ́ọ̀lù ni fún ikọ̀ tó ṣe kànrìn oya Thomas Muller ti best speaker mo soro agbábọ́ọ̀lù ikọ̀ Bayern Munich nígbà kan rí o ti soro sí gboro ayé o ní iṣẹ́ eré èmi o ní lọ́dún 2015 kíkíní lókù kí n darapọ̀ mọ́ Manchester United lóòótọ́ Manchester United gbé 100 million euro wá ẹ mọ̀ pé olùkọ́ Luis van Gaal olùkọ́ ni mi àkọ́kọ́ òun ló kọ́kọ́ wà nínú ikọ̀ òun ló wà nínú ikọ̀ Man U nígbà yẹn ṣe rí 100 million euro tán gbé wá yẹn lóòótọ́ Bayern inú mi dùn sí ìgbésẹ̀ tán gbé wọ́n dá padà wọ́n ní Man U ẹ dá padà o ṣe rí ọmọ wa Thomas Muller kò sí fún ní fún títà rárá fún ìdí èyí ẹ gbowó yín padà síbi tẹ́ ti ń bọ̀ àwa ọ̀tá Thomas Muller ó ní kété tí mo gbọ́ pé Bayern Munich ní ká dówó yẹn padà ó ní inú mi dùn o nítorí ikọ̀ Bayern Munich ikọ̀ tí mo nífẹ̀ẹ́ sí gidi gan ni ó yà jẹ́ kúrò lápá bíbẹ̀ yẹn ẹ mọ̀ pé mo gba sí yín lára lánàá wípé Pedro tó ti fìgbà kan kópa fún ikọ̀ Barcelona tó tún kópa fún ikọ̀ Chelsea òun ni agbábọ́ọ̀lù àkọ́kọ́ tá a bá ń tọ ìtàn bọ́ọ̀lù eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òun ló agbábọ́ọ̀lù àkọ́kọ́ tó ti gba ìdíje World Cup tó gba European Championship ó gba Champions League ó gba UEFA League ó gba UEFA Super Cup ó gba Club World Cup lápá bíbẹ̀ yẹn ẹ wẹ jẹ́ ń gbé lọ pọ́lísì wọlé lọ pọ́lísì káwọn ti wá ń lé.
1: Ojúmọ̀ rẹ̀ lọ́jọ́ tó ní o ẹ ṣe tẹ̀tẹ́ títẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì 89.3 FM lọ pọ́lísì ló dé sí iwájú ní òwúrọ̀ yìí láti gbà sí lára lórí total sport láàrin pé àti dé bí àtúndé àtúntí dé bẹ́yẹn a máa gbà sí lára ní ẹ̀má tẹ́tí kẹ́ máa gbọ́ wa.
0: ó yá látàpá bíbẹ̀ yẹn ẹjẹ́ ń balẹ̀ gbàgẹ̀ sínú ikọ̀ Chelsea akọ́nimọ̀gbà ikọ̀ Chelsea nígbà kan rí mò ń sọ̀rọ̀ nípa Antonio Conte ó ti sọ̀rọ̀ sí gbòòrò ayé ó níṣẹ́ ìmọ̀ pé àwọn èèyàn fojú di wá ẹ nígbà tí mo gba iṣẹ́ Chelsea àwa òkówó lójú ọjà ara agbábọ́ọ̀lù púpọ̀ rárá ara David Luiz ara Marcos Alonso ara N'Golo Kante ó níṣẹ́ rí N'Golo Kante yẹn èmi ò kọ́kọ́ nífẹ̀ẹ́ sí o ọjọ́ àkọ́kọ́ tí màá kọ́kọ́ rí kò kúrú ó ló kúrú ó ní kò ga ó ní kò sì tú rẹwà èmi wò pé ṣe lè máa sangun àmọ́ ẹ wá wo N'Golo Kante ẹ wo bó ṣe tanná fún ikọ̀ Chelsea ṣe rí ìgbà míì àfojúdi ò dá o nínú ikọ̀ Chelsea èmi gbìyànjú fún ikọ̀ Chelsea lọ pọ́lísì orílẹ̀-èdè Nàìjíríà àti jábàjákulẹ̀ pàdé tá a bá ń sọ̀rọ̀ FIFA ranking ibẹ̀ láti mú ròyìn láàárọ̀ ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan orílẹ̀-èdè Nàìjíríà wà ní top 4 tá a bá ń sọ̀rọ̀ FIFA ranking worldwide bọ̀ ó ti wá di pé a ti ń bàjákulẹ̀ pàdé ṣé kò ń ṣe pé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà ti ń rẹ̀yìn.
1: Kò sí orúkọ míì ta tún fẹ́ pé egun wa ti ń jójó àjò rẹ̀yìn náà ni torí pé tẹ bá wo ibi ta wà mo rántí pé nígbà kan ní 1994 after ta lọ world cup ta dé FIFA ranking wa number 5 la wà in the whole world tó nípa tí wọ́n bẹ̀rẹ̀ sí ń padà sẹ́yìn and kẹwàárí lẹ́yìn àsìkò kò yà mí lẹ́nu torí tẹ bá tiẹ̀ wo ìṣọwọ́gbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà kojú àwọn akẹgbẹ́ wọn káàkiri àgbáńlá yìí ìkànnà sì gbáǹjẹta ẹ̀ tán gbá àmì ayò mẹ́ta èyí tán gbá kótó dorí yẹn àmì ayò mẹ́ta sódo lálọ́jẹ ní Guinea Bissau bẹ́ẹ̀ lọ tó mi fẹ́ẹ̀ lè sọ pé mi ò lè rántí ìgbà tí orílẹ̀-èdè Nàìjíríà gbá bọ́ọ̀lù kẹ́yìn ti won ti awon alatako wa ti won mi awon wa agbo awon eyan dere ara nko ti o nfa akude fun ranking wa lori platform FIFA niyan so ko ya mi lenu ran pe atun ti jawe seyin ninu oro ninu ranking ti FIFA gbele ni akoko ta wa tori pe e ma wo te ba wo awon ta tun koju gan awon to pe nigba ti Nigeria si nje Nigeria ti Super Eagles si je Super Eagles eru gburo ma koko ba won awon to fe koju wa nsugbon ni asiko ta wa ko ti se ni ready lati beru Nigeria mo to ma je Nigeria ni ta ba de be boya ka won abi kajo ta omi iyen ni soko si iberu yen mo soko ya mi lenu rara pe FIFA ranking atun ti jawe seyin
0: oya ka kuro lori oro orilede Nigeria ta ba nsoro nipa club football to ba di opin ose club football ma pada de lowo lowo bayi ko Arsenal awon agbabol won to se konrin bi mefa won ti ni farapa ta ba nsoro kai Havertz Martin Odegaard awon ifarapa ti de ba won Solis na ta mo ko to tan ko to di pon lo international break won na ti ni farapa gbugbo ala mo ise ti Arsenal se ko to di pon international break.

0: ìyàtàn jẹ kó tó di pé wọn lọ international break yẹn ikọ Brighton fi ìyà jẹ wọn àmì ayò mẹta sí òjò tán bá padà dé pẹlú ìfarapa tán ní ṣé Arsenal máa jọ Arsenal tó lọ.
1: Níwò tèmi Arsenal kò sí àwọn tó ṣe Arsenal àwọn agbábọ́ọ̀lù tí ó ní ìfarapa yẹn kò sọ́gbọ́n ẹ̀ náà kírú ẹ̀ má ṣẹlẹ̀ àlè fẹ́rú ẹ̀ kù nínú ọ̀rọ̀ eré ìdárayá so pọ́ndẹ̀ ti ṣe àwọn ẹlòmíì wà nílẹ̀ tó máa rọ́pò wọn so níwò tèmi ẹ má gbàgbé pé káyé náà tó lọ sí ìtàn lọ yìí holiday tí wọ́n lọ yìí ayò mẹ́ta sódò ní Brighton. Wọ́n fi fìyà jẹ
0: Arsenal.
1: Wọ́n fi fìyà jẹ Arsenal. Mo dẹ̀ nígbàgbọ́ pé akọ́nimọ̀gbá àtẹ̀tà ó ti kẹ́kọ̀ọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ nínú ayò yẹn. So irú yẹn ò dẹ̀ tún ní ṣẹlẹ̀ mọ́. Ẹ má gbàgbọ́ pé Leeds la tún fẹ́ pàdé ní òpin ọ̀sẹ̀ yìí sìn. So bọ́ ṣe ń dé padà yẹn èmi mọ̀ pé Arsenal tún ti gbéra padà bọ́ ṣe wà yẹn. Leeds a tún fara po ni òun lórí orí tiẹ̀ ni akọ́kọ́ ti fẹ́ bẹ̀rẹ̀ sí ń fọ́ àgbọn. So níwò tèmi kò sí ẹrù kò sójo. Àwọn ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe ọmọ olókù bẹ́ẹ̀ ni a ní sí pẹ̀lú oku ẹ̀. So bó ṣe wà ń sìn Arsenal tún ti dé padà ni kẹ́rìbọ̀dì tó bá pẹnu sí ń sìn kọ́ máa jẹ ká máa fún wọn ní kò lọ ni bó ṣe wà yẹn títí season àfi parí.
0: Ó yá kó tó di patẹ́ wájú ká fẹsẹ̀ kan yanu ikọ̀ Liverpool kò sí bẹ̀rù kò séjo fún ikọ̀ Arsenal. Ikọ̀ Liverpool nǹkan Anthony Iraola olùkọ́ ni wọ́n struggle pẹ̀lú ikọ̀ Liverpool kó tó di fún international break. Lóòótọ́ wọn ò pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn wọ́n ta ọ̀mì tí inú àwọn olólùfẹ́ ò dùn sí. Bàtà bá wọ́wọ́ wájú ikọ̀ Liverpool Isak ti ní ìfarapa Cody Gakpo náà ti ní ìfarapa. Ikọ̀ Liverpool nǹkan ṣé wúwà fún wọn.
1: Níwò tèmi Liverpool náà gbìyànjú ni torí pé ẹ má jẹ́ gbàgbé pé àwọn ò tí san mọ́nà bíi ti Arsenal lórí ọ̀rọ̀ Liverpool wọ́n ṣẹ̀ gba akọ́nimọ̀gbá wọn ni wọn tí ọwọ́ ò tí wọ ọwọ́ dáadáa so àwọn nǹkan táwọn bá fínra ó yàtọ̀ sí nǹkan tí Arsenal bá fínra so lórí ọ̀rọ̀ Liverpool yẹn kò ní yàmí lẹ́nu rárá tán bá sì struggle chances wà fún wọn pé wọ́n máa jẹ́ torí tán bá lọ sí international break tán bá máa ń watch tán bá ti study ọ̀rọ̀ football dáadáa tán bá lọ international break àwọn team tó máa wà low side kan tó lọ international break yẹn tán bá máa ń dé padà wọ́n máa ń tètè jẹ́ torí pé àwọn player wọn ti ní exposure wọ́n ti lọlé wọ́n ti lọ fara rọ àwọn ẹbí wọn àti gbogbo ẹ̀ so ó máa ń ran àwọn ikọ̀ yẹn lọ́wọ́ so kò ní yàmí lẹ́nu tí Liverpool náà bá tún gbéra ní àsìkò tán wà yìí ṣùgbọ́n gbogbo ẹ̀ náà òpin ọ̀sẹ̀ yìí náà la máa bẹ̀rẹ̀ sí ń rí nǹkan tó bẹ́ ṣe.
0: Lọ pọ́lísì ká kúrò níbi ibẹ̀ yẹn ká wọ́nú ikọ̀ Manchester City Jamie Carragher tó ti fìgbà kan jẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ Liverpool ó sọ̀rọ̀ ó ní pé ìjìyà ọdún márùn-ún lòun expect kan fi jẹ ikọ̀ Man City. Ó kí nítorí pé tó bá yẹ pé bí i ìjìyà ọdún kan àbọ̀dún méjì pé àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan tó ṣe kọrin nínú ikọ̀ wọ́n sì máa fẹ́ dúró pẹ̀ tó bá yẹ pé tán bá fẹ́ sí ọdún márùn-ún wọn ò ní fẹ́ dúró sínú ikọ̀ Man City. Ọ̀rọ̀ tó sọ yìí tó bá rí bẹ́ẹ̀ ṣé ó ṣeé ṣe káwọn agbábọ́ọ̀lù yẹn fi kọ̀ Man City lẹ̀.
1: Ó di dandan wọ́n máa pọ̀ òkè rọjà kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ máa jókòó sí ń dẹ̀ torí ọ̀rọ̀ bọ́ọ̀lù ń sìn ẹ má jà gbàgbé pé gbogbo ẹ̀ náà ń bá ọjọ́ orí wọn rìn ni àwọn kan la ní wọ́n fàdà gbọ́ ètò ọ̀rọ̀ lánàá ń sìn ní àná ní at 39 ó ní iṣẹ́ tán ti ṣe bọ̀ kò tó di wọ́n pé ọjọ́ orí 39 yẹn kò dẹ̀ ń ṣe pé tán bá dá Man City dúró sìn kò sí ń pọ́jú orí àwọn pléyà yẹn náà máa dágún sójú kan so bọ́n bá ṣe dá wọn dúró àwọn náà máa ní láti boost profile àwọn kọ́ àwọn náà lè lọ́jọ́ ẹ̀yẹ irú ìtàn tí gbogbo àgbáyé tán rí ní àná so níwò tèmi èyí tó pọ̀ jù nù ọ́ púpọ̀ náà àwọn ọmọ tó ń play fún Man City yẹn púpọ̀ nù wọn ló máa pọ̀ òkè rọjà torí pé kò séyìí tó máa fẹ́ dúró nínú wọn èyí náà ìfọ ọjọ́ márùn ọdún márùn fún ọdún ọjọ́ orí gbogbo àwọn pléyà yẹn wọ́n máa fi di ọdún márùn sísìn bí a ń play championship wọ́n play bí àmọ́ level tó fẹ́ tó máa dìmọ̀ tí wọ́n sí ọba yẹn pé wọ́n lọ ń play kán wá dúró tí wọ́n débà yẹn ọdún márùn ti pọ̀jù fún nínú ìgbésí ayé fútbọ́là torí pé ọdún márùn gan ẹlòmíì gan fútbọ́là míì gan ọdún márùn lò lọ́jọ́ ayé ẹ̀ indi football kó máa fi play top flight so káṣọ́ wa lọ náà fẹ́ lọ so níwò tèmi ẹ̀mí rí pé ìdajì inú púpọ̀ náà àwọn ará Man City player Man City tó wà ń bẹ́ẹ̀ ń sìn púpọ̀ náà ló máa pọ̀ òkè rọjà.
0: Ó yá lórí ọ̀rọ̀ Manchester City ẹ̀yìn tẹ lọ́n dunnú wípé yóò tọdún mẹ́wàá yóò tọdún márùn-ún àbí yóò tọdún márùndínlógún ó tó di pé wọ́n gbé ìgbẹ́jọ́ dìde fún Manchester City. Ẹ wò kò rí bẹ́ẹ̀ o òfin tuntun ti wà ṣe rí àjọ Premier League ẹ mọ̀ pé lóòótọ́ Man City ti appeal àmọ́ wọ́n ti gbé àwọn mẹ́ta kan dìde tí ó bójú wo appeal Manchester City yóò sì gbà wọ́n fún ọ̀sẹ̀ méjìlá ṣe rí lẹ́yìn ọ̀sẹ̀ méjìlá yẹn ó ṣeéṣe ká tó wọ December kó tó di kan parí gbogbo rẹ̀ náà tó tọjú bọ gbogbo àwọn ìwé yẹn ẹ wò tó bá wá di oṣù kan péré náà fi kéde ìjìyà tán fi jẹ Manchester City ó ṣeéṣe kó jẹ́ ìparí oṣù January ìyẹn ọdún 2027 lẹ́ẹ̀gbọ́n nǹkan tó máa ṣẹlẹ̀ sí Manchester City lọ pọ́lísì.

0: ba se se pe bi awon gba point lara Man City abi won te fun won ni transfer ban tabon relegate won bawo ni idije EPL se ma ri se EPL ma dabi EPL ta tin wo bi odun 5 abi odun 10 seyin
1: nobody tell me ko si nkan to ma yato na bi o se pe everybody ma to gbogbo na la ma tun aso wa mu la ma tun aso wa mu ni bi to ti ya na ni tori pe Man City ni kokko ni o wa lu orilede gesi to to je iko agba ball so ton ba wule relegate won o ma si ton ba deduct point won o ton ba any point any penalty ti won ba fun won ko tori e yi nkankan pada gbogbo wa ma fi keko ni tori pe te ba wo seyin awon kan tin pariwo oro yi seyin tele tele pe kini yi ko boju mu ba la awon ara bi se nse to fi nje pe won fi ra duro owo bayi amo je mo ranti dada ni 2013 gba ta se winger pariwo si gbogbo àwọn èèyàn lóbọ ẹnu àtẹ́lù pé àṣẹ wenger ìjẹ̀bú ni ẹ̀ẹ́dà pé sáìdì òkè mọ̀sán yẹn ló ti wá kò kì í fẹ́ náwó ọwọ́ ẹlẹ́mọ̀ owó ni kíní kan ó dẹ̀ ní ọ̀rọ̀ kíní ò ń ṣọ̀rọ̀ pé òun háwọ́ òun fẹ́ ná owó ṣùgbọ́n àwọn tóun ń takàn gbọ̀ pẹ̀lú ẹ̀yìn bí táwọn ti ń rówó tí wọn kò yé òun ṣùgbọ́n nígbà tí gbogbo ẹni àwọn èèyàn bọ ẹnu àtẹ́lù kò ní nǹkan míì láti ṣe ó yà fi ẹnu ẹ̀ ṣe déédéé síbí ohun kan tó dẹ̀ sọ nígbà yẹn ohun gbogbo àgbáyé wá ṣẹ̀ṣẹ̀ wá ń rí sìn pé àṣẹ bàbá yìí ó mọ nǹkan tó ń sọ nígbà yẹn so tán bá gbé ìjìyà dìde lórí Man City tán bá bó jẹ́ point lọ́n fẹ́ yọ lára wọn bó jẹ́ gbogbo ẹ̀ everybody máa tún tẹ̀síwájú náà ni Man City ló lọ ẹlòmíì adé arọ́pò wọn kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ kò sí nǹkan tó wà ń diẹ tó ń bọ̀ lókè tílẹ̀ ògbà
0: lọ policy ka to kúrò lórí ọ̀rọ̀ Man City kò ṣe Man City ká jẹ́ àwọnú ikọ̀ Arsenal CEO Arsenal Gallic ti sọ̀rọ̀ yìí pé ohun ìdí táwọn ṣe fẹsẹ̀ Mikel Arteta lójú sí pé àwọn fẹ́ kí ikọ̀ Arsenal dominate fún ìgbà pípẹ́ pé ikọ̀ Man City ti ṣe pẹ̀lú Pep Guardiola pé ikọ̀ Arsenal ló kù láti ṣe nǹkan tí Man City ṣe ta bá wo ìgbésẹ̀ tí Arsenal gbé a lè sọ pé ìgbésẹ̀ tó dáa ni bọ̀ ṣé ó máa ṣeé ṣe fún Arsenal pẹ̀lú owó ribiribi táwọn ikọ̀ tó kù náà ẹwọ ikọ̀ Liverpool ẹwọ Manchester United ikọ̀ Tottenham náà àwọn náà ti bẹ̀rẹ̀ sí náwó ikọ̀ Chelsea àwọn náà fẹ́ padà sí ipò táwọn wà tẹ́lẹ̀ ṣé Arsenal máa rí ṣe nígbà táwọn ikọ̀ bíi ilé wà nílẹ̀.
1: Nígbà tí Man City ṣe gbogbo àwọn ọkọ̀ yẹn náà wà nílẹ̀ kò yọ wọn kúrò ó ní iye títọ́ tí àwọn ò nígbà tí Man City ń bẹ̀ tó bẹ̀rẹ̀
0: àwọn kan wà wọn ò náwó ńgbà yẹn náà.
1: Gbogbo àwọn tó náwó wọ́n ṣàn ní nǹkan tó ń wò tí Man City fi gba tó fi gba ife lẹ́ẹ̀meje lọ́dún mẹ́wàá láàrin gbogbo wọn náwó náà àbí ṣe kò ṣàṣe pé gbogbo ọdọọdún ni lọ náwó yẹn but torí pé àsìkò ti tàwọn yẹn ó ti dé ni lásìkò tá à ń sọ yìí àsìkò Arsenal la wà ìlú Arsenal orin Arsenal ló ń kọ ìlú wọn ló ń jó sí lọ́wọ́ báyìí lágbàáyé so kò sí nǹkan tẹ́nibọ̀dì máa ṣe sí nígbà tí Man City ṣe tiẹ̀ kò sẹ́ni tó nígbà tí Man U dominate gbogbo England kò sẹ́nibọ̀dì tó pariwo nígbà tí Liverpool dominate ní in the 80s kò sẹ́nibọ̀dì tó
0: pariwo ìgbà tí Chelsea náà dominate era Abramovich
1: nígbà tí Chelsea náà gbówó dé tó ń dominate kò sẹ́nibọ̀dì tó pariwo so àsìkò Arsenal ló dé sìkẹ́ bọ̀dì lọ́ra bàtà kan lọ mú gègé jó kan rẹ́dì kan lọ mú aṣọ wọn kan fẹ́ gẹ́ sí tó lásìkò ijó lélẹ̀ Arsenal ló ń kọrin Arsenal ló ń lùlù ẹ̀yin ni kẹ máa múra láti jó.
0: Ó yá wọn ní Arsenal ló ń kọrin àsìkò Arsenal lélẹ̀ wọn ní ẹlọ múra láti jó wọn ní Arsenal máa lùlù pẹ́ wọn ní ẹjọ́ sílùú Arsenal ó yá mo darapọ̀ mo kúrò lápá bíbẹ̀ yẹn ẹjẹ́ fún yín ní transfer gist tó wà nílẹ̀ ó yá Manchester United ti ń gbègbèsẹ̀ láti gbé agbọ́wọ́ ẹgbẹ́ ikọ̀ Bournemouth mò ń sọ̀rọ̀ nípa left back wọn Andre Trofeld àmọ́ kò ṣe Man U nìkan o ikọ̀ Liverpool náà ní pé àwa náà nífẹ̀ẹ́ sí o €60 million ló ṣeéṣe kí dì yẹn parí sí lọ pọ́lísì tí Man U bá gbègbèsẹ̀ láti lọ gbé Trofeld gbogbo alámọ̀ pé Luke Shaw kò sọjọ́ lórí Luke Shaw mọ́ but Man U láwọn left back kan instead of tán máa lọ fi ná €60 million lórí left back wọ́n ní Diego Leon tí wọ́n gbé níbi sáà tó kọjá kí ló tí wọ́n promote
1: ẹ̀. Wọ́n mọ̀ pé kò tí ì ní ìmọ̀tò láti kojú àwọn ikọ̀ tó wà nílẹ̀ yìí ni torí pé ẹ má jẹ́ àgbàgbé pé ọgbọ́n orí ó ṣe pàtàkì lásìkò tá a wà yìí torí kò sí bẹ́ẹ̀ ṣe lè ní ẹ fẹ́ léon tó yàn lọ gbé yẹn ẹ̀yìn náà gbogbo alamọ̀ pé ọmọ kò tí ì ní agbára kò tí ì ní ìmọ̀ yẹn láti ṣe iṣẹ́ yẹn so ohun tó fẹ́ lọ gbé trofẹ́ tán fẹ́ kówó lé lórí yìí sìn ẹ bá wò in the present market €60 million náà ń ṣe owó kan tó garaajì náà so at least fún experience tó tẹ̀ tó ti ní nínú apl kì í ṣe owó kan tó garaajì rárá tí Man U bá rí pé àwọn lè fowó yẹn ṣe gíní kán lọ rà kán rà kán kíṣẹ́ wọn lè Arsenal lè ráyè nà wọn náà ni gbogbo ẹ̀ náà gbogbo anybody ọba àwọn kan rà Arsenal náà sì ló gbúdọ̀ máa kọ gbogbo bọ́n ṣe ń mọ̀ ṣe.
0: Oya papapa je nku lapa bibe yen. Newcastle United won ma beat ikan Nottingham Forest. Awon owo won ru gogo si. Won ni sey ri agbowo arin ikan Lyon. Mo so Tyler Morton 23 years old pewe ni won la won ma gbe lo to Nottingham Forest lowo. Ama Newcastle ni pe ni bo owo te ni o to nkankan. Awa la wa ma gbe Tyler Morton. Oya Liverpool ati ko Chelsea. Arsenal na o gbe yin o. Won tin fi bombastic side eyes. Won fin wo Jaran Kwansha. Iyen lati ni ikan Bayer Leverkusen. Lo poli si ki lawon iko Liverpool Chelsea ati Arsenal wo ti Jaran Kwansha fi kuro ninu iko Liverpool darapo mo Bayer Leverkusen nisin won fe lo fun ki na wo tan fi to fi ko Liverpool le
1: en gba to ma fi lo yen ko ti next exposure ko ti no
0: but
1: ko...
0: on play pelu Virgil van Dijk
1: ko ti gogo mo poti gbogbo la rara to Dani World Cup so iyen ta ba ni ka mu yen si gan ara e na ni nbe okay ah mo ko mo etonu to yi ngba yi ah mo ko mo ninu lori to to leyi so nsin to ju won de ti wa lansin na won pe okay ta won ba le ba soro to ba le pada wa sinu EPL awon atun je ki EPL tun ru gogo si ni tori pe ma je agbagbe pe quota kan written clause kan wa ninu EPL pe ki awon teams ni iye English born player to gboro ma ninu team won so gbogbo won ko ya mi lenu pe gbogbo won fe gbe toro jo mo omo orilede ge si na lohun na so atun boost the profile orile de gesi a boost profile club na so ara nkan temi ri ton se fe pada lo gbe niyan
0: o ya Arsenal ti so pe won se Mikel Arteta nikan lo ma fese re loju si o agbowo arin won Martin Odegaard ohun na ma darapo Mikel Arteta o ma darapo mo ohun na ma fese re loju o ya Arsenal ti so ro si buraye won ni Julian Alvarez lo to o escape ni last transfer window ama to ba di January awon ma se gbogbo nkan o lati gbe Julian Alvarez wa sinu iko Arsenal lo policy se o sese Arsenal ri gbe to ba di January transfer window.
1: Arsenal ma o sese Arsenal gbe to ba di January sugbon wo kan ti lo le na ni tori pe Arsenal temi ma ro awon iko Arsenal ni pe won gbudo tun sun aduro owo ton fe gbe lo to gbe lo lati bere yen won gbudo sun fun mo ton ba fe mo po to ba mo po won wa fe wa bayi tori pe nsin ohun gan wa bo se fe escape lain orilede Spain ni tori gbogbo awon omo Atletico Madrid gbogbo lo tin fe hunu won lori oro en pe awon gan fe mo ejo ni ko ma lo so awon gan so ohun gan wa bi to ma lo fori pamo si lo se be wa yun Arsenal nsin so Arsenal nsin ti wa di option fun so Arsenal yen si le ma ro nsin owo te be ko lo tele te be fi ra yen eyin na e diku isida ko sun pelu Atletico ko jo ma bara won fa oka Atletico mo ko to ma se pelu Barcelona to ba ti ma mo pon fe yun Arsenal Arsenal stamps ni o se Atletico lo ma fun Arsenal
0: Arsenal lo ma decide fun lo
1: ma decide ta won fe sun ah fun elu 140 150 kankan mo to ba ti le gba 80 lo ma te gba dira yin mu
0: lo policy ka to lo lori eto laaro yin ta ba wo iko Arsenal won ti lawon gbowo waju to se kanrin Kai Havertz tan fun Arsenal lowo lowo won ni Victor Yokores ta ba wo awon mejeji yen nigba tan Arsenal ba lo fun Julian Alvarez kini fate Kai Havertz ati Victor Yokores
1: e ma ja gbagbe pe role ta awon mejeji ton jo pe awon meta ta daruko e role ton player toto ni o ise won kon fe jora ni Yokores pure 9 ni Yokores box in box out ni Yokores Havertz de on play 8 only play 10 o ma absorb pressure o dem so adaptability won yato depending on opposition to ever play Julian Alvarez there only play from the wing so nkan tawon mejeji yen o de nini yen
0: to ba play lati wing Bukayo Saka kan ati Solis
1: Bukayo Saka na le switch because flexibility team o ma really matter gan tori pe te ba ri bo bi Arsenal se wa structured nsin ton ba tiro on ba wole nsin o mi kan ma ni Saka o ma ni Solis o ma lohun o ma ni Havertz e ma de gba nkan Havertz ti ni para o ifarapa already so o ni yojo to hun na si ma lo nile awon de ni Jokeres Eze na de si le play to lo play si 8 so iwaju yen dynamism yen la seta fe to de waju yen pe bo ba daru oro ba daru from Merino ati mo pe super sub lohun ti oro ba daru e sa gbe wole e so nko lo duro saarin si position 8 yen wa le gba bo wole so lodo temi Julian Alvarez ton be gbe yen to ba wonu team yen to ba join Arsenal team boye wa iwaju won ya tun fi lagbara si ni titi digba ti Kai Havertz na ma tun fi de
0: lo policy dagbere fawon ti wa nle
1: eyin temi e se gan tete ti te gbo wa eni te ti te gbo wa eni adun fun wa o gege bi ero ngba wa ijade wa iwole wa ko ni dohun to ma le wo ba se njade leni e ma ran ti pe ọmọ Nàìjíríà rere ni gbogbo wa.
0: O ya imoran titi omo Nigeria were n gbogbo wa e se te ti darapo won mi laaro teni ikan ni West Radio lawa 89.2 FM Sport Assembly to ba dago mefa irole oruko mi o yi pada Raymond tanatana o dabo.
2: ayé ń dà kiri kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, Kànga Agbẹ́mágbẹ́.

0: kama kira wa wipe a ku ojumo mo ode odube ni gbo bi ta je na anfani ati ma gbo ikan ni West Radio futa ro toni oni ti se ojobo ojo kejo osu kewa odun 2026 ojumo wo ojumo eye ni ojumo ni oje o ibanuje o kere o tobi oni je ti wa ogun aba da wole loni yo mo yori si re o gbogbo ile ta ba te loni ile re ni yo je aju lo aju bo bayi e lowo yenu o a mo lo re a mo bo re lasole ledu bare iko iko bala iko iko bejo lese lase olohun gbogbo bi aba wole ni alaafia pipe eni yo de ba wa o lagboro olohun e mo jire lopo ile afrebojo jire ni sare be mo jire be mo jire be ololufe wa baya ti jire abusebuse e kaabo sori akotun eto agbeyewo royin agbomagbe iyen ni kan ni West Radio 89.3 FM e kan ni kanga agbomagbe to kun fun omi ogbon imo ati oye ti olohun ni ka wa ni opopona Love Avenue Oluyole Estate nile Ibadan eti mama se ma nse lori eto agbeyewo royin agbomagbe gbogbo awon iroyin to jade loju iwe iroyin ojojumo le wa le to ye ke gbo to ye ke mo nipa e la ma lanfani lati mu wa fun yin lori eto agbeyewo royin agbomagbe to de je pe lamo yin to abaniyan na of Africa imole ayo e po loye repete won mo lanfani lati ba wa tomole se gbogbo ibi ti iroyin on ba ti fe dabi pe ko fe ye wa to olayo lati so fun yin pe ogbeni olalekan san ni won be pelu mi ninu okulu ba ki awon Nigeria ko ojumo
1: e ko ojumo atokun e ko ojumo yarale ore yin ololufe yin olalekan san ni lo nki yin ke mu fe soro kan tori ko fe ye mi mo atokun eto Yoruba mo ni si ṣùgbọ́n ìgbà tẹ fẹ́ wọlé yí báyé àmọ́ bóyá lé awolawo ní owó ìyá ọmọbẹ yìí ó ní sọ̀rọ̀sọ̀rọ̀ báyé ẹ máa ń ṣe
2: oríṣiríṣi
1: ẹ máa ń ṣe mc ẹ máa ń ṣe bẹ́ẹ̀ máa ń ṣàwọ̀ ara side hustle yìí náà lè máa jẹ̀pẹ̀ lẹ́mọ́lẹ́
0: àdúrà la fi wọlé
1: àdúrà
0: ni àwọn sáàmù
1: sáàmù
0: àyájọ́
1: sáàmù
0: 23 sáàmù 24 ẹgẹ́ bí ọ̀gbẹ́ni ọlálẹ́kẹsán ní ìfọyọyọ láǹfààní àti mọ kìnyìn ìkùlé káàbọ̀ sórí àkọ́tún ètò àgbéyẹ̀wò ìròyìn agbómágbé fún tààrọ̀ tòní nílé mi tèmítọ́pẹ́ ọláwọlé ọmọ bàbá chaplain mc nudosi náà láǹfààní láti kìnyìn wípé ẹkú ojúmọ́ ẹlẹ́ máa darapọ̀ mọ́ wa ní ojú òpó facebook west radio 893 fm fan page west radio 893 fm fan page àwọn ìwé ìròyìn tàtújọ wáde tòní wọ́n mọ̀ síbẹ̀ wọ́n kún rẹ̀ rẹ́kẹ́tẹ́tẹ́ ò ìwé ìròyìn punch ó wáde tòní ò ìwé ìròyìn nigerian tribune náà àjọ wáde tòní ni tó fi dórí ìwé ìròyìn vangard ìbẹ́ ń bí ìwé ìròyìn the guardian náà ó wà ń bí ò bí ìròyìn ọ́ bá ṣe wá ń lọ wájú á mọ̀ láǹfààní láti mọ̀ fi ìwé ìròyìn daily trust á mọ̀ máa fi gbẹlẹ́gbẹ̀ẹ́ ẹ látojúwé ìròyìn punch lè tó jáde láàárọ̀ tòní ẹgẹ́ bí punch ṣe láǹfààní láti punch ẹ̀ ń ta ní ìta gbangba eléètò dóbi àkọlé tọkọ gàdàgbàgàdàgbà sí ojúwé ìròyìn punch tó jáde lẹ́ni ní bẹ ní ojú ewé kejì lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú bàálù tó jẹ́ tiléṣẹ́ ọmọ ogun ojú òfurufú tó já nípínlẹ̀ ondo ní iléeṣẹ́ léyìí tó jẹ́ iléeṣẹ́ ológun ojú òfurufú ìyẹn nàìjíríà air force náàfù wọ́n máa ti ṣe bẹ́ẹ̀ wọ́n ni wọ́n ti gbé ìwádìí tó gbọ́gbọ́ kalẹ̀ o lórí ìṣẹ̀lẹ̀ náà tó dẹ̀ jẹ́ pé ìjọba àpapọ̀ òun náà ti ń gbèrò àwọn àtúntò tó ní ṣe pẹ̀lú ètò ààbò àlàyé ń lọ síwájú wípé iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú ti ni yóò bẹ̀rẹ̀ ìwádìí sórí nǹkan tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà tó dẹ̀ jẹ́ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ iná ṣe bẹ́ẹ̀ tí wọ́n lò láti lè kó gbogbo àwọn nǹkan àti gbogbo àwọn nǹkan ìwádìí tí wọ́n nílò lórí ọ̀rọ̀ náà láti ṣèwádìí rẹ̀ ni kẹ̀yàmà tó fi dórí ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun iná gbàgbà tó fọwọ́ sí wípé ó yẹ kí ètò ìdánilẹ́kọ̀ọ́ aláfọwọ́sowọ́pọ̀ iyun joint training wípé kó wà láti lè jẹ́ kí ìrólágbára kó wà fún iléeṣẹ́ ológun àti nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ààbò nínú ọkọ̀ òfurufú. Gbogbo ẹ̀ ẹ̀bà ní ojú ewé kejì ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ tòní. Ní ojú ìwé ìròyìn punch yẹn ni mo tún wà o. Eléyìí ló jẹ́ pé bí ìròyìn ayọ̀ yín lórí fún àwọn oníbàárà, ṣùgbọ́n nígbà tí ọ̀gbẹ́ni Ọlálékan san ni tó bá tẹnubọ̀ tó bá ṣàlàyé rẹ̀ ni láti mọ àwọn àǹfààní tó wà fún wa nínú rẹ̀. Ojú ewé kọkàndínlógún ìwé ìròyìn punch tó ragba búyọ láàárọ̀ tòní ìlọ̀rọ̀ ti jáde wípé iléeṣẹ́ NNPC ni wọ́n ní wọ́n mú àdínkù dé bá gbèsè àwọn oníbàárà customer debt pẹ̀lú 111,000,000,000 o, ìyẹn 11.7 trillion naira. Bó ló jẹ́ èlò ló wá kù? Ẹ bá gbogbo ẹ̀ ní ojú ewé kọkàndínlógún ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ tòní. Ní ojú ìwé ìròyìn punch yun iná ni mo ṣe láǹfààní láti tún wá o. Lẹ́yìn tó jẹ́ pé ọ̀rọ̀ tí ń lọ lápá ibẹ̀ lórí ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 mọ̀ ni o. Ẹni ẹgbẹ́ òṣèlú ADC iná sọ wípé ó àní fọwọ́ kàdẹ̀ ní tẹ́wọ́ gbà tẹ́ ẹ bá ṣe mọ̀kàrúrù nídìí ètò ìdìbò. Ọ̀rọ̀ jáde látẹnu David Mackey lápá ibẹ̀. Ẹ bá ní ojú ewé kàndínlógún ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ tòní. Àdúpẹ́ o, ẹ̀yìn wọ́n ní pé ewúrẹ́ tó bá wọlé ẹkù tó bọ̀ báyìí ó yẹ kó dúpẹ́ ó yẹ kó yọ̀. Ojú ewé kejì ìwé ìròyìn punch ńlọ̀rọ̀ ti jáde lórí àwọn agùnbánirọ̀ tí wọ́n fi tipá mú nígbè kù tí wọ́n jí kó nípínlẹ̀ Imo. Ìní wọ́n ní wọ́n ti gbàyọ̀ǹda wọn tó dẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní àwọn ti ń dọdẹ àwọn ajínigbé ọ̀hún o. Tó yẹ pé àwọn agùnbánirọ̀ náà ìní wọ́n láǹfààní láti gba ìyọ̀ǹda wọn lẹ́yìn ọjọ́ méje tó dẹ̀ jẹ́ pé àwọn gómìnà wọ́n gbóríyìn o fún àwọn iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìtúsílẹ̀ náà. Ẹ bá ní ojú ewé kejì ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ tòní. Gẹ́gẹ́ bí àwọn agùnbánirọ̀ ṣe gbàtúsílẹ̀, ilẹ̀ ìjìnìẹ́rì náà gbàtúsílẹ̀ lọ́wọ́ Stephen Ige Adúpẹ́ o. Bákan náà ní ojú ìwé ìròyìn ni mo ṣe láǹfààní láti tún wà o. Léyìí tó jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀ èdè wa Nàìjíríà iná ṣàlàyé wípé àwọn àtúntò àti àwọn ìgbésẹ̀ yóò wà láti lè jẹ́ kí ìgbésẹ̀ kankan kó dé bá ìwé àbá tó ní ṣe pẹ̀lú oúnjẹ jíjẹ lórílẹ̀ èdè yìí. Ẹ bá ní ojú ewé kẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ tòní. Ẹjẹ́ fi ìwé ìròyìn punch yílẹ̀ kí tó lọ sí ojú ìwé ìròyìn Vanguard tó jáde lénìí lórí ọkọ̀ òfurufú léyìí tó já ní ìpínlẹ̀ Ondo ti iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú. Ìlú wà ní ojú ewé karùn-ún. Ìwé ìròyìn Vanguard tó jáde lénìí òun náà dẹ̀ ní àkọlé tó dúró gàdàgbàgàdàgbà ń bẹ̀ ńlọ̀rọ̀ ń jáde wípé ọmọ kan léyìí tó jẹ́ pé ó fẹ́ di agùnbánirọ̀ protective NYC member bí Bukina máa ń pè é ẹ̀yin ló jẹ́ pé ó mọ̀ wà lára àwọn tó fi faragbá nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Òun gan náà ni dẹ̀ ní ọmọkùnrin ẹyọkọ ṣoṣo tí àwọn òbí rẹ̀ bí o. Ní ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ bí olólùfẹ́ rẹ̀ ló mọ̀ síbẹ̀ ló bẹ̀rẹ̀ sí ké gbàjáre ló bẹ̀rẹ̀ sí fariwo ta ló bẹ̀rẹ̀ sí ké nínú ìrora o látàrí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ bá ní ojú ewé karùn-ún ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ tòní. Ọlọ́run ní fọwọ́ ọmọpá wa lẹ́kùn lágbára Ọlọ́run. Bákan náà ní ojú ewé 27 page 23 ìwé ìròyìn Vanguard ni mo ti láǹfààní àti relé yìí tó jẹ́ pé bàbá lè gbé ẹbí bó ò bá lè gbè mí wàá fi mí lẹ̀ bó ṣe bá mi. Ẹni lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣekúpani gbogbo ẹni àwọn tó jẹ́ olórí ẹlẹ́sìn mùsùlùmí ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà iná sọ fún ààrẹ Bọ́lá Tinubu wípé gbogbo èròǹgbà pọ́ọ́tà rẹ lẹ́ẹ̀kejì yọ̀ǹda rẹ o drop your ambition now iná ọ̀rọ̀ tó ń sọ. Ẹ bá ní ojú ewé 27 ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ òní. Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìtúsílẹ̀ àwọn agùnbánirọ̀ níbẹ̀ ní ojú ewé 11 ìwé ìròyìn Vanguard tó ra gbabuyọ lénìí bákan náà ní ojú ìwé ìròyìn ibẹ̀ ni àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ onímọ̀ nípa ètò ìlera ni wọ́n bẹ̀rẹ̀ sí pè fún ìdí tó fi ṣe pàtàkì o láti gbé ìgbésẹ̀ kankan lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlera ọpọlọ àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá ní ojú ìwé kẹjọ ìwé ìròyìn Vanguard lè tó jáde láàárọ̀ tòní. Ní ojú ìwé ìròyìn ibẹ̀ náà ni mo ṣe láǹfààní láti wà ní ojú ìwé kẹjọ o lè tó jẹ́ pé lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó mẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣàlàyé ọ̀rọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ipò tó wà báyìí state of war ni o bí ìgbà wọn bá jagun. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ TUC ló ṣe bẹ́ẹ̀ iná ń ké gbàjáde kò ń ṣàlàyé wípé ṣe rí ìjínigbé ìfipámúni ní gbèkùn báyìí òun gan ilé wá di búsúnẹ́ẹ̀sì tó jẹ́ pé ó mú wá gan o lórílẹ̀-èdè Nàìjíríà. Erika ní ojú ewé kẹjọ tó jókòó kà ní ojú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ ọjọ́ tòní. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà iná ni pé wọ́n yọ̀ǹda owó oṣù mẹ́jọ lẹ́yìn tó jẹ́ pé wọ́n jẹ àwọn òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ fásitì lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá ní ojú ewé kẹsàn-án ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ tòní. Ẹ wo ìròyìn ọ̀hún ó pọ̀ láàárọ̀ tòní o ẹni bá jí ó bá wa jí ẹni tó sùn wípé àgbéyẹ̀wò ìròyìn agbẹ́mágbẹ́ tún ti gbéra sọ ìyẹn ní ìkànnì West Radio 89.3 FM. A wà ní ojú òpó Facebook West Radio 89.3 FM fan page. Bàbá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe adébi ẹ̀yìn má ṣe àgbà ọ̀lẹ́ni. Ọ̀gbẹ́ni ọ̀dọ́ lẹ́kàn sọ ni ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí.
1: Ẹ kú ojúmọ́ àtọkùn sá.
0: Ẹ ṣeun. Ẹ já mú àwọn ìròyìn lọ́kọ̀ọ̀kan èjèèjì kí ẹ mọ bá wa tàn mọ́lẹ̀ sí kó lè yíwa yékéyéké. Ẹ jẹ́ kọ́ mú lórí gbèsè àwọn oníbàárà tí wọ́n ní pé àjọ NNPC tó mọ́ àdínkù bá ó dàbí pé kò tún mú yẹ̀sì fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ẹ ṣeun àtọkùn. Bá a ṣe ń bẹ̀rẹ̀ tòtò ní ọlọ́run lọ́ra pọ̀ mọ́ wa. Ẹlẹ́yìn àdúrà yẹn kí n gba àṣẹ lọ́wọ́ yín pàápàá jùlọ lẹ́yìn ọwọ́ tí ẹ gbà wọlé. Ṣé ní kí n fọkàn balẹ̀ sá?
0: Ẹ lọ fọkàn balẹ̀. Ẹ lọ fọkàn balẹ̀.
1: Ṣé ní bẹ́ẹ̀ ṣe kọ́ sọ yẹn ó wọlé sí mi létí ṣùgbọ́n ohun tẹ́ fi wá sọ ilẹ̀ kejì yẹn ẹ̀rù ti bá ń bà mí báyìí o. Ṣé wàá tó kù? Ṣé rí tí àbá tètè pẹ̀ka òrókù? Ẹ máa dá pọn á di nǹkan mọ́ wa lọ́wọ́ ni tẹ́gbẹ́ tábà ṣọ́ra ètùtù ló máa gbà á gbẹ̀yìn bẹ́yìn. Ọ̀rọ̀ kan bẹ́lẹ̀ ní ọdún 2024 pàápàá jùlọ láàrin oṣù kẹrin sí oṣù karùn-ún nínú NNPC. Ní ìgbà tí ọ̀rọ̀ yẹn bẹ́ sílẹ̀ nígbà yẹn mo ní pé tí a bá tètè ṣe nǹkan tó yẹ ká ṣe sórí ọ̀rọ̀ yìí kí ni a máa gbẹ́ mọ́ wa lọ́wọ́ ni. NNPC sọ wípé òun ní 6 trillion láti san fún àwọn oníbàárà wọn wípé 6 trillion dẹ̀rẹ̀ báyìí bí kì í ṣe páwọn gangan làwọn ra nǹkan lọ́wọ́ wọn pé àwọn tó supply epo nkankan fún Nàìjíríà nkankan bẹ́ẹ̀ làwọn fẹ́ dá owó wọn padà fún. Iṣẹ́ ìmọ̀ nǹkan tí ìjọba ṣe nà yẹn ìjọba pé iléeṣẹ́ tó ń yẹ ìwé owó kan wò pé kí wọ́n lọ wo owó yẹn pé ṣé ó tó 6 trillion àbí kò tó 6 trillion lóòótọ́. Nígbà tí iléeṣẹ́ yẹn lọ síbẹ̀ iléeṣẹ́ yẹn sọ wípé iye tí ó yẹ kí NNPC fún àwọn ará iléeṣẹ́ yẹn o pé ó kékeré kó ju 2.7 trillion lọ. Ẹ di ọ̀rọ̀ yẹn Musa o 2.7 trillion ni àwọn ọ́dítọ́ rí pé iye tí
0: ó yẹ kó
1: lọ sọ́dọ̀ àwọn iléeṣẹ́ yẹn
0: nìyẹn.
1: NNPC sọ pé 6 trillion làwọn fẹ́ yọ lákàáǹtì láti fi fún àwọn ará bíbáyé. Bí kíni ẹ̀yẹ́ ṣe ẹ̀ lójú ẹsẹ̀ yẹn ìròrí tèmi ni wípé lójijì ó yẹ kán palẹ̀ àwọn kan wọn ni. Àwọn tó ń sun láti 2.7 trillion dé orí 6 trillion yẹn nínú ìwòye tèmi o kò yẹ kán máa rí òòrùn mọ́ kò yẹ kán wà nílé wọn mọ́ ó yẹ kán máa jẹun ọ̀fẹ́.
0: Tírílíọ̀nù mẹ́rin.
1: Mẹ́rin mẹ́ta ó lé pẹ́sẹ́ mẹ́ta. 3.3 trillion náà ti sáré gbòòrò 2.7 trillion. Àwọn tó ṣe ló dín burúkú bẹ́ẹ̀ yẹn ó yẹ kán máa jẹun ọ̀fẹ́.
0: Tó jẹ́ pé ojú owó
1: gàdá. Ojú owó gàngàn 2.7 ni a fẹ́ san. Wọ́n dẹ̀ gbé 3.3 lé ó di 6 báyìí.
0: Trillion.
1: Bẹ́ẹ̀ ni sá. ran to se ise buruku be yo kan ma je won ofe ni kan ma sun le ofe kan ma wose ofe ṣugbọn ko si nkan to se le se ni ke ni mo de so pe bi ijoba o se bi igbese to to ati bo ye ma yan pe nkan ti ye ko se le ma gori nkan to ti se le yi nkan ti ijoba se n ba e ni pe ile ise aladani lo ko se ayewo yen pe awon sese wa ran auditor general of the federation iyan to nje we wo gbogbo orile de Nigeria lati osu lo yewo be se 2.7 gangan ni abutu si ja wale si fun odun 2024 niyan ewa ka di oro e Musa ije yin mo wi pe nkan ti won pe ni 6 trillion ba yen to je pe won ge si 2.7 trillion o ti wa di 16 trillion bayi sa get ko tun so sa
0: be o tun ti wa di 16 trillion
1: ki se mo ti wa di 16 trillion ati 16 trillion nkan te gba ta se wa e pe any 6 trillion ni fura yin ngba to ya won ye we awon to kokko wa ye iwe owo wo won ge 2.7 federal government so bi awon ma tu fi awon elomi lo ranse sibe be kan tu lo yewo dada pe awon lero bi ko ye ko je
0: 2.7
1: yen ba se mo se n ba yin sore sa pelu ogo olorun 16 trillion lori kini yen e je ma se fun yin nigba ti NNPC fi iwe isuna 2024 lede to jade na 2025 ona ti won gbe gbasa won wa oruko fun won pe ni energy security won la won yo 7.13 trillion won so se n gbasa ka pe ni 7.1 trillion to ti le ni 6 trillion te koko se pe fe yo o to ti le reke reke ni 2.7 trillion ki ku da ko le se ko le ba paro KPMG lo se audit yen audit report le ni be 2.7 trillion ni federal government je e ko yo 7.13 trillion for odun 2024 se bo se tu fi iwe 2025 sita ni mari osu to koja yi ni mo te je bo se koko fun wa ni kan ni 2020 ni february odun yi na ni pe iwe 2025 re won ni 60 trillion la won pa gbogbo to wole sa account NNPC ni 2025 won ni 60 trillion ni fura ara won lo tun pada jade ni october ni september sa tan ni pe 34 trillion ni 26 trillion awon bo se rin ni 24 to tu wa ni po wole to je po wole yen sa 34 to wole to lu wole yen sa won tu wa so fun wa sa wi pe kini ti 2024 yen o ta won yo 7.1 yen o won pe ni energy security rollover iyen ni wi pe iyi ta yo ku 2024 o ba won ti yo 8.9 trillion right
0: ka ku mo san subsidy kan sale lo to gbowo
1: ada fun yin baba subsidy ti Nigeria se kan 2022 January to December and 4.39 nigba ti won ye ayewo ton gbo ba se bo se nlo si be ta fe ka ba ni ka se subsidy ti lo se ma rebo ni 195 ni odun 2024 iye ti aba na je 5.34 trillion
0: ti ko wa pe wa
1: sir ka la rebo ni 5 ni 195 naira ta se subsidy san san a ma ra epo ni 185 ijoba iye ti ijoba de ma na le lori ko ju 5.34 trillion naira lo ka je pe ni 5.4 trillion a romira a reje a rebo ni 1004 bayi sir se n gbo sir won den gbe 16 trillion jade loruko kini yi
0: loruko
1: energy security won pe subsidy won won ni pe energy security itumọ bẹ ni pe anfani fa awon Nigeria lati re pora lai je gbowo won dajara lo e po se ni baba
0: e wa ni e lemu to ba wa yo
1: won ni pe won ni bi to kude ni yen pe to pe 11 to si wa nle
0: ada eh ibi ti 6 trillion nkan kan ti gbogbo owo te n pe to je pe o tun generation eyan se te n dako
1: to n kora bi Mr. Steven kan o kere lowo Mr. Steven okay
0: awon ko ba trillion mo ni kere lowo re
1: o le je ko ri le lawon na
0: ibẹ̀ ni ẹni tó jẹ́ pé afurasí pé ó jí kòkó lọ́sùn
1: tó ti so nínú
0: ló ti pokùn sónú ọgbẹ́lágọ̀ ọlọ́pàá kòkó kábíyèsí. Ẹ já padà sí
1: ẹjọ́ sá kòkó lẹ́ sọ aládìẹ tẹ́lẹ̀ kẹ́lẹ̀ yìí bọ́ọ̀lù gan ṣẹ̀sìn lu yìí ni wọ́n dájọ́ okú fún
0: tó aládìẹ ẹni wá gbé tírílíọ̀nù yóò tún gba ẹ́skọ́ọ̀tì
1: wọ́n gbé wọ́n bá mánèjì ẹ̀ ní sá.
0: Ọ̀dà ẹ̀yìn world bank sọ nǹkan kan bí
1: pẹ́kẹ́rẹ́mì wa ti ń gúrò
0: wípé owó epo lórílẹ̀‐èdè nàìjíríà wípé ó lè mú àdínkù dé bá iṣẹ́ òun òṣì fuel price to slow o lè jẹ́ kí bí iṣẹ́ òṣì gan bí ó ṣe dínkù bó jẹ́ pé kó tún
1: kí iṣẹ́ tún gbéra sọ
0: wọ́n ṣàlàyé síwájú wípé gẹ́gẹ́ bí àwọn ìnáwó ṣáájú ètò ìdìbò bó ṣe ń pọ̀ wípé o lè mú àkóbá dé àwọn àtúntò tí ìjọba ti ń ṣe pẹ̀lú àlàyé lórí rúurú lórí orílẹ̀-èdè nàìjíríà.
1: Ẹni tó yẹ kí ẹ̀ kọ́kọ́ sá fún ni ẹ̀ tó ń ṣèyàn tó tún ń gbà yàn. Òun lá fún yín lámọ̀ràn burúkú pé kẹ́ ẹ ṣe o. Tí èso burúkú yẹn bá fẹ́ so ọmọ àti ìyá ń tiẹ̀.
0: Aṣenibánidárònú.
1: Ọ̀rọ̀ burúkú ìbágunlé ó ti lọ. Àwọn náà sọ fún ìjọba pé kíní yìí o ẹ yọ. Wọ́n dúró lórí ti epo nìkan o. Wọ́n ní kó dà lórí iná ẹ yọ. Náírà ẹ yọ agbára kúrò nù ẹ dìvalú ẹ. Wọ́n á pè ní devaluation pè ní floating. Èbó iná ni. Wàhálà ẹ̀ tí wàá ń yọ ọmọ báyìí. Ó ti ń so èso burúkú yìí ti ń kan àwọn ìlú. World bank tó ní kẹ́ ẹ ṣe àwọn ìgbésẹ̀ yìí. Àwọn ló tún máa ń sọ fún yín pé ó lè so èso burúkú o. Ṣé wọn mọ̀ tẹ́lẹ̀ kó pọ́ máa so èso burúkú? Àmọ́ ìlú láti 185 ẹni kan máa repo ní 1400. Láti 68 àti sọ fún band A ní ẹ̀tẹ̀tẹ̀lẹ̀ ní kan sí 225. Ta ni ò mọ̀ wípé nǹkan tí ò dá ló máa bẹ̀yìn bẹ̀yìn bẹ̀yìn? Ẹ sọ fún bàbá. Ta ni ò mọ̀? Ta gangan ni ò mọ̀? Wọ́n mọ̀ nǹkan tó ń ṣe. Àwọn ìjọba wa ni ò mọ̀ nǹkan tó ń ṣe. Àwọn náà dẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe. Àwọn ọmọlú ni ká mọ̀ nǹkan tó ń ṣe. Gbogbo tó ra àwọn ọmọlú àfẹ́ mọ̀ nǹkan tó ń ṣe júrò tó máa lẹ́yìn. Mo ṣe ń sọ bàbá. Ilé tó mọ́lé ni ìwà ìtẹ̀pọ̀ wà ní bàńdé. Owó náà yín lóṣù kan. Ó ti ju sálárì yín lọ. Fúù tàǹkì lé ní ìsà 70,000 ọ̀ka.
0: Níbo?
1: Ẹ̀dẹ̀ ni wípé ó máa ṣe èso ogún. Ta ni ò gbọ́dọ̀ máa ṣe èso ogún tẹ́tẹ́lẹ̀? Sẹ́yìn ò gbọ́dọ̀ máa ṣe èso ogún kó tó bẹ́ẹ̀ fún ìjọba lámọ̀ràn yẹn ni kí ìjọba lẹ́sẹ̀ ayé rọ́ọ̀lù lójú ẹsẹ̀. Àwọn tá à ń wí wọn tí wàá fi mọ́ bẹ̀ yẹn. Ìbájọ́ Sunday last week tí a sọ̀rọ̀ climate resilience ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ lónìí sà. Wọ́n ti wá ń yá ìjọba ní owó tó jẹ́ pé ìjọba gan lè fi sọrí nǹkan kan kan. Ẹ̀dẹ̀ sáré mú ọ̀rọ̀ kan jáde ní ọ̀rọ̀ yìí. Nígbà ayé Buhari ó ṣe nǹkan tí kò yẹ kó ṣe. Ṣùgbọ́n nǹkan tí kò yẹ kó ṣe yẹn ó ní ibi tó jẹ́ pé kò tiẹ̀ nílò pé kẹsẹ̀ tún máa pòyì kiri. Láti mọ̀ bóyá kíní yẹn jẹ́ àbí kò jẹ́ kí dẹ̀ ni kíní ọ̀hún. Ó ya owó $1.5 billion wípé àwọn fẹ́ fi tún refinery Port Harcourt ṣe. Èyí tó fi máa sanwó fún àwọn tí wọ́n yá owó lọ́wọ́ wọn wọn ni kan máa gbé epo. Àṣìṣe tí Buhari ṣe nìyẹn. Ṣùgbọ́n sẹ́mọ̀ ó ní nǹkan tó fi sọ rí. Epo jáde láti Port Harcourt refinery bá àtẹ̀wé kíní yẹn ò wọ́ọ̀kì. Ìjọ tí Nàìjíríà bá níjọba gidi. Iléeṣẹ́ tó gba iṣẹ́ yẹn láti orílẹ̀-èdè Italy. Àwọn tó náà fẹ́ tó ṣe mẹ́lì náà ti wá sà. Ẹ lọ bù wọ́n so. $1.5 billion tẹ́ gbà. Ṣé òdidi lẹ́gbà ni o? Àbò owó ti yà sí kọ́rọ̀ yàrá kí ṣe nǹkan kan tó dọ́rọ̀ wọ̀nyín. Ṣùgbọ́n kí mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé sà. Ó ṣe tọ̀ pinpin. Ṣé ń gé tọrọ mi sà? $1.5 billion nìyẹn. Ìtò wa ń tàn sí sà. Ṣẹ̀mi tó ń ti ṣe. Ó ti ṣe $8.3 billion lórí nǹkan ìbílẹ̀ wa. Wọ́n rẹ̀ fi sórí ẹ̀. Wọ́n fi sórí kankan kankan. Kò ṣe tíráàkì. Mo yẹ sọ ti Buhari ṣe tíráàkì tó dáná fi ṣe refinery. Refinery ò wọ́ọ̀kì ẹ̀bù wọn so kí ló ṣẹlẹ̀. Ṣùgbọ́n lè báyìí 8.3 lórí ìlànà yìí aláàkọ 3.3 ẹlẹ́nkejì $2.0 billion ẹlẹ́nkejì $3 billion ruba je 8.3 ṣugbọn mo le fẹ owo yen work you ko work you kan ta fi ṣe je o ko je mo le fẹ World Bank ina de gbogbo kini yin lo won soro World Bank gan gan tun wa nya won ni owo to je pe won fi sori kan kan climate resilience kilo nje be early childhood growth kilo nje be social intervention kilo nje be yo tin ya won lowo ru e kini fi ṣe seri ijo ta fe goke ki se Nigeria nikan o ni gbogbo le adulawo akọkọ ti ọgbọn yin si World Bank ati IMF
0: npe awon ile ton
1: ba ni ke se ha yi lo pari onka yoruba ni alphabet yoruba yi yen ni ke se o ton ba ni ke se yi dakeji lohun a o ni ke se tori ni woye temi o won fe wa fun re gbogbo nkan ton lo nsele yi baba awon lo sin wa de ebe kini kan won ti wa sinu etan won wa ni bi bole se bara yin bayi ki lo sele kankan se ni kan fori ru ni se le to ara yin se ni ba te fun wa lamoran yen mo bi to ma ja siri abi ka
0: World Bank yon ina tun salaye bi pe owo naira Nigeria bi pe o prove more resilient
1: ni Africa
0: ni gbogbo le adulawo
1: abe ro Olorun sa ibi ti naira de yi bayi sa won ni po tu wa lara awon currency yen owo nile adulawo to pe o tun o wuge
0: awon to ba won se laborer ni togo ta ma fun ni owo tele wo gbowo mo
1: kine fi se tele tele sa sefa kan se n gbe mi sa bi 33 kobo se ba ko 10,000 sile sa 10,000 naira owó tẹ máa fi pa ní sẹfà ó lé ní 30,000 obìnrin lé 40,000 ni ṣẹ́ndọ́ ṣàwọ́ nílẹ̀ tó mọ́lé ní báyìí 10,000 yẹn tí wọ́n tẹ̀lé ó ń di bí 40,000 yẹn ẹsẹ̀ tó di lára ìfìyín yìí 4,000
0: ẹ̀ wá ní pé ó wà resilient
1: ṣé kò wà resilient ni mo ti sọ fún yín sà àti World Bank àti IMF ẹ̀ pa àwọn tì tẹ́ bá fẹ́ gòkè o gẹ́gẹ́ bí orílẹ̀-èdè o ẹ̀pà àwọn méjì tí ẹ̀pẹ̀rẹ̀ ń jòkó lábẹ́lé ọ̀nà wọn la fẹ́ gbé ọ̀rọ̀ ayé ara wa gbà nǹkan tí china ṣe nìyàn china kọ́ tí ẹkún sí wọn ni wọn lé ní báyìí china ti gòkè china tẹ̀ ti já wọn sílẹ̀ rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ china ò rí sí wọn rò wọn. A mọ̀ pé iṣẹ́ America iṣẹ́ UK iṣẹ́ Australia iṣẹ́ Canada iṣẹ́ Germany kankan bẹ́ẹ̀ náà ṣe àwọn tí wọ́n wò sòsòsòsò tán fún orílẹ̀-èdè wọn sílẹ̀ tí wọ́n kó wa lẹ́rú àbọ̀ kó wa lẹ́rú ni. Àwọn yẹn lẹ wá rò lọ́kàn wípé àwọn aláàtú máa yọ yín kúrò nínú oko ẹrú wà láyé wọn àti sínú oko ẹrú sí ni ṣẹ́dá ẹ̀ mọ̀ ayàtijọ́ ni ẹrú máa ń ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ní ọwọ́ ẹsẹ̀ àti ọrùn láyé sí gbèsè lẹ́rú ní lọ́rùn gbèsè yẹn náà máa ń tìwà sí nígbà àwọn dèrè àwọn náà ń yá owó ṣùgbọ́n náà bá yá owó bí ti buhari mú sọ yẹn lẹ́ẹ̀kan yẹn làwọn ṣe máa ṣe tiwọn owó ta fẹ́ yá ìkẹta ẹ̀ fi ṣe rè wọ́n máa fi sórí nǹkan ni ṣùgbọ́n wọ́n ń yá wa lówó tó yẹ bí láéláà lè fi sórí nǹkan kan àdàfi sọ ní kankan kan àfisọ kankan kan àfisẹ kankan kan àfisẹ kankan kan owó tẹ bá yàrá ẹni kí ẹ san padà.
0: Dandan ni pẹ̀lẹ́lẹ́.
1: Pẹ̀lẹ́lẹ́. Wọ́n bímọ nǹkan tán ṣe dáadáa wọn àfọ́jọ́ kan fẹ́ wa fún rírí wọ́n dẹ̀ ṣì wà lórí ẹ̀dìsìn yìí. Àwa ni ká fẹ́ra wa fún rí àbí ká máa bẹ̀rọ̀ sí wọn lẹ́nu lọ.
0: Ẹyin ká tó kò ní ti lè tó ní ṣe pẹ̀lú ti ọrọ̀ ajé kí àjọ ilé ìmọ̀ láti ẹ̀ka ohun àmúṣagbára. Tani pe iná tó ń pèsè power generation pé àdínkù débà pẹ̀lú ìdá 37% gẹ́gẹ́ bí àwọn iléeṣẹ́ apínná wọ́n ṣe láǹfààní àti pàdánù owó lè tó lé ní 140 billion ó dín ẹyọ kan náírà 129 billion naira tani pé wọ́n pàdánù ilé ìtúnṣe ajé lẹ́ka ohun àmúṣamọ́rò fún wọn ní gbogbo ẹ̀tún ti ń dúró rè.
1: Sẹ́rí a ti ń tẹ̀lé ìlànà tí ẹ̀ka máa tẹ̀lé ní Nàìjíríà owó gọbọi láti ibi kékeré ló fẹ́ jú mọ́ ìjọba nígbà tó lè jẹ́ wípé wọ́n lè pa ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ nǹkan tí wọ́n ń pa nísìnyìí tí wọ́n dé tí ó dẹ̀ ní ní ìjọba lára ẹjẹ kí n tú ọrọ yìí dáadáa sá Nigeria le ni yiwa 225 naira ni unit kan ni band A.
0: Hmm.
1: Ton de ti je ko yiwa. Amona ara amona ti World Bank fun won na ri ata IMF wi pe e je ki awon Nigeria ma san band A be e yo wo ran patapata lori na. Koko yi bayi ni pe iye yi mo gan wi pe owo ti awon ile ise yi npa o npo si ju iye ti won pa tele tele lo. Idi de ni pe won ti nro awon eyan lo si band A lori ina tan so to wa nle won ra na die lowo jenko awon ran ise yi lo si band A awon ti o si band A tele won ro won si band A. So eyin te san 66 naira tele tani ke ma san 225 se be to ngbo lo we se bi bo te je pe ina to fun yin na o ti po ju te tele lo sugbo o te san ti po si owo ti won le sapo e si o ye wa fejumo awon disco awon ara na die lowo jenko jenko wa pese na dada won kini disco de pa owo sugbo bi ta ti se asese na e won eru to yan ba le gbe na ndi le yan lori awon kan lo na won san o so da ko da sugbo mo se so eru to yan ba le gbe ni won ndi le yan lori e to pa 70,000 kan pa 70,000 lowo na losu bawo lo se fe work ko fi gbogbo esan kan ko le work mathematics yen o le mu
0: orun ti wo mi ni won bo iji hun
1: o ti gba wole sugbon ona kan wa ti joba le gba lati pawo gidigidi sapo ara joba ati sapo disco ti o de ni ilu lara awon joba to ti lo sense yin won ti se awon sise kan lori ara won sugbon ise to je pe kala ta ba ni joba to ri ti wa ro le ni bayi ada bi magic ni to je pe aya ma gbe pe bawo lo se se ina ti Nigeria n pese le ni sa ko bo 6000 megawatts die lo fe le ni 5 da mi ga ja lo le si 4 da mi ja lo le si 3000 gbo ni mo fi so n bi bayi sa sugbon mo so pe awon ijoba to ti lo ti se awon asise kankan sile se mo asise yen won ti gbe awon plant kan sile to je pe won le pese ina sugbon fun di to je pe ko ye mi sa o won ran nu waya de be won ran nu pipeline to ma gbe gas de be to je pe ti joba ba se tan le ni bayi sa ti won ran transmission cable down bi ti mo n so yen to won ran nu gas de be pe kan fi fire awon turbines yen sa se nbo sa nje mo capacity yen to wa le lo bayi 13,300. I didn't miss 5,000 all over by. Ti joba ba gbera ton free. Ton connect gbogbo to wa nle lowo by sir. To di 13,000 yen. E gbe 13,000 be 5,000 so ma join around. Ina to ni kaluku nlo. O ma di be times 2 and a half. Ibi te ba tin lo 6 hours tele tele. To di 5,000 to wa nle. Ton ba di 5,000 ni 10 hours. Tọ́wọ́ bá dé 13,000 yẹn sá ìnáyà dé bíi 12-13 hours. Ìjọba ọ̀rọ̀ ní síbi yẹn.
0: Ṣé wọn ò mọ̀ ni?
1: Wọ́n máa kéde. Èmi mọ̀ àwọn ọmọ ṣé pọ́síbù ni? Wọ́n kan ríru náà ni wọ́n kan ronú síbẹ̀ náà ni wọ́n dẹ̀ fẹ́ pawó pé owó tó fẹ́ pa pé yẹn ló wá fa tó fi ní ká máa san 225.
0: Ìwọ̀nba tẹ̀ ń rí òun náà là á fowó kún.
1: Bẹ́ẹ̀ ni sá.
0: Ọ̀dà báwọn.
1: Ẹ jẹ́ kí n wá fi nkankan ti ọ̀rọ̀ yìí kẹ́tọ́ mọ̀ kí wọ́n lè mọ̀ pé ọ̀rọ̀ tèmi kọ́ mọ̀ ń sọ ọ̀rọ̀ tá a ti gbọ́ ni mo ti sọ ní dáadáa rí mi báyìí wàlẹ̀ tuntun sọ. Ìjọba ìpínlẹ̀ Enugu àwọn olóbó tàǹgbà ẹ̀ tán sọ ọ́n ni pé kò yẹ kí iná máa ju 152 naira lọ.
0: Ní bàndé.
1: Bẹ́ẹ̀ni pé láìpẹ́ wọn sọ lórí ẹ̀ o kò yẹ ká máa san ju 152 naira lọ. Wọ́n dẹ̀ ṣàlàyé bó ṣe rí láti ẹ̀ tòfin dz gómìnà bẹ wà ní pdp báyìí gómìnà ti lọ sí apc báyìí wọn sọrọ ẹ mọ ṣùgbọn nígbà tó sọrọ yẹn ìjọba àpapọ̀ òjìn wọn jáyàn wọn sọrọ wọn làwọn ọgbà ǹjẹ́ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ìwé tèmi 152 yẹn gan tó ṣe pọ̀ jù torí ọ̀pọ̀lọ̀ inú àwọn power plant tí wọ́n ń ṣe sí ibà gáàsì ni wọ́n ní kọ́ máa lò nàìjíríà ò dẹ̀ ra gáàsì gáàsì tá a ní lọ rẹ̀ ni èyí tí ìjọba fi máa dín owó gáàsì kù fáwọn tó ń pèsè náà kára balẹ̀ rọ ìlú lọ́rùn kan tó pè ní production subsidy nìyẹn pé nǹkan tó fẹ́ fi pèsè kínní yìí ẹ já wálẹ̀ owó nǹkan tó máa gbé wọnú ẹ dínkù a lè ṣe ní petrol a lè ṣe ní iná ti petrol ẹ má ta epo fún dangote àbẹ̀yìn tó bá fẹ́ yín fún àyín fọ́ lówó tí wọ́n ta lọ́jọ́ àgbáyé ẹ ta lówó tó kéré jọjọ fún àǹfààní àwọn ọmọ ìlú ìyẹn fún petrol diesel kerosene àti jet A1 fuel fún ti electricity ààrà crude oil ààrà gas náà fi ń ṣe iná gas yẹn anisalalu tó wà nàìjíríà ni ẹ gbé fún àwọn iléeṣẹ́ tó ń pèsè iná lówó tó kéré jọjọ tó bá ti rí pé nǹkan tí wọ́n fẹ́ rà àti kéré yẹn owó tó máa ta nǹkan táwọn náà fẹ́ pèsè iná láti kéré ni àmọ́ ìrọ̀lẹ́ jàǹfààní ìjọba tí ìjọba ṣe ìjọba tí fowó kún owó gas. Ẹ gbọ́n pẹ̀lú sọ́sọ́
0: èyí
1: tó yẹ kàn fi gbé wálẹ̀ kọ́dẹ̀ connect gbogbo àwọn plant tó wà nílẹ̀ wọ́n ti fowó kún owó gas fún plant péréte fún náà péréte tí wọ́n tàn faramọ́ ìlú gbogbo owó tó yẹ kàn pa lórí pé ká ní gbogbo ẹ̀ṣiṣẹ́ ni wọ́n máa pa lórí péréte tó ń ṣiṣẹ́ ṣe kú rí bẹ́ẹ̀ sà.
0: Ẹ ṣeun ọ̀gbẹ́ni Ọlálẹ́kan san ni bí bá ṣe ń yí sí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ́lẹ̀ láǹfààní àti gbọ́ láti ìkànnì West Radio 89.3 FM a wà ní ojú òpó Facebook West Radio 89.3 FM fan page West Radio 89.3 FM fan page bẹ́ẹ̀ tí ń wò ó ẹ mọ̀ bá a fọn kálé kẹ mọ̀ bá a fọn kákó ẹ dẹ̀ lè mọ dúrọ̀pù kọ́mẹ̀ǹtì yín sí ojú tẹ bá fi wo àwọn ìròyìn eléyìí tá a ti mẹ́nuba. Ẹyẹ ń dé ọ̀dọ̀ àwọn àgùnbánirọ̀ léè tí wọ́n gba ìtúsílẹ̀ wọn kákí àwọn òṣìṣẹ́ elétò ààbò pé wọ́n ti kú iṣẹ́ takuntakun lápá rẹ̀ pé ẹni orí yọ ó ti lé báyìí.
1: Abẹ̀rẹ̀ máa sọ ti ìṣẹ̀lẹ̀ ọkọ̀-òfúrufú tó ń jábọ̀
0: náà lánàá báyìí.
1: Ẹ ṣe bàbá ìròyìn ayọ̀ kan péré lèmi rí nínú ọ̀rọ̀ ti ìjínigbé àwọn agùnbánirọ̀ yìí. Ìròyìn ayọ̀ dẹ̀ ni pé àwọn tí wọ́n payín kèké tí wọ́n jẹun sọ̀rọ̀ lẹ́tẹ̀tẹ̀lẹ̀ pé àwọn ará ilé wọn kọ́ àwọn ará ilé wọn ti padà. Lẹ́yìn yẹn bàbá èmi ò rí ọ̀rọ̀ kankan tó fa ìwúrí fún èmi. Ìdí dẹ̀ ni pé tí àwọn kan bí eléyìí bá ń ṣẹlẹ̀ mi ṣẹ̀ṣẹ̀ máa sọ nínú kùlù yìí tẹ́ ẹ̀ bá tí ìyọwọ́ àwọn ará bí ìláwọ̀ bàbá wọ́n á máa ṣe nǹkan tí wọ́n máa ṣe lọ ni.
0: Mo ti wá di bísínẹ́sì ńlá báyìí.
1: Ẹ jọ sá àti 50 million àti 5 million tọ́ni koríko kan sàn ìdílé mélòó sà ní Nàìjíríà léni yìí ló ń pa 5 million ọdún.
0: Agùnbánirọ̀ tó ń lọ bí tó ń lọ
1: gan-an. Ẹ fa agùnbánirọ̀ sílẹ̀. Agùnbánirọ̀ sálárì tiẹ̀ lọ́dún ọ̀wọ́ 900,000. Kọ́tẹ́mi ń sọ sá níbi tọkọ-tìyàwó méjì ṣiṣẹ́ mélòó ló ń pa 5 million.
0: Tọ́ ṣiṣẹ́ tó wà lẹ́gà.
1: Lẹ́gà tó wà legitimate 5 million mélòó wọn ló ń pa ní ọdún. Ṣùgbọ́n àwọn ará bíi ní orí kankan fa 5 million. Nínú 20 ó jẹ́ 100 million bẹ́yẹn sá. Soft.
0: Láìgbé láìfà.
1: Àwọn kan ti ní wọ́n sanwó àwọn kan ti ní wọ́n sanwó. Ṣùgbọ́n ọ̀rọ̀ pé wọ́n sanwó yẹn sá ọ̀rọ̀ yìí ò ta létí mi. Màá dẹ̀ṣà lẹ́kùn ìṣọ́ rẹ̀. CP nípínlẹ̀ Imo tí kíni ẹ̀ ti ṣẹlẹ̀. Ó sọ fún wa lọ́sẹ̀ tó kọjá lọ́hùn. Ó láwọn ti rí ibi tán wà. Kò sẹ́ńtì ìmọ̀ ibi tán wà. Àti bẹ̀rẹ̀ àwọn jáde lẹ́jọ́. Orílẹ̀-èdè ilà wà tí iléeṣẹ́ ológun Defense Headquarters ti sọ fún wa wípé wọ́n jí àwọn primary school gbé ní Kaduna. Pé àwọn ń rí àwọn tó jí wọn gbé. Àwọn ń rí àwọn ọmọ lọ́ọ̀kan báyìí. Ṣùgbọ́n torí ọ̀nà ibẹ̀ yẹn pé iléeṣẹ́ ológun ò lè débẹ̀. Ọ̀nà ibẹ̀ ò dáa. Ṣíṣe ní títì o pé ó igbó dì kankan bẹ́yẹn. Ẹ jọ sá ibi táwọn primary school wọ̀ ni sójà tó ń wọ búùtù olóhùn lè wọ̀.
0: Wọ́n ní IED wà bẹ́ẹ̀ láwọn
1: ọ̀rẹ́. Ti Imo nìyẹn.
0: Ok.
1: Ti Kaduna 2024 kò sí IED bẹ́ẹ̀ wọ́n ní terrain pé ọ̀nà yẹn ò.
0: Ò dáa.
1: Bẹ́ẹ̀ ni pé pọ̀tọ̀pọ̀tọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ kankan yẹn.
0: Ẹ̀rọ Ọlọ́run.
1: Ẹ̀rọ Ọlọ́run. Fún ti Ọ̀yọ́ lọ́jọ́ sí mo kí àwọn ọdẹ ìlú oríire. ìjọba ìbílẹ̀ oríire wọ́n gbìyànjú mẹ́ta lára àwọn dẹ́ wọ́n gbé kùrù jẹ lọ́wọ́ ẹbọra. Mo kí àwọn ọlọ́pàá kan náà tó fẹ́ wọbẹ̀, mo kí àwọn sójà kan tó fẹ́ wọbẹ̀. Wọ́n fáwọn ará ibi ti so wàdé olóró káàkiri ogun ọ̀nà tó wọnú ibẹ̀ yẹn. Wọ́n gbẹ́sẹ̀ lé báyé pàwó. Àwọn tó wọ́n ṣe dáadáa kọ́kọ́ bíi mẹ́ta lọ. Wọ́n ṣe lẹ́yìn kejì bíi mẹ́rin àbí márùn-ún lọ. Má tó dórí mẹ́jọ ẹ̀já ní sòrò. Kókó ni pé nígbà tí eléyìí náà ṣẹlẹ̀ sá, ọlọ́pàá kọ́kọ́ sọ fún wọn pé àwọn ti gba mẹ́wàá padà. Wọ́n bá bi CP pé kí lẹ̀ ń ṣe sá o, wọ́n làwọn ti rí ibi tí àwọn ọmọ yẹn wà o. Ṣùgbọ́n ìgbóyàn ṣe wọ̀, ìyẹ́ kí ló dé? Bẹ́ẹ̀ sọ IED, Improvised Explosive Device, bí wọ́n ti so káàkiri irúgbìn yẹn pé tẹ́yìn bá rìn síbi tí ẹ kó rìn sí àwo lọ́nà ní nǹkan tó fà á táwọn fi lè wọ́ lórí yẹn. A ti gbọ́ láàárọ̀ ìbáyìí tí bàbá kan gbọ́dọ̀ sọ fún wa, èmi ò tí wò kí nìyẹn. Mi lè fẹ́ sọ nǹkan tí mi ò bá tí ìfojú ara mi gan ni, ṣùgbọ́n báyẹn sọ nǹkan tí ojú wọn bá rí. Máa wo àwòrán kan lọ, ń wo ẹgbẹ́ iléeṣẹ́ mọ́wàá àwòrán kan lálẹ́ àná tí àwọn mọ̀lẹ́bí kan sọ wípé àwọn kó owó lọ pé kíní kan sí kẹwàá kan dọ́wọ́ padà ìgbà owó kankan báyẹn. Mi fẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ tí mi ti fojú ara mi wò.

0: ọmọ padà gbogbo pátápátá ogun wọn níye ṣùgbọ́n ẹ̀rẹ́yọ ẹnìkan tó wà lára àwọn tó kó wọn ṣá ń tan ara wa ní sáà ṣá ń wáyàn ara wa náà ṣá ń wáyàn ẹka gbèsè gbẹ̀ngàn tó wà ní ayé sẹ́gbẹ̀ ẹ̀kan sí àwọn ará oríire local government ti sọ ń gbà yẹn ó ní jọ́ta àwọn máa lọ lé pa àwọn tó máa ń ná àwọn fí wọn lápé ṣe dúdú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́jọ́ ìbílẹ̀ ṣe mọ́ báyìí wọ́n ní káwọn kó oríire o pé ní láwọn lọlé nígbà tí ilé ṣe gbọ́dọ̀ sọ fún wa wọn láwọn ti lọ rescue náà ni nígbà tó yá àwọn tí wọ́n filẹ̀ wọ́n sọ fún wa tààrà tààrà wípé àwọn ará bíi gan ló fi ọ̀kadà àwọn gbé àwọn nínú igbó ibi táwọn ti máa rìn àwọn rìn ìbítọ́kadà ti máa gbé àwọn kadà gbé àwọn tí wọ́n dẹ̀ ń sọ fún àwọn wípé ẹyá ọ̀nà tẹ́ ń lọ ẹ̀tọ́ tààrà tààrà tẹ bá déwájú ẹ̀bá àwọn ológun bẹ̀ táwọn dẹ̀ bá àwọn ológun bẹ̀ ṣùgbọ́n wọ́n ní rescue náà ni tí imú náà báyìí àwọn ti bọ́ta ṣùgbọ́n ààrẹ nìkan tó ṣiṣẹ́ láàbí bí mo lè ṣe sọ nígbà tí àwọn tí imú ṣiṣẹ́ wọn lọ́jọ́ sí sẹ́wọ̀n tí ìjọba ìbílẹ̀ oríire ibi tí wọn ti ní kojú wàhálà náà kọ́kọ́ lọ iléèwé fẹ́rántísà wọ́n ṣe kan níbi ọ̀sẹ̀ mẹ́ta ní agbègbè ibẹ̀ yẹn náà ni ìjọba ìbílẹ̀ oríire ló pèsè wọn igbó yẹn múlé tira wọn ni ibùdó àwọn elétò ààbò ọ̀gbìn náà lọ nínú ìwé tèmi bóyá wọn ti gba nǹkan tó jẹ́ pé wọn ti fi wá ṣe àǹfààní àwọn kan fúnra tó pé wọn fi lè kojú ọmọ ológun báyìí ẹsẹ̀ fẹ́ lọ káyín mọ́lé gan ọ̀rọ̀ yẹn ṣe ó yé yín sà torí bí gómìnà ìpínlẹ̀ zamfara ṣe sọ pé tó àwọn arábìnrin bá tẹ owó wọn fi ń ra nǹkan jà sí ni mo rẹ̀ fojú ara mi wọ̀ lórí bbc ni wọn sọ fún mi ẹni tó ṣiṣẹ́ ti kàtí náà báyẹn ó lòun gba 800 million bbc bíbí kí ló fi dúdú ẹ̀ ṣe ó ní pẹ̀lú ògùn olóńgbò pátápátá ó ní ìbọn àtọ́ta ló ń fi rà bóyá wọn tún ti ra nǹkan tó pé ó fọwọ́ fún ìgboyà láti lè kọlu security post ní
1: ìgbòho
0: wọn bí ìdákẹ́ dúró ibi tí kìnìyàn ti ṣẹlẹ̀ nípínlẹ̀ imo yẹn sà ibẹ̀ yẹn rèé checkpoint ológun rèé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ ńbẹ̀ wọn kó wọn bí wọn wájú ológun pẹ̀lú bá ṣe gbọ́ wọn padà náà ẹ̀rẹ́ nìkankan mú ṣẹ́rìsà a kàn ń da ewé bu èéfín ni ṣébùsọ̀ àṣẹ a ń da ewé bu èéfín tí èéfín yẹn bá pẹ́ tó rúrú tíìtì yẹn ṣe sà ṣẹ́yìnbó sà ó tó bá ju ewé yẹn tán kí ló máa tẹ̀lé iná ni sà iná ọ̀la ń da owó
1: bòyí. ó jẹ́ pé kinní ọ̀hún ò lè wálẹ̀ sí pé bá ṣe ń ṣe lórí.
0: bá ṣe ń ṣe ìsà bàbá a máa ní bíráǹṣì kiri ni wọn ní bíráǹṣì ilẹ̀ ibo tẹ̀tẹ̀lẹ̀ o wọn ní bíráǹṣì ilẹ̀ yorùbá tẹ̀tẹ̀lẹ̀ o bọ̀rọ̀ kíni ti bẹ̀rẹ̀ bíráǹṣì iyọ̀ ní sokoto iyọ̀ katsina iyọ̀ zamfara iyọ̀ naija iyọ̀ kwara bíráǹṣì ti yọ lọ́yọ̀ báyìí
1: tó lè jẹ́ pé wọ́n mọ rìkúrútù ẹni tó yẹ kó lọ bí iṣẹ́ tó gba 30,000 ìjọba kó lè ṣiṣẹ́ ọjọ́ kan tó gba 5 million
0: 30,000 tí ó ti ní wọ́n dédé ó dẹ̀rẹ̀ ló kú ẹ̀kan 5 million
1: èwo ló wà á mú
0: ẹbí mr simi
1: mr simi ó jẹ́wọ́ èwo ló mú hosanna èwo ló mú ẹjẹ́ adébí ti bàálù ò lè ṣe ológun ojú òfurufú tó já
0: ẹ ṣe sà
1: wọn náà ò ní já irú rẹ
0: àmì ṣùgbọ́n sà. Àdúrà kọ gbèsè ni
1: àdúrà la máa ń gbà nàìjíríà
0: àdúrà iná ló bá rí ibùdó adé ìṣá òyìnbó yìí gbàdúrà àwa tá à ń gbàdúrà à ń ta ohun ìní wa láti lọ sílùú àwọn tí wọn gbàdúrà
1: sọrọ nú
0: sàdúrà wa ló ń ṣe
1: àwọn tí ì gbàdúrà tó wa
0: bẹ́ẹ̀ ni
1: a tún ta
0: àwa tá à ń gbàdúrà a ta nǹkan tá a ní
1: láti lọ sí ọ́tọ̀ àwọn tí ò gbàdúrà
0: sọ̀rọ̀ yẹn ti wá clear àbí kò clear sọ
1: pé kì í ṣọ̀rọ̀ wá àdúrà
0: kọ kódà àwọn ìwé méjì kan sọ wípé ẹ ṣiṣẹ́ kí a fàdúrà tì
1: work and pray
0: work and pray kì í ṣe pray and work.
1: Ẹ lọ bí ìròyìn yín ẹ jí di motivational speaker.
0: Eléyìí ṣe motivation motivational speaker. Bí mo ṣe ń sọ sà, ọkọ̀ yẹn gangan ọkọ̀ ojú òfurufú yẹn gangan. Bàbá bá sọjọ́ ló kówó ẹ̀ lẹ̀ nígbà tó bá nípò ààrẹ.
1: Látọ̀dún
0: 2007. Ṣùgbọ́n ìyẹn wa kì í ṣe wípé ó ti pẹ́ o torí. Ọkọ̀ ojú òfurufú yìí ṣe nǹkan mẹ́yẹn tó bá ń lò ó dáadáa tó ń tọ́jú ìjọba ṣe máa tọ́jú ẹ̀ wọ́n á máa lo ogójì ọdún.

0: Ìṣú àlá tí ó ní gbogbo ọ̀rọ̀ rárá máa ń ṣèrí ní ó yàtọ̀ sí ọkọ̀ orí ilẹ̀. Ṣùgbọ́n Nàìjíríà ṣe àṣìṣe ńlá kan. Àṣìṣe yẹn ni pé tí mi rí o, mo fẹ́ máa ṣe lẹ́sẹsẹ ni o, ni pé bàálù tá à ń sọ̀rọ̀ nípa ayé ti àrí orílẹ̀-èdè Italy náà ti ń ṣe. Ṣùgbọ́n Nàìjíríà nìkan ni orílẹ̀-èdè ta tọ́ kọ̀ra. Kí dẹ̀ la ní láti fi mọ̀ bóyá bàálù da ìkan tẹ́ bá lè ṣe tẹ̀bárí ìkan tẹ́ bá mọ̀ dáadáa tó bá gbede wájú yín ẹ̀sùn bí kíní yóò dúró re ìkan tẹ́ bá mọ̀ pa ẹ̀ tó bá gbede wájú yín kó má da tó bá ló da ẹ̀ níbẹ̀ náà ní sà torí ẹ̀ mọ̀. Ìbá da kí ká ní France ti rà UK ti rà Canada ti rà Canada ń ṣe Bombardier Europe wọ́n ṣe Airbus níbẹ̀ America ń ṣe Boeing. Káláwọn yẹn ti ra ni wọn lá ìdí àgbẹ̀ òkè òkè ní make sense kò make sense. Àjọta ti ra àwọn méjèèjì yẹn méjì lára ìkan 930 ìkan 931 ìyẹn nọ́mbà tán fún wọn ATR méjì. Eléyìí tó já gbẹ̀yìn gbẹ̀yìn yìí nǹkan tó yẹ kán fi bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ṣe ìyẹn tán pè ní maintenance wọn kọ́kọ́ lu ọdún kan nílẹ̀ Gẹ̀ẹ́sì.
1: A lè ṣe dáadáa.
0: Ní ọdún 2020. Ó lo ọdún kan gbáko ó lé díẹ̀ gan pẹ̀lú nílẹ̀ Gẹ̀ẹ́sì. Ní ọdún 2022 wọ́n tún dá padà sí Germany sá láti bẹ̀rẹ̀ 2022 sá ó lo ọdún mẹ́ta gbáko ní Germany. Ìtura pàápàá jẹ́ ààyè. Bàálù yẹn ń bọ̀ láti Àbújá ní ọjọ́ Àìkú Sunday. Ó gbé àwọn ológun wọ́n ló gbé àwọn mọ̀lẹ́bí wọn náà tí ń ṣe mọ̀lógun náà. Ká lọ pé mọ̀lẹ́bí wọn ni mi ò bínú sí yẹn. Tó bá jẹ́ bọ́ ti fi ṣe kábùkábù ni wàhálà mi tún nìyẹn torí àwọn tí wọ́n ń ṣọmọ ológun wà nù bàálù yẹn. Ìbéèrè wa ni pé ṣé mọ̀lẹ́bí àwọn ọmọ ológun ni lóòótọ́ o tàbí ọ̀gbẹ́ni Alpha.
1: Àbẹ́sà fẹ́ fi ṣòwò epo.
0: Eléyìí ń ṣe 200,000 lọ sí Èkó 100 àbí Èkó ká nìyẹn ni kéèsì ọ̀tọ̀ tún nìyẹn. Ṣùgbọ́n àti rí ìdádúró àti rí àwọn kinní kan orúkọ kan bẹ́ẹ̀ Mrs. Ká ní pọ̀mọ ológun ni wọ́n ní kọmi sí síwájú ẹ̀. Ipò tó dìmú nílé iṣẹ́ ológun náà fi síwájú orúkọ ẹ̀. Àdàrà àmọ́ kékèké náà bẹ́ẹ̀.
1: Àgùnbánirọ̀ tó fẹ́ dàgbà.
0: Àgùnbánirọ̀ náà bàbá. Àrà àmọ́ kékèké àwọn tó ti lọ bàtí kíni ẹ̀kọ́ ṣẹlẹ̀ gbà. Àwọn kan sáré lọ sínú ibú yẹn tán lọ́wọ́ wọn bẹ́ẹ̀. Wọ́n ní àmọ́ kékèké bàtà ọmọ kékèké kankan bẹ́ẹ̀ làwọn rí. Àlàyé yìí mo fẹ́ kó kun dáadáa fún wa lórúkọ ẹ̀ ká mọ bàbá wọn ká mọ ìyá wọn. Ká mọ ọkọ ká mọ ìyàwó wọn ìyá wọn tó wà bẹ́ẹ̀ tí wọ́n ṣọmọ ológun kéèsì ọ̀tọ̀ nìyẹn. Ó gbéra Lábújá níjọ Sunday. Wọ́n ló máa já àwọn kan nílùú Benin láti Benin a máa lọ sí Èkó níjọ Sunday. Nígbà tán dé Benin níjọ Sunday ó yọwọ́. Àwọn mẹkáníìkì bọ́tà sí wọn bẹ̀rẹ̀ sí ní
1: ọkọ̀
0: spanner ọkọ̀ screwdriver gbogbo ẹ̀ tester ṣé náà débẹ̀ yẹn ìnáwó débẹ̀ ẹlẹ́wọ̀ òrìlé ẹ̀ wọ́n ríṣẹ́ yẹn parí níjọ Sunday yẹn. Ọjọ́ Monday láàárọ̀ kùtùkùtù wọn kù sí wọ́n dára àwọn lójú pa àwọn ti parí ẹ̀. Bàbá wọn start bàálù báyìí bàálù gbéra báyìí kí ni ìgbẹ́ kódà kí ni Benin. Olùlẹ̀ ṣùgbọ́n bí ọ̀rọ̀ yẹn ṣe wá ń lọ kíní kan wá sọ sí mi lọ́kàn kó dáadáa bá sọnù kúlù yìí nígbà yẹn. Nǹkan tí ẹgbẹ́ òṣèlú kan náà fi ń kọlù ìjọba báyìí ní ìṣèjọba rẹ̀ ti sọ̀rọ̀ òṣèlú ADC. Wọ́n ní kí ìjọba sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Daily Trust ṣe àyẹ̀wò kan fún iye tí ìjọba ná. Ṣé mọ̀ ó bá wọ́n ti ń fẹ̀sùn kankan ààrẹ tó wà níbẹ̀ yìí pé kò implement budget kankan. Láti 2023 tó ti dé bí kò implement budget tó fi dígbé 2025 budget ó sì wá tàbí December 31st mo pẹ́ ti máa ka nínú iléeṣẹ́ yín nígbà yìí náà sà. Daily Trust ní pé fún 2025 pé Nigeria Air Force ní budget 35 billion láti fi tún àwọn bàálù wọn ṣe. Tí wọ́n gbé síwájú ìjọba pé ìjọba fún àwọn ní 35 billion.
1: Tàbí tún àwọn bàálù
0: wa ṣe o. Máa fẹ́ tún gbogbo àti ìjà ní o. Eléyìí ò lè jà. Ilé ò lè ju nǹkan olóró àti ìtìjà ní o àti ti kí lorúkọ ẹ ní o ẹtọ́ fi ń kérò ní o pé a fẹ́ tún wọn ṣe iye ìbẹ̀rẹ̀ yẹ 35 billion látà ń ṣèwádìí lọ ṣèwádìí bọ̀ wọn ní 5 billion ìjọba filẹ̀ títí wọ December last year láti January wọ December gbogbo owó tọ́ ní ìjọba san wọn ní pé lọ síbi ìdá mẹ́tàlá nínú nǹkan tán béèrè fún wọn béèrè fún dá ọgọ́rùn-ún ìjọba fún wọn dà mẹ́tàlá.
1: Ní pé àṣìṣe àwọn kan
0: tí wọ́n nínú ìwòye tèmi presidency ló fa kíní. Tọ́ba nìkan bí mi o presidency àti ministry of finance àti accountant general of the federation ibi tí kíní yẹn ti wá ní.
1: Pé àjẹbánu tàwọn kan báyìí.
0: Ká ní pé presidency ti implement budget ni sà. Wọ́n á ti gbogbo wọn. Ẹ̀dẹ̀ lọ ṣe wá DSA o. Láti bí ọdún mélòó kan sẹ́yìn. Àti ti já o àti takérò o. Ọkọ̀ ilé ìṣẹ́lógún kan ń jábọ̀ ṣeré ṣeré ṣeré ṣeré.
1: Ìwádìí fi hàn kó ti tó mẹ́wàá.
0: Wọ́n kàn ń jábọ̀ ṣeré ṣeré ni sà. Ìlú ìsábà gbọ́ torí fighter jet ló ń jábọ̀ jù. Ẹnìkan èèyàn méjì ló máa wà náà. A ní pé kíní kan ṣe kíní kan lójú ogun ni. Ṣùgbọ́n kó kò ní pé àwọn ará bí wọ́n rí nǹkan tí wọ́n nílò láti lè ṣe iṣẹ́ tó dá lára àwọn
1: ọmọ. Tó lẹ́pẹ́ tó bá dẹ̀ yìí pé wọ́n fọ́n lé 35
0: million. Ó ṣeéṣe kó máa yọnu
1: kiri ní. Ó kú àwọn mẹ́wàá kankan
0: tó lè. Ó ṣeéṣe kó máa ṣẹlẹ̀. Ẹ̀rọ máa wò sá. Ìyàtọ̀ wà nù ọkọ̀ ojú òfurufú àtọkọ̀ orí ilẹ̀. Ọkọ̀ orí ilẹ̀ ó ní ẹsẹ̀ mẹ́rin, ẹlẹ́sẹ̀ méjì, ẹlẹ́sẹ̀ mẹ́ta. Tó bá takú ṣèbí kẹ́ páàkì ẹ̀ síbẹ̀ títì ni. Tọ́kọ̀ ojú òfurufú bá fèlè takú bàbá odilẹ̀ o. Odi kíni? Odilẹ̀. Daily Trust yẹn ti wá ṣe ìwádìí sá ibi tọ́rọ̀ ti ká mi lára jù rí sá. Wọ́n ní presidential fleet ìyẹn àwọn ọkọ̀ tí ọkọ̀ ojú òfurufú tó wà ní kàwọ́ ààrẹ igbákejì ààrẹ ìyàwó wọn speaker senate president. Wọ́n ní wọ́n nílò iye kan ẹ̀bẹ̀rẹ̀ pẹ̀lú ni wọ́n kó lẹ̀ lórí tí wọ́n yẹn sá 97%. Ìdá mẹ́ta dín ní ọgọ́rùn-ún. Níjọba kólẹ̀ nígbà tí wọ́n fi di December. Ṣùgbọ́n fún ìtò máa dáàbò bo èmi àti ẹ̀yin sà 13%.
1: Ìfẹ́ wa náà ni.
0: Torí yín ni sà o. Ṣùgbọ́n ó ti wá ń gba ẹ̀mí àwọn èèyàn báyìí. Ìkọ́nú àwọn tó wa ọkọ̀ yẹn sà ó ṣèyàwó lọ́sẹ̀ méjì síwájú. Ológun náà ló fẹ́ o. Mo rí fídíò yẹn sà fídíò ìgbéyàwó ẹ̀. Omijé lẹ́gbọ̀n mi lójú ẹsẹ̀. Ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìgbéyàwó ẹ̀. Ó dára ọ̀run. Láìsẹ̀ bó ṣe.
1: Ilé tó jẹ́ pé ọmọ.
0: Ọmọ tó fẹ́ lọ ṣe kọ́pà.
1: Ẹyọ kan
0: ṣoṣo. Àwọn ọmọ tíntìntì àwọn kéékèèké náà wà nbẹ̀.
1: Táàmù kan tán máa dà.
0: Táàmù kan tán máa dà lọ́la.
1: Ẹ já lọ mú ìkéde àti ìpolongo ọjà ọ̀gbìn ọ̀lálẹ̀ kan sán ni. À ń bọ̀ ẹ já dókè lọ́hùn ká gbọ́ ìkéde àti ìpolongo ọjà. Nígbà bá dé, á láǹfààní láti tún tẹ̀wájú. Ẹ má yí kú nbẹ̀ o, ẹ kú kalẹ̀.

0: ẹ ṣe ohun tí ẹ ṣì wá ń bẹ̀ pẹ̀lú wa lórí ètò àgbéyẹ̀wò ìròyìn agbémágbé ní ìkànnì West Radio 89.3 FM. Ẹ jẹ́ ká ṣe ojú òpólẹ̀ fáwọn tó ń gbọ́ wa lé kan lè dá sétò ọ̀hún 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-33-34-893 àwọn nọ́mbà tó wọnú kulu láàárọ̀ tò ní rèé ní ojú òpó Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page ilẹ̀ ti láǹfààní láti darapọ̀ wa ní ojú òpó Facebook bẹ́ẹ̀ tí ń gbọ́ wa èyí náà lè máa drop comment yín ní apá ibẹ̀ ẹ̀yìn ẹ jẹ́ kí a tún tẹ̀ wájú nínú àwọn ìròyìn ọ́ gẹ́gẹ́ bí wọ́n ti wà ní ojú ìwé ìròyìn láàárọ̀ ọjọ́ tòní eléyìí tí àwọn olórí ẹlẹ́sìn mùsùlùmí ní apá àríwá orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sọ fún ààrẹ tinubu lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani pé drop your ambition ojú wo lẹ fi wo ọ̀pẹ náà lálẹ́ kan sọ́ni.
1: ẹ ṣeun atọ́kùn ẹ káàbọ̀ padà òṣèlú wọnú òṣèlú ni kò jù bẹ́ẹ̀ lọ ṣẹ̀mọ̀ ọjọ́ sí wọn láwọn afá kan kóra wọn jọ ní zamfara a ní bí ẹgbẹ̀rún méjì àbí nǹkan ẹgbẹ̀rún kan náà ni bí wọn lọ ṣàdúrà lórí bí ààrẹ ṣe máa padà sí ipò ààrẹ àwọn làwọn kan tún kọra àwọn ọjọ náà lánàá báyìí wọn làwọn náà ṣàdúrà wọn tún rọ ààrẹ wípé pẹlú bí ọrọ ìṣekúpani ṣe wá tó nàìjíríà yìí o wípé ó máa dá kí ààrẹ fọwọ́ méjì jùlọ sí àwọn ọmọ nàìjíríà tó bá ti di may 29 gbàlẹ́ ẹ̀ lọ kódà kó má tiẹ̀ díje fún sáà kan sí ẹ ṣe rí mi fẹ́ ọ̀rọ̀ ẹ̀yà ìlú torí inú méjì yẹn òjòrò lásán ló wà bẹ́ẹ̀ torí inú ìwòye tèmi kò sí nǹkan tó kan ẹ̀yà àbí ẹ̀sìn pẹ̀lú òṣèlú tó bá ti máa ń gbọ́rọ̀ mi láti gbà tí mo ti ń sọ̀rọ̀ lórí rédíò mi bá ẹnikẹ́ni sọ rí pé tọ́ọ̀nù south rèé tọ́ọ̀nù north rèé tọ́ọ̀nù muslim rèé tọ́ọ̀nù christian rèé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ táwọn ẹlẹ́sìn bá sọ̀rọ̀ bóyá wọn kóra wọn jọ wọ́n sọ̀rọ̀ kan tèmi rí pé òótọ́ ni o mo lè ti lẹ́yìn ṣùgbọ́n kan máa sọ̀rọ̀ pé torí pé kìnìkan muslim ló kàn christian ló kàn south ló kàn north ló kàn gbogbo yẹn ọdún túmọ̀ sí ni ẹni tó bá lè ṣe dáadáa láì fi ibi tó ti ń bọ̀ ṣe láì fi ti ẹ̀sìn ẹ̀ ṣe ọ̀nà ká fi síbẹ̀ mo ṣe ń sọ àwọn tí wọ́n jáde lánàá yìí wọn ò ní sọpá bẹ́ẹ̀ bí òṣèlú kan làwọn wà ọ̀nà sọpá látakò ló ń fáwọn olówó ṣùgbọ́n ó yé mi àti yín náà wípé ibì kan ni ọ̀rọ̀ yẹn ti wá ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tán sọ lórí ọ̀rọ̀ ìṣekúpani tó ń ṣẹlẹ̀ káàkiri nàìjíríà bàkan láwọn sọ pé ìṣekúpani tó ń ṣẹlẹ̀ ní apá òkè ọ̀yà ó ti di kárí ilé wa nàìjíríà ààrẹ ní àǹfààní nínú ìwé tèmi o láti tún ọmọlúàbí ẹ ṣe gẹ́gẹ́ bí ààrẹ àpàṣẹ wa torí lóòótọ́ àti lódodo èmi mọ̀ dájú ṣáká wípé nǹkan ò ṣẹnu rẹ nàìjíríà pé èròǹgbà ọlọ́run fún nàìjíríà dẹ̀kọ́ là ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí pé ibi tó lọ́ọ́ ń dá nàìjíríà ṣe kọ́ nàìjíríà ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba wa dẹ̀ ló ṣe ètò pọ̀ jù nínú ibi tá a dé yìí kán tètè gbégbèsè lórí báwọn èèyàn ṣe máa bọ́ta kúrò nínú ewu yìí kò jù bẹ́ẹ̀ lọ.
0: ẹ ṣeun ọ̀gbẹ́ni ọlálẹ́kan san ni àwọn ojú òpó ń ṣe wà ní ṣíṣílẹ̀ fún àwọn tó bá fẹ́ dá sí àwọn ìròyìn lè tàmúwá láàárọ̀ tòní 0916-893-1000 tàbí 0915-33-34-893 bọ́dẹ̀ jẹ́ 0911-3-8-93 ẹ kú ojúmọ́ o.
2: ẹ káàárọ̀ sà. Orúkọ tèmi ni àpá àpàlà james onímùtálọ́hún lókè ayọ̀. lójọ̀nà lápáta gàngà nígbàdàn.
0: Ẹ ṣé o.
2: Akin, ẹrí gbogbo àwọn olórí wa tá à ń bí kò sí èyí tó fẹ́ sí wa, wọ́n fẹ́ máa ṣe ìka wa ni. Ẹ̀ẹ́dẹ̀rí tó bá ti ṣe ìkéde tàbí ìpolówó káàkiri láti dìbò, òun ò tọ́mìsì wa ni o, nípa fẹ́ ṣe gan o, wọ́n ń tàn wá ni o. Torí ẹni bá tó tọ́mìsì yìí tó fẹ́ ṣe gan, at least tó bá ṣe tó bá tọ́mìsì mẹ́wọ̀, ó yẹ kó lè ṣe mẹ́ta sí mẹ́rin dáadáa. Tí ó pé ìyókùn á mọ̀ pé yóò tọ̀ṣì bẹ̀tàbí àìṣe déédéé tó lè fà á tí òfin ní ṣeré àṣeyọrí níbẹ̀. Nísìnyí àwọn tí mọ̀ pé òun ní ṣe wọ́n á dẹ̀ máa sọ. Ìgbà lè àwọn náà dẹ̀ wá nínú àwọn táǹtara wọn jẹ. Ilé ẹ̀ ní bàbá wa sọ sí ni pé ẹ á máa tún mùsùlùmí mẹ́nìkan, mùsùlùmí ló kàn, kìrìsẹ́nì mẹ́nìkan, ìrẹ́nì ló kàn, ló kàn pẹ̀lú kìrìsẹ́nì mùsùlùmí. Ojú gbogbo alájọ Nàìjíríà kálẹ̀ ṣe Nàìjíríà kò ká ní. Tabatẹ́lẹ́ ní nǹkan tó ṣe, tàbá ní ẹgbẹ́ olóyìn Àjọ tí mo gbogbo àwọn tó ti ṣe ní ìrìn ìdàgbàpọ̀ àwọn tó ti ṣe ní sínétọ̀ ní o, àwọn tó ti ṣe sẹ́kìtì local government ní o, àwọn tó ti ṣe sẹ́kìtì state ní o, ṣé fún òun òṣèré kan, ẹ̀mí kan tó ṣe sínétọ̀ lọ́wọ́, ó ti ṣe lẹ́ẹ̀b lọ́wọ́, tí ò ṣe ẹni tí, kí la fẹ́ máa rí pariwo sí. Ìwé ìgbàgbọ́ owó náà lè ti sọ, ó ní àwa náà abẹ́rẹ́ wa lè pọ́ǹpù nípa lágbára àtibọ̀ Àwọn náà ló ń gbogbo náà mọ àwọn ibi tí Boko Haram ti wá, àwọn ibi tí Tájì ti wá, èmi ẹ̀dẹ̀ ń sọ yẹn. Yẹ́bí ẹnìkan sọ lórí ìgbìyànjú kan pé owó ní kan pa ọ̀gá Boko Haram, owó lè pa gbogbo àwọn ọmọọṣẹ́ títí, owó lè kàn. Bọ́ọ̀lù kan ní òun ní fóònù dúró fún un lọ́gbọ̀n fóònù tó ní ẹ̀kọ́ tí ilẹ̀ ó ti rí fẹ́ǹ tó.
0: Ẹ ṣeun bàbá.
3: Ẹ máa kó ètò.
0: Lọ́nà náà tó.
3: Olóyè àti ìpínlẹ̀ ọmọ ni látọ̀lọ́kọ́ àpàtà ọ̀bàdàn.
0: Ẹ ṣeun bàbá.
3: Mo kí ní bàbá ẹkúṣẹ́. Olóyè sọ ní.
1: My chief sir.
3: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀ sà.
3: Mo kí ní akó ojúmọ̀ sà.
1: Ojúmọ̀ yóò rí sà.
3: Àjíǹde ara ó máa jẹ́
1: sà. Àmì àti fẹ́yìn náà sà.
3: Ẹ pẹ̀lẹ́ sà.
1: Ẹ sà.
3: Ẹ jọ sà. Kẹ́rí ti àwọn ọmọ tí wọ́n rìlíìsì ẹ ni mo fẹ́ sọ pa ẹ̀.
1: Ok sir.
3: Wọ́n ti sọ ọ̀rọ̀ yìí, wọ́n ti sọ di business. Kẹ́rí kan tó lè mú kí gbogbo kíni kó tọ̀. Ẹ̀yin ẹjẹ́ kọ́ mú àwọn èèyàn pé àwọn kọ́ lọ ṣe òfin pé tó o bá ti mú ẹ ojúyàn gbé ni ẹ lọ pa wọ́n. Ẹ kó wọn lọ síwájú ilé bàbá wọn, ẹ tò wọ́n báyìí, ẹ fún wọn bọ̀ kẹ́ pa ogun ọ̀dà nù. Kẹ́rí tí wọ́n bá lè ṣe yẹn, tó bá mú wọn báyìí, tó kárí wọn, tó wá kóòtù kan, special kóòtù ni, tó bá ti gbé wọn lọ báyìí, ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì kan dájọ́ wọn. Kọ́dẹ̀ kó wọn lọ síwájú ilé bàbá wọn, kọ́ finish gbogbo wọn. Kíkiri yàn bá tọ́ kẹwàá fọwọ́ gun mi mú, ẹ kú ètò ìgbòmí àjọ olóyè Akitile.
0: Ẹ ṣeun olóyè Akitile. 0916893 1000. Hello, ẹ ti wọlé o. Hello, ẹ káàárọ̀ o.
4: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
4: Àrùkọ tèmi ni Adélàtì UI ní Bíbáì.
0: Ẹ ṣe o.
4: Ọ̀rọ̀ tí mo tẹ̀ fẹ́ mo fẹ́ pè láàrọ̀ nítorí mo tẹ̀ gẹ́tì gbo ní ìṣòro àti wà ní program àjọ ilé kí. Ọ̀tẹ̀ inú ìfijáde wa sọ nípa àwọn kan kó pé àwọn tó ń mú ṣé ká ní fọ́n ẹ̀fẹ́kútù ọ̀rẹ́ tàbí lẹ́tà. Ẹ̀yin ìjọba tí ò bá mọ̀ ń pa wọn. Ìjọba tí ò bá mọ̀ ń pa wọn nìyẹn. Mélòó lára àwọn tẹ́rọ́rìsì? Mo fẹ́ bí inú kẹ́ṣẹ̀ kan dábì mi. Gbogbo àwọn tí oríire kidnap yẹn ojoojúmọ́ ló ń fọ́ mi lórí. Báwo ni wọ́n ṣe bẹ́ orí èèyàn tá a fi hàn wá lórí rédíò lórí tẹlifíṣàn? Tí ìjọba tó wà ń tadẹ̀ máa ní wọ́n ti ṣe promọ́tìrì àrẹ́ẹ̀sì àwọn tó wà níbi ẹ̀. Sáàsì gbọ́ ọ̀kan nípa ọ̀mọ́dé ní olóòtú. Mi ò sí èrò mi ò sí ìlú kọ́ntì yẹn lọ tí wọ́n ti dí mi o, etí ìlú kọ́ntì yẹn rí. Nígbà tẹ́ ti rí àwọn tẹ àrẹ́ẹ̀sì wọn tí wọ́n ti kọ̀nfám pé àwọn báyìí ló bẹ orí èèyàn, ẹ ti lè fàwọn tí gbogbo báyìí kán kẹ́ máa bẹ orí wọn ní kọ̀ọ̀kan. Ká ní wọ́n ti ṣe yẹn, eléyìí tó ṣe nígbà yóò ní ṣẹlẹ̀. I'm telling you, kò ní ṣẹlẹ̀. Èèyàn wá láti another far place àwa ilẹ̀ Yorùbá. Wàá bẹ orí èèyàn fi hàn wàá bẹ orí tíṣà. Nígbà Yorùbá yìí tí ò ti ṣẹlẹ̀ kì í ṣe pé ṣẹ́ni ti sìn táwọn tó wà níjọba ìdíjọba ni gbogbo ilé bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀. Ẹni ò tí ìlú ìjọba yẹn rí. Èmi gbé ẹni nílẹ̀ Yorùbá mo lọ sí Kano mo lọ Sáf. Mo ní kan tó ṣe mí. Lójúmọ́ ni mo wá sílẹ̀ Yorùbá wá ṣe bí sẹ́ẹ̀ tí mo rajà fún wa ta. Ǹjẹ́ ń jásí pé ká láwọn tó wà nípa ẹ̀ ló wà níjọba kó bá ti kidnap mi.
0: 0916893 1000. Hello,
5: Hello, sir. Ekaro.
0: Ekaro, sir.
5: Mr. Ademi, you like your logo, you know?
0: Yes, sir.
5: Okay, you know what I want to
1: say. Ekaro, sir.
5: Long by you, by Laura, I mean.
1: I'm not sure, sir.
5: You can talk on for me, Lori. One, see, I want you to come to kidnap me. E wa wo experience to ti ma ni o je pe awon ti o ri te te ta ma to ta ma gbe bon to du won ore ni ato kan si lo some days ni be yen ko to di pe won gba won le ki to tun affect mi o ju pe mo wa se bere kan lo lowo oloye wa so ni awon 60 trillion yi se se pa owo ni adi owo won ta na yin na
1: paper ke
5: no because ko ye mi na because mo ka wo trillion not billion so e wo ye billion se yan ma ri lori ninu trillion kan
1: 1000 ni sir
5: so I don't in fact ko ye mi na so ko lo ala nu ko sha nu wa le I ni mo wa wo pe gbogbo news won ta n bo yin na agbo ri ma aye Obasanjo agbo aye Jonathan agbo aye Buhari agbo to wa je na nikan lati wa gbo trillion city trillion o ga o Olorun asanu wa
0: yes sir 0916893 1000 tabi 0915333 4893
6: hello
0: sir
6: Ẹ
0: ma kaaro. Ẹ kaaro. Ọ̀nà ló ń tò.
6: Adéyẹ Olúṣẹ́gun ló kọ mi ò látàrí ìpàdé yọ.
0: Ẹ ṣeun.
6: Mo kí atọ́kùn, mo kí bàbá wa olóyè Kánlé.
1: Bàbá ẹ kaaro sá.
6: Àbíjára ni ọmọ jẹ́.
1: Àmì àtẹ̀yìn náà sá.
6: Yọ dara fún bàbá.
1: Àmì àtẹ̀yìn
6: náà sá. Ẹ̀ríkú bọ̀rọ̀bọ̀rọ̀.
1: Àmì
6: àtẹ̀yìn náà. Ẹ kẹ́rí ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ nípa ọ̀rọ̀ owó iná yìí náà. Ẹ rí pé bẹ́ẹ̀ ṣe sọ ń bẹ̀ yẹn. Wọ́n kàn fún wọn àní jẹ́ mo sọ pé mo lọ ra iná 8000 35 ìlú fún mi. 209 per unit. Ó yẹ kó rí bẹ́ẹ̀. Àṣírí náà ń lò. Ìyẹn bẹ́ẹ̀. Ní ti àwọn tán túlẹ̀ yìí, ẹ rí pé ìjọba àpapọ̀ gan-an èmi máa ń sọ fáwọn ni ń yọ wá lẹ́nu. Gẹ́gẹ́ bá bàbá onílàkàyè ti sọ̀rọ̀ pé irú eléyìí sátìgbà tí a ti ń bá bọ̀. Eléyìí wá ó kó fẹ́. Àwọn ọmọ ọlọ́mọ wọ́n wá lọ kó wọn sínú igbó, wọ́n tẹ̀sẹ̀ wá gbà wọ́n lẹ̀. Àwọn tí wọ́n ní wọ́n rẹ́sì wọn àwọn tí wọ́n rẹ́sì wọ́n rẹ́sì wọn àwọn ọmọ yẹn lọ́wọ́ wọn ń gbóná wà tí wọn ò rí wọn mú ni tí wọn ò tẹ̀ fojú wọn han aráyé. Ẹ rí i pé ìjọba àpapọ̀ náà ní tú àwọn ajínigbé yìí lẹ̀ àwọn Boko Haram tí wọ́n ń dà wọ́n pọ̀ mọ́ àwọn ológun àwọn ni wọ́n tún ń ṣe alamí nínú wọn náà ni ọmọ salami fún àwọn aláàta láti máa jí àwọn ọmọlọ́mọdé. Tíjọba àpapọ̀ wà kan ṣe lórí iṣẹ́ ń ṣe yìí kò yẹ kó rí bẹ́ẹ̀.
0: Ẹ ṣeun.
6: Ọ̀dà wọ́n fẹ̀mí àwọn èèyàn ṣòfò pọ̀ pàápàá láyé Tinubu yìí.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
6: Nàìjíríà ò ní bàjẹ́ mímọ̀ pé Nàìjíríà ọ̀dà ń jọka.
0: Àmì àmì ẹ ṣeun ẹ ṣeun. 0916893 1000 lójú òpó Facebook West Radio 893 FM fan page. Hello.
7: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá.
7: Orúkọ mi ni Abdullahi Bashir.
0: Láti bò.
7: Láti Adọ́kun GRA.
0: Ẹ ṣeun.
7: Mo kí olóyè ní kan sọ nílẹ̀.
1: Ẹ káàárọ̀ sá.
7: Olóyè ní kan sọ ní ẹwà ni mo rí nǹkan kan sẹ́ mo kọ́.
1: Ok.
7: Ẹjọ́ ẹni tó bá ẹni tí àwọn ẹni tó bá pa Cornell.
1: Yes sir.
7: Cornell ní Nàìjíríà tàwa yìí.
1: Bẹ́ẹ̀ni.
7: Irú ẹjọ́ wo lẹ́ kọ́dá.
1: Kó lọ bá Cornell ibi tó wà ní.
7: O lọ bá kọ́ ẹ sóríire wà látàlá ẹ̀kọ́ ọ̀rọ̀ fún ìsọkún yìí láti ibi 2015. Àwọn bíi mẹ́ta mẹ́rin àníbà ọ̀pàdé ní 2 weeks ago. Wọ́n ti jáde. Wọ́n ti jáde mo ń sọ fún yín. Wọ́n lọ bá ń lé tí wọ́n pa jẹnẹrétọ̀ rẹ̀ tí wọ́n ti jẹ́ fún wọn mú wọn láti ibi 2016. Wọ́n ti wà ń tà sí wọ́n ti ń flex. ẹni tó bá ṣe nǹkan tí ò dá lè sí yìí a máa gbàdúrà kọ́lọ́ má jẹ́ kún un bó ti owó aráàlú ni wọ́n á ṣe jọ ń bújọ tì í fún wọ́n á máa gbàdúrà kọ́lọ́kọ́ àdé àbí kí sójà dé ẹ̀hẹ́n òun mọ̀ pé òun máa jáde a ní mo rí wọn mo fọ́
0: ọlọ́run
7: aṣáá ni wa nàìjíríà
0: eléyìí tí gàlàdíbà
1: sọ ẹ. Bẹ́ẹ̀ Hausa hanhan wọn wà lórí rédíò kan ládàá aláwọ̀sá láwọn.
0: Eléyìí tí gàlàdí máa sọ yìí.
1: Mo láìpẹ́ Yorùbá àwọn Yorùbá àwọn ó dájú Yorùbá ọmọ Yorùbá mi gan lọ.
0: Pé ẹgbẹ́ òṣèlú APC wípé wọn ò fẹ́ kí ẹgbẹ́ olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú alátakò kó ṣe ìpolongo ìbò níbì kankan yìí ojú ò lè fi wẹ̀ já gbé pé. Hello.
8: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀.
8: Samuel
0: Samuel. Ẹ ṣeun alàgbà Samuel.
8: Mo fi gbogbo yìí bẹ̀rẹ̀ o.
0: Ẹ ṣe o.
8: Ẹ wò ní yàrá mi sì gbọ́ọ̀gbọ́ ẹ̀kọ́ ni mò ń tàn. Àpẹẹrẹ bẹ́ẹ̀ pé a lo mọ wọ́n sọ wádìí onínú àpapà dodo. Wọ́n sọ wádìí nínú àpapà dodo. Gbọ́ọ̀gbọ́ ẹ̀kọ́ mò ń tàn. Tẹ́gbà ti bá ra náà 10,000 naira báyìí. Kò ń ju 3-4 days lọ.
0: Pẹ̀lú gbọ́ọ̀gbọ́ ẹ̀kọ́.
8: Ẹ wò bọ̀ ẹ̀yìn mọ̀ pé ìtìyí o Àtìkú àti Tinubu gbogbo àwọn tó kù yẹn kàn ṣeré.
0: Ẹ ṣeun ẹ ṣeun ẹ já gbé eléyìí mọ ká tó lọ sójú òpó Facebook. Hello.
9: Hello, Adétọ.
0: Ẹ ṣeun sá o kọ yín o.
9: Ẹ sọ ló ń sọ Ọlákadúrójú.
0: Ẹ ṣe o.
9: Nípa ọ̀rọ̀ náà ẹ̀sìn mi náà fẹ́ sọ nípa Bọ́lá káàdì ní láàásù ìjẹ́ lánàá. Ó yẹ kó máa yílẹ̀ tó owó náà fi lé bá ná tó bíi pé nítorí bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo bí bá ara yín bẹ́ẹ̀ máa sọ ṣẹ̀ ká máa tó sì lóde àmọ̀ fínà ti dúró ká àjẹmọ̀ pé nítorí ti sáré ọbẹ̀ tó dùn náà owó lọ pa àmọ́ ilé ìwà ti fẹ́ kọjú ọjà ọmọ ní ala.
0: Ẹ ṣeun bàbá ẹ ṣe o. Hello, ẹ ti wọlé o. Bàbá àpá ẹ dákun. Yes sir.
10: Ọmọ bàbá ká please.
0: Yes sir, ẹ káàárọ̀ sir.
10: Àgbọ̀jùmọ̀.
0: Yes sir.
10: Olè yẹn kan ni.
1: Bá mi.
10: Mo fi gbogbo yẹn fún iṣẹ́ ìlú o.
1: Ẹ
10: ṣe ìlú sọ.
0: Ẹ
10: ṣe ìlú yóò ṣàgbọ́dọ̀ gbogbo àdán tó.
0: Àmì
10: sọ. Lẹ́ẹ̀kan sí ẹjẹ́ agbára di o. Àpò nínú àjàgà yìí o.
0: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. Ẹ wo ti gàlàdí màá ń pe.
1: Kọ́ọ̀sì àgbà ọ̀rọ̀ ló ra wọn.
0: Ọjọ́ ti wá lọ àlégbé gbogbo ẹ̀ tán. Hello.
11: Hello.
0: Yes sir.
11: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sir.
11: Olè.
1: Bàbá mi.
11: Bàbá Yadí.
1: Àmì ọ̀bà.
11: Ìyá yín lẹ́nu rẹ̀
1: o. Ọ̀gọ̀rọ̀ ra padà.
11: Ọ̀gọ̀rọ̀ ra padà o. Kẹ́rì ẹ̀ ti fọ́ ẹ̀yìn àní èèyàn ní fún wọn. Ẹ gbọ́ mi.
1: Yes sir, àgbẹ̀ yes sir.
11: Ń káwọ́ lọ́wọ́ ni ló fún wa ní gbogbo àfẹ́ ń parí rẹ̀.
1: Bẹ́ẹ̀ ni.
11: Ó ti bí tàn láré ló fún wa láfẹ́ ń parí rẹ̀.
1: Bẹ́ẹ̀ ni.
11: Ó ti yàrá du àní ló fún wa. Ẹ̀yìn gómìnà wọn ló wà lẹ́bàdì. Ẹ lọ́wọ́ bọ́ ìbọ̀ kí nípa ọ̀nà sípa yìí fanáyé ẹ̀nàwó development ọmọ tàbí ó ṣe ṣọ́fẹ̀rẹ̀ block 40 kan ní
1: ìlànà àgbàgbà
11: kan tí kò lájọ sí yìí knocking knocking èyí sọ pé àṣàyàn káwọn máa gbà títà kan tó wọ burkina faso ìlú mẹsẹ yẹn tá a bá múra èmi ò mọ tó ń ṣe nǹkan ò mọ ẹjọ náà níbo ni wọn ti ń ṣe rí all over the world kí ẹ máa mú kírímìlà ẹdẹ tó máa tún fílẹ ṣáàyà tá a lọ ń yáwó lọ́wọ́ ẹ̀. Èmi báwọn náà ṣe jẹ́lẹ̀ ni wọ́n yí nǹkan padà sí bẹ́ẹ̀ tó bá ti ṣe nǹkan báyìí àtúnwọ́n àti fọ́ọ̀lù ẹ̀sìn pàmì. Ẹ wá wò ní ìṣe. Káwọn ò bá ṣe báyìí ṣé àwọn àmì ìdí tó dé táwọn máa ń yàwó.
0: Ẹ ṣeun bàbá ẹ ṣe o. Lójú òpó Facebook West Radio 893FM fan page Peter Olúwaṣeun Adélùsì wọ́n láǹfààní àti kàn sí wa láti agbègbè Ọlọ́kọ́ nílẹ̀ Ìbàdàn. Jamiu Semiu náà kàn sí wa ní ojú òpó Facebook West Radio 893FM fan page. Wọ́n láti ìlú Òṣogbo ní láti láǹfààní láti tún kí wa ní apá
1: ibẹ̀.
0: Ẹ̀yin Òṣù la máa ń ṣe ríìfù náà kàn kí wa kó ojúmọ́ o. Lẹ́yìn tọ́jú ẹ̀ ń ṣàlàyé wípé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn agùnbánirọ̀ tán mú nígbèkùn wípé wọ́n ti gba ìyọ̀ǹda wọn o. Wípé àwa táwa jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ ká máa bèrè lọ́wọ́ Gómìnà Hope Usodima àti ẹni tí í ṣe olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà lórí pé ìbò ni àwọn ajínigbé ọ̀hún wípé ìbò náà wà wípé kí ló dé léyìí tí à ń dọ̀wọ́kẹ̀ tá a dẹ̀ ń yọ̀ tá à ń jó tá à ń yọ̀ lórí wípé wọ́n yọ̀ǹda àwọn tó ń jí kó láì sọ fún wa bóyá àwọn ọ̀daràn bóyá wọ́n ti fi kélé òfin mú wọn le to je pe o wa da bi igba ta wa n dupe lowo awon ajinigbe bi pe won yonda awon omo olomo le ton fi tipa ton fi mu ni gbe kun bi pe to de je pe won leto lati mu won tele. Hello.
12: Hello, e ku to le kan si Ade Olusegun ni.
0: E seun papa pa.
12: Ko gbo awon omo Nigeria. E je a lo kun fun adua. E ri pe ni Nigeria bi di baba wo lowo ni ka gbadua ojo meta. Nta yen nkan tele. Ibo ma pe da do sele Nigeria yi. Ijoba amunisin yi.
0: E seun.
12: Ijoba ile ijoba si bu patapata gba.
0: E seun ojo ti lo. Bakan na ni oju opo Facebook na nla si wa Imafoje Peter. Wọ́n náà kọ̀ sí wa ni apá ẹ̀bẹ̀ Adéròkè Akóredé Ọládélé. Wọ́n kí wa kú ojúmọ́ o, kẹ́lẹ́ sọ̀rọ̀ nípa ti àwọn agùnbánirọ̀ lè tó jẹ́ pé wọ́n dùn la ẹ̀mí wọn náà ni o, wípé bó gan-an ṣiṣẹ́ tán fi yọ̀ǹda wọn pé ṣé ọwọ́ ti ba àwọn ọ̀daràn ọ̀hún, wípé gbogbo àwọn ìbéèrè tó yẹ ká mọ bèrè lọ́wọ́ àwọn olóṣèlú wa rèé ṣé sì ṣe gbogbo ẹ̀ náà pé torí ọ̀rọ̀ òṣèlú náà ni. Damilọ́lá Akinade kàn sí wa lójú òpó Facebook. Àwọn náà sọ̀rọ̀ wípé ilé tó dún ní jọjọ́ òun ni ti bàálù iléeṣẹ́ ti ọmọ ogun òfurufú lè tó jẹ́ pé ó já ní ìpínlẹ̀ Ondo. Ní pàtàkì jùlọ ìsì tó jáde wípé agùnbánirọ̀ kan náà ń bẹ láàrin wọn tó dẹ̀ jẹ́ pé òun lọmọkùnrin kan ṣoṣo táwọn òbí rẹ̀ bí wípé ó jẹ́ kó jẹ́ ilé tó banilọ́kàn jẹ́ gan ni o, wípé ó sì jẹ́ ìṣẹ̀lẹ̀ tó yóò jẹ́ pé a gbọ́dọ̀ jẹ́ kí irú rẹ̀ kó tún ṣẹlẹ̀ mọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo àwọn ìkíyèsára àti gbogbo ìgbésẹ̀ tó yẹ kí ìjọba gbé ìnìkan máa gbé ò wọ́n dẹ̀ síbẹ̀ wọ́n bá àwọn ìdílé tọrọ kàn wọ́n bá wọn kẹ́dùn. Hello, ìpè tá gbé kan rèé.
13: Hello.
0: Ẹ ṣeun.
13: Káàárọ̀.
0: Yes sir.
13: Láti Ṣéṣe láti Jericho.
0: Ẹ ṣeun.
13: Ṣẹ́yìn ẹni tán náà pààyàn kọ́nẹ̀tọ̀ náà pààyàn. Èmi ò rò pé tẹ́rọ́rìsì ni wọn o. Ó náà pa àwọn ọba ni wọn ní àkéèsí Ìbàdàn ni. So wọn ò dẹ̀ mú abigba akọ́dé tuntun lè ṣe gbọ́ wọn ò mú wọn nínú
14: pé. Penalty fún Aaron Robbie náà sàdẹ́ẹ̀tì ni ẹ̀ṣẹ́ tó bá lakú lọ dẹ́ẹ̀tì ni.
13: Kẹ́ńtà tí mo fẹ́ fà láti sọ ní wípé bàtí máa fi wú sílẹ̀ ṣe rọ́rọ̀ judiciary ni technicality ni judiciary fi ń dájọ́ tí ó ti yé.
0: Ẹ ṣeun.
14: Penalty fún Aaron Robbie dẹ́ẹ̀tì ni sẹ́yìn bá tún wá kún bẹ̀ wọ̀n jẹ̀kẹ́ náà yẹn rárá. Sá ọ̀rọ̀ tẹ́ sọ́lé ọ̀kẹ́ bọ̀n fẹ́ kí àwọn ẹgbẹ́ ìṣòro tó kù lọ kàfé bì kan ó rí bẹ́ẹ̀ lóòótọ́ ó sì ń ṣòro láti bẹ́ẹ̀ tẹnu àwọn alága ẹgbẹ́ ìṣòro APC ló sọ ní ẹ̀sẹ̀ tó lọ báyìí pé tó bá ti dé àwọn lọ́wọ́ tó fẹ́ káàdìbò 2020 ní Edo State pé K47 ni pólíṣì máa mú àwọn kan jà ní Kaduna APC PDP ADC wọn bára wọn jà mẹ́ẹ̀ta bára wọn jà. Àwọn APC lọlé ADC àti PDP wọn wà lọgbà báyìí.
0: Adéwumi Kasim Adékàsì òun náà kàn sí wa. Ẹ ṣeun. Ọ̀gbẹ́ni Ọlọ́lẹ́kan sọ ní ìmọ̀ràn yín ní ṣókí.
14: Ọ̀rọ̀ mi ò tí yí padà awálá nílùú yìí o. Ẹ má kẹ́ni kọ́kọ́ sọ fún wa pé ká gbà bí ẹ ó ti lọ kó lọ o. Ọwọ́ wa Nàìjíríà wọ́n kẹta fẹ́ ló máa ṣẹlẹ̀. Ẹ ọlá PVC máa rẹ́dí o fún àwọn tó wá ṣe ìforúkọlẹ̀ àti àwọn tó wá change ọjọ́ ìdìbò. Kọ́lọ́mọ àgbà local government ti ọ́fíìsì INEC wọ́n bẹ̀.
0: Ẹ ṣeun. Tó bá di aago mẹ́wàá, a padà wá lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Ẹni tí ó jẹ́ àlejò wa lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ tòní. Ọ̀nàrẹ́bù Habeeb Idowu Balogun AIB lè tán jẹ́ olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ADC sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ fún Ìbàdàn South West Constituency 2. Lájọṣe bẹ́ẹ̀ lájọ mọ́ takunrọ̀sọ ní orí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ tòní. Tó bá di aago mẹ́wàá, a padà wá láṣẹ Ọlọ́run. Tèmítọ́pẹ́ Ọláwọlé ọmọ Babasha Plain MC Noodles ló ń dágbére. Ẹ mọ̀ yáṣẹ́ o.

0: ẹ̀rí àjẹgbé wá bẹ̀ yẹn àrà èèyàn ńlá ni èèyàn takuntakun ni ọlọ́pọ̀lọ́ pípé ni èmi ò ṣolóṣèlú ṣùgbọ́n gbogbo kan tó máa ń ṣe gbogbo ẹ̀ ni mo máa ń rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ náà nà lè láyé àtàndé wá sí west radio tó ti yé yín ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ò lè rédíò yín wọ̀n ní fẹ́ wá bẹ̀ tó rọ́mọ̀ pé òdòdó ọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ pọ̀nbélé ní jáde láti bẹ̀ irú àwọn ẹni báwọn la fẹ́ káwọn wá síbẹ̀ yẹn ọ̀pọ̀lọ rẹ̀ ò ní dàrú o ibi tó fẹ́ dé ọlọ́run mò débẹ̀ o agbára
1: ọlọ́run ẹ ṣeun bàbá wa mọ̀rí gbádébọ̀ láti wáyà ẹ já jókè lọ́run ká mú ìkéde àti ìpolongo àwọn èèyàn míì tún ti ń pè ẹ já padà dé à ń bọ̀ ẹ kú kalẹ̀.
2: Ẹyin yẹn wa lẹ́kùn ìdìbò
3: Ìbàdàn Southwest Constituency 2
2: àmọ̀ kó ayọ̀ o
3: nítorí pé ọmọ òye
2: tó kájú ẹ̀
3: òun lẹ́gbẹ́ òṣèlú ADC gbélẹ̀ fún wa
2: tá a bá sì ń sọ pé ẹgbẹ́ òṣèlú
3: tó ní ti aráàlú
2: tó ẹ pé ètò wọn
3: láti darí ìlú òní sí àkóbá fún ọrọ̀ ajé àbí ìgbà ìgbádùn òlu
2: ẹgbẹ́ òṣèlú ADC ni
3: tó fi jẹ́ pé lọ́wọ́
2: yìí òun ni gbogbo ayé pariwo pé a máa dìbò fún
3: Honorable Habeeb Ijowu Balógun
2: AIB
3: àjàlẹ̀kú kọjá mórí nǹkan fìrí
2: máa bá rí ni ẹja sọ páàrí rẹ̀
3: Honorable Habeeb Ijowu Balógun
2: AIB lónìí bó tèmi
3: ní ti ń ṣiṣẹ́ ribiribi kó tó dàsìkò yìí
2: ó ṣe pòlòpó náà fún wọn
3: lápáta
2: ó ṣe títí òpópónà
3: lára rọ̀
2: mi ó ṣe géètì ní Fátímọ̀
3: gbogbo wọ́ọ̀dù keje sí wọ́ọ̀dù kejìlá
2: lọ́wọ́ jà rẹ̀ ti dé
3: ẹjọ́ ó débẹ̀
2: kẹ́ mọ wo ìgbádùn tí AIB mú bọ̀ wá bá wa
3: bẹ́ẹ̀
2: olóyè Adégbòga Tàfíìk Adégòkè la dìbò gómìnà wa fún nípínlẹ̀ Ọ̀yọ́ láti inú ẹgbẹ́ òṣèlú ADC
3: Honorable Habeeb Ijowu Balógun
2: AIB
3: atófisí ogun náà ni
2: tí ó sì lọ sójú wa
3: lẹ́kùn ìdìbò Ìbàdàn Southwest Constituency 2 nílẹ̀gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́
2: ADC
3: àbáyísánsá.
4: Ẹ̀fílẹ̀ ẹ̀ mọ̀ ìkúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wàá.

0: nílé tó kan àlejò ní àwọn ibi tó kan ọmọdé tó kan àgbà lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé a gbọ́dọ̀ fọwọ́ lérán bíi pé kò kàn wá torí tá a bá sọ pé kò kàn wá ó padà máa kẹni tó súnmọ́ wa tí gbogbo èèyàn máa pariwo wípé ṣe bí ìgbà tó yẹ kó o sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ṣe bí ìgbà tó yẹ kó o pariwo ó pariwo ìgbà tó yẹ kó o fi gbé ta ó fi gbé ta ọ̀rọ̀ wá padà wá bẹ́yìn yọ kiní ọ̀hún ti wá padà wá kàn ìwọ náà ó wá padà wá ń pariwo òun ló fi dá tán bá ti ń ké gbégbégbé kéèyàn náà tètè mọ́ bá wọn ké torí wípé tó o bá lọ fọwọ́ lérán tó o lọ súnlé tán lọ gbé sẹ́yìn kùlé ẹ̀ ìwọ nìkan ló padà máa kan ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà á mú látorí eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn agùnbánirọ̀ léyìí tán fi tipá mú nígbèkùn ní ọjọ́ kìíní oṣù kẹwàá ọjọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà tó ń ṣe ayẹyẹ àyájọ́ òmìnira iná ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi àwọn kan sínú ìnira ṣùgbọ́n wọ́n sanwó ni wọn ò sanwó lọ́nà kan àbò míì ìròyìn gbé wípé wọ́n ti padà jáde pé wọ́n ti padà pé a ti rí wọn wọ́n ti kúrò ní àhámọ́ àwọn ajínigbé. adúpẹ́ bó jẹ́ pé wọ́n sanwó náà ni adúpẹ́ ojú ò ti owó bó dẹ̀ jẹ́ pé wọn ò sanwó àtúdúpẹ́. lára àwọn ibi tá a yà ó ní bàálùú àwọn iléeṣẹ́ ológun tó já òun náà mọ̀ jálulẹ̀ èèyàn 22 ló bá ìṣẹ̀lẹ̀ là lórí ọ̀rìn nínú àlàyé nínú ìwádìí a rí i wípé eléyìí kọ́ ni irúfẹ́ irú rẹ̀ àkọ́kọ́ kí ó ṣẹlẹ̀ láti ìgbà tí ìṣèjọba ti ń bẹ lóde tán ti gorí àlééfà a bá wò ó láàrin ọdún 2023 títí di àsìkò tá à ń sọ̀rọ̀ yìí àwọn bàálù iléeṣẹ́ ológun léyìí tó ti já lórílẹ̀-èdè Nàìjíríà ìmí tún já lẹ́ni o tó jẹ́ pé orí ìlókù àwọn tó wà ń bẹ̀ yọ hẹlikọ́pítà ó nìyẹn ìyẹn ní mákọ́dí ni ó ti ṣe bẹ́ẹ̀ ẹni ọlọ́run ti ní pé ká tètè fi agídí ká fi tètè bà ní mákọ́dí lénìí tọ́lọ́hún ṣe tírú rẹ̀ ò tún padà ṣẹlẹ̀ láàrin ọdún 2023 títí di àsìkò tí mò ń bá yín sọ̀rọ̀ yìí àwọn ọkọ̀ òfúrufú tó jẹ́ ti iléeṣẹ́ ológun ojú òfúrufú láti ọdún 2023 lẹ bá wò ó ọjọ́ 14 oṣù kẹjọ ọdún 2023 hẹlikọ́pítà iléeṣẹ́ ológun kan ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó já nípínlẹ̀ Niger tó jẹ́ pé èèyàn 11 ni ló bá yẹn rìn dábà wo oṣù keje ọdún 2023 èmi já trainer aircraft náà pè yẹn ó já ní Makurdi nípínlẹ̀ Benue ó jẹ́ pé orí ó kó àwọn awakọ̀ òfurufú ọ̀hún orí kó wọn yọ ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2023 hẹlikọ́pítà iléeṣẹ́ ológun mi ń já ní Port Harcourt nípínlẹ̀ Rivers tó jẹ́ pé nínú ìyẹn gbogbo àwọn márààrún ti ń bẹ ńbẹ ẹgbọ́ àwọn márùn-ún ti ń bẹ nínú hẹlikọ́pítà ọ̀hún orí kó wọn yọ o bó ṣe gbéra báyìí in ló padà já kò pẹ́ tó gbéra in ló já ní ọjọ́ keje oṣù kẹta ọdún 2024 ìmí náà super mushak trainer òun náà já nítòsí kaduna tó jẹ́ pé àwọn awakọ̀ òfurufú méjèèjì ti bẹ́ẹ̀ ń bẹ̀ orí tún kó wọn yọ nígbà tó di ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún 2025 alfajẹẹtì òun náà já tó jẹ́ ti iléeṣẹ́ ológun ní kanji nípínlẹ̀ Niger ṣùgbọ́n ọlọ́run nìkan rí ẹni tó jẹ́ awakọ̀ òfurufú òun kan rí fàyọ torí pé àwọn èèyàn tètè jáde síṣẹ̀lẹ̀ ọ̀hún eléyìí tó tún wá ṣẹlẹ̀ òun ni tọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún 2026 lè tó ṣẹlẹ̀ ní ìgbọ́kọ̀dá nípínlẹ̀ Ondo. Ó jẹ́ pé lójú ọ̀nà tó ti ń fò láti Benin lọ Sẹ́kọ̀ọ́ yìí ló ti já àwọn èèyàn tó kó àwọn èèyàn 25 èèyàn gbogbo wọn jọlọ́run nípè. Àwọn méje míì tó jẹ́ òṣìṣẹ́ inú ọkọ̀ bàálù ọ̀hún ni ló jẹ́ pé gbogbo wọn pátápátá iná gbèkúru jẹ lọ́wọ́ ẹ̀bùrà. Ìgbà tá a wá ṣèwádìí síwájú ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n ẹ máa tẹ́tí sí kẹ́lẹ́ mọ́bi tẹ́ ẹ ti wọlé o. Wọ́n ṣàlàyé wípé iléeṣẹ́ ológun ojú òfúrufú orílẹ̀-èdè Nàìjíríà Nigeria Air Force wọ́n ti ṣe bẹ́ẹ̀. Wọ́n ti kọ́kọ́ gbé e síwájú ìjọba wípé àbá ètò ìṣúná tán ní wípé àbá ètò ìṣúná wọn fún ọdún 2025 láti lè ṣe maintenance sí ọkọ̀ òfúrufú tó jẹ́ tiwọn. Ẹ gbọ́, wọ́n ní gbogbo nǹkan táwọn ó fi ṣe wípé 34.71 billion naira ni. Ìgbà tí ìjọba ó fi owó ránṣẹ́ nínú oṣù kejìlá ọdún 2025 ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nínú 34.71 billion naira wọ́n fún wọn ní 4.85 billion naira tó jẹ́ pé ó ń ṣe ìdá mẹ́tàlá ó tún ṣe bẹ́ẹ̀ ó lé ní 98% tó jẹ́ pé wọ́n gbé òun lọ fún wọn ìyẹn 13.98%. Iná ṣe bẹ́ẹ̀ iná yọ̀ǹda fún iléeṣẹ́ ológun nínú 100%. Eléyìí tó wá jí àwọn ọkọ̀ òfúrufú iléeṣẹ́ ààrẹ aya ààrẹ igbákejì ààrẹ wọ́n bọ́jẹ̀tì wípé owó tí wọ́n á fi ṣe àtúnṣe fún un nínú bọ́jẹ̀tì ìyẹn jẹ́ 20.74 billion naira bàálù àwọn èèyàn mẹ́ta lórí bàálù tó jẹ́ pé ó jẹ́ ti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà 20.74 billion naira nínú 20.74 billion naira wọn ẹ lè lò ná fún wọn nígbà tó di oṣù kejìlá ọdún 2025. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yọ̀ǹda eléyìí tí wọ́n fi tọ́jú àwọn bàálù tó ń ṣe tìjọba wọ́n yọ̀ǹda 20.27 billion naira tó jẹ́ pé ìyẹn jẹ́ ìdá 97.76 percent iná yọ̀ǹda fún wọn. Abániyàwó eléyìí tó kù kí towó iléeṣẹ́ ológun kó fi pé ìyẹn 29.86 billion naira ìlókù tí ó fi pé eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ ààrẹ tí ó fi pé ìyẹn 470 million naira. Ẹni ọ̀jọ̀gbọ́n àgbáyé wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀ ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kìí ṣe pé àwọn ará àta ló wá ń fìyà jẹ wá mọ́. Ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀ ẹ bá wá kí àwọn ọmọ Nàìjíríà.
1: Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ mú kí gbogbo ara lé mú kí gbogbo ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn olólùfẹ́ ètò àti ìkànnì yìí ṣe dáadáa lábáyé. Ojú òní ti wá.
0: Àmì àmì.
1: Ṣé dà ẹ kulé ẹ sì kó ètò.
0: Ó yá ẹ ṣíde láti bẹ̀ ká tó lọ sọ́dọ̀ Bàbá One Nation.
1: Ṣé rí ó jẹ́ nǹkan tó bá ní nínú jẹ́ lọ́pọ̀lọpọ̀ tí èèyàn bá wo kíní tí ẹ kà tán yìí ó tipẹ́tipẹ́ náà láti mọ rúùlù tá a wà. Bó tiẹ̀ jẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣètò ọ̀pọ̀lọpọ̀ àtún máa retí pé kẹ́ ṣètò sọ nǹkan tó ráǹgì nínú nǹkan tẹ kà yẹn fún àwọn ni. Wọ́n ṣètò máa bèrè pé kí wá ní nǹkan tó burú nínú nǹkan tẹ kà yẹn torí pé ó fi hàn wọ́n ń gbìyànjú àti sọ fún wa pé bàálù èyí tó jẹ́ ti àwọn èèyàn mẹ́ta ni èmi á pè mi ò ní pè ní iléeṣẹ́ mẹ́ta torí ìgbà náà lọ́ máa sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló wà tó ń ṣiṣẹ́ ní abẹ́ kí ni àmọ́ ẹ wo bàálù tó jẹ́ pé à ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ ààrẹ iléeṣẹ́ ìyàwó ààrẹ àti iléeṣẹ́ igbákejì ààrẹ ẹ gbọ́ iye tí wọ́n bù fún wọn so bí ìgbà tó pé kọ́ máa sọ pé wọn já nǹkan kan kúrò níbẹ̀ so ok
0: kó
1: ìtumọ̀ ènìyàn pé kó má dàbẹ́ ní kẹ́rẹ́ gbogbo ẹ̀ náà lákólẹ̀ àmọ́ à ń sọ̀rọ̀ nípa èyí tí àwọn iléeṣẹ́ ọmọ ológun ojú òfúrufú tí wọ́n ń lò kódà ewo gan ló ṣe pàtàkì jù mbẹ̀ so ṣe ti rí reason ta ṣe ń fèsì àwọn nǹkan tá à ń fèsì ní Nàìjíríà yìí wọ́n bá tíntìní díẹ̀ lẹ́kọ̀ọ́ rárí yẹn so ṣe rí ìṣèjọba tí emi awon aralu ba jo loju gidi e ma mo se ko ti ye yin sin so iru e ni iru nkan te ora kan yen gan o ti down gbogbo awon ko mi wa to e pe ko ye ka ma so ron pe mo o ko ye ka ko fi sinu titi dojo idibo ni konikaluku de seun to to ni ibudo idibo lai si pe boya o n soju saju abi olorun gba lai sabi owo kankan lowo eni kankan o ti yin so ise joba te eun to ta wa labe o fi o ti je ka mo bo se ni fi ara ilu to ni e wo ya awon emi to ba lo e mo pe nkan ton so ni pe awon ti awon to ku ti won lo balu meta yen won special won in fact gbogbo nkan lo fi no fi yato ju awon ti emi won bo yen lo ni ati pe emi won yato o se ye bi ye gan ju gbogbo mo Nigeria lo itumo loju temi o ni woye temi nkan ti to tumo si niyan tori pe bawo ni on se ma bu owo to to 30 se 34 point kini kan billion fun lati tun awon won so ke balu eyo meta na be fi tun se abi eyo marun lati fi satunse si awon balu tawon ile ise omogun ju ofurufun lo lati fi satunse sawon opolopo awon kini won bu 30 something 34 point something billion e wa ko 4 billion e wa mu die le lori amo yi to je ti awon ni ile to je ti ile ise are iyawo are ati ti gbakeja re to je 22 point something billion e mu bia 22 abi 21 point kini ko le lo mu le si so e ri pe awon kokan wa to pe ta ba se country yi iyan tun mama bere pe se de ro pa de wa okay country sara wa de yasha no bere to e ka bere niyan sha in fact iru nkan ba yen gan to ba je pe o ni mo fi so ke ko si ba e ma so ta ni tu ya si pe kini mo fi so fun awon eyan pe iru awon eyan te ba ran lo si ile igbimo asofin agba lo ma determine nkan to ju wa mario to ba je pe ibi ti lori lede ti awon ile igbimo asofin agba won ti won ti mo nkan ti won se ni iru yen lasan o to nkan to ye pe keyan pe kon ranse pe are yen pe ko wa salaye ri di to fi ri be se ko ti ye yin si ki lo de ti ele se ri bayi koda o ye kan jo ma fa laarin ara won bayi ka jo ma ka ma gbo bayi ni pe won ti ti under e wo awon emi to ba lowo ti ra won emi won ti ra awon ara a kan gbo pe won ni won ri awon ara die won se kini amo gege bi iroyin ta temi ri asatana sin ton ma ni won ri kini e mo ninu awon eyan bi 30 se 32 ko ni
2: 32
1: so le ba wo ye awon ara awon eyan tori bi a lo pe marun yo so wo ladura awon eyan so won de royin bi inu odobi ti balu yen ja si won royin bi ibe se o se jin to bo se se kin so o je nkan to dun ni gidi because olo ma je ka kuku oro nkan to
2: e o pe balu ti kokko baje
1: latan
2: de bi ni latan gba latabo
1: lati
2: won tu se nbe
1: so
2: igbera ton tu gbera
1: ton tu gbera so o ye kon pro seri opolopo nkan lo wa ni di ero balu to ja yen amo e je ka wo ka ni won ba ti se un to ye ti won ba ti ko owo sile ton ti se nkan to ye lara balu yen se nkan to sele ma sele ton ma ti nibo te ba de ma gbo awon eran awon set of mi o fe ma so awon oro e ma ra won kan ton je awon ofun awon ole won joko lo joko sori opolopo owo to je billions no ni owo ton se kini ti won de ri oru awon owo yen gba lọwọ wọn láti fi ṣe àwọn nǹkan tó tọ́ fún lui a ṣẹ̀ṣẹ̀ tún máa ra wẹ́bẹ̀ wọ́n tún lè sọ pé ká tún lọ gbé kinní pé ká ṣẹ̀ṣẹ̀ máa kóra jọpọ̀ sí mosque àbí sí ṣọ́ọ̀ṣì ká ṣẹ̀ṣẹ̀ máa gbàdúrà kọlọ́run jẹ́ kí ààrẹ àbí iléeṣẹ́ ààrẹ àbí àwọn ẹnikẹ́ni yóò tọrọ kan tó lè rìlíìsì owó tó máa fi ṣe àwọn nǹkan tó tọ́ fún ààbò orílẹ̀-èdè ẹ rí pé kò mú àwọn ọ̀rọ̀ míì wà tó ẹ má mi ò fẹ́ sọ àwọn èyí tó máa dàbí wà pé ya èèyàn kàbùkù kínní kò ń ṣe nǹkan tó ó jẹ́ nǹkan tó ń dùn ó ń dùn èmi gẹ́gẹ́ bí ẹnìkan títí dàsìkò because mi ò fẹ́ rántí pé irú ìṣẹ̀lẹ̀ yẹn tún ṣẹlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà lóòótọ́ a mọ̀ pé kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ lásìkò kan tàbí nígbà kan àmọ́ ta bá ti ṣe àwọn nǹkan tó tọ́ ṣé kò ti yẹ yín sí ká lọ́wọ́ ti ṣe ohun tó tọ́ ní báyìí in fact kódà a gba ẹnu ilé iṣẹ́ ààrẹ gan láti sọ pé nígbà tẹ́ ẹ bèrè nǹkan báyìí ebere 34 point kini a release 32 point something billion
2: pe
1: ki le fi se oya koda agba enu won lati ranse pe awon to je loga loga ni ile ise omologun ati ni gbogbo awon eka yen pe e wa bi e wa salaye ebere nkan bayi lati fi satunse ade release fun yin kilo fa to fi baje to nkan bayi fi nsele kilo de koda ko ye ka gbo pe balu kokan wuko laarin bi osu melo kabodun melo kan sasiko ta wa to ba ye pe balu won amoy ni ewo e won release won ye fun won e wa won emi awon ene leni ton fi sofo nitori pe awon kan won ti tori mo tare ni nikan ti won
2: se mo pe baba won nation ibi teyin o ti wole re oro ti balu la nso yi o mo wa se iwadi dori eto ilera pe elo ina budget fun eto ilera lorile de Nigeria iwadi fi han pe 1.909 trillion naira no budget eto ilera lorile de Nigeria fun ile ise are state house abi ta ba sa state house pe ibi to tin toju are awon 1.127 billion naira ini won yonda ni won ko ni budget fun owo ti be yen ninu ti ile to je ti awon araalu ibe ni won ti ra ogun ibe ni won ti maintain gbogbo awon nkan irinse inu e ni won ti toju gbogbo awon ibudo to tin se nkan ati be lo e je agbe si kegbe kegbe ara won awon ti opo to araalu ta n fowo araalu toju ta to ya je pe won ni tun nigba toju nibi ta tun ya le wa tun lo soke ofun ni o tun ye ori be bo la fe ba yara janu eleyi
3: e se se ri ijoba orilede Nigeria emi o mo itumo campaign ti wa nse fun wa de won nilo lati ma campaign fun wa nigba ti won ti mo wi pe in ta won mo se fun wa re nitori pe awon ti gbagbe pe olohun o bere lowo won won ro pe awon nkan ta won se yin asegbe ni nitori wi pe emi eyin emi ara won ni won du won du tara ilu je ki n koko lo si bi to logun yi se ri enikeni to ba ti fe je are enikeni to ba ti fe to ti fe wa ni ipo kan to kanka to herimo are gomina gbogbo awon ipo ban ban lo to fi ma won senator wa enikeni to ba ti fe gori apere nkan yen o ye ki won mo ru eyan ti o ba ma je seri akoko na nkan dunun la won ijoba wa nkan tin je idunun fa won ijoba wa to wa lori apere ni pe aloku nkan awon plane ti so pe won lo yi ni isin balu tan lo yi imi ti lo 25 20 something years mo wa gbe wa bi tokunbo se o pe to ba ra tokunbo mo ma we laarin ara won pe a dupe lagbaja ara moto kinikan sugbon en to ra tokunbo n ti gbagbe owo ti o mo na si ti awe eyan personally ni mo nso yen o ta ba wa fe soro lori itijoba gangan lara ah ojo ohun ti ju forilede Nigeria gan nibi ta ti e ti pe ati le build iru nkan be to wa je pe ngba ti ba wa ma fe ra nkan fun orilede Nigeria bi balu dagun tabi balu gbogbo balu ti o gbogbo awon passenger man lo ka wa gbo wi pe aloku nkan le nko wa orilede Nigeria ohun akoko tin do mi lori oro yi nu e kan waste your life awon omo ologun wa just anyhow bi ani pe ko si ki se olodun lo da won na ni kilode e wa nse e wa mu owo ti awon ti won je eyan kan kan rin bi igbakeje are ni iyawo are ni e wa mu owo yen e ya soto to the extent wi pe te ba ti so pa lokun le gbe wa ki lo le sokun fa pe ke di owo yen ku sin kankan lati to se abi e ko gbogbo owo yen da le awon eyan ti won nsise nbe le se wadi pe ki lo de ti won o na gbogbo owo yen tan emi ma n de so kini kan pe ta ba pa ha to ni sebi ti eyan o ba to eran ni di ni o da eni to fe dije fun are ti mo wi pe nkan ba wa finra lori oro baalu wa yi o ni mi dele to ti de be lo ti ye ko ma wo wi pe o da na kini the next solution ke ba le build in Nigeria e je ki a wa nkan to je ohun otun to je tuntun ta ma lo lati ri bi pe emi awon ti won fe lo emi won de ko si nkan ti ki re now bi won ba beyan ba bi omo to ba tin dagba ti ba tin de stage kan legun re ma ro kan wa fi mi we alagba oludayo ni isin pe o da na o tabi wo to joko se mo le se bi ewe taramo ko le da be ko le ri be na ni awon kan ta nlo to je pe bi balu ta nso yi bi ki lo npe eto le rara wa gangan ta ba ti e wa fi gbe sori osun won eto le rara wa gangan ma ngbe o ma yato si ara won e lo fi eto le rara omode ke fi wetagba be gan lo ro nkan to nsele yi now igba te wa ko owo obitibiti owo to daruko yen si ori pe won fe ibi ti won ni lo se eni si wa ma pa mi lori lede Nigeria pe awon ti won eyin oloselu te te ti en gbapo ti ibo e ti e mo ran ti awon kankan atawon kankan pe hey nkan ta nse sa se gbe ni sa ti FCC ti o ba ti le se wadi nkankan se olorun o wa ni ori itere nibi to tin ko tin record gbogun nkan ta nse sile o ba yen lo kan je pe awon omo ogun wa to je pe won subu loju ogun mo balu te gbe fun won se pe ni ohun ti won fi lo jagun lo gbe mi won just anyhow o koda oro orilede Nigeria ko fe je mi to nitori wipe e woru obitibiti owo ti won na si ki na npe ile eto lera ti won se ni asoro kikon yen abi beko e wo obitibiti owo te daruko ni isin ti won na sori ibe yen oda melo ninu hospital lo wa lorilede Nigeria yi ti won ti awon eyan to wa lese kuku ti won ti daru owo be siri eje won tokan despite the fact igba ti are Muhammadu Buhari wa lori apere ko fi igba kankan duro nbe yen o lati lo gba lati gba toju o lo
1: gba ko si kankan nu won to man duro nbe
3: o se ni kankan ti duro nbe o so anything o je then awon ti won wa je awon ti won represent wa won to tin fe bere ni isin en ti o bere fun second term ti o bere fun third term ejo kini won lo represent wa fun ti won ba le si atako awon nkankan atawon nkankan tabi ki won gbe nkankan sile te de le represent wa o mi pe ti yin na ndidadu selfishness ni ko si nkan to kan yin nipa taraalu bamu layo emi o mo ko ebi npo me ni ko kan niyan na it's not good koda e de toro obo lowo wa a de di fun yin tidunu la gbe le yin lowo at the end of the day and disappointing wa
1: kolon je ka ni tiju ni opopolopo ninu awon oloselu Nigeria won ni tiju tori to ba je pe mi ni ma ma wo pe kilode to se je pe gbogbo igba to ba ti re mi die mo nlo sodo omo baba chaplain lati lo gba toju kilo se mi temi na ti mo de ni owo lo kilode ti mi o ma joko to ba je pe ni to ni tiju to de ni ronu o lawon awon awujo ton ti ni la kaye o in fact nkan to ma se ni pa wo pe kilode to fi je pe odo omo baba chaplain lohun ma nlo gbogbo igba lohun ti ma lo ngba toju a wa wo pe je ke mi na wo nkan to wa nibe ni won gba to wo iwa je nse si odo temi na ka se dada mo tori pe
3: mo nkan ti o ti lo ti ba fun mi o ni wi pe e mo travel lo so yen
1: o na ni mo nso
3: e de ri nkan to le transform o na ni mo nso e pe de ni pe wa
1: o na ni mo nso
3: ki wa ni traveling yen so ti biti billion se ma no traveling plane biti plane wa ma ba si o ni owo ti ma ba lo
1: won eyin le nwo be pe ki lo tumo si nkan ti mo nso na ni pe iwa eni tiju ati wa ika na si ni to ba pe ni to ni tiju na wo pe ni gbogbo igba kin fe gba toju kin sese ma lo sodo lagbaja o je ke mi na se si apo odo temi na kini nkan ton ni nibe yen iru awon loporo pepe yen won lo ni okay a niru e ni bibi oya eje ka se awon nkan ti o to eje ka se awon ka pe ka ra awon ohun ehun elo eto ilera sapodo ti wa na awon tori won pe olohun fe kan fi won jinki wa to ja won loporo pa ma ko je mo se kilode ti won le se beyen lati san owo gidi fun won pe ya a fe ma lo sese pe ka fe ki nkan kan sele ka sese mama lo si orilede France abi sese mori lo si orilede India lati lo gba toju e ja wa na se gbugbu awon kan
3: don orilede to je
1: pe won le se
3: tele tele orilede yo ri fine now
1: won tun ni le se
3: fine now won tun ni le se pe ko won won orilede Nigeria
1: won tun ni le se nitori pe won fe kan ni fe eyan mo Nigeria opolopo yin le n tora yin pe lagbaja kan ni fe yin opolopo awon te ndibo fun yen won ni fe yin ibe bo se je niyan tori pe okay ikan lo sele yi to ba je pe ni to ni fe ara ilu ni ti o ba ti e wo tawon mo ologun ti won ma kora won sinu balu yen se ko ye ko ta ma ara ilu ti ton fe
3: lo da fun
1: ton fe lo so share ti understand
3: won subu loju oko
1: okay wa ni fe awon te ba se wa ni fe e ti wa ni fe awon mo ologun ti eran nise now e de ni fe ara ilu iyen gan lasan gan loto so awon kokan wa to je pe o ye awa ni a ma wo dada mo ti so tele ma de tun ma so opolopo ninu awon to wa ni ilegbimo asofin agba te ran lo yen ti opolopo se kini yen won to ma bede lowo mi ma so pe ni woye temi awon to ye kan pada ko won to ye kan pada sibe tawon yan to ye kan fi boran pada won fe to won to merin
3: ko ma pe merin won ko ye kan won po rara ko ye kan won
1: to ni mi o
3: se ti lo se ni house
1: awon ti won wa nbe ton se kini o
3: ni house of
1: ma ko ra sabi eyo meta bi eyo merin
3: asosineti ni kini won lo se jo
1: opolopo
3: defend orilede Nigeria
1: emi te so ran pa senate house of senate yen gangan won ju meta si merin to ye kan pada lo awon yoku ye kan pa ro won ni kan ran awon elomi ka tu je ka try awon elomi tori pe a se mo popolopo won to wa nbe nsin ara won ni won lo nja fun ti won ko si nkan to kan won pa mo orilede Nigeria then nkan ba ba pe kini iru mi o te le duro si bi popolopo won ba te tin se ponongo abi debi ke ma wa joko ma ni mo ngbo lo mo nwo lori
3: amo mo alagbolu dayo
1: yes sir
3: mo so nigbati ile igbimo asofin sin je ile igbimo asofin orilede Nigeria e je mo laye ko lasiko baba Obasanjo ewo ewerem ewo chiba okadigbo
1: okadigbo
3: ewo nkan ti an ba are olusegun Obasanjo ogba na ngba won se are yen ewo nkan ti an ba won fa ile igbimo asofin omo egbe kan na ijo ni won o
1: be ni
3: won so mo egbe mi o
1: eyin ga mo pe koda
3: eyin ga mo pe won be business won da mo tan se orilede Nigeria kan to agree fun kankan kan to fo hotel nkan mi e ma won se ti lo ni ti won ti lo ko to di ko do kan keni keni inamani
1: be ni
3: tori keni inamani lo pari isa yen sugbon awon ti won ti lo like Evan Heweren chuba okadigbo ewo ise ti awon people yen se se mo pe ikan ra re ni won fi yo won ti an ki won bobe
1: koda titi di aye titi di igba ti ilorin
3: buko lasaraki
1: titi di
3: igba ewo kan ti buko lasaraki ba are buhari
1: ko de se ko ba fa nkan ko ju pe o n protect yi o we pe kini yo ara ilu lo yan won si be
3: lo yan won si be
1: awon gbudo
3: awon de gbodo se nkan ti se ara ilu fara ilu
1: koda titi di igba yen
3: so o fi han wi pe en to ba ti wa je pe gbogbo nkan ti ba ti se oya bi rubber stamp niyan now eh pe ah e sa eh in ta ba si se je ke oye fowo si in ta re ba ti si e fowo si no ki se gbogbo nkan ta re ba gbe kale ina lo right eyan ni are are ki se olorun but nkan ti are ba gbe kale te ba di pe ah o ku die ka to e je ki won mo iyan le defend di pe party yen ati are gangan en defend mo pe kan se aseyori tori pe ngba won ba se aseyori igba yen lo to le kan eyin na pe ah ta dupe gbogbo nkan ti a se ni babayi atara akoko bayi o se so rere debi pe eni ta to je asiwaju wa o se aseyori
2: e seun eyin ojogbon foju te fi wo oro nlotun losi to le je pe awon ojogbon to n gbo wa le na awon na ni okankan abomi lati ba wa fikun de ka se oju opo le fa awon ojogbon ti n gbo wa le 0916-893-1000 0916-893-1000 Tabi 0915-3334-893 0915-3334-893 Oreje 0911-3-8-9-3 0911-3-8-9-3 Lojo po Facebook, West Radio, 893 FM, fan page. Hello, ẹti wọlé o.
4: Ẹ kàrọ sàìpìlù ẹ pàtàrọ.
2: Ẹ mọ̀ ṣé o.
4: Mo kí o bàbá Foundation, ẹ̀mí yóò kù fún àwárí yín pẹ́ o.
3: Àmì àmì o, ẹ ṣe sà.
4: Ní ṣe báyìí àwọn olórí wa wọ̀nyẹn, ẹ dákun kí ni wọ́n fẹ́ fi kàmpéènì pa ní ọdún tó bọ̀ tó ń fẹ́ ṣe fún wa pẹ̀lú gbogbo nǹkan tá a fi ojúmọ́ tó ń ṣẹlẹ̀ sí wa ẹ̀. Ṣé pé nǹkan kan náà ẹnu mọ́ ní gbogbogbò abẹ́pá kọ́kọ́ jẹ́. Àwa ènìyàn ní ìsìn ló yẹ ká ṣe ọkọ lọ wa síbẹ̀ níbi tọ̀rọ̀ dé o, kọ́ má fẹ̀mí wa ṣòfò tọ́ o, ẹ̀ máa ọlọ́run rẹ nìkan kan wá lọ́wọ́ o.
2: Àmì ẹ ṣeun. Pẹ̀lú bí nǹkan ti dẹnu kọlẹ̀ tó lórílẹ̀-èdè yìí tó jẹ́ pé kò sówó lápò aráàlú, ta bá wo owó tó jẹ́ pé iléeṣẹ́ ààrẹ tán láwọn fi ń rìnrìn àjò lọ́dún tó jẹ́ pé owó ọ̀hún bíi ₦37.64 billion ni. Àwọn owó tá à ń fetí gbọ́ yìí wọ́n tẹ̀ ń fọ̀yàn lórí tẹ́yìn ó tiẹ̀ wò pé a kì í ṣe pé kò sówó ńlú yìí kì í ṣe pé owó wọlé. Àwọn nǹkan tí ó tún dáàbò bò wá irú eléyìí tó já láélé ní báyìí náà ó jẹ́ pé ó fẹ́ ṣiṣẹ́ ìdóòlà ẹ̀mí àwọn tó jí pé ó ń dọdẹ àwọn kidnapper ni ó. Ẹjọ́ ṣé ta ni ọkọ rẹ àbí ọmọ rẹ lè wà ní air force tí ó ní pé ó yà òun fún mi mo fẹ gbé bàálù lọ tí ó ní pé ó yà mọ lọ. Hello.
4: Ẹ kú ètò.
2: Ẹ mọ̀ ṣé bàbá.
4: Mi yà ti fi ọmọ mi rìn.
2: Ẹ ṣé o.
4: Ọ̀pọ̀lọpọ̀ àpàtà ń bàbá. Ẹ rí gbogbo àwọn kiní ká ń gbọ́ yìí. Bí wọ́n bá ń gbọ́ ẹrù owó kan máa máa domi tútù sínú èèyàn ni. Gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe á ní gbogbo system ti ó ti hàn gìjàre. Èmi kàn ń ṣá láti sọ fún àwọn ìjọba wa tá a kàn wá bẹ̀ yìí àgàgà àwọn tó wà ní tẹ́lẹ̀. Àwọn nǹkan kan tó yẹ kán ṣe pọ̀ àwọn òfin tó yẹ kán mú wá pọ̀ lóríṣiríṣi. Ìjáwo nìkan ti já ìlú ìsú ti já. A ká àwọn ọmọ wọn ti gbá àṣẹwà gbọ́rọ̀ nǹkan tó máa dùnà nínú. Àwọn òrò ẹ wo kọ́nà àbá ṣe o. Èmi ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹ jẹ́ ká ṣe ìṣe pòlítíkù ṣe ẹ ká ṣe owó péye máa rí. Ẹ káwọn owó náà àwọn sísẹ́ẹ̀mù kan ṣe yí ti rán gidi jáde. Ní orí rí sí gbogbo rọtirọtí.
2: Ẹ ṣeun. ₦0916-893-1000. Hello, ẹ ti wọlé o. Ee, ó ti rí ẹ lè pè padà. 0916-893-1000 tàbí 0915-333-4893. Ká fi tìjàmbá ọkọ̀ òfurufú lẹ̀ ká bọ́ sí ti àwọn ojú pópó. Hello.
4: Hello, ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sà.
4: Ààrẹ kú ṣe ń bẹ̀rẹ̀ o.
2: Ẹ wà ṣé òun.
4: Ẹ̀dìpá tuntun náà.
2: Ẹ ṣé o.
4: A máa jókòó kálukú àjókòó àárò ní ìyíkalẹ̀ ìgbà. Ṣé gbogbo àwọn tó wà ń bẹ̀ yẹn Nàìjíríà làwọn náà. Ẹ jẹ́ fi orúkọ bo àṣírí àdúgbò bíi tí mò ń gbé. Mo fẹ́ ṣe àpèjúwe. Àwọn olóṣèlú fi ń wá. General Sherman wà bíi 20 zones ni wọ́n. Wọ́n máa ń gbé owó wálẹ̀ kọ̀ọ̀kan tó bá wá. Wọ́n wá gbé owó fún ìdókò tó bá ti lọ. Mo fẹ́ pàkíyèsí yín sí pé àwọn aráàlú gan ẹ̀mí wá gbówó àmọ́ kan tá à ń ṣe. Èèyàn tó ti gbówó wá ságbó wà ní ìsinsìn lọ bí mẹ́fà sí méje. Àdé ń gbà lọ́wọ́ wọn. A bá ń sọ pé àlékọ́ àtúrà òpó àṣìṣe gọ́tà àìkúgbà. Ẹ jẹ́ wa rántí pé ẹnìkan ló máa wọlé o. Àwọn kan wà tágbó náà wọn táà ní dìbò fún òun. Káàbá ṣọ́ra bá ṣe ń wo nǹkan bẹ́ẹ̀. Àwọn aráàlú gan abágọ́ngọ́gbọ́n ṣe nǹkan tí ò dá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. Àwọn olóṣèlú tó wù ní ìlẹ́sọ̀ ẹlẹ máa ń rí. Àwọn tó lù sí ẹ̀rí wo. Ẹnìkan sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé wọ́n lọ sílùú òyìnbó. Àwọn tó lọ sílùú òyìnbó wọn à ṣe máa lọ ìlú òyìnbó. Kò sí ìgbà tó di gómìnà tó di sẹ́nítọ̀ náà ń lọ. Wọ́n ti rẹ̀ sí àtẹ̀jẹ́ tẹ́lẹ̀. Olówó ni wọ́n. They are out of this country. Ṣé Tinubu ṣẹ̀ṣẹ̀ ń lọ sí síbẹ̀ ẹni? They are wealthy individuals. They don't stay here. So when they become governors, senators, the same thing will continue. Àwọn tó ń dìbò fún kò ṣe àwọn tó ń ṣígbà tó ń gba treatment in Nigeria. Wọ́n dìbò fún wọn. So when they get there and they are going, we begin to complain. Ẹ wo bí ìwà ṣe rí nìyẹn o. They are not poor people, they are rich people. Àwọn tó dẹ̀ lówó ni la máa dìbò fún. Lẹ́yìn wọn kò tó gbàgbọ́ àwọn tó lówó ni la máa dìbò fún. Ṣé APC kí pàṣẹ òjì ló wà Nàìjíríà ni? Àwọn kan ti campaign, a ní dìbò fún wọn. pe poster won fun e tori pe won ro fi se campaign ani ti pa won yen meji la ma focus to ba wa wole to na ma complete pe awon to wole yen lo wi igbesi aye won ko to wole na awon adile nkan ade poor people it's not when they carry at pe won ni ka di kan partners they are not Nigerians
5: mm
4: won wa lati ko yin wa gbo si len bi awon dibo fun won wole aye ma expect pe awon agbara treatment you see so why you see there tele ni sha yin be ri won
2: ẹṣeun baba ẹṣeun fún ìwòye ti yín lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ tòní 0916893 1000 0916893 1000 tàbí 0915 3334 893 hello
6: hello
2: ẹṣeun ẹ káàárọ̀ sá
6: Oladipupo Omotosho lo nsoro lati soka.
2: Ẹṣeun.
6: Ẹṣe ki eje ki gbogbo wa ta jo mo Nigeria. Ta ma so otoro. Eri awa kan a ma so otoro. Mo gbo gbogbo nkan ta ti so lori radio. Awa be ti bu awon selic. Eta, na seri ki idile kan o ba ti da. Number one man family nega nike hu. Because ko si nkan ti iyawo fe se oko ni o mo so pe ohun todo tun ni final. Ejo sa se awon senator lo dis boss owo ni abi accountant general. Accountant general lo dis boss owo ni ta lo fun accountant general lase lati dis boss owo se ki se president ni ki la nso ten pro so. Only point katamans to katamans of a want to know the key are also that I want money at that day. If everybody pick up a cash, come about back, you don't call there. Number one man is number one man. You kill back is that, and my expecting the country. Then, Nisa, Niba, you kill back Bunkala. I want to let all my mess up with me. Who see me enter a new chorus of me? Because me see, share my pay, budget if you want to be what lost what do I want to get you not approved. But this boss friend says, I want to let you want to know, enter a jacket is so true to Funita. In that belief, the old Air Force, NAF, Army Chief. Ló ṣe sò tọ́rọ̀ torí nígbà tó ráwọn ọmọ ìtàn kú lọ rẹpẹtẹ. Ló ṣe wá bọ́ọ̀sì àti pé àgbẹ̀ ti sọ pé kí ọdún lè ta ikú ti ṣe tẹ́lẹ̀. Tẹ́ẹ̀gbòwó lè tẹ wá fún wa ní méjì dá. Gbogbo tó ní atọ́kùnrin sọ bẹ̀rẹ̀ pé ìdá kíní kan ẹ̀ tàkà ló sọ fún àkìkọ pé fọ́tò 20 something ni. Àbí jẹ́ bẹ́ẹ̀ni ẹ̀rin nínú bí ogún lé kankan. Everyone must have a percentage. Because if you want to, if you think that the budget has been inflated and want to reduce it as the Akata General wants to divorce the money, you will only reduce it to like 20 billion. He said, "Pay every half money a TOTS to go to school by one call and one half of it." Then now, so can you buy anything? If it's a 2% something, 34! Four, no, 34! That means I'm a real bastard. You talk too much to me, yes, sir.
2: Tinder, pay.
4: I told you, you are pay. So, in the Monday, the point is you won't go miss the ammonia. Money, you look in the new ready, no motor booking door. More parking, more for a bad booking. More after 50 more pay the money. I don't see you look really. And you have to go what you pay to repeat a month. So, how I rally, had the price ticket. Now, tell me, ever get on you. Any question for that was a IS up here. Oh, go, there's not to a fire, you're a little around you, you're a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little
5: bit
4: of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a little bit of a
6: that plan is good. The story I want to say to pull on a pete, no do pe ha de ti so pe ku wa lowo kini tele ka to kini se. Eta number 1 man ye dadu, ma ta tara wa o.
2: E da gbe ti san se gbe kan o. Eseun baba, eseun. Eja dodo awon afurasi awaku satan ni pe won ku si ahamo ile ise eso abo ayin laburu ni jo ni ta menuba lori eto ijoko ojogbon mo ni boro n ba se nlo amo tele bo se nlo ibi ta salaye oro de njo yen te ba gbagbe eyin te n tele to ijoko ojogbon daada bipe awon to ko si ahamo hun bipe lara awon to ri koyo oni won fi nkan sabe lekun abibilita ni pe ijoba ipe won gbe igbimo kale le ti o mo boju to iwadi sinu nkan to sele si oro na lara awon esi ta tun tin ri gbo lara isele on ijoba apapo ile de Nigeria o je be han kede ipe idile awon metadin ni ogoji to ba isele yerin ipe kan fun idile won ni 250 million naira e ma de o ijoba ipinle Niger o na ni pe eje ki kokko mu 250 million ta ba pin si ona 37 yen pe enikokan yo ri bi 6.76 million ni idile kokkan fe ni won to ku latowo ijoba apapo. Ijoba ipinle Niger na kede pipe to fun won ni 185 million fun idile kokkan to tumo si wipe won ri 5 million leni kokkan. Ijoba ipinle Niger wa ni awon to ri koyo se mo pe a so pe bi 69 abi nkan lawon eyan yen awon to ri koyo pe kan fun idile won ni 64 million iyan latowo ijoba ipinle gbogbo owo leyi to je pe ati ijoba apapo ati ti bile ti pinle ati fun awon ti idile won teye eyan won ku ati awon to ri koyo gbogbo e wa lo si bi 499 million naira. Ibere ibere mi ni po buru pe won fun won lowo o sugbon se owo ton fun won yi se ka so pe owo pasiparo ni igan ti mo so yi oju te mi fi wo ni o se ka ni pe oju pe egbe o ti lo
1: o ti sele
2: o eyin a ni ruru e mo o
1: egbe e mo gba tori pe latowo awon lo ti wa won gba
2: pe eyin je wa latowo
1: be ni wo je temi pe latowo awon lo ti wa ati wipe boya ohun ta won kan gbianju lati cover laarin yen olorun pada gbo so owo nkan ti bo se ri ni woye temi ni mo se so yen so tori to ba je be ni ani ki mi o le gbagbe pe ijoba papo ni awon gbe igbimo iwadi kale lori e so se nkan ti igbimo iwadi ton pada I mean se nkan ton pada jabo yen ko ye ka gbo
2: to
1: fi jẹ́ pọ̀rọ̀ ẹ̀kọ́ owó
2: abọ̀ ìwádìí bá máa jáde àwọn mọ̀lẹ́bí gan.
1: Abọ̀ ìwádìí gan ò lè padà jáde mọ́ torí àwọn mọ̀lẹ́bí ti gbowó ọ̀rọ̀ máa lọ bẹ́ẹ̀ ni. Ṣé àwọn láfi sọ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ràn pẹ̀lú kọ́ńtì yìí kọ́ ló ń kọ́ ṣàánú wa torí pé ókè ẹ̀yin náà wò kí ni ìtumọ̀ yẹn ó yẹ kí àbọ̀ àbájáde ìwádìí yẹn kó kọ́kọ́ balẹ̀ ká tó máa gbọ́ pé òkè ó yẹ compensate wọn compensation kan ló yẹ kó kọ́kọ́ ṣáájú kí àbọ̀ ìwádìí tó kó tó jáde. So ó fi hàn pé lóòtítọ́ a jẹ́ pé bóyá bá ṣe ń rò wípé bóyá àwọn kan gbìyànjú àti dọwọ́ bò nǹkan kan
2: láàrin yẹn. Àwọn lójú ọ̀tọ̀ tí bàbá wọn ní ṣàn
3: fún mi. Ṣé rí aláìní tí jù wá ni wá ní orílẹ̀-èdè Nàìjíríà? Irú nǹkan báyọ̀ ògbọ́dọ̀ máa lọ kó bó ṣe ń lọ yìí. Àkọ́kọ́ gẹ́gẹ́ bí nǹkan tí ọ̀jọ̀gbọ́n Olúdayọ sọ, ṣé rí ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Àkọ́kọ́ àwọn wo ni wọ́n wà nídìí nǹkan yìí? Ẹ kọ́kọ́ bọ́ jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ pé àwọn tí wọ́n wà nídìí nǹkan yìí, kí ni ìgbà tẹ́ ẹ ṣe wádìí yín tán, kí ni nǹkan tẹ́ ẹ ṣe fún wọn? Èyàn báwọn àwògedengbe. Ẹlẹ́ẹ̀kejì, owó tí ẹ fún àwọn mọ̀lẹ́bí yìí nísìn, ṣé ó jí òkú ṣó ti jí àwọn tí wọ́n kù yẹn sójú wọn dìde? Ṣé wọ́n bá wọn nánú owó yìí? Ṣé ẹ̀mí wọn tí wọ́n ti ṣe mọ̀ pé nínú wọn ní ìsìn ẹni tó lọ́mọ nílẹ̀, ẹni tó ní aya nílẹ̀, en to loko nibe
2: to le je pe gbogbo te to le kede gan ko ni o tu de
3: to le dodo ki se gbogbo wo yen lo to ma dodo won te ba te e ma to bere si fun won ki se gbogbo wo yen nitori pe ko so oto mo lori lede Nigeria ki de ni in to bo se ba mo nfa ni pe won ni beyin ba ti ka ile erin mo nwo ni ko so ko si ro nbe nitori wi pe awon te ko wo fun gan na e trust si won se won se bo se kan se se be se so itele se wadi se to ni pa yun na mo le be si ni e ni oka iru kankan te nfi fun gogo awon te ba ngbe ise pe order na e lo distribute palliative ni owo ni kini kan ni e ni se wadi kankan e ni mu eni kankan pe aka eni bayi odun kan wa ti won ni won omo benin kan won mu fun oro mo si ma nsoro yen mo si ma ntenu mo foro ko covid-19 owo awon ti won ti se covid-19 ten wonu ojule kakiri titi de akoko ya awon eyan mi gan ori owo yen gba won kan sise yen for nothing sake we de ko la fun won obiti bi tewo later eri obirin ti kini yese to se mo lowo billions of naira mu je ka mo nkan to lo lori emo lori oro emo awon ti won kan sise yen okan won kan sise won ra data won lo ojule to ba je pe won ojule kaki olodum jari laburu olodum lori ki covid-19 yen mo je nkan to ran se awon tan wole kaki se won wa ninu ewu pelu wi wole kaki mo eyin wa lo ba ran awogedengbe won ni ta ba pa ato ni now won ni ta ba to ero ni di ni o da e kan gbe nkan sile e ni e fun ko si emi in fact ti won ba to se eyan na ti won ba to se iwa lori kan sise lori e kan mo fe ti gbo na ni pe won fa won kan lowo o le mo to te awon mi kan lowo emi awon eyan won yen then e mo pe bi won se pa awon eyan won yen ki ra mo ba sele mo e mu won wa so e je ki gbugba yo mo
5: so ki la ta la fe fi jofin ninu
3: ta la fe fi jofin ninu won igbo je pe
5: ikonu won fi ikonu won fi
3: nkan ko si ko si
5: ikonu won fi nkan ko
3: si
5: inu bi ta won wa ni ikonu won won mo mo ku gbugba won da sinu bi to ru wa lai si bi ta iwon ba tegun die lo ngba be wole a de ri pe o de la won pariwo ko da ba won yan se nsubu lule lo n pariwo fun won wipe nkan bayi sele awon eyan ti n ko
3: won
5: ni won ti da won
2: lo tun fi kokoro tilekun leyin
5: iru eni to je eni to wa ni oga to wa le enu ise lasiko yen ati gbogbo awon to se kini e ko le gba ise lowo won nibo le ko won si e je amo bi te ko won si kini nkan ti ofin so nipa ru won ijiya yen o ye ka ti gbo pe won se ti n koju won ti n jiya yen lowo lowo bayi kódà gan kí àbájáde ìwádìí gan tẹ tó ṣe kí torí bọjá kan máa gbọ àwọn nǹkan mi ẹyin náà ẹgbọrọ tẹwọn sọ kan ẹkan lọ fún wọn lówó kan ṣe kínní gbogbo ẹkọ máa padà ẹ lè gbọ nǹkan kan lẹyìn owó yẹn sì kò sí nǹkan kan mọ́ta fẹ́ gbọ́ lórí ẹ
2: wọ́n
5: dẹ̀ ti mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà àti gbàgbé ènìyàn
2: ẹfún wọn lówó
5: ẹfún wọn ráìsì wọn ti gbàgbé so wọn ti mọ̀ pé àti gbàgbé nìyẹn báyìí sì so lẹyìn ilé sí wọn ṣàdẹ ti fún wọn lówó lẹ máa gbọ wọn ṣàdẹ ti
3: kọfẹsí wọn
5: ó tán ọmọ ọlọmọ ti lọ bẹyẹn.
2: ìyẹn pé orílẹ̀-èdè yìí wọ́n jẹ́ ọ̀pọ̀ o.
5: òun ni o òun ni kókó bẹ nìyẹn o. so kọ́ lọ ń ṣàánú wa.
2: 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-3334-893 àwọn ibi tó wọnú kulu láàárọ̀ tòní rè é ẹjá dọ́dọ̀ àwọn agùnbánirọ̀ tán fi tipá mú nígbèkùn tọ́jẹ́ pé a gbọ́ wípé iléeṣẹ́ ológun iná ṣe bẹ́ẹ̀ iná jà ribiribi bá àti ẹ̀rí àwọn tán bá jà kan ṣe bẹ́ẹ̀ tán gba àwọn ọmọ òun lẹ̀ àṣẹ àdúpẹ́ àwọn ọmọ ọlọ́mọ ti padà lé ṣùgbọ́n bọ́rọ̀ ọ̀hún ti wá ń lọ yìí tó jẹ́ pé àwọn tó ń ṣe iṣẹ́ yìí wọ́n rí pé àwọn ń rówó ń bẹ̀ kò dẹ̀ kìí sí nǹkan tó ń tẹ̀yìn ẹ̀ wá fún wọn wọ́n ń lọ wọ́n ń gbádùn mo nígbàgbọ́ pé bọ́ ṣe gbowó lọ́wọ́ àwọn èèyàn báyìí nǹkan ìyọ̀tọ̀ mi ni wọ́n máa wà ní gbogbo àsìkò ayé tí o ni en ton gbogbo osu ni je awon ma je lowo lowo lasiko ta wa yi
1: opolopo won gan bayi e mo be yan tete lo vacation ton le igba kan
3: ko se e mo gbo
1: won ti lo fun simi pe e je ka ka won tuto wa be e mo pe o ti di e ka kan bo se wa yen won ti so di e ka kan
2: e ja gbe pe na hello e ti wole o yes sir
7: our champion
2: ah kuro yin lataaro
3: ti go la nkan yen ni
2: awon ni
7: oh Nigeria is Nagwara.
3: Sure.
7: Oh, serious.
1: Yes, sir.
7: Ambassador of One Nation.
3: Hey, the one destiny.
7: Yeah.
3: Se wa ri awon kalambani ti won ma n gbe eyan yen gan awon gan wa ma n ju sita pe awon se bayi
1: eh nkan ta
3: se
1: awon yen gan
3: se won le track
1: ju ti wa no oro tracking sa e temi won pe awon ngbati awon to jiyan gbe ti won ma na awon eyan to won ti se foran e
3: ti won se foran e ti si ma wo
1: to ma se foran e ti e ma wa so pe odidi orilede odidi awon mologo orilede lo ba ru awon eyan yen a wa ti e ri pe okay ko ni di pe
2: eya kan be lojo ko
1: eje to tale la ra won
2: hello e ti wole o hello eh ela anfani ati pe wa pada abi
1: ah ni gbo pe ah ipe ibi bayi ni nigba ti won se kini
2: won
1: gbo
2: farapa
1: won se ipe nigba
3: won de sise ti won de ju sita
1: ah ni gbo pe won abi ni gbe ti farapa ipe nigba ta won gbianju o te wa farapa won ta ko gbogbo won ta ko re o e ri bi ton ti farapa won re o e wo
2: hello
1: e ku
7: je sa
2: e mo seun
7: ila tolu yale ni bayi
2: ashe sa
7: ilu ti awon daran ti won ti ma n gbonu niba ti awon adajo wa nbe ti awon daran ti won ma ton rese wale ni Nigeria o ma ya mi lenu nkan ti o tun wa re encourage awon adajo won won gba asu bi kon si da mo ri mo gbo nkan ton so ni ana abije ta ko ni won so fun yen gbọ́n gbà wọn ní ọ̀yọ́ ìgbé kan lè dá kí ni iṣẹ́ wọn kò yíyan olórílẹ̀‐èdè ká wà yí o kí ni iṣẹ́ adájọ́ ẹnìkan ló tún gbà wọ́n gbà wọn ní ọ̀yọ́ ìgbé kan kan ṣe dáadáa kí ni nǹkan tó lọ kọ́gbọ́n ìlú tí ó ṣe wípé tó ní sọ́mà mú olè ó ti ṣe nǹkan tó ṣojú mi ni mò ń sọ o tó bẹ̀rẹ̀ sí nínà tó sọ pé ẹjọ́ ẹjọ́ bá ń kọ́ ọlọ́pàá ẹjọ́ ìjọba ń pe ọlọ́pàá ìkan tí wọ́n ti lù bolẹ̀ a ò mọ bóyá nú àwọn tó ti sá lọ nù wọn ni wọ́n pe ọlọ́pàá ọlọ́pàá kan yọ láti ibi tán ti bolẹ̀ sí ni wọ́n ti ìhòhò náà lè débi tí wọ́n ti tọ́ ti ń lebọ̀ tọ́ ti fi tọ́ fi rí imú tọ́ fi nà láti lọ bolẹ̀ olúkọ àkó fọ́nká nígbà tán rí ọlọ́pàá tó yọ ta ló máa tẹ̀lé wọn tó máa mọ nǹkan tí wọ́n dánwò lọ́hùn wọ́n bá ti gba àwọn bàbá nígbẹ̀jọ́ wọn á bẹ̀rẹ̀ ní dìde sí wọn wọ́n máa nǹkan tí ó ń jẹ́ káwọn aráàlú mú ẹyẹyẹjọ́ ìdájọ́ lọ́wọ́ nìyẹn nígbà táwọn tó wà ní ipò tó yẹ kó bójú tó nǹkan tó yẹ tí wọ́n hàn ṣe é ọlọ́run kó dá sí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa.
2: Ẹ ṣeun. Ẹ ṣeun.
1: Ẹ mọ̀ pé ó máa ń jẹ́ nǹkan ìyàlẹ́nu. Gbogbo kan tí mo nígbà tí mo kọ́ rí ìròyìn yẹn lánàá, ohun tí mo fẹ́ kó tẹ̀lé ni pé iye àwọn èèyàn
2: báyìí
1: ni wọ́n padà rí mú
2: o.
1: Àwọn àrí.
8: Hello.
2: Àmọ̀ ṣe ìyá wa ẹkú lẹ́gbẹ̀rẹ́ di oyin. Ẹkú lẹ́gbẹ̀rẹ́ di o. Ẹyí rẹ́dí oyin lọ lẹ o. Hello.
3: À ń gbọ́ yín.
2: Etí ìgbọ́n méjì. Ẹkú lẹ́gbẹ̀rẹ́ di oyin. Ẹ bá kú lẹ́gbẹ̀rẹ́ di oyin ẹ̀dákun. Ẹ bá ti fẹ́ pè wá.
1: So akọ gbọ́ pé àwọn ti tú wọn sílẹ̀. So à ń gbọ́ pé àwọn báyìí ni wọ́n kó. Bọ́n ṣe kó wọn rèé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí àwọn. So ẹ mọ̀ pé bígbà tán kọ̀ rò pé àwọn mugun làwọn kan ló wà Nàìjíríà ni. Nígbà tán sì ti rí pé àkú ní ṣe nǹkan
2: fún un. Ìyá ẹ bá kó lẹ́gbẹ̀ẹ́ rẹ́dí oyin. Àti ń gbọ́ yín o. Àti ń gbọ́ yín báyìí.
3: Ẹ lọ́ à ń gbọ́ yín.
2: Ẹ dákun ẹ bá kó lẹ́gbẹ̀ẹ́ rẹ́dí oyin.
3: Ẹ dákun ẹ bá kó
2: lẹ́gbẹ̀ẹ́ rẹ́dí oyin. Ibi abára wa dé, ibi abára wa.
1: In fact, ibi tó ní agbára la bára wa lórílẹ̀-èdè yìí. Ibi tó ní agbára torí mi ò tí ì rí kódà àwọn orílẹ̀-èdè tí wọ́n tiẹ̀ tó ìdá márùn-ún nínú Nàìjíríà gan láwọn orílẹ̀-èdè ọ̀hún. Ẹ lè gbọ́rú àwọn nǹkan báyìí ní apá ọ̀dọ̀ wọn.
2: Bàbá wa nation. Ẹ jókòó kẹ́rù rí pé tálá ṣe gan.

0: sa.
1: Wọ́n máa fún yín fún
0: ọ. Àmì.
1: Mo kí àwọn àlejò ṣẹ́jú wà wá.
2: Ẹ ṣeun sa.
0: Ẹ ṣeun, ó kọ́ yín o.
1: Àti ìṣẹ́ ọlọ́run láti mọ́níyà.
0: Láti mọ́níyà, ẹ ṣe o.
1: Ẹrí àwọn ológun wa náà, àwọn ọ̀gá wọn náà, àwọn náà máa ń fọ̀rọ̀ tàbí àwọn. Ẹ bèrè wú pé ẹ fẹ́ kó tó nǹkan ṣe. Ẹ pariwo síta kí gbọmọ Nàìjíríà gbọ́. Ẹ wá wá dúró, ẹ wá dúró ẹ̀dọ́ wá tòfò. Àwọn ẹ̀fẹ̀ máa ń sọ fún ọ́n. Àwọn ní kí wọ́n fáwọn lówó táwọn ṣe rí ìjọba táwọn lò. Ẹ wo owó tí bàbá fi ń lọ káàkiri. Èló ni owó yẹn tí wọ́n fi ń sọ ìjọ kẹ́tẹ̀ lọ rà mí kan. Bẹ́ẹ̀ni, káà ara wa nìyẹn o. A lọ pé olórí èdè kan tẹ̀wá gbé ogun dé ṣe. Ó lọ wá fèsì Nàìjíríà. Ṣé n bá ti dànù? Káà ṣe lè bọ́ bùbú tí ń já bọ́ọ̀lù.
0: Nǹkan tá àti ìfi yin bọ́ọ̀bù tó ti ń jábọ́ fúnra ẹ̀.
1: Bọ́ọ̀bù bá jáde lára ẹ̀ gan-an, bọ́ọ̀bù kan ò jáde lára ẹ̀ tó fi túká.
2: Àlòkùn kan ni wọ́n lọ ń rà.
1: Gbogbo àwọn iṣẹ́ yẹn tí bàbá ti ń gbọ́ pa ọkọ kan ka ose kakọ kan pa ọ̀dà. Kí á lọ ra àwọn iṣẹ́ mi tó kí ẹ̀dì tó jẹ́ ọmọ ogun tó jẹ́ ìgbàdúró tí ẹ̀sẹ̀ ń ṣe tó wà òkè gidi. Gbogbo àwọn yẹn kí gbogbo ẹ̀ wátá ọwọ́ àbá tinubu ló wà òun adarí wa tí adarí bá ṣe rí lórí èdè òṣèlú ẹ wo orílẹ̀-èdè báàpọ̀ bí apàdé sáà tọ́jú wọ́n sọ pé fẹ́dẹ̀ tí wọ́n sì ń kó ti dá iléeṣẹ́ góòlù tẹ̀ ń bẹ̀ kó wọ́n fún káwọn òyìnbó àmọ̀ wọn á máa kó lọ mọ́ àwọn máa ṣe lọ́dọ̀ àwọn máa ṣe lọ́dọ̀ àwọn máa ṣe kọ́ńtìkàtì bí bá wọn náà ní kan bá wà ní kí a máa tẹ́lẹ̀ káwọn tẹ̀m̀bá àtẹ̀m̀pọ̀ ojú ìfìkẹ́ jáde àwọn náà ń ta owó wọlé fún wa epo wa náà ìbẹ́ni àrẹ mẹ́rẹ̀ẹ̀rin wọ́n tọ́ nígbà fáwọn oṣù tó dúdú káwọn máa parí ìpínlẹ̀ wọn ó ń parí lọ́sẹ̀ kakọ̀ òṣìṣẹ́ síjọba náà ṣe alélórí ẹ̀ mẹ́tì bíi 15,000 ìmí ti 45 láì bá buhari bàbá ti ní bóòdù ọkàn ṣíṣí ẹwé jẹ́ ń ta rice ẹwé jẹ́ ń ta mọ́tò ẹ jẹ́ ń tọkadà gbogbo nǹkan wá wá ẹ dẹ́ ń gbowó lọ́wọ́ ọmọ Nàìjíríà ẹ ń kúrò ara wa ẹ ń dẹ́ ẹ ń jẹ́ ìjẹ́ yẹn ọmọ Nàìjíríà wa ń jìyà tó ìgbésẹ̀ tí ń bọ̀ ká lajú wá lẹ̀ ni o nítaba dìbò fún yọ gbọ́ tiwa bí Nàìjíríà fi da láti gbáyé ìgbẹ́dùn ra ọmọ Nàìjíríà oníkádìbò fún ilé ọ̀dàgbó
0: ẹ já mẹ́nu ba ètò ẹ̀kọ́ ó ní nǹkan kan mo rí lọ́sẹ̀ tá a wà yìí tí mo ní ha àwọn ilé ẹ̀kọ́ ìjọba ìpínlẹ̀ ni mo mú kan nípínlẹ̀ Èkìtì mo mú Lautech lògbómọ̀ṣọ́ ló jẹ́ pé owó tí àwọn tí ó ṣẹ̀ wọlé tí wọ́n ó san owó ọ̀hún nígbà táwa ń lọ iléèwé àwa lè sọ pé a lè ran ara wa ní skul a lè sọ pé a lè lọ gbé wá ọ̀kadà mọ́ fi ṣọ̀kadà o lè lọ ṣe bricklayer àwọn owó tán dákun lásìkò yìí òbí gan tí ò bá jẹun kánú kò ní lè san ọmọ tó bá jẹ́ pé ó fẹ́ ṣe medicine surgery ní Lautech tó wọlé yóò san 694,700 naira ìyẹn tó bá jọmọ ìlú ni o
2: ṣe ni private university tó wà
0: ní nítòsí
2: Lautech
0: Lautech
2: eléyìí tó jẹ́ private kọ̀ọ̀kan àbí ìjọba ni àbí ti
0: adáni Lautech ò pé méjì eléyìí tó bá jẹ́ pé àtọ̀húnrìn wá tí ìṣọmọ ìlú yóò san 782,200 naira ẹjẹ́ wá tún
2: gbé non-indigi máa san 700 and
0: non-indigi máa san 600 and I'm not indigent, my son 782,000.
2: So indigent, my son 694.
0: Toba waje, exu, exu, ejade exu ni pile Ekiti. Medicine and surgery ni exu. Toba je omo ilu, wa san 982,500.
2: Only.
0: Toba je non-resident, wa san 1,132,500.
2: Ṣé ti mo ṣe ìdọ́gbọ́n bá wa sọ di private
0: ẹ wá sọ pé àtúntò wà nídìí ètò ẹ̀kọ́ ẹgbẹ́ nẹ́fọ̀n
2: ó wà
0: ṣé nẹ́fọ̀n dì í ká gbogbo
2: gbèsè àtúntò wà ṣé kò sàtúntò nígbà tí ẹ̀yìn nígbà tí èmi ò fẹ́ tí n bá dárúkọ gbà tiwa àwọn owó tó jẹ́ pé tí n bá wò gbà yẹn kódà ẹ kò ń ṣowó tó pé 100 ìbíbo kódà kò pé kì í ṣowó tó máa ń pé 80,000 tó wọ tó wọ so ẹ wá wo bí kẹ máa gbọ́
0: kí ọmọ ìmẹ̀kúnnù lè gbọ́
2: lè ní nǹkan 70 ẹ máa gbọ́ àtúntò wà
3: ẹ rí mi
2: láti orí bí 100 akíní 1,000 sí.

0: 7 rẹ̀ ní kò sí ṣé wọ́n tuntun wọ́n bá yín sun sókè wọ́n dẹ̀ fẹ́ káwọn ọmọ kan kan wá fi nẹ́fọ́ǹdì jẹ gbèsè so tọ́ bá ti lè jẹ gbèsè.
1: Nígbà tí
2: táwọn bá parí wọ́n ní pé àwọn
1: aṣọ
2: lọ strike
1: mọ́. Kì í ṣe pé nẹ́fọ́ǹdì jẹ fún wọn kì í pé tí wọ́n bá ti jáde o ẹ ti pèsè sẹ́lẹ̀ fún wọn.
2: Kò níye pé pẹ̀lú owó
0: táwọn ọgbẹ́ ẹ parí ọgbọ́n ọgbọ́n ọgbọ́n ọgbọ́ ìtumọ̀ ẹ̀nìyẹn
2: ìpè
0: torí pé
1: ọ̀pọ̀lọpọ̀ ló ń drop out ní ìsinṣẹ́
2: ìwọ̀nyẹn
1: ọ̀pọ̀lọpọ̀ ń drop out
0: nígbà tí owó yẹn tó máa lè sán gan tó bá lọ jẹ gbèsè gan
1: tí ìwọ̀n bá lọ jẹ gbèsè gan
2: tó san ọdún kan tán ọdún míì ti parí pé kó 1 million lẹ́sìn tó bá tó bá di ọdún tó ń bọ̀
1: ó
0: ti parí
2: kò tí ìṣòwò oúnjẹ kò tí ìṣòwò ara ìwé kan
0: máa fẹ́ kẹ́ ṣe ìwádìí dáadáa ó ń láti jẹ́ pé private.
2: Private làwọn léèwé tí mo dákọ̀.
1: Bóyá bí sùkú aládàáni.
0: Ó lè máa jẹ́ ẹ jẹ́ ká pa ṣeré tí ó lè jẹ́ pé wọ́n kọ sí tòsí àwọn yunifásitì tẹ̀ dárúkọ yẹn ni.
2: Hello, ẹ ti wọlé o.
3: Ẹ̀lú ẹ̀ka àárọ̀.
2: Ẹ̀ka àárọ̀ sà.
3: Ẹ̀yin ìyẹn mi ṣe ń bẹ̀ yẹn o.
0: Ẹ̀yin ìṣe sà.
3: Mo rántí mo kúrò ní OU ní 1995. Ṣé n gbọ́? Àkọ́yé. Àkọ́ ní ìwé yẹn 30 naira la máa san lọ́dún ni wọ́n tẹ́ bá ti ní àmàtàn sinẹ́tà sí sinẹ́tà tẹ́ bá ti wọlé báyìí ní four sinẹ́tà yẹn ẹ máa san 30 naira ó jẹ́ tó ń di ọdún tó ń bọ̀ ó ti bá fẹ́ ṣírò ẹ̀ fún mọ́ ọdún márùn-ún ní ìwé yìí ayé pé 30 naira times 5
2: naira
3: that was 1995. Mo bá fẹ́ pè àkíyèsí yín sì kàn yí pé kò síbi táwọn onídàá sí kọ́ńtì náà ti ń fẹ́ yàwó gbogbo orílẹ̀ àwọn èèyàn máa ń fàṣẹ fún ráìtì wọn ni ní ọ̀pọ̀ ìgbà ní oyè yìí my president àjọṣe kí ní láti ẹ̀gbọ́n adébúrúwá ó ti di ní ìsìn yìí kí university authority bá ti attempt láti gbé owó yẹn kúrò ní 30 naira kan gbé wá sí 60 naira àjà university ló ní àwa fún ara wa ní ọ̀pọ̀ ìgbàgbọ́ náà ti attempt yẹ kò sí pé wọn fẹ́ ṣe ẹ̀yẹn náà àbá náà gbà ní because àbá gan láyà fúnra wa dàpọ̀ fashina ó máa ń lè wọn náà fà á lẹ́tọ̀ọ́ àti yẹn àwọn òfúrufú wálé ọmọlé àwọn afúnra wa lọ gbé wá ní ibi tó wà ní residence yẹn tá a gbé wá sí amẹ́tẹ́ta you are very strong tábà ti ṣe wàhálà yẹn tán àtúpadà wọn ní ìkíṣe owó ẹ̀mí ewu láti 2006 ni kò sí àwọn student ni kò sí unionism gan mọ́ àwọn ẹ̀sìn bíi tó látọ́rí kọ́ wàá dọ́gba tó nígbà tí máa wọ ní láti gan mo ti wọ 23 years so àwa ká wà ní ẹ̀sìn ká wò we were big boys and big girls
2: tó dàbí àwọn kéékèèké
3: sí tó bá sọ̀rọ̀ a ní no tó máa pé a ní no a máa tẹ́sí ni wá pé a máa dàrú nígbà tó wá di 2000 sókè àwọn ọmọ tó wọ ní láti 16 years bákan kan nígbà tó fi máa kú òun lé gan yàwó tó pé ẹ má dàsí kan tí òkun ẹ má ti kiri kan mọ kò sí kí ní nọmba náà fẹyìn kìsùn ó kò lè rí nígbà wo nọmba di yìí náà wà lọ sí ọdún 700,000 táwọn student ti ẹ̀bùn díẹ̀ sí wọn pọ̀ sí wà láwọn ọ̀sẹ̀ ní sí àbẹ̀ jẹ lọ ìgbà wo ló wúyẹ kò ń ta ti naira tó bọ́ sí 120 ìgbà wo ló kò ní 120 naira tó bọ́ sí 1000 ìgbà wo ló kò ní 1000 tó lọ sí 1,000,000 tẹ bá di wẹ̀ yù lé ní ìsìn ẹ bá fẹ́ wọlé ọ̀tọ̀ ní kan mọ́gìlì àdìsàn ọ̀tọ̀ ní pílẹ̀ ìmọ̀ àrùn níbi táwọn ti máa ń lówó
2: ní owó tó wọ́n tó ṣe gan jù lọ àwọn ọmọdé àwọn ọmọ yẹn kò tiẹ̀ kò tiẹ̀ kò tó ṣe ìbọn
3: káyọ̀ wọn dá kíniru àbá ṣe ń gbà yẹn wọn lè ṣe ní ìsìn yìí
0: ọ̀pọ̀lọpọ̀
3: ọmọbìnrin lẹ́yìn tí wọ́n ti ń jẹ lọ ni ọ̀pọ̀ àwọn lẹ́kẹ̀rẹ́ àwọn kan tó wà bẹ́ ìgbà wo ló ti sọ̀rọ̀ àṣẹ kan sí i wọ́n ti ṣe ń gbà ní ìsìn tó yẹ pé kò sí àwọn student union tó ti ẹ̀ fún fẹ́ẹ́ pé àti ẹ̀mí gbà sẹ́yìn because of this àlọ́ ní fásitì mọ́ and they are still
2: Baba, ọjọ́ ti lọ, ẹ mọ́ bínú.
3: Ẹ
2: mọ́ bínú ọjọ́ ti lọ.
0: Baba,
2: wọ́n lè ṣe dágbére jẹ́ ọmọ lọ ní ìṣẹ́jú kan péré lánìí.
1: So, ọ̀rí yẹn ṣe ọlọ́bẹ̀ ṣe, àwa náà kó àìbínú o. Orílẹ̀-èdè Nàìjíríà ó gbọ́ o. Ọlọ́run Elédùmarè dákun síjú orílẹ̀-èdè Nàìjíríà
2: yìí.
1: Kó sáwọn adarí wa nú o.
2: Àmì o.
1: Tó, orúkọ tèmi ni Ambassador Wale, ẹgbẹ́ Wumi, Baba One Nation. Yóò da Nàìjíríà ó gbọ́.
2: Eseun ojogbo oludayo e ba dagbere ka ba lo le
0: Eseun lopolopo orilede Nigeria tubo lagbara Olorun yo tuba tuse
2: amen
0: oju oni ti wa
2: amen amen ati amen Eseun oniyan se olobe se gbogbo eyin te ba wa je Eseun eko ibinu laro ni se wa je Gbenga Sunday arowo yin nikan ni Facebook Isola Adekunle Asla Lucas ti money baba lati yana Fadipe ese o gbogbo eyin te ba wa dasi laro tuni Eseun adupe kuko Messi Adiola Eseun Dami omo to ke olori soro soro ese o Ade Olutoni ati be lo Eseun ta ba ti dide e la nfani lati gbo iroyin agbaye lede Ibo ati lede Yoruba orile de Nigeria mo te waju awa funra wa ini ka mo bi awa pe sawon olori ise ni fe wa be to ba ni nkan te fe ba mi so leyin eto pin kede ipolongo oja e fe je alejo lori eto ijoko ojogbon e la nfani lati pe mi 0813 864 2544 0813 864 2544 kaira layo ka pade ni re ka ma du lori leyin ara wa titi ale ola lago mesan abo ta pade lori eto itawon akoni temi to ko lawole on ba chaplain sinudus lo n dagbere pe o dabo

Eka san o. Ako jopo iroyin agbaye lunde se ti gbo yin lati ikanni konga gbomagbe Wells Radio 89.3 FM ti akale sopopona Laafin Avenue Oluyole Estate Ibadan. Oye Olorun Adegoke loniroyin yin saju egbo awon koko to wa ninu iroyin na. Awon omo ologun ti gba koso igbo oba to wa ni Oyo won so de gbangan ikoni ati igbaradi. Ile ise omo ologun ri ofurufu ti se ise iwade ise igbala leyin ijamba oko ofurufu eleyi to waye ni Ondo. Ramaphosa ti kere joko soro saju eto odibo ilu South Sudan. Trump yo fi ami eye idanilola imo science orilede America fun Elon Musk. Ninu iroyin ere idaraya ajo elere bọọlu alafẹsẹgba agbaye FIFA won ti n koju igbese ayewo tuntun lori oro dedanto ati didangaja agbabọọlu Congo ti okopanu dije. Ni bayi egbo iroyin na lekunrere. Awon omo ologun orilede Nigeria ni won ti gba akoso igbo oba ti ipinle Oyo won so de gbangan bi ikoni ati igbarade awon omo ologun leyin isele ijinigbe ati idola awon akeko to le ni ogoji niye to fi ma awon oluko won eleyi to waye ni agbegbe ijoba abile orire ogagan igun eleekeji awon omo ologun orile Nigeria iyan ogagan Awolo Muhammadu o foro lede lanu ode yi ni akoko to n gbalejo egbe awon oniroyin ti gun ipinle Oyo ni olu ile ise gan won eleyi to wa ni Odogbo ijoba abile Akinyele Muhammadu foro lede lori bi ogagan to je olori awon omo ologun orilede yi Wahidi Shuaibu bo se pase fun awon ipin egun keje ohun lati ma lo ibudo na fi seto igbarade ati ikoni lati ba deena ma won odaran ki won mo ba ri inu ru inu igbo na lo lati ma fi se ise laabi won lati ma fi se ifarapamo pelu wipe ki awon ajinigbe ati awon odaran yoko ki won bo mo ba le lo ibe lati ma sose mo ogagun ohun salaye oro nipa bi ipinu na bo ti se waye leyin isele awon akeko ati oluko ti won le ni ogoji niye ti won jigbe ninu ikolu si ile eko meta ni Yawota Aro Esele ijoba abile orire ti won se ri won doola pada ni ojo kewa nu osu keje odun 2026 leyin ti won ti lo to ojo 64 ninu gbekun awon atilawe ohun. Ilé-iṣẹ́ ọmọ ológun orí òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà yun náà fọná ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ohun tó ṣokùnfà ìjàmbá ọkọ̀ òfurufú àwọn ọmọ ológun eléyìí tí ó ṣàdédé jáwọ́lẹ̀ nílùú ìgbọ́kọdá agbègbè kan ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú iṣẹ́ ìgbàlà tó sì ń lọ lọ́wọ́ ní agbègbè náà. Ìwádìí náà ló bẹ̀rẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún. Ilé-iṣẹ́ ọmọ ológun orí òfurufú náà wọ́n ti ṣe tari àwọn ikọ̀ elétò ìjàmbá ọkọ̀ òfurufú nìdí kankan wípé kí wọ́n ṣètò tó bá yẹ lábẹ́ àṣẹ olórí ọ̀gágun wọn. Wọ́n fọ̀rọ̀ lédè nípa bí ètò náà bí ó ti ṣe ṣe ìpinnu àbájáde ohun tó wà nídìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún pẹ̀lú ìpèsè àwọn ohun tán bá ṣàwárí tí wọ́n bá kẹfin lẹ́yìn iṣẹ́ ìwádìí náà. Agbẹnusọ ilé-iṣẹ́ ọmọ ológun orí òfurufú ọ̀gágun Ehemen Ejodem ó sọ̀rọ̀ lórí bí ìwádìí náà bó ti ṣe ń lọ nílànà pẹ̀lú ètò ìwádìí tí wọ́n ti fi lọ́lẹ̀ nípa ìjàmbá ọkọ̀ òfurufú tí kò sì ní ṣe pẹ̀lú àwọn ìgbìmọ̀ ilé tí wọ́n gbà láti ṣiṣẹ́ fún ìgbà péréte. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ohun tí wọ́n bá ṣe àwárí rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà àwọn ò fi léde lẹ́yìn tí wọ́n bá parí àkójọpọ̀ ìròyìn wọn. Ìjọba àpapọ̀ ti ṣe ìkìlọ̀ fún àwọn agbaṣẹ́ṣe tó mójútó iṣẹ́ àkànṣe márùn-ún ti ìjọba Bọ́lá Tinubu pé àwọn tó bá ti gbowó ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti ṣiṣẹ́ wọn pé wọn yóò fi páńpẹ́ òfin gbé wọn pẹ̀lú ẹjọ́ eléyìí tí wọ́n mọ̀ dojúkọ níwájú àjọ tí ń gbógun ti ṣíṣòwò olókùmọ̀kùmọ̀ EFCC àti àjọ olómìnira tó ń gbógun ti ìwà ìjẹbánu àti àwọn ẹ̀sùn mìíràn ICPC. Alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ David Omai olóṣe ìkìlọ̀ náà lánàá òde yìí lákòókò tó ń sọ̀rọ̀ níbi àpéjọ àwọn oníròyìn tó wáyé nílùú Àbújá. Ó wípé àwọn agbaṣẹ́ṣe eléyìí tán bá gbowó ìjọba tí wọ́n kọ̀ láti ṣiṣẹ́ àkànṣe tó yẹ wọn kò ní fààyè gbaru ẹni bẹ́ẹ̀ láti ṣe ìpalára fún ètò wọn amáyédẹrùn ìjọba.
o ma yi wa pase wipe ki iru awon agbase se be ki won tete pada senu ise akase ti ko wa awon gbe ti won gba tabi ki won doju ko awon ajo eleyi ti ngbogun ti wa jebanu eleyi ti o ri pe won gba owo na pada lowo won alakoso won tun menu ba idaduro eleyi ti waye lati wa awon agbase se nipa bi won ti se mu ise akase ijoba ipinle ni pataki ju gori ti ise akase ijoba apapo ewe oga agba ajo to sakoso rira nkan ati gbigbe ise akanse ijoba fun eni to to iyan ajo BPD omowe adebo wale adedokun o wa soro nibi to tin ro awon egbe ilu to fi mo lajo lajo lati woye amojuto won ko koja oro eni ti won ba gbe ise akanse fun nikan sugbon ko je titi dori wipe se won jise ohun lona to to fun iwulo awon morile ede Nigeria ipin ohun o lo se lana ode yi nilu Abuja Ààrẹ ìlú South Africa Cyril Ramaphosa ló ti jókòó sọ̀rọ̀ pẹ̀lú ààrẹ ìlú South Sudan Salva Kiir lórí ìgbaradì fún ètò ìdìbò ní oṣù kejìlá àti South Sudan àti akitiyan láti fi kún ètò alálàáfíà ẹlẹgẹ́ eléyìí tó wà lórílẹ̀-èdè náà. Ìpàdé ọ̀hún wáyé lánàá ní Tishwin lẹ́yìn ọjọ́ tí Ramaphosa lo ipò rẹ̀ bí alága ìgbìmọ̀ àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ lórí South Sudan tí wọ́n fi léwájú ìjíròrò ẹkùn jẹkùn lórí ìṣetán orílẹ̀-èdè náà. Fún ètò ìdìbò ọjọ́ kejìdínlógún oṣù kejìlá àwọn olórí méjèèjì ọ̀hún wọ́n jíròrò lórí ìmúṣẹ ìwé àdéhùn alálàáfíà ọdún 2018 ọ̀rọ̀ òṣèlú àti ìgbáradì ètò ìdìbò pẹ̀lú ìrètí ìrànlọ́wọ́ South Africa lórí ètò ìdìbò náà Ramaphosa wá ké sí South Sudan láti sọ̀rọ̀ òṣèlú ètò ààbò àti láti yanjú aáwọ̀ tó bá wà nílẹ̀ fún àtìlẹyìn àti ìrànwọ́ nínú ètò ìdìbò alálàáfíà ọ̀hún. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ni wọn kò ti ṣetán láti fi àmì ẹ̀yẹ ìdánilọ́lá àti ìmọ̀ sáyẹ̀nsì fún Elon Musk. Àmì ẹ̀yẹ eléyìí tó tóbi jùlọ ti orílẹ̀-èdè Amẹ́ríkà yóò fún onímọ̀ ìwádìí sáyẹ̀nsì àti ìmọ̀ ẹ̀rọ. Ètò ìfúnnilámì ẹ̀yẹ náà òní wọ́n ṣètò rẹ̀ fún òní nílé iṣẹ́ ààrẹ ní ilé funfun níbi tí àwọn ènìyàn mìíràn tí wọ́n léwájú lórí ìmọ̀ ẹ̀rọ ọgbọ́n àtinúdá àti ìmọ̀ sáyẹ̀nsì tí wọ́n ń retí àwọn náà láti tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ ìdánilọ́lá. Àmì ẹ̀yẹ ìdánilọ́lá ọ̀hún tó jẹ́ ti ìmọ̀ ẹ̀rọ àti ọgbọ́n àtinúdá wọ́n fún ilé iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ Dell tó fi mọ́ olórí ilé iṣẹ́ náà Michael Dell àti olórí ilé iṣẹ́ Microsoft Satya Nadella àwọn náà gba àmì ẹ̀yẹ ìdánilọ́lá. Ayẹyẹ ọ̀hún ni ó sàmì ìgbà àkọ́kọ́ tí ààrẹ Trump yóò mọ pín àmì ẹ̀yẹ méjèèjì náà nínú àkókò àkóso rẹ̀. Àmì ẹ̀yẹ ìdánilọ́lá Musk òun ló wáyé pẹ̀lú aáwọ̀ eléyìí tó wà láàrin òun àti Trump. Olórí ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì Andy Boehm ni ó ti ṣètò láti jókòó sọ̀rọ̀ pẹ̀lú alákòóso German Friedrich Merz lórí ọ̀nà láti gbógun ti ìhàlẹ̀ àti ìdúnkòokò tó ń ṣẹyọ lórí afẹ́fẹ́ tó fi mọ́ àwọn ohun ìgbógun ti mìíràn tó ní ṣe pẹ̀lú Russia. Àjọsọ̀rọ̀ ọ̀hún yóò wáyé lónìí nílùú Berlin lákòókò àbẹ̀wò àkọ́kọ́ Boehm sílùú Germany. Ìjókòó sọ̀rọ̀ wọn ní ìrètí rẹ̀ dá lórí àjọṣepọ̀ eléyìí tó jinlẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì ní èsì sí ohun tí ìjọba júwe bí ìhàlẹ̀ ti ń ròkè. Ṣáájú àbẹ̀wò náà Boehm sọ̀rọ̀ wípé ilẹ̀ Gẹ̀ẹ́sì ìlú Britain àti German wọ́n fọwọ́sowọ́pọ̀ nípa àwọn ọmọ ológun láti bá ṣe ìdámọ̀ ìhàlẹ̀ eléyìí tí bá ń ṣe ìdíwọ́ fáwọn ohun amáyédẹrùn ìṣòwò àti àwọn nǹkan mìíràn. Ìpàdé náà wáyé bí ìjọba British ṣe ń gbèrò àjọṣepọ̀ eléyìí tó dára pẹ̀lú àjọ ilẹ̀ Europe. Ní àkótán nínú ìròyìn eré ìdárayá lágbàáyé àjọ tó mójútó rere bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé yan FIFA àti ààrẹ wọn Gianni Infantino ni wọ́n mọ̀ kojú àyẹ̀wò tuntun lórí ẹ̀sùn wípé aṣọ́lé Congo Lionel Messi kò yẹ láti lọ sójú orílẹ̀-èdè náà níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé pẹ̀lú bí Nàìjíríà náà ṣe ń gbèrò láti béèrè fún gbà má bínú. Àkójọpọ̀ ìròyìn eléyìí tí ìròyìn New York Times àti Le Monde pé ló ṣàfihàn wípé àwọn agbẹjọ́rò àjọ FIFA wọ́n fi ròyìn léde nípa bí wọ́n ti ṣe ìdámọ̀ títọ́ Mposi láti kópa nínú oṣù kẹta ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ ife ẹ̀yẹ àgbáyé náà. Mposi ti kọ́kọ́ sojú France níbi ìpele igun ti àwọn ọ̀dọ́ tí ìròyìn ọ̀hún wípé kò tí ì parí ètò à ń pààrọ̀ orílẹ̀-èdè ẹni.
Nigeria padanu sọwọ ikọ Congo nu oṣu kọkànlá pẹlu ami ayu mẹrin si mẹta lẹyin omi ile ti won gba nibe aselewo making wo ni akoko ile ti won fi kun ifese won se na aje lere bọọlu alafẹsẹgba Nigeria ṣaroye nipa bi Congo se lu awon agba bọọlu mefa si mesan eleyi ti oye ti o si to nigbati Cameroon na se iru ara iru aru yebe akojo pẹlu yin New York Times o ṣafihan wipe awon alase ajo FIFA won gbero boya ki won fun Nigeria wipe awon won jawe olubori pelu itanran fun lu Congo tabi ki won fi Nigeria ropo won ninu fese won se koju iko Jamaica ewe awon alase ajo elere idaraya Nigeria won toka si wipe orilede yi ti le lepa ohun to ye lori ipalara oro ohun ti ajo FIFA si ko si gbogbo esun ile itoro mo tito fun lilo pase ati wipe Infantino ko nipa kankan lati ko ninu ipinu oro na eyi lopin akojo peroyin agbaye fun ti osan oni sugbon kin to ma lo egbo awon koko to wa ninu iroyin na lekan si awon omo ologun orilede Nigeria ti gba akoso igbo oba ti ipinle Oyo won so de igbon gan ibe ikoni ati igbarade awon omo ologun leyin isele idinigbe ati idola ti awon akeko to le ni ogoji to fi ma awon oluko won to waye nijoba bile orire ile ise omo ologun ori ofurufu orilede Nigeria na fun ti bere ise iwadi lori ohun to sokunfa ijamba oko ofurufu eleyi ti o waye nilu Igbokoda ijoba ni agbegbe ipinle Ondo pelu ise igbala to si nlo lowo ni agbegbe na Ààrẹ ìlú South Africa Cyril Ramaphosa ti jókòó sọ̀rọ̀ pẹ̀lú Ààrẹ ìlú South Sudan Salva Kiir lórí ìgbaradì fún ètò ìdìbò ní oṣù kejìlá ti South Sudan àti akitiyan láti fi kún ètò alálàáfíà ẹlẹgẹ́ tó wà lórílẹ̀-èdè náà. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ṣetán láti fi àmì ẹ̀yẹ ìdánilọ́lá àti ìmọ̀ sáyẹ́ǹsì fún Elon Musk àmì ẹ̀yẹ tó tóbi jù tí orílẹ̀-èdè Amẹ́ríkà yóò fún onímọ̀ ìwádìí sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ. Nínú ìròyìn eré ìdárayá àjọ tí ń mójútó rere bọ́ọ̀lù aláfẹsẹ̀ alágbàáyé yan àjọ FIFA tó ń ti ààrẹ wọn Gianni Infantino ni wọ́n mọ̀ kojú àyẹ̀wò tuntun lórí ẹ̀sùn wípé àsọlé Congo Lionel Mpase kò yẹ láti jẹ́ lílò sójú orílẹ̀-èdè náà níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé pẹ̀lú Nàìjíríà bí Nàìjíríà ṣe ń gbèrò láti bèèrè fúngbà mọ́bínú. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ tèmi tọ́pẹ́ àkín kò ilé ẹ̀ ẹ darapọ̀ mọ́ wa láwọn ojú ọ̀pá ayélujára wa gbogbo Wells Radio 893 bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹsì bá wa pin káàkiri lójú òpó Facebook wa Wells Radio 893 FM fan page lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún ìròyìn tó bá ṣojú yín tẹ ẹ fẹ ká nímọ nípa rẹ ẹ kàn sínú kúlò ìkóròyìn jọpọ wa lórí nọmbà yìí 091-6893-2000 oyè ọlọ́run adégòkè lóníròyìn yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọlọ́run yóò bùkún fún yín ẹ kú kalẹ̀.

Ile Emanikuro Wells Radio 89.3 FM Nibe Gongon Lewa.

0: Wells Radio 89.3 FM.
1: Magic.

Eyadaba kukuku, a omo bi eye ti yabo.

ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà. Ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

0: ìyá olówó yìí ṣàgbé ọmọ tó wà ní ìlú òyìnbó. Ó ní ìyá rẹ̀ ti jáde láyé o. Ẹ̀dẹ̀ mọ rúpò tọmọ yìí máa wà lọ́hùn. Ìyá ìṣà gbé fóònù eléyìí tó rà, ó gbé láwọn ọmọ lọ́wọ́. Nọ́mbà ẹ̀gbọ́n yín leléyìí o. Fóònù tó ní ra fún ya yín òun leléyìí o. Wọ́n ṣà kọ̀nẹ́ẹ̀tì. Wọ́n bá ọmọ sọ̀rọ̀. Wọ́n kọ̀ náà àti àwọn àbúrò méjì tó wà ń bì àti ẹ̀gbọ́n tó wà lọ́hùn tó nípè níjà ojú. Àwọn àbúrò yẹn ṣà pé ẹ̀gbọ́n wọn, wọ́n ṣàjọ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Àwọn àbúrò bá ní àǹtí, ṣé ẹ mọ̀ pẹ́yìn lẹ pàyà wa? Nìyẹn bá ní lọ́nà wo, kì í ṣòun. Ṣé bí ìgbà tí òun fẹ́ lọ sílùú òyìnbó, ṣé mọ̀ pé mi òun ò lójú? Ṣé bí mọ́mí àwọn náà ló wá yọjú sí wọn nílé ìwé? Ẹ̀dẹ̀ má jẹ́ àgbàgbé, kì í ṣe ìyá wọn ló wá yọjú o, ìyá olówó yìí ló yọjú o tó sọ nílé ìwé yẹn pé òun gangan ló ń bí ọmọ yìí. Ọmọ yìí tó ṣà wà nílùú òyìnbó yìí, ó ṣà mọ̀ létàlétà pé ìyá yìí, ìyẹn ìyá olówó, jẹ́ kí ìyá òun mọ̀ rárá pé òun fẹ́ lọ ìlú òyìnbó. Ló bá kẹ̀yìn sí ìyá yìí náà. Tí àyè bá pé kò ti ẹni gbé kọ́ọ̀lù, Ọlọ́run dẹ̀ ti dá ọmọ yìí láre, ìyẹn nílùú òyìnbó lọ́hùn tó wà. Ọlọ́run ti dá láre, owó ti dé, ó ti ń ṣe dáadáa, ẹni tó nípè níjà ojú àmọ́ Ọlọ́run fún lọ́pọlọ, ó fún lọ́pọlọ pípé eléyìí tó pé dáadáa. Ló bá kẹ̀yìn sí ìyá yìí, ó bá kọjú mọ́ àwọn àbúrò ẹ̀, ó wá ń fà wọ́n sókè lẹ́yọ kọ̀ọ̀kan. Tẹ́ ìyá tó jẹ ìyá àwọn kò tún gbọdọ̀ jẹ àbúrò òun. Àwọn àbúrò méjèèjì ẹ máa lọ bá, ìyẹn nílùú òyìnbó. Ìyá eléyìí tó jẹ́ ìyá tó ran ọmọbìnrin tó nípè níjà ojú yìí lọ́wọ́, ló bá bẹ̀rẹ̀ sí ní pariwo káàkiri àdúgbò. Wọ́n ní ogun alárùkà, ojogun àjẹ lọ, ojogun oṣó lọ. Èmi ni mo ràn lọ́wọ́, èmi ni mo mú lọ́lé ìwé, èmi mo náwó lé lórí, èmi ni mo ṣe gbá, èmi ni mo ṣàwo. Ìpè ṣàpadà àti àwa lọ́wọ́. Nọ́kẹjọ́, nọ́rò. Mo ní ẹ̀yìn ọlọ́gbọ́n ayé, mo ní èmi kọ́ ni mò ń ṣe, Ọlọ́run ló ń bá mi ṣe. Èmi kọ́ ni màá dájọ́ o. Àwọn ọlọ́gbọ́n ayé ló ń bá mi gbétò mi. Ìmọ̀ràn táwọn ọlọ́gbọ́n ayé bá ti fún mi, òun náà ni màá fún yín o. Àtọmọ tó wà nílé òkèrè àti ìyá wa, eléyìí tó rán ọmọ tó ní ìpèníjà ojú, tó rán lọ iléèwé tó dúró tán. Ẹgbọ́ta ló lẹ̀bi. Ṣé ohun tí ọmọ tó wà nílùú Èbó tó nípèníjà ojú, ǹjẹ́ ó dáa bó ṣe kẹ̀yìn sí ìyá eléyìí tó rán lọ iléèwé tó ṣe dáadáa pẹ̀lú ẹ̀? Àbí ìyá eléyìí tó rán ọmọ yìí lọ sí òkè òkun, ṣé ohun tó ṣe sí ìyá ọmọ tó nípèníjà ojú yìí, ṣé ó tọ̀nà? Torí bí mo ṣe máa dá a gangan ò yé mi. Ẹ̀yin ọlọ́gbọ́n ayé, ó dọwọ́ yín o. Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 091-68-93-1000. Àwọn ọlọ́gbọ́n ayé ti ń pè 091-68-93-1000 tàbí kẹ lójú òpó yìí 091-53-33-48-93. Hello.
1: Hello.
0: Yes, sir.
1: eka san e ku eto
0: olorun lo ba wa to sa oruko yin sa ibi te tin ba wa soro sa
1: ogbeni ade olukayode lati ku ola apata
0: yes sir e ma ba wa da seto mo leyin ologun aye lo nge to sa
1: olorun ologun o on logun atagbara o
0: ta lo le bi kilona bayo sa
1: ma ma mo olowo yen lo ni edi
0: hey
1: on lo lu fai sonkan
0: hey
1: ego aigo ni pa omo yen mo lo da re si mama yen lara
0: hmm
1: se mo mo to ni pe ni ja oju
0: hmm
1: to ba ni pe ni ja oju abi en to ba ni en to ni pe ni ja oju legbe lo ma mo nkan ti mother says
0: hmm
1: se mo o ma wo pe condition lo mo yen wa
0: hmm
1: o ko ko ma ri ti se to wo o pe ko ma ri ko ko ma ri ko ko ma gbo mo ohun lo ja wa la se aye awon ara
0: abi iya yi lo ma o lo ma na owo lo to fi ran lo si lewe
1: lo to ohun lo na owo ohun ma yan o fi bisu na se bi ko ko je ko gbo nipa omo eni ko je ko ba ta soro ko ju be lo so woman yen ni ohun lo sore lo to sore lo sibiti
0: hey o sore o ya o sore hey
1: yes o ya ko kon na je leri pe ah ohun lo nfa aisan arabiri o tun wa pariwo kiri
0: ah
1: nkan ti ma kan se ni nkan ti mo kan le seri nkan ti mo kan so fun omo yen ni wi pe kon ma ran ro kon gba die kan de wo ko wo pe ti o ba mo hun lo si school yen ko bawo na se fe ri ohun
0: bawo na se fe ri
1: ohun olorun se ni olori ayanmo yere so ko gba gbe e ko kan toro aforiji kan ko ma be ri aniyan e lo olorun ti fun won lori soke so ko olorun ko ran lowo
0: ese won 0916893 1000 0916893 1000 Hello.
2: Hello, Pastor.
0: Emma Kasoma. Oruko yin sa bi te tin ba soro ma.
2: Adeola lati Elebu.
0: Mrs. Adeola lati Elebu. E ba da status ma.
2: Se ri no omo yen o ni po.
0: Hmm.
2: Ya yen gogo lo fa iku yen omo yen.
0: Hmm.
2: O ni ko ma ro omo yen koko jo. Ko ma fi ro yaro bi eni ti en tu pe la kokko ti so.
0: Hmm. Tori eni
2: na
0: lo
2: o ti a ni no ba ran lowo ko ti ko ba dede to de ni ni
0: hey
2: o ko ma ko ya ro to ma ba plan ma sele ni to ma sele ni plan ma sele
0: hmm
2: ti ma so ni
0: hey o e ma se o mo ni eyin ologun aye le n gbe tori ri mi 0915333 4893 0915333 4893 ele loju oko yen na hello
3: e ma kasun
0: sa oruko yin sa bi te tin ba wa soro
3: engineer olaya ni lati kola
0: engineer olaya e ma ba wa da seto isa
3: se ko be so lori omo yen ni pe o ni ko mo ja fi aro ya aro
0: hmm
3: ti o ti ye sa
0: agbo ye sa Eshe o 0916893 1000 Hello e ti wole o hello won lo oju opo yen o to dada e le loju opo yen na 0915333 4893 0915333 4893 1000
4: lati olohun kemi
0: lati olohun kemi ojo e ba wa da seto yi ma
4: ewu inu mi dun pelu dadi to koko pe oro ti won so yen oto ni eh yi olowo yen o lo se ti ori eyin ṣugbọn ọmọ eyin e te pe ko ma se owo ya oro nito pe ironu yen lo je ki ye nito pe ko ro mi pe ko mo oruko ni ṣan ti ọmọ yen wa o ye mo orupe ni ṣati ọmọ yen ru iye olówó yẹn o ní kó fara balẹ̀ nítorí pé iye olóyìn ló kọsẹ̀ fẹ́ pé for the first time yẹn ni ó ti lọ sọ fún ìyẹ́ pé ọmọ yìí wà dáadáa o tó ń pè ìyá yẹn tó ń yọjú sí ìyá yẹn ó pọ̀ sí kí ìyá yẹn máa fọ̀ jọlọjọlọ lágbára ọlọ́run àdúrà tá a kàn wà dà ní pé àwa tá a sí ọbẹ̀ àwa náà ni ká jẹ́. Kẹ́ni ẹni kó má gbàṣẹ wá ṣe.
0: Àmì ọ̀ ẹ ṣeun gan mọ́.
4: So arábìnrin yẹn tó ní ìpèníjà ojú yẹn òun kẹta sọ kó má fowó oró ya oró.
0: Ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ẹ̀yin ọlọ́gbọ́n ayé 091-68-93-1000 ẹ lè lójú òpó iná 091-53-33-48-93.
5: Hello.
0: Hello.
5: Good afternoon.
0: Yeah, good afternoon. What is your name?
5: My name is Peter Ayomide.
0: Yeah, from where?
5: Sir?
0: From where? From where?
5: I don't know what you're saying.
0: Call us back. 091-6893-1000. 091-6893-1000 ẹgbọ́n ta ló lẹ̀bi ṣé ìyá olówó yìí òun ló jẹ̀bi ni tàbí ọmọ tí wọ́n padà ràn lọ́wọ́ yìí tó lórí ọ̀fẹ́ àti wà nílùú èyìnbó tó kẹ̀yìn sí màmá olówó yìí ṣé òun ló lẹ̀bi ni àbí kí ni ọ̀nà àbáyọ gangan ẹ bá wa pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ yìí.

0: olori efe ati pin ebun kankan yen ni ose to koja tori ori tabili mi fofofofo yen lose to koja e amo lojo toni ma pin ebun eje nse bayi eyan meta akoko ti o ma gba bread abani bogini nla meji yen lori eto le ti ma wa gba yen ni ose to nbo eyan meta akoko to ma ti ma koko gba ipe won nisin 091-68-93-1000 eyan meta akoko to ba koko pe wole Hello,
1: sir.
0: Yes, sir. Uruko yin, sir. Idrisi Okolomo soro.
1: Uruko yin, Idrisi Okolomo lati Jericho.
0: Idrisi Okolomo lati Jericho.
1: Then, sir.
0: Ema bo.
1: Seri, ya.
0: Okay, fe da seto ni. Mungbo yin, sir.
1: Mungbo yin, sir.
0: Mungbo yin, sir.
1: Seri, nti yan yin, sir. Da. Mwa lo so ti ore ki mwa sheni. Ẹjọ́ bá sì ló ṣe ti ore, òun náà kì ń jẹ́ ń gbanú sọ́rọ̀ yẹ káwọn ẹni ẹ̀wù fáwọn ẹni ẹ̀sìn ìmọ̀ fáwọn ẹni ẹ̀sìn ìfẹ̀ẹ́ sírí ọmọ. Ọmọ yẹn náà la máa wá rọ̀, ọmọ yẹn kọ́ mọ̀ fi oró yarú. Torí pé òun náà tún mọbi tó padà sí, tí láyé náà bá ràn lọ́wọ́ sí sùkúrú náà mọ́jú rẹ̀.
0: Àgbọ̀nyé o, ṣé ẹ lè lórí ọ̀fẹ́ àti wá gba búrẹ́dì àbá nìyẹn lọ́sẹ̀ tó ń bọ̀?
1: Kò sí wàhálà sọ ọlọ́run oṣù àdìgbà náà lọ.
0: Ẹ máa pe nọmba tẹ máa pè sí ìyẹn lẹ́yìn tó ti bá ti parí ètò kẹ pè mí.
1: Kọ́dọ̀ sà.
0: Yes sir.
1: Kọ́dọ̀ sà.
0: Yes sir.

0: Hello.
1: Yes, sir.
0: Ọ̀gbẹ́ni Adé Olúkáyọ̀dé ni ọ.
1: Bàbá yín gangan lẹ máa wá fúnra ara yín lórí ètò ọ̀sẹ̀ tó ń bọ̀. Bẹ́ẹ̀ rán yẹ̀ wá mi ò ní gbọ́ ní
0: ẹ̀ o. Ẹ máa lè sí orí ọ̀fẹ́ yẹn bí yín.
1: Ọ̀dà sà. Ẹ pè mí padà lẹ́yìn tó. Yes, sir. Hello.
2: Hello, ẹ káàsán o.
1: Yes, ma orúkọ yín máa jẹ́ tí bá sọ̀rọ̀.
2: Adéwùmí ọdẹ́bí ran látẹ̀lẹ́bù ìyá ẹlẹ́rọ.
1: Àmọ́ ẹ ti gba búrẹ́dì mi dáadáa, ètò oníkẹ́ dá sí i, ẹ jẹ́ ká fáwọn tí ò tí ì lórí ọ̀fẹ́. Ẹ bá dá sí ti
2: ẹ̀ma. Ẹ ìdí ayẹyẹ ṣe oore ló ṣe kọ́ máa lo oṣù tí.
1: Kọ́ máa lo oṣù tí.
2: Kọ́ máa yẹ kẹ́ mọ́. Orí ẹni tó ṣe ń tóbi mọ́ yàn yóò ṣe ń tóbi ìyànnú. Ẹni tó ń ṣe ń tóbi ìyànnú yóò ṣe ń tóbi mọ́ yàn. Kọ́ máa yẹ ti sùúrù pé ọ̀rọ̀ ilé ayé rẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun gan-an, ẹ ṣeun gan-an. Yes, ma. Hello.
3: Hello, sir. Ẹ kú ìtàn.
1: Èmi
3: náà mo tún pè wọlé.
1: Orúkọ yín mà.
3: Mrs. Olajide náà.
1: Mrs. Olajide. Ẹ ti wá gba ẹ̀bùn mi rí lórí ètò yìí. Ẹ ti wá. Ibo lẹ ti ń bá mi sọ̀rọ̀?
3: Àní Ọlọ́run kẹ́yìn ọ̀lẹ́ yìí o.
1: Ṣé ẹ lè wá sí Olúyọ̀lé báyìí láti wá gba búrẹ́dì lọ́sẹ̀ tó ń bọ̀?
3: Ṣé lè nù?
1: Lọ́la ọ̀sẹ̀ tó ń bọ̀.
3: Ok.
1: Ṣé ẹ lórí ọ̀fẹ́ àti wá? Ṣé ẹ máa lórí ọ̀fẹ́ ká tètè fẹ́ lómi báyìí?
3: Ẹ máa lórí ọ̀fẹ́ láti wá.
1: Ẹ wà. Ọ̀dà ẹ máa fi nọ́mbà mi síta kẹ pè mí padà yẹn lẹ́yìn ìtumọ̀.
3: Ok.
1: Yes, ma, ẹ ṣe o. Hello.
4: Hello, ẹ káàbọ̀ sá.
1: Yes, ma, orúkọ yín ma.
4: Ẹ lọ sá. Ṣé ẹ ti fún ma mi ẹ? Ó ṣeré, ó jókòó, kò yẹ kó rí bẹ́ẹ̀. Tó ti yẹ yín, kí ẹ bá máa ṣeré, kò yẹ kí èèyàn jókòó sí dára. Ọmọ yẹn ló máa dùn pé kó máa dùn ún. Ṣé àtọ̀tún ni kó máa ṣe fún? Kí ọjọ́ alẹ́ lè kó lè ga. Kó máa ṣe bẹ́ẹ̀. Màmá yẹn gan tó ṣe torí màmá yẹn ò rí wọn, wàá fẹ́ mi ọ̀jẹ́ pé wọ́n ló bímọ. Mo kẹ̀kẹ́ ló bímọ kẹ̀. Tó o bó ṣe jẹ́ nìyí. Ọmọ yẹn ló máa dùn pé kó máa dùn ún.
1: Ẹ ṣe o.
4: Ó dà o láti Ọlọ́run ṣògbọ́n ni mo lè.
1: Ẹ ṣeun gan-an, ẹ ṣeun gan-an.
4: Ọjà ẹ sọ.
1: Yes, ma. Hello.
5: Hello.
1: Hello.
5: Good afternoon.
1: Good afternoon. What is your name? Where are you calling from?
5: My name is Ayomide Bita. I'm calling from Kwara.
1: Yeah, what do you have to say on this program, on this matter arising?
5: Is that second mother has the problem? Because he's supposed to tell the mother of that girl that your child or your daughter wants to go to this place. But you don't tell that mother, so the mother has the problem.
1: Okay. How old are you?
5: I'm 16 years.
1: 16 years old?
5: Yes.
1: Okay. Can you be available next week to come and collect Abani Fresh Bread?
5: Yes, I'll be available.
1: You'll be available. Okay. I will call out my number, so you call me after the program, after the show.
5: Okay.
1: Yeah. Thank you for your contribution.
5: Thank you.
1: Yeah, you're welcome.

0: 바다 이국반이
1: 캠핑은 줄러려 깊게 Radio loruko won evangelist loruko baba
0: ba
1: teyan wo ra re titi loruko won ni radio evangelist ah kuku moruko
0: won asise
1: loruko na niyan radio na nje evangelist ni baba to bi won lomo e je ati de mo gege be fe de mo lori eto iriri mi Ẹmọ yìí pé tẹ bá ti ń gbọ tán. Ọmọ yìí pé lè fi gbà kankan yí kúrò ní ìkànnì yín. Ìkànnì kọ̀ǹga agbọ́n mágbẹ́. Wave Radio 89.3 FM náà lẹ́sìn ń gbọ́. Ìkànnì ìdílé. Lórúkọ Ọlọ́run ọba. Àṣẹ̀dá mẹ̀ṣẹ̀dá. Ẹni tó fi ìgbà gbogbo ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ tí ò fi wọ́n kan dáwọ́ rẹ̀ dúró. Bí ìwọ́ bá sọ pé ò rí jẹ́, èmi fi ìgbà gbogbo ń jẹ iṣẹ́ ọba mi òkè. Nítorí pé ní ìṣẹ́jú dé wákàtí dé wákàtí. Òòrùn ràn iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. Òòjò ra àǹfààní ni fún àwa ènìyàn látọwọ́ rẹ̀ náà ni. Atẹ́gùn tó ń fẹ́ ń kọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. Àgbẹ̀ agbìyànjú bẹ́ẹ̀ sì ní aroko. Ó bá roko ẹ bá ń bi léèrè wípé. Ṣé iṣẹ́ ọwọ́ rẹ̀ ni láti wípé kí iṣu ó ta? Ọlọ́run á wá ṣe é. Kò wá ní dọ́gba. Àwọn kan yóò tó bí bọ̀kùà ẹgbọ́ ṣe. Kì ń ṣe bákan ni àgbẹ̀ ṣe roko sí wọn ni. Àbí ẹ̀dá tó jẹ́ wípé ó ṣòwò ọmọ. Àbí kan lókùnrin, àbí kan lóbìnrin. Bọ́ ṣe kò rí bẹ́ẹ̀ ni àní iṣẹ́ ọba mi òkè ni àwa márìdí ni. Òun náà mo fi fihàn àti ọpẹ́ àti ògo fún un. Ẹni tó yẹ pé òun mú mi lọ ní ìjẹ́jọ́.
2: Iṣẹ́ oríra mi ni mò ń ṣe.
1: Ó tún mú mi kalẹ̀ lórí ètò ní titi ọ̀sán yìí. Ẹ kò lẹ́ o, ẹ sì kó ìkàlẹ̀. Ìwòyí ìjẹ́jọ́ rè é ọjọ́ kìíní nínú oṣù ìkẹwàá. Ìní náà tún lọ́jọ́ kẹjọ. Lágbára Ọlọ́run yóò jọra wọn fún wa lágbára ọba mi òkè. Lórúkọ àwọn aláṣẹ àti lórúkọ àwọn lọ́gàlọ́gà ní ìkànnì tá a wà yìí bẹ̀rẹ̀ látòrí màmá wa evangelist Mrs. Lillian Bademose. Àdúrà mi fún màmá ní gbogbo ìgbà ni wípé iṣẹ́ ọwọ́ yín ò ní fi ìgbà kankan bàjẹ́ àti tẹ̀mí bẹ́ẹ̀ sì ni àti tara. Ọwọ́ ìbàjẹ́ ò ní kan iṣẹ́ ọwọ́ yín o.
2: Ẹyin ara mi, ojú kòkòrò dára.
1: Lórúkọ ọ̀gá àgbà ní ìkànnì tá a wà yìí Ayọ̀ Emmanuel Ojo. Lórúkọ olóòtú ètò yìí, èyí tó tún jẹ́ engineer ní titi ọ̀sán yìí, Stephen Igi.
3: Ẹ má máa jẹ́ àti ojú kòkòrò ọmọ lápéjì. Bàbá wo sàárẹ̀ ọlọ́wọ́, àwẹ̀ ó lẹ́gbẹ̀ẹ́.
1: Lórúkọ Ibrahim tó dúró tì mí.
2: Ìjẹ́ oríra mi ni mò ń ṣe.
1: Ó ní dandan ni láti wípé kẹ lè bójúwò mí lójú òpó kọjú sí mi kí n bọ ọdọ rẹ̀. Ṣé mọ̀ sí Facebook.
2: Ìṣàrẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn ọ̀rẹ́ mi. Ìjẹ́ oríra mi ni.
1: Èmi wá dé lénìí, àwọn náà tún wá dé.
2: Mò ń ṣe o.
1: Orúkọ mi ò yí padà Sunday Afọlábí yín náà rí tẹ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́.
4: Ìgbàjáde ló bọ́mọ jẹ́.
1: Ẹni bá wádé. Òun náà ló fẹnu ara rẹ̀ sọ wípé mo wádé o.

0: Mo mọ̀ yí pé wọ́n mú ọ̀rọ̀ ìṣí tí wá. Bẹ́ẹ̀ wọ́n bù ú wá ni àbí wọ́n dẹ̀ mú wá. Ó dá.
1: Iṣẹ́ ni
0: ṣe. Ṣé káwọn náà fẹ́nu ara wọn sọ pé àwọn wá lé ní.
2: A ti dìbọn nìgìn àti ń wá nísìnyìí. Orúkọ tèmi ni Tèmítáyọ̀ ọmọ Adéwúmi. Mo kí gbogbo wáyé pé a kú ìjọ mẹ́ta. Ní ti ìfára ti ní yìí, òun ni mo pè ní òótọ́ ọnú. Ṣé Yorùbá gbẹ̀gbọ́ pé òtítọ́ ní ń gbé orílẹ̀-èdè lékè? Bẹ́ẹ̀ òtítọ́ yẹn kan náà, òun ní ń gbé oníṣẹ́ lékè o. Àwa tó ṣe wípé a gbaṣẹ́, iṣẹ́ tí wọ́n gbé fún wa, àfòótọ́ ọnú ṣe, àjẹjò lóhun lọ. A tún ní pé owó tí wọ́n fún wa kò tó nǹkan, kò tó ṣiṣẹ́ náà, àṣe dáadáa, ṣòótọ́ ọnú ló fi ń ṣe. Àìfòótọ́ ọnú ṣe iṣẹ́, ó ń baṣẹ́ jẹ́ mọ́ni lọ́wọ́, orúkọ burúkú ló sì ń fún ni. Ó sì mọ́ ń ba iṣẹ́ jẹ́ mọ́ni lọ́wọ́ ni. Ṣùgbọ́n ẹni tó fi òótọ́ ọnú ṣe, tó sì ṣiṣẹ́ náà dáradára, iṣẹ́ rẹ̀ ló mọ polongo rẹ̀ káàkiri. Bí iṣẹ́ rẹ̀ bá ti ẹ̀wọ̀n, ẹ mọ̀ gbọ́. Ìgbà náà ẹ mọ̀ gbọ́ pé iṣẹ́ rẹ̀ wọn o, ṣùgbọ́n n tó bá ṣe fún yín, kódà kẹ́ ẹ bá sì ń bẹ̀ gan, yóò ṣe fún yín dáadáa. Mo lè gbẹ̀rí rẹ̀ jẹ́ ní 100%. Òótọ́ ọnú mà ló ń jẹ́ bẹ́ẹ̀. Ǹjẹ́ a lè gbẹ̀rí tí ẹ náà jẹ́ bẹ́ẹ̀? Òótọ́ ta fi ń ṣiṣẹ́ ní ìkànnì yìí, òun la fi ń yan, ta fi ń ṣe kíni, ta fi ń yọjú àwọn iléeṣẹ́ tó kù lọ. Bàbá màmá, gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ pátápátá, ìwọ náà ń kọ́, fi òótọ́ ọnú, fi kún iṣẹ́ rẹ, kò lè bá ṣe kíni, kò lè bá dékè. Kò ní jù báyìí lọ jáde ní ti ìfára tèmi yìí, títí ìjọ́ mẹ́jọ mo kí wa wípé òótọ́ ọnú ni ó gbé wa dókè o.

0: gẹ́gẹ́ bí ohun tí Tèmítáyọ̀ Adéwùmí sọ.
1: Iṣẹ́ ni iṣẹ́ yẹ.
0: Mo ti ní lọ́kàn wípé.
2: Wọ́n ti ṣàfikọ́ mi ní ìwé.
0: Abala àṣírí idán.
1: Iṣẹ́ ni iṣẹ́ yẹ.
0: Ìmọ̀ràn láàmú wá létọjọ́ ìní.
1: Iṣẹ́ ni.
0: Gẹ́gẹ́ bí òtítọ́.
1: Ẹyẹ.
3: Bẹ́yàn ṣe barista.
0: Nítorí pé ohun kankan ń tawọ́ tasẹ̀ nínú mi.
3: Àdìgbẹ́jọ́ ẹlẹ́jọ́ rò.
1: Iṣẹ́ ni iṣẹ́ yẹ.
0: Àfikún.
1: Iṣẹ́ ni iṣẹ́
0: yẹ. Òótọ́.
4: Dókítà oníṣègùn òyìnbó.
1: Iṣẹ́ ni iṣẹ́.
0: Báwo lèèyàn ṣe lè ṣòótọ́? Lẹ́nu iṣẹ́ ọwọ́. Ẹ gbọ́ náà.
1: Iṣẹ́ ni iṣẹ́
0: yẹ. Ká bá ń sọ̀rọ̀ nípa òótọ́ inú. Ṣé kò lè kó bá àwọn gan oníṣẹ́ ọwọ́ gan fún ara rẹ̀? Òótọ́ àṣejù ni mò ń sọ yìí o. Ó dà tá a bá di àgbọn ni.
1: Iṣẹ́ oríra mi ni mo.
0: Àṣírí idán. Ohun tá a fẹ́ mú wá pọ̀. Ìkòríta tá a bá lè ṣe kí ni tá a bá lè bòde. Ètò iṣẹ́ ọwọ́ òun náà lè ń gbọ́.
1: Iṣẹ́ oríra.
0: Abala méjì ló kalẹ̀ sórí ètò iṣẹ́ ọwọ́. Abala àkọ́kọ́ òun náà ni abala idán.
1: Ami ni mo ń ṣe o.
0: Abala idán òun náà ni abala àkọ́kọ́ lórí ètò yìí. Abala ní àǹfààní lẹ́tí máa ń láǹfààní láti lè ṣe kíni láti lè mọ àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan èyí tó jẹ́ pé ó wà ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n mọ̀ àwọn iṣẹ́ kan gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́. Ẹ̀rí gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ tá a mú wá ní ìjẹ́jọ́.
1: Ìbájá lè.
0: Tá a jẹ́ kẹ́ mọ̀ wípé ohun tá ń pè ní àgbẹ̀dẹ ó pín sí ọ̀nà mẹ́ta iṣẹ́ àgbẹ̀dẹ.
3: Ẹ̀yin ara mi.
0: Ẹ abala láti máa jẹ́ kẹ́ mọ̀ àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀.
3: Ojú kòkòrò dára.
0: Abala kejì lórí ètò iṣẹ́ ọwọ́ òun náà ni abala àṣírí idán. Ohun tẹ́ ẹ mọ̀ nípasẹ̀ iṣẹ́ ọwọ́ ẹ mọ̀.
3: Báṣekú ẹjẹ́ ó tó wa.
0: Àwọn tó yẹ kó yé yín yóò yé yín. Gẹ́gẹ́ mo ṣe máa ń sọ wípé ètò yìí kò sí fún àwọn oníṣẹ́ ọwọ́ nìkan. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló wò báyìí pé ohun kúkú ṣiṣẹ́ ọwọ́ ohun nílò láti gbọ́ ètò yìí. Ṣèbí ẹ̀yin náà ń gbé iṣẹ́ fún oníṣẹ́ ọwọ́ nítorí pé tí ò bá sí bá a sì. Kò sóhun tí bá a láòláà ohun tí bá a sì sè òun náà ní bá a láńlá tí ò bá sí ti ẹ̀yìn náà kò sí oníṣẹ́ ọwọ́. Àwọn àṣírí kan wà tó yẹ pé ẹ̀yìn náà tó yẹ pé ẹ̀ ń gbé oníṣẹ́ ọwọ́ lárugẹ ẹ̀yìn náà ẹ nílò láti mọ̀. Gbogbo yín náà ni àǹfààní ti ń bẹ nínú ètò yìí tó yẹ pé ó wà fún àti àwọn oníṣẹ́ ọwọ́ àti àwọn tí wọn kì í ṣe oníṣẹ́ ọwọ́. Àti àwọn ọmọ gan àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́ náà gbogbo wọn ni àǹfààní ètò yìí náà èyí tó jẹ́ pé ó wà fún. Abala méjèèjì ló kalẹ̀ sórí ètò iṣẹ́ ọwọ́. Ní pàápàá ìfáàrà ti wádìí gẹ́gẹ́ bá a ṣe máa fi ń ṣíde ètò òun náà lẹ ti gbọ́ bó tẹ̀ jẹ́ pé ó ṣeṣe ká tún fẹnu bà á ní abala àṣírí idán. Ṣùgbọ́n ní pàápàá ẹ ti mọ̀ yìí pé àròjọ muso lókun. Àkókò yìí dẹ̀ ti ń sáré ń sáré náà ni. Àǹfààní àtòrò ọ̀fẹ́ wà fún yín láti polówó ọjà yín lórí ètò yìí àti láti polówó iṣẹ́ ọwọ́ yín náà gẹ́gẹ́ bí àkókò tá a wà yìí. Mò ń sọ fún yín o wípé tá a bá wà lábẹ́ òrùlé agbègbè tá a wà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé agbègbè tó wà nìkan ni wọ́n ti mọ iṣẹ́ ọwọ́ tó ń ṣe. Mo dẹ̀ ti sọ lórí ètò yìí náà rí wípé wọ́n lẹ́rù míì tó jẹ́ pé Ìbàdàn ló ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n káàkiri ló jẹ́ pé ó ń lọ. Wọ́n lẹ́rù míì tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ ní ilẹ̀ Haúsá. Wọ́n lẹ́rù míì tó lọ ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ ní ilẹ̀ Ibo. Ìbàdàn yìí ló dẹ̀ ṣe kí ló dẹ̀ kalẹ̀ sí. Ṣùgbọ́n ẹlòmíràn wọn mọ ju agbègbè rẹ̀. Ṣùgbọ́n a máa wòye pé kí ló ń fà á kí ló ń ṣẹlẹ̀ ṣé kì í ṣe àwọn ogun ìdílé náà ni. Wọ́n ní ọ̀rọ̀ àgbà ni wọ́n ní ìpolówó òun náà ni àgúnmọ̀wọ̀. Kò sí àbùsárí kan fún iṣẹ́ ọwọ́ kò sí àbùsárí kan fún ọjà bí kò ṣe pé kẹ̀ jẹ́ kí oníwámọ̀ kí ẹlẹ́yìn náà ki awon na mo ohun ten gbe se abo ohun ten ta te wa fe lati se leyi e kan si ikanni wa e ka ipolowo oja wa o sikale ni gbogbo igba e sa so yi pe a ori eto ise owo o na le nlo ni te ba ti de ikanni wa popona alaafin ori ole estate ni ilo Ibadan o na ni akale si e ba wa do po kerimo yi pe rere lo lo wa abi e ka pe mi si ero ibanisoro mi leyin eto 080 3807 2357 080 3807 2357 una ni WhatsApp number mi eje ka fi tiwa ka fi gbe tin laruge ni papa e jari koja lo si abala koko lori eto ise owo

ètò iṣẹ́ ọwọ́ ọ̀nà lẹ́wà. Ẹni olólùfẹ́ yín. Sunday Afolabi èyí tẹ̀ mọ̀ sí èmi lọ́lọ́pẹ́. Abala àkọ́kọ́ náà láṣìde rẹ̀. Abala àṣírí dán. Ta bá ń sọ̀rọ̀ nípa àṣírí dán, abala yìí la sọ yí pé a ti máa mú àwọn iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan tá a ti máa mú wá fún yín. Kí la fẹ́ mú wá lénìí, ó náà ni iṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wa la rò wípé tefetefe ó lókèrè wípé iṣẹ́ tó jẹ́ pé ó lókèrè ó ti níbi kan tó jẹ́ pé ó jìnà rere tí wọ́n ti ń ṣe yé. Kí ni iṣẹ́ ọ̀hún? Ó náà ni iṣẹ́ àwọn aṣọ òfin, àwọn tí wọ́n hun aṣọ òfin, àwọn tí wọ́n hun aṣọ òfin. Njẹ́ tilẹ̀ mọ̀ yìí pé aṣọ òfin tẹ́rù mọ̀ yìí pé béèyàn bá ṣe kíni bí wọ́n bá múra tán gẹ́gẹ́ bí ilẹ̀ wa, bóyá ìgbéyàwó ni, òkú àgbà ni, àbáyẹyẹ kan sí ìkejì, tí wọ́n bá mú aṣọ olówó iyebíye, wọ́n ní wọ́n tí ìfọ̀balẹ̀ àfi ìgbà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ fi ọba lé, bóyá Fìlàní àbí Gèlè. Ẹ ti mọ̀ yìí pé òfin ti ilẹ̀ wa náà ni iṣẹ́ òfin híhun àwọn tí wọ́n ń hun òfin tí wọ́n a lè sọ wípé wọ́n ń hun aṣọ òfin. Ó jẹ́ iṣẹ́ tó jẹ́ wípé iṣẹ́ àbáláyé gẹ́gẹ́ bí a ṣe mú àwọn iṣẹ́ àbáláyé wá. Ta bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ àbáláyé, àwọn iṣẹ́ ọjọ́ ọjọ́run, àwọn iṣẹ́ àgbẹ̀dẹ, àwọn iṣẹ́ gbẹ́gilérè, iṣẹ́ àdìrẹ àti iṣẹ́ àwọn òfin wíwọ̀n yìí. Ẹ mọ̀ yìí pé àrìnká òun náà ni iṣẹ́ wa, nítorí pé ìgbádùn tìyín òun náà la fi ìgbà gbogbo ń wá, àti ọgbọ́n ìmọ̀ àti òye fún yín náà òun náà la fi ìgbà gbogbo ń tọpasẹ̀ rẹ̀. Mo wá ṣe kíni, mo wá rí wípé arákùnrin, mo wá bá arákùnrin kan pàdé ẹ̀dílà ẹ̀nínní pé èèyàn jẹ́ arákùnrin ọ̀dọ́ léńje léńje. Tí mo bá ní kì í ṣe wípé wọ́n sọ pé ó ń ṣe kíni, pé ó ń hun aṣọ yìí. Mo dídí bí ìṣẹ́jú márùndínlọ́gbọ̀n, mo kọ̀kọ́ dúró, mo ń wò ó pé ọkùnrin màlílé yìí kì tí wọ́n ń ṣe ọkùnrin àgbàlagbà, ó tún wá jẹ́ ọ̀dọ́mọdé ọkùnrin ló tún ń ṣiṣẹ́ yìí. Mo wá súnmọ́ pé ṣé mi ò mọ̀ wípé wọ́n ń ṣerú iṣẹ́ yìí níbi tá a wà yìí, nílùú tá a wà yìí nìbàdàn. Mo ní tán bá ń sọ̀rọ̀ wípé àwọn irú ibi tí wọ́n ti ń ṣe àwọn iṣẹ́ yìí, ọ̀nà jíjìn rere bíi Ṣákí òkè ògùn wọ̀nyẹn la ti ń gbọ́ pé wọ́n ti ń ṣerú iṣẹ́ yìí. Mo wá ní ṣé pé iṣẹ́ yìí ṣì wà lágbègbè wa, ṣá a ṣe lè rí iṣẹ́ yìí lágbègbè wa? Wọ́n ní kí ló dé pé ṣìbọn làwọn ń ṣe yìí? Mo wá farabalẹ̀ kó má jẹ́ pé bóyá àwọn tó ń ṣe eré orí ìtàgé náà kàn fi ṣe eré ìtàgé ni. Mo farabalẹ̀, ó yọ̀ ọ́, ó tún nàá bọ́ ṣe máa ń nàá, ó nàá lọ sókè rè. Mo jẹ́ kó bẹ̀rẹ̀ lójú mi, ó dẹ̀ ń ṣe kíni, bó ṣe ń ju kíni, ló ń ju kejì, ló ń ju tẹsẹ̀. Mo ní ṣé pé iṣẹ́ yìí ṣì wà? Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n á ní ẹwo irú iṣẹ́ ọwọ́ tá a mú wá ní ìjẹ́jọ́. Ta sọ yí pé àwọn àgbẹ̀dẹ pé wọ́n jẹ́ mẹ́ta. Ẹworú àgbẹ̀dẹ kan tá a tún mú wá ní gbogbo agbègbè tó lòun wà, ó lòun nìkan ni. Ṣùgbọ́n àwọn iṣẹ́ ọwọ́ kan dẹ̀ wà tó jẹ́ pé bí ogún bí ọgbọ̀n ẹlòmíì gan, wọ́n sọ wípé o kọ́ iṣẹ́ báyìí báyìí, a ní ẹ wo àwọn èèyàn ti pọ̀ lẹ́nu ẹ̀, a ní ibo lòun ti ẹ̀fẹ́ dúró sí. Àwọn iṣẹ́ ọwọ́ kan dẹ̀ wà tó jẹ́ pé ó wọ́n, ó ṣọ̀ wọ́n. Ó náà la fi ń sọ wípé oríyìn ló yẹ ká gbé fún ìkànnì yìí gẹ́gẹ́ bí abala tí a wà yìí, gẹ́gẹ́ bí lórí ètò iṣẹ́ ọwọ́ àti abala tá a wà yìí tí ń ṣe abala idán. Bó ṣe wá ń ṣe é, ó wá ń dàbí idán. Mo wá sọ wípé
e wo be se nse ibaye ah mo fe kin se kini ke fara won lori eto ye e gbo ohun to tun so ni gege bi ohun to je pe mo ma so lori eto ye to mo bi so ye pe iru akoko ye ohun to je kalanfani lati gba alejo awon opolopo alejo o na ni wi pe owo amonisho owo won di ni akoko ye o wa ni ah awon ise to je pe won ti duro si orun ohun pe won se kini pupo po pohun sugbon ohun yo waye lati fara won lori eto mo ni yo wo mi keke bi odo to tun je odo okunrin pelu bi bo tun se nso ye ko se ni keni ni lodo arakunrin yi to nko ise yi to nko ise yi ko si eni keni lo ni odo arakunrin yi awon ise owo se wa sugbon opolopo wa iwo la nse opolopo a ni ore eleyi to ye ko nse ise owo yi ka won aso ofin eyin na e mo bi aso ofin se kini bo se ri laye ode oni ta wa ye opolopo fi ran agbada awon te ba ri tan fi ran agbada e ti mo pe won subu la je ni gege boruko awon kan awon tan subu la je iyen ni wi pe won ti mo pe sekendi owo onbe lapo eni to le fi aso ofin to le fi se kini to le fi ran agbada abeni to fi ran oke to ketile abeni to je pe o fi ran gown na ni ise owo to je pe o dara ni ise owo igba yen ni mo ni bi egbon kan gba yen na to je pe ise yi lo nse ngba yen o de se kini o la won mo se ngba na o to simile kilo de ti awon ise yi to fi se kini to fi n parun owo o da ohun kan ti mo mo ni wi pe ise owo to da duro o na ni ise ofin ise ofin ise owo to je pe ofin ni lokan bale ise owo to simile ni gbogbo nkan won yi na la se kini o da e je ka se kini ka ta owo ta se ka koja lo si abala asiri tan atemi ati eyin na atemi ati temi tayo adewumi a jo wa niwon ba iseju to tun koye a jojo wa penupo le lori atun gbogbo ta fe mu so ni titi osan yi atemi ateyin te wa nle ati temi tayo adewumi ta ba ti re koja lo si abala asiri dan a jojo tu pere pere ha ni titi osan yi niwon ba akoko to koye oda ejekin bomimo.

Equicale. Ètò iṣẹ́ ọwọ́ náà ní ìkọ́ni World Radio 89.3 FM náà lẹ́wà. Pẹ̀lú Sunday ọmọ Àfọlábí. Ẹ ti mọ̀ wípé tẹ bá ti ń gbọ́ bí eléyìí lórí ètò iṣẹ́ ọwọ́, àṣírí lẹ tún fẹ́ gbọ́.

0: níbo la ń lọ lẹ́nìí kí ló ń ta fẹ́ sọ. Jẹ́rọ pé mo ti ju kọ̀ǹgọ́ sílù láti ìbẹ̀rẹ̀. Ó wá dáka tó lè kó tán báyìí. 0916-893-1000 ẹ̀mú lọ́wọ́ ni o. 0916-893-1000 tàbí 0916-893-1000 ohun tó ń fà á tí àwọn ọmọ tí wọn fi fẹ́ máa kọ iṣẹ́ nírú àkókò yìí asọ́tì ní ìjẹ́jọ nítorí ìjọba àkókò. Ohun ìkejì tá a jọ gbéyẹ̀wò lénìí kí ló ń fà á àwọn iṣẹ́ ọwọ́ kan tó ti wá ń di iṣẹ́ ọwọ́ ìgbàanì tá a wá ń ṣe bẹ́ẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀. Kí ló ń tó ń fà á? Àwọn iṣẹ́ ọwọ́ yóò dẹ̀ kú. Ó ṣì ń rìn síbẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò sí ń bẹ̀ mọ́. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé ogunlọ́gọ̀ bó ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ kọ tán gan tí wọn ò bá kàn tiẹ̀ rí fi ṣe, wọ́n ṣàṣì kíni, wọ́n ṣe gbogbo agbára, wọ́n á fi jókòó tì í. Kí ló ń tó ń fà á? Àṣírí wo ló wà bẹ́ẹ̀? Ohun ìkẹta òun náà ni orí òtítọ́ tí Tèmítayọ̀ Adéwòmí tó mú wá gẹ́gẹ́ bí ìfáàrà òtítọ́ ẹgbọ́ tí mi ò sọ wípé kéèyàn má ṣòótọ́ o, ṣùgbọ́n àwọn nǹkan kan wà ńgbà míì tí oníṣẹ́ ọwọ́ tó bá ṣe kíni tó bá sọ wípé dandan òtítọ́ ni ẹ wò ó. Yóò ṣe bákan jàmọ́ pẹ̀lú àwọn kọ́stọ́mà tẹ̀yàn bá ń ṣiṣẹ́. Èyí tó tún ṣe ìkẹ́ta ṣé kò ti wá pọ̀ jù báyìí àkókò yìí máa kéré? Ìbò ni ká ti wá bẹ̀rẹ̀, ìbò ni ká ti mọ̀. Ẹ̀yin ara ilé ṣẹ̀yìn náà ti ń gbọ́. Kí lohun tó kọ́kọ́ máa ń fà á ná? Ẹ jẹ́ ká kàn kọ́kọ́ dúró sí ìkòríta yẹn nítorí pé àwọn àṣírí kan wà náà tó yẹ ká fẹnu bà. Gẹ́gẹ́ bí àkókò òpin ọdún tá a wà yìí fún àwọn oníṣẹ́ ọwọ́ tó jẹ́ pé ó lè ṣe àkóbá gan-an tó jẹ́ pé àṣírí wọn nílò láti mọ̀ ọ́n gẹ́gẹ́ bí àkókò òpin ọdún. Àwọn èèyàn ọ̀mà tí ì jẹ́ ká kó fánlẹ̀ ìfámà tí ń ṣe báyìí. Hello, kódà ẹja mú ìpè àkọ́kọ́. Hello. Hello. Ẹ sún sẹ́yìn nídìí tẹ́ fi ń gbọ́ wà yìí. Hello. Ẹ sún sẹ́yìn. Ẹ gbìyànjú ẹ̀ padà. Ẹ sún sẹ́yìn ní ìdí tẹ́ fi ń gbọ́ wà yìí. Etí ò lè gbọ́ méjì. Ó dáa kí n tó kẹ́yìn náà tó máa gbìyànjú ẹ̀ láti wọlé. Ìpè tó ti wọlé padà. Ó dáa. Ẹ̀jẹ̀ ká ọkọ̀ fi wọ́n ṣìde ètò. Hello. Hello, ẹ ká san yo.
1: Hello, ẹ ká san yo.
0: Ẹ sún sẹ́yìn nídìí tẹ́ fi ń gbọ́ wà yìí. Hello. Hello, ojú òpó yóò tọ̀. Hello. Ẹ gbìyànjú ẹ̀ padà, ojú òpó yóò tọ̀. 0916-893-1000. 0916-893-1000 tàbí 0915-333-4893. Ẹ jáwé eléyìí. Hello. ẹ̀lú ẹ ká ẹ̀sọ́ ẹ̀lú ẹ wò ó ojú òpó yóò tọ́ bóyá kẹ́gbìyànjú eléyìí 0915 333 4893 tàbí 0911 333 8 93 ìjà wò léyìí àkókò yìí ń lọ. Hello. Hello. Ibi tẹ́ ẹ wà yìí ni ẹgbìyànjú ẹ padà ibi tẹ́ ẹ wà yìí ò dáa àbí ariwo gbogbo náà là ń gbọ́. Ó dáa gẹ́gẹ́ bí ohun tí à ń gbé yẹ̀ wò ní ti ti ọ̀sán yìí. Hello. Hello. Hello. Ẹgbìyànjú ẹ padà. Bóyá kẹ́gbìyànjú eléyìí 0911 3 4 8 9 3 0911 3 3 3 3 8 9 3 òun náà ní kẹ́gbìyànjú. Tèmítayọ̀ jẹ́ ká ti ọ̀dọ̀ rẹ bẹ̀rẹ̀ náà gẹ́gẹ́ bí ohun àkọ́kọ́ kí ló ìwọ náà rí sí eléyìí.
2: To atokun ise ni akoko en temi ro wi pe o fa ti awon eniyan se fe ma ko se mo gege bi woye temi mo wo ri pe awujo be ni lona wo lo fi ja awujo e mo wi pe awa ta je papo bi lawa ta je Yoruba a bajẹ kankan e ma binu fede ti mo pe yan ta ba ti bada wa laarin awon eyan lanla oyinbo la ma so a ni so Yoruba mo
0: bawo lo se wa kan
2: e se atokun en to ba ti wa seri ati ni igbagbo wi pe eni ti o kawe ko ko je kankan lawujo ti eni to kawe to ba duro eni to kose to na ba duro ki won to riran ri eni ti o kawe te po kose owo le kan won ti fun eni to kawe ni iye ati apole bi mewa
0: mo nbo eja wo leyi. Hello.
1: Hello.
0: E ka bo.
1: Hello.
0: Hello e ka san yi lati bore tin pe
1: mi o le
0: gbagbadan so boya ka gbianjo e pada
2: so atokun atokun mo shin so lo a ri pe awon iya wa gan ati baba wa laya tijo to se wi pe won kawe won ko se owo ise owo inu won fi ran wa ni ilewe omo to regun o ba fe gbe iwe to ba ni pe daddy mi tabi ba mi tabi mom mi ise mo fe lo ko se woni rara o le kose bi shin o ba la omo nu e mo nla ni be mi o ba kawe wo gbudo kawe dandan ni eni ti o kawe ko le je arorilede Nigeria eni ti o kawe ko le se gomina so ko si omo to ma emo ko so se ri awu se rawo bi wa won ti gbin kini si wa ni opolo so
0: ore o
2: omo to si se wi pe omo to se pe ki se pa won obi re won lagbara ti ran ni ilewe won lagbara ti ran ni ilewe o si ogogo fun re si mo wi pe ogogo fun re si mo pe agbara won o gbe iwe kika tabi pe ise kiko lo wu ohun o nu mo lagba e mo to no ba se ti wa ri ilewe to biya ilewe graba to tuwa wa o tuwa ri pe awon to tun ba rin awon omo eyan la la la dan lagbaja o kawe tàbẹ̀dù kàwé lágbẹ́já ti wọ ilé-ẹ̀kọ́ ó ti wọ ilé-ẹ̀kọ́ yunifásitì tàbẹ̀dù ti wọ ilé-ẹ̀kọ́ polytechnic gbogbo níṣe lára àwọn ọ̀rẹ́ mi sí èmi nìkan ni mi wà ní kàwé èmi náà mi ìrọ mi ìkọ́ṣẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ àwùjọ ó ṣe kínní ó fà.
0: gege bi eh e wo oro ti e wo bi ti temi tayo adewomi to gba jade ni ti ti osan yi eyin ara ile iseyin na ngbo bayi se ngbo eyin te ngbiyan jojo opo yi amo nkan to je pe o sele 0916 893 1000 0916 893 1000 oro nla nla lo wa nle yi ninu ohun ti temi tayo adewomi so a o tun kan kan gan to je pe a mo wa gede ngbe boya ojo mejo gan ni ta ba ti lalejo ta ba ti gbalejo lori eto yi se re o na lo je kin so yi pe eto yi kin se abala yi kin se abala lejo nikan awon kan kan wa to je pe a jo se kini ta jo gbe yewo fun ara wa ta e le gbianju eleyin na 0915 333 4893 0915 333 893 hello hello e ka san yo
3: hello
0: e ka san sa ah e ka san yi e won kan se sojo opo yi ojo opo yo to ehn gege bi ohun ta nso ni ti osan yi akoko yi de nlo arojo muso lokun ah ohun to nfa ti opolopo ti won fi fe kose se mo pe mo so bi ose melo kan seyin pe awon meta kan won ti mu awon meji won ti mu meta won ti mu meji kan wa mo ni mo nwa iketa ka to le gbe joko dara dara eni akoko oni awon omo oju won ti fe mo owo eni keji oni kile ni keji so eni keji so yi pe awon oga ise gan o nfa ki awon omo ki won ma se kini ki won wa fe ko ise o inketa o na ni atimita yo na ti wa fi kun ye pe awujo wa gege bi ohun ti temita yo so opolopo to ba ko ise owo to da loju to yananti opolopo won gba bi pe eni be ko raye wa lawujo won ni ko panumo wọn ni ko panumọ pe ta ni iṣẹ lo ma ko ko ma lo lewe a ma mọ ẹgbẹ wa laarin awọn ọrẹ gan boya wọn jọ pari ilewe mẹwa gẹgẹ bi a se ma so secondary school awọn kan se kini wọn lo ilewe giga institution boya ohun wa ko iṣẹ laarin won boya won wa de won wa nsoro won wa nse awon ni amara wa boya ede ayalo wa won wa nso gege bi ipere o na wa nse kini wa fe da so ani class won na yo ama wa ara re wipe mo ko ise se won wa se kini won wa raye wa ni boya o de tun se kini boya wa ni nkan kan to je pe won wa nawo si gege bi laarin won pe nkan bayi a ma fe se kini a ma fe se abi a nle pare won ni ta ni eni to je pe ise lasan ise owo lo ko won ni abuke eru rewo o ni okile nwo e se kini e wo sale o ti wo wa lati ile inu mi dun pe mo ri iketa yi mu to de jeun to je pe o lagbara o ma se mi lanu oju opo yi bo se ri ni ti osan yi nitori pe o ye keyin na ka jo mu ise yin na gege bi ohun to je pe temi tayo so yi to re ye pe be na lori seyin na nkiyesi boya ore meta wa ikan se kini awon meji kawe ikan wa lo kose se to ba ya se won le ri ara won gege bi okan se won ni so yi pe ah awa wa ila ni irin sabuke bai lowo se bi iwo sabuke bai lo ni sabuke na de jo ni se yin na wo yi pe iru elei na o nfa lati wi pe ki opolopo awon to nbo leyin awon na wo yi pe ah laye mo mo nkan te won so si anti mi mo mo kan tan foju anti mi abi boda mi ri to ye pe iwe lo ise lo ko emi na o ni ko se o seyin na se ri oro na ninu e o da e je ka ko gbe yen na ti segbe kan na ah boya o awon on le rawon to je pe oju opo yen le to tawon na le lanfani lati dasi e je ka mo nkeji na nitori ijoba akoko yi ati eru aro nkan o se si akoko yi ohun ikeji o na ni wipe ise owo igba kan awon ise owo igba kan ara re la mu wa leni ki lo nfa to je wipe o fin ku lo ki lo nfa tawon eyan o se kini tawon eyan o fe ya si mo gege bi ise owo ikan ni mo mu wa ni abala ashi abala idan yi oda e ja tun woju opo ile ibe yo to hello
3: hello eka kan
0: eh eh o ti to e ka san sa
3: e pele sa o
0: e sa
3: e ku se na o olorun mo fin se o
0: ami sa
3: te ri opolopo omo ni isin
0: be ni sa
3: se o ba la foriti o fe ko se mo
0: aforiti le tun
3: mu won loju so omo ti o ba la farada o le ko mbi se bayi ko owo oju mo lopolopo won wa awa ta ko so owo igan a la mo mara ni a ti ja nfani lowo lowo bayi amma wo ni a o ma se owo oju mo ni en wa ka giri ko ko lo ba wo ni won ni
0: eyin mu pe awon omo ni o fe kose eyi ti temi tayo adewomi so yi na nje egbo se o wa lara n ti awon omo fe kose se eyin oga na gege be so ko ni se owo niyin se eyin na se wa gege bi ohun to nfa ta awon omo se fe kose mo
3: rara o omo ti o ba fe kose lo ku o awon oga ni se ga awon omo ti o kose ile ga omo ti mo bi no ni se o ka wo ti o kose ko ni padi eyi e se owo okuta o ere ojo waju ni o
0: baba
3: ko mi la mu bi eya o
0: amu bi eya baba e ma ba wa bo mo si fe gbogbolo yin mo fe gbogbolo yin ni ikeji ta tun fe mo yi mo fe ke ba wa dasi na e ma ba wa bo e se sir
3: ko da za
0: e sir oda egbon ti baba mu bi eya ti awon so won ni awon omo won na won lo nfa awon omo won ni awon lo nfa awon lo je pe ojo won ti ran mo ohun ti o ye ki ojo won o ran mo oda e je ka mu ikeji yi ki lo n to nfa e to je pe ise owo igba kan to fi n se kini to je pe o a le so pe o tin di feri niru akoko yi e je nlo yoruba yen na o tin di feri iyen ni pe o tin dase awon ise owo igba kan gege ara re lele ti mo fenoba ni ibi ni abala ashiri don ofi hihun awon tan hun ofi o so won ibi ta ti le ri ti won fi le ma se kini tan fi le ma sise yi ani ibi ti mo de ti mo ti ri arakun o domo odomode okunrin yi ibi ti mo ti de ti mo ti ba o ko je iya lenu fun mi ani mo nwo o dabi dan loju mi mo nwo emi mo koko duro kin to sumo emi koko wo pe boya abi o lenikan to kan fi nse to fi nse ri owo ni se o lenikan to wa nbi kan ni mo koko duro mo nwo o na nwo mi pe ki lo de teni fi nwo ohun pe odomokunrin to fi le ma se ru ise yi ninu akoko ta wa yi to je pe idi ise kan awon ise be wa e woru ise ta mu wa ni itejo ise o ise owo agbede awon to je pe boju botu ba kan mo awon ni won mo bi won se ribi ti e boju botu ba wonu awon ni won mo bi won se se mi pada eh sugbon awon tan se won kere jojo awon eyan de wa to je yi pe won so yi pe e wo tan ba daruko ise owo eleyi won se kini won ni e wo awon eyan ti po nbe tan ba daruko ise owo eleyi won na awon eyan ti po nbe sugbon awon ise owo kan wa to je yi pe ise owo ta fe le so yi pe ati party segbe kan o ti so won kilo ton fa ti opolopo ti won fi le ya side leyi
4: e se atokun em on te mi ro po fa ni pe awa odo yoruba yi ba npowe kan won ni yoruba ba npowe kan won ni pe osa ta ba fi homo won ni ke npe to fi nparun awa ta jodo awa lafa
0: nona wo
4: e se e woru baba ti won pe tan ni si won ni pe omo awon kawe to ba ti do tun ko ise seri pataki seri iru omo be to ba de ko ba kawe to jade koni mo duro koni mo wa se kakiri koni se kini koni mo wa se kakiri yo wo yi pe

0: but a we you are your boy we kun o ma modernize to ba modernize e mo to ba modernize edge of fun apere nisin fun apere nisin bai boya mechanic ni baba yi nse to mo wona wa ko se mechanic to je to kawe mo e mo pe to ba ni opportunity lati lo si loyinbo nisin yi mechanic engineer ni e mo pe awon to nse moto loke okun awon ni mo ba sise abi beko
1: be
0: ni ejo ejo eni ti o kawe to je pe mechanic lasan lo kan se se awon ibe so pe ya wa mo ba sise ni le mo ni se moto e pe tawon to tun moto se be gele na ni eni to hun ofi na ti baba re hun ofi to na ba foju si to na mo ofi yen hun dada to ba ni opportunity lati travel like an opportunity lati travel gan
1: nile wa
0: yi gan ta se gan yo gbe sori ero aye luba jare aye lujara gba pe nkan bayi mo se she si ri awon kini yi awon se won yi awon to wa loke ye won ni lo re sugbon won o mo bi won se sawari awon eyan bi o se lo sodo won amen won mo se sodo ama wa ta je odo asiko yi ta kawe ta ba tu ko ise yen mo awa ma le di odo awon eyan yi nipase iwe ta ko nipase iwe nipase ile iwe ta lo a le se kini a le ba won soro a le se kini a le sunmo won a le gbese yi lo sodo won mo ri kankan boya bi o ti to boya bi ogodun tabi ole lori kini iwe awon iwe magazine mi ni fe daruko ko mo dabi epo lowo mo wa ba okunrin kan pade nbe okunrin yen wa ni kini ki okunrin wa ni kini kan to se o kawe loto but omo ko ni arakunrin ni ilu won mo ngunyan dada o wa ka o kawe kore se wa se kore se nje mo ko to kunrin pada se okunrin wa oko ni emo okunrin wa we pa ibe lokun wa pa ohun mo yangun kini kan to ohun le se lati ma fi preserve obe to fi ni mo baje to fi je pe yo fi je pe obe yen yo le lo osu kan o de sa emo nipasẹ ogbon iwe to se o de emo awon to ma sagolo olobe pe je bo sagolo e bo se bo se won de ba se o de be si ni gun eyan o be si ni ko sinu agolo yo wa bu obe si yo fero di kere si obe yen o ti preserve to je pe preserve ti fi o se je ko le pa yan lara yo wa si kini yo si le o de nko lo si loyinbo ọkùnrin ìgbà tí mo ka kini magazine yẹn ọkùnrin yìí kò ṣe kini yẹn ju bí oṣù mẹta sóṣù mẹrin lọ òun náà dẹni tó ṣe kini tó jẹ pé òun náà ra jẹ títẹ tó fi ń kó lọ sínú òyìnbó ṣe rí ọgbọ́n òwe ni ká ní pé àwọ ọ̀dọ́ ẹ̀ náà ká ní pé àwọ ọ̀dọ́ ẹ̀ náà tó jẹ pé bá a ṣe ń kàwé àtúnkọ́sẹ́ yẹn iṣẹ́ yìí ò ní parun àwa náà máa lo ọgbọ́n ìwé tiwa a máa fi ṣe kini tá a bá wo àwọn orílẹ̀-èdè bíi China ọpọlọpọ wọn ò kàwé iṣẹ ọwọ ni wọn ṣe ṣùgbọn wọn fi ìmọ ayé òde òní wọn fi kún sáwọn kọlu wa ṣe òkọlu gbé wọn nísìn iṣẹ ọwọ kì í ṣe nǹkan kékeré.
2: Ẹ wo a lè láǹfààní láti fẹnuba ìkẹta ẹyin tẹ ń gbìyànjú láti pè kò sákòókò mọ. O náà ni mo ṣe ń rọ̀ yín wípé ẹgbọ́n tẹ̀ ń tà wá ẹgbẹ́ ilé iṣẹ́ yín wá ká túbọ̀ rí àkókò lórí ètò iṣẹ́ ọwọ́ gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́
3: ẹni jẹ̀ka tó múra síta
2: ṣe àǹfààní lélẹ́yìí fún yín ògo sì lélẹ́yìí fún yín. Ẹ rí gbogbo àlàkalẹ̀ tá a làkalẹ̀ àkókò lè fún àkókò fún wa láǹfààní láti lè yànnàná rẹ̀ tán à ń ké pépè ní bẹ́ẹ̀ sì ní náà àtúnṣe kí ni àtúnfẹnu ẹ̀ kò tán. Ó dá ní ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run bí ọlọ́run bá sùn wá bọ̀ á láǹfààní láti lè ṣe kí ni láti lè gbé yẹ̀wò gan ẹ̀yin ara lé ẹ̀yin náà ẹ lè dá sí tá a bá ti gbàlejò wá. Ẹ láǹfààní láti dá sí ipò wo ni ìwé wà ipò wo náà la fi iṣẹ́ kíkọ́.

Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà. Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

0: Ẹ kúrọ̀ lẹ o, ìròyìn lérèfé ló ń dé sétí ìgbọ̀yìn láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ West Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàbìn Avenue Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Sunday Àfọlábí lóníròyìn yín. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ti bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rí kíniwín lórí àwọn ohun ṣagbára iná mọ̀nàmọ́ná Sùngẹ́rù tówó rẹ̀ tó bílíọ̀nù kan lé mẹ́ta dọ́là. Bóyá yóò lè pèsè mẹ́gáwáàtì tí yóò tó 500 tó jẹ́ pé 350 níná mọ̀nàmọ́ná tó ń láǹfààní láti máa pèsè. Gẹ́gẹ́ bí ìròyìn táwọn ẹ̀ka tó ń mójútó bá a ṣe ń pinná mọ̀nàmọ́ná fi síta lónìí nílùú Àbújá sọ pé àwọn ṣe àyẹ̀wò àwọn ìdènà tó wà nínú àdéhùn òfin tó rọ̀ mọ́ bí ẹ̀ka náà ṣe ń ṣiṣẹ́ tó jẹ́ pé ètò àyẹ̀wò náà ni láti mú kí iná mọ̀nàmọ́ná tí wọ́n ń pèsè kó túbọ̀ gbéra sí fún lílo àwọn aráàlú. Àjọ tó ń rí sí oúnjẹ jíjẹ àti oògùn lílò NAFDAC ló ti tako ìròyìn kan tí wọ́n ń gbé kiri lórí ayélujára pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan oúnjẹ jíjẹ àti oògùn tí wọ́n ń tà lọ́jà ló jẹ́ ayédèrú tí kò sì kojú òṣùwọ̀n. Àjọ NAFDAC ló ti ṣẹ́kanlẹ̀ lórí ìròyìn yìí tí wọ́n sì ń ṣe kìlọ̀kìlọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti kọtí ọ̀gbọ́n sí àwọn ìròyìn òfegè yìí tí wọ́n sì ń tẹnumọ́ wípé àjọ NAFDAC ló láṣẹ láti sọ bóyá ayédèrú nìkan tàbí ayédèrú kọ́. Aláàfin ti ìlú Ọ̀yọ́ ọba Bímbọ́lá Ọ̀wọ́adé ló ti kéde ọdún alágbára kan tí ó máa wáyé ní ìlú Ọ̀yọ́ lọ́dọọdún tó pè ní àjọ̀dún ńlá ti ìlú Ọ̀yọ́, níbi tí gbogbo ọmọ bíbí Ọ̀yọ́ nílé àti lókèrè ó ti máa kórajọpọ̀ ṣayẹyẹ náà tí àkókò ayẹyẹ yìí tí ó máa wáyé fún ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ láti ọjọ́ 17, ọjọ́ 18 àti ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2026. Olórí àwọn ọmọ ogun ojú òfurufú Sunday Kevin Aneke ló ti ṣàbẹ̀wò sí ìgbọ́kọ̀dá ní ìlú Òǹdó níbi tí bàálù àwọn ọmọ ológun ti jalulẹ̀ tó sì ń ṣe ìlérí fún àwọn ẹbí tí wọ́n pàdánù èèyàn wọn nínú ìṣẹ̀lẹ̀ yìí wípé àwọn ó ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ náà. Aneke ló léwájú àwọn ọ̀gá àgbà ológun ilẹ̀ Nàìjíríà wá sí ìgbọ́kọ̀dá lónìí látàrí bí wọ́n ṣe ń gbìyànjú láti rí òkú àwọn ọmọ ológun yìí àti bí ìwádìí náà yóò ṣe bẹ̀rẹ̀ ní kíákíá. Nílẹ̀ òkèèrè, àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tó máa ń ṣèwádìí ìwà ọ̀daràn lórílẹ̀-èdè Amẹ́ríkà ló ti kẹ́fìn gbọ̀ngàn àwọn ọ̀daràn gbájúẹ̀ kan lórílẹ̀-èdè Ghana tọwọ́ wọn sì tẹ àwọn oníjìbìtì yìí tí wọ́n tó 70 níye. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà fàjọ ọ̀tẹlẹ̀múyẹ́ yìí Cash Patel ló fìròyìn léde lójú òpó X rẹ̀. Èyí lópin ìròyìn lérèfé. Ẹ pàdé wa láago 8 àṣálẹ́ fún ìròyìn lẹ́wà. Ẹ lè pe yàrá ìkóròyìn jọ wá sí lórí nọ́mbà 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ tó ṣojú ẹni. Orúkọ mi ni Sunday Àfọlábí. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run a máa bùkún fún yín.
1: Ìfilẹ̀ ẹ̀mọ́ ìkúrò Wealth Radio 89.3 FM níbẹ̀ gan-an lẹ́wà.
2: Not just another radio station. Wealth Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

bá gbọ́ orin tí mò ń kọ yìí bá yóò dúdó ẹ ti mọ ohun tí mo fẹ́ pẹ̀ kẹ́lù lọ́jọ́ tòní. Ṣùgbọ́n kó tó di pé mo pẹ̀ kẹ́lù ẹgbà nọ́mbà yìí sílẹ̀ 0915333489 0915333489. Báyọ̀ òdòdó nìyí. Kí ni mo ní àbára wa pẹ̀kọ́ lọ́jọ́ tòní ni wípé ẹni pé ọ̀sẹ̀ yìí ni àyájọ́ ọjọ́ àwọn olùkọ́ lágbàáyé pátápátá. Láìsolùkọ́ kọ̀mọ̀ lè sí dókítọ̀, kọ̀mọ̀ lè sí lọ́ọ̀yà, kọ̀mọ̀ lè sí agbẹjọ́rò yẹn ni lọ́ọ̀yà. Iṣẹ́ ni títà ń ṣe o. Ohun tí mo fẹ́ ká pẹ̀ kẹ́lù ni pé ẹ jẹ́ ká rántí olùkọ́hun tọkọ yín níléèwé rí, bóyá ní primary ni o, bóyá ní secondary ni o, bóyá ní university ni o. Mo fẹ́ kẹ́ ẹ dáko olùkọ́ yín kan kẹ́ ẹ fi ká fi ṣe àyájọ́ àwọn olùkọ́, ká mọ rírì àwọn olùkọ́ wa. Àwọn ìlẹ̀kùn tẹ́ bá wọlé ni mo ti dárúkọ lẹ́ẹ̀kan yẹn. Olùkọ́ ṣe bẹbẹ nínú ayé gbogbo èèyàn pátápátá. Mo sì mọ̀ pé olùkọ́ ọmọ àkọ́kọ́ náà ni ìyá rẹ̀. Ní West Radio ń bí àwa náà a mọ̀ celebrate àwọn olùkọ́ wa o. Ẹ̀yin aráalé mo ní kẹ́yìn náà celebrate àwọn olùkọ́ yín, ẹ dárúkọ olùkọ́ kan. Bóyá nílẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀ ló ti kọ́ yín ni, bóyá ti girama ni, bóyá ti masters ni, o mo fẹ́ kọ́ dáko ẹ̀ kọ́ dẹ̀ so àwọn nǹkan díẹ̀ tó mọ̀ ń pa rẹ̀. Alàgbà olóògbé John Oládéjì olùkọ́ tèmi nígbà mọ̀ primary school. Ó dùn mí pé olùkọ́ bàbá yìí ó ti ṣíwọ́ ọ̀sẹ́ ní nǹkan bí ọdún mẹ́ta sí mẹ́rin sẹ́yìn. Olúdélé John Oládéjì ó ṣe bẹ̀bẹ̀ nínú ayé ìkọ́ ọmọ àfọlábí. Ọ̀nà mi ànàbẹ́ndì ni mo ànà mi, ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tá lólùkọ́ tiẹ̀ tó fẹ́ gbóríyìn fún nírọ̀lẹ́ tòní lórí ètò ọmọ nìyí ọmọ nìdẹ́.

0: olùkọ́ mi ṣe bẹbẹ nínú ayé tèmi náà. Olùkọ́ wo lo fẹ́ gbóríyìn fún àwọn olùkọ́ tó kọ́ ẹ? Ẹnìgbàmọ̀ wà yunifásitì, ọ̀jọ̀gbọ́n Lérè Adéyẹmí, ó mà ṣe bẹbẹ. Ní yunifásitì Ìlọrin, ó ṣe bẹbẹ o. Ọ̀mọ̀wé SM Rájí, Àsúlè Rájí, ọmọ wọn lè délé sùn lójì ń bí òun náà ṣe bẹbẹ nígbà tá a wà Ládéyẹmí.
1: Iṣẹ́ ni tíṣà ń ṣe.
0: Ọmọwé Rájí, a ní Èlíjà, a ní so ti ṣe iṣẹ́ tí mo gbé fún yín. Èmi náà yìí sì sọ lẹ́nu èdè nínú ẹ̀ka èdè Yorùbá, mo yìí sọ lẹ́nbẹ̀. Mo gbóríyìn fún gbogbo àwọn olùkọ́ wọ̀nyí.
1: Ẹni tí ṣàhùn ṣe.
0: Jẹ́ ká mọ rírì àwọn olùkọ́ wa. Ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó lùkọ́ bá ti kọ́ wọn tán tí wọ́n bá ti làmìláka. Ẹlòmíì a máa fojú tẹ́ḿbẹ́lú olùkọ́ rẹ̀, olùkọ́ èsẹ̀ ń tà ń fojú tẹ́ḿbẹ́lú. Ilé iṣẹ́ wa ń bí yìí, àwa náà ní àní àgbọn kan tá a ti mọ̀ ń kó àwọn èèyàn bí wọ́n ṣe ń gbòǹ sáfẹ́fẹ́ ara àwọn tó jẹ́ olùkọ́ ńbẹ̀. Àwa tá a gba bẹ́ẹ̀ wọn kọjá, a ò gbọ́dọ̀ fojú kéré wọn torí pé iṣẹ́ ńlá ni wọ́n ṣe. Abala yìí mo fẹ́ káfi rírì káfi mọ rírì hàn sí àwọn olùkọ́ wa. Kò sí dókítà láì sólùkọ́. Láì sólùkọ́ kò sẹ́ni tó lè jẹ́ Stephen bó ṣe gbóná tó nínú ká gbóhùn sáfẹ́fẹ́ yìí. Ẹnìkan lọ́mọ̀ kọ́. Ayọ̀ Emmanuel Ojo, àwọn kan ló kọ́. Kúnlé Olówó, ẹnìkan ló kọ́. Tó bí owó ajé ń kọ́, ẹnìkan náà ló mọ̀ kọ́ wọn. Apostle wa lórí afẹ́fẹ́, ẹnìkan ló kọ́ náà. Ẹyẹ ọmọtọ̀sọ mọ̀ ń sanwó, Apostle wa ọmọtọ̀sọ, ẹnìkan ló kọ́ tanátaná náà. Àwọn ẹ̀lí ń gbóríyìn fún olùkọ́ wọn. Ẹ̀lí náà ń gbóríyìn fún àwọn olùkọ́ tèmi, ó yẹ kó o gbóríyìn fún àwọn olùkọ́ tiẹ̀ náà.

0: mo fi abala yi sile ni lati gboriyin fun awon oluko wa tori pe a si nsodun won na lowo lowo ehn ojo monday on la se ehn a si ma sina lona ni
1: proud of ourselves wherever we go
0: gbogbo oluko patapata yo dara fun awon mo ti yin na eyin te tun wa ro te tun wa di bayi adupe lowo yin o
1: now we celebrate
0: ẹ̀yin olùkọ́ pátápátá lágbàáyé mo kí yín pé ẹ kú iṣẹ́ o ẹ kú ìfọmọnìyàn ṣe bówó ọ̀bá sí ẹ̀ tó yín ẹ̀yin ọlọ́run ó yọ yín o.

0: bọ́ di aago márùn-ún àbọ̀ lábọ́ sí abala kejì ètò yìí níbi tá a ti mọ̀ ń pàlú àpamọ̀ àti àlọ́ onítàn. Ẹjẹ́ ká mọ rírí àwọn olùkọ́ wa, ìwọ tó bá wà nídìí ẹ̀rọ agbagbe rẹ, ìpè nọ́mbà yìí 09168931000 09138931000 09153334893 09153334893 Gbogbo ntulukọ bá ní kò ṣe ni kò ṣe, wọ́n fẹ́ kó dára fún ẹni. Bí olùkọ́ bá ná ọtọ́ jẹun níyà, ó fẹ́ kó dáa fún ọ lẹ́yìn wá ọ̀la ni o. Gbogbo àwa ẹni wọ́n nà rí. Bí n bá ní kí n bèrè lọ́wọ́ gíwà wa níbí yìí, alàgbà Ayọ̀ Emmanuel Ojo pé nígbà wà ní ilé ìwà alákọ̀ọ́bẹ̀rẹ̀ olùkọ́ wo lọ́jẹ́pọ̀ ọ̀họ̀ ojúmọ́ ọjù tó jẹun yà dáadáa jùlọ. Òun náà yóò rí sọ. Òun náà ló ti wá dọ̀gá àgbà yìí. Gbogbo ohun táwọn olùkọ́ bá ń bá yín wí, òun ni kẹ́ ẹ gbọ́ ẹ̀yìn ọmọ wọ̀nyí. Ọtọ́ ọjọ́ ọmọ ìkọ́sẹ́ olùkọ́ rẹ náà lọ́gá rẹ, gbogbo ohun tó bá ní kò ṣe òun ni kò ṣe o. Bó bá jẹ́ wípé wọ́n ń bá ọ wí ni yà á gbọ́ o. Gbọ́ sí wọn lẹ́nu torí pé ọjọ́ ọ̀la òun ni wọ́n ń bọ̀ ọ wí sí. Kọ́lé ọjúmọ̀ káyẹ̀mbà ọjúmọ̀ lẹ́yìn wá ọ̀lẹ́ ni. Olùkọ́lé jẹ́ ọlẹ́rẹ́ kò mọ̀ sọkún, kò mọ̀ bà sọkún lẹ́yìn wá ọ̀la ni o.
1: Iṣẹ́ ni ti ṣàún ṣe.
0: Olùkọ́lé parí mọ́ ọ lọ́jọ́ òní, kọ́ mọ́ bẹ̀rẹ̀ pé ayé ọ̀ parí mọ́ ọ lọ́jọ́ ọ̀la ni.

gbogbo àwọn tó ń ṣètò lórí agbóhùnsáfẹ́fẹ́ náà olùkọ́ náà làwọn náà. Èyí tí mo ń ṣe yìí iṣẹ́ olùkọ́ náà ni mo ń ṣe yìí. À ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ẹ̀yin ọmọ tẹ́ ẹ wà ní ẹ̀kọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bí wọ́n bá bá yín wí ẹ má torí ẹ̀ pé ẹ sànléèwé o ẹ farada ni o. Olùkọ́ á mú ọmọ lọ́wọ́ á fi kọ̀wé kó lè bá àmọ̀wé kọ lẹ́yìn wá ọ̀la ni. Ọmọ náà bá wá ń ṣagídí olùkọ́ á gbà lọ́wọ́ ọmọ náà á sọkún torí kọ́mọ́bà sọkún lọ́jọ́ ọ̀la ló fi bá òbí bẹ́ẹ̀. Múra gbogbo àwọ̀ ọ̀dọ́ òsìn tá a wà níléèwé lọ́wọ́lọ́wọ́ bólùkọ́ bá ń bá ọ wí gbá o kó lè bà dá fún ọ lẹ́yìn wá ọ̀la ni. Àwọn ọmọ kan ti sọ̀rọ̀ àwọn di kan dọ́gbọ́n níléèwé wọ́n ní àwọn kan sí àmọ́ pé wọ́n ní sukutu làwọn yẹn àwọn olúgbó kí ló dé tọ́jọ́ ọmọ olúgbó tọ́jọ́ ọmọ tó wà ní kíláàsì.

túbọ̀ ti di aago márùn-ún àbọ̀ a ó ṣe ata kan lọ sí ojú ọjà bá a bá ti wá dé àbọ̀sẹ̀ abala àti àlọ́nù o ẹ̀yìn nọ́mbà tí mo pe náà lẹ́bàá fi já lọ́ọ̀ mi o.

àní kò yá òrùn ó yá òrùn àní kò yáná ó yáná àwa ni kò wá wẹ̀ ó ní kú dé ẹyìn kí wá ni ẹ bá ń já lọ́hùn.

bí àbára ẹni tó mọ̀ yùn tí wọ́n bá ní à ń lù nígbòje a ò gbọ́ nígbòje ojú ṣiṣẹ́ ni o ẹ̀yin ẹṣẹ́jú yín báyìí ẹyin ẹ lè máa gbọ́ bẹ́ẹ̀ ẹyin ṣe ẹyin fúnra yín lè máa gbọ́ àwọn tí ń wò yín wọ́n lè máa gbọ́ pé ẹ̀ ń ṣẹ́jú ojú ṣiṣẹ́ òun ni o ẹ ṣe mọ̀ dúpẹ́ o.

bẹ́ẹ̀ làwọn igi olóró ẹlẹ́nu sóńsó yẹn ni wọ́n ń gùn lára bí wọ́n ṣe ń gùn lẹ́sẹ̀ òní wọ́n ń gùn níkùn ni ń gùn lọ́rùn ẹ̀jẹ̀ wọ̀rùwọ̀rù. Ìjàpá ò lè kígbe kò lè gbára rẹ̀ sílẹ̀ o lẹ̀jẹ̀ ń dà lọ́rùn ní jà lẹ́sẹ̀ rẹ̀. Ẹ̀jẹ̀ ń ṣe bàlà lọ́rùn ń ṣe bàlà níkùn. Ìjàpá ọba lè tọ̀ kí ń bẹ o ibẹ̀ lọ́mọ̀ kú sí o. Kí lẹ̀ tó mọ́ ìjàpá ti gbẹ ó ti ń tutù ó ti ń gan. Bí gbẹ̀yìn ò lè ti rí nìyí o ikú oró ni ìjàpá kú o olè ọ̀dára ìwọ ọmọkùnrin yìí àní o ṣiṣẹ́ iṣẹ́ apá tiẹ̀ náà ni kò ṣe o. Ìjàpá fi ọgbọ́n ó fi ń jẹ ògùn olóògùn má jẹ ògùn olóògùn mọ́ tiẹ̀ ṣiṣẹ́ apá rẹ̀. Bí ìjàpá ṣe kú fínfín rèé o tàgbẹ́ tọ́rẹ́yìn ẹntì tọ́rẹ́yìn ọ̀tá rẹ̀ ọ̀tá lé ní mọ́dẹ̀yìn tí ọ̀fẹ́ ó jèrè iṣẹ́ rẹ̀ bàbá náà ó sì gbẹ̀yìn ọ̀tá wa nù o. Ìdí àlọ́ mi rèé o gbangbalaka o. Ìdí àlọ́ mi rèé o gbangbalaka. Bí n bá purọ́ káàgbọ́ ẹnu mi kọ́ mọ̀ dún o ṣùgbọ́n tó bá jẹ́ pé òótọ́ ni mo sọ pé ìjàpá ó kéré sí ọwọ́ rẹ̀ nípa ikú oró tó kúnú kòtò kí àgbọ́ ẹnu mi kó dún lẹ́ẹ̀mẹta. Oru àbí òrò. Ọtán lẹ́nu mu ló kù níkùn ní o. Lẹ́yìn ọ̀tọ̀ lẹ́yìn ọmọ ni ìyá ọmọ sport assembly òun ni ó wọlé wá. Sàdélérè àti tanátaná wọn ti ń wò mí lójú kọ̀rọ̀kọ̀rọ̀. Gbogbo ẹ̀yìn ń tẹ́ ẹ bá wa dáṣètò yìí gbogbo yín pátá ni mo kí o. Mo kí Prince mo dẹ̀ kí àǹtí Kristana ẹ ṣe o àtẹ̀yìn tẹ́ ẹ fẹ́ wọlé tẹ́ ẹ ráyè wọlé gbogbo yín pátápátá gbogbo yín là kí o. Mo dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ bọ́tìmí fún ti ìrọ̀lẹ́ òní alàgbà Stephen ẹ ṣe mo dúpẹ́ o. Àbámọ̀ ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lórí lẹ́yìn ètò yìí ẹ pe nọ́mbà yìí 08059131693. Ìpàdé wa mo ló tún di ọjọ́ méjìlélágbára ìlédùá o. Ọlọ́run yóò tún sọ wa yóò sọ ìpàdé wa di ọjọ́ mẹ́jọ mo máa sọ pé ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀ ó dọjọ́ mẹ́jọ.

0: Ìwé tèmi kò ń ṣe tuntun gbogbo àná la mọ̀ pé bó ṣe ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ fútbọ́ọ̀lù náà nìyẹn. Lẹ́yìn ìkulu táwọn kan ń sọ náà pé ẹ woru géèmù Nàìjíríà Guinea Bissau tá a gbá lọ́jọ́ kìíní àná. Kéèyàn kan wá sọ fún mi nísìnyí pé nǹkan ṣẹlẹ̀ lọ́la kí investigation kan lọ gbé jáde lọ́la sí. Ṣé màá ló yà mí lẹ́nu ni màá ní kò yà mí lẹ́nu torí tírí goals tá a kàn sí ìdí yẹn àwọn tírí goals tó máa ń wà lórí pépà ni gbogbo alájọ mọ bó ṣe ń lọ. So lórí ọ̀rọ̀ ti tiẹ̀ tó ń bá mú yín fún £5,000 yẹn ara ìyẹn wọ́n ṣẹ̀ fẹ́ fi bẹ̀rẹ̀ fún ni torí mọ̀ pé bó ṣe ti wà yẹn sìn wọ́n ti tanná sórí ẹ̀ bó ṣe wà yẹn. Wọ́n á máa ṣọ kiri ni bó ṣe wà 15 months àbí èlò lọ lẹ́yìn fún 15 months yẹn náà wọ́n á tún máa ṣìṣọ́ torí mọ̀ pé nǹkan tó ti wà nú ẹ̀jẹ̀ kò lè kúrò kí á lẹ́yìn kan ṣọbẹ̀ yẹn. So bó ṣe ti bẹ̀rẹ̀ yẹn wọ́n á máa ṣọ́ gbogbo kàríà
1: yẹn. Oya mo come back to the Nigerian Premier Football League and talk about the Euro match NPFL. Sporting Lagos head coach Jeffrey Botha na ẹ don find out ₦500,000 for na the Nigerian Premier Football League na ẹ find out over comments wey e make concerning referee nígbà tí wọ́n fi gbá local derby wọn ìyẹn Sporting Lagos àti Ikorodu City language bíbẹ̀ yẹn. The sanctioner say fine inú bí ọ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó sọ yẹn e don dey too much against the official referee and that kind of statement e go dey do wetin e go dey bring bad image come our league.
0: And that's a very good one. At least kati koko ma bẹrẹ lati bẹrẹ yen
1: na. Kọkọ invite wa sabu jalọjọ Wednesday
0: and we're
1: playing koko ma
0: bọ labuja. It's a welcome development. At least o ma fun wa ni sense of belonging pe wa na akan ni ma ṣe nkan balubalu bo ṣe hun wa. So lori ọrọ pe wọn kọkọ fine le ₦500,000 owo yen na at least o ṣe fe we
1: mo. Ẹ̀bọ̀ ṣì ní 7 working days láti appeal.
0: Láti kò síbi tí appeal ń lọ gbogbo alamọ bá appeal ṣe ń lọ ní Nàìjíríà tó bá ti appeal àfi tó bá ní bàbá ìgbẹ́jọ́ nìkan ló kù tí ó bá jẹ́ kó ti mu lọ́rùn ọwọ́ ni wọn ò ní gbé ₦500,000 gba appeal ní order san ₦350,000
1: lẹ́yìn kó tó sọ kan tó jọ mọ́ bẹ́ẹ̀ NPFL wá warn wípé this season àwọn ò tiẹ̀ bá rẹ́rìn àwọn rẹ́rìn sírun kan bẹ́ẹ̀ wọ́n lo case study kan tó ṣe ní Kenya wọ́n ṣe nọ referee kan on top that level wípé any other coach tọwọ́ bá tẹ̀ ìjìyà ilé times two ilé tó Jeffrey ń jẹ lọ́wọ́lọ́wọ́.
2: Yà bàbá ṣe rí nǹkan tó dá ni because gbogbo ala fẹ́ kí líìgì wa máa gbòòrò sí pẹ̀lú ìwà tí akọ́nimọ̀ọ́gbá Sporting Lagos wù yẹn kò ń ṣe àwòkọ́ṣe rere but nǹkan ibi tèmi ti máa ní problem pẹ̀lú àjọ tí mójútó líìgì orílẹ̀-èdè Nàìjíríà ni pé Sporting Lagos ló ṣe akọ́nimọ̀ọ́gbá wọn takọ́nimọ̀ọ́gbá Rivers Abenugun Ranger náà bá ṣe mi ìfẹ́ gbọ̀n kankan ìgbésẹ̀ tẹ gbé lórí ti akọ́nimọ̀ọ́gbá Sporting Lagos ẹgbẹ́ ẹ má tó ṣèlú bọ̀ but lọ́wọ́lọ́wọ́ báyìí èmi faramọ́ ìjìyà yẹn.
1: Mo go straight to Galatasaray on top Victor James Osimhen. He don for one become war between the fans of Galatasaray and the club of officials, the backroom staff of Galatasaray. Wetin happen? The backroom staff talk say they go do evaluation for Victor Osimhen as they no wan rush am. Wọ́n máa evaluate ẹ̀ láti wò pé ṣé bros kún sára ẹ̀ wà òkè. Kò tó dé ẹ má gbà pé ó lọ injury ó gbé injury wọ international break ni. Ṣùgbọ́n àwọn fans ni ojú wa ti bóngboro ayé kílẹ̀ ẹ̀fà a ní ẹgbẹ́ bàbá sórí pápá. That one don enter social media today as many of the fans don dey para and they don dey talk say tẹ́ ẹ̀ bá file lo Victor Osimhen ní weekend yìí. Oh God, ẹ mọ̀ pé tọ́kì yé náà pé bíbà yìí ara yóò ní balẹ̀ how you take see the matter.
2: Bàbá wọ́n ní láti ṣe gbogbo nǹkan bó jẹ́ painkiller náà máa lò fún wọn.
1: So support our fans.
2: Mo support because ta bá wo league orílẹ̀-èdè Turkey ó ti yàtọ̀ sí gbàtọ̀ ẹ pé bí a tíìmù méjì ló ń dominate.
1: Salah ti wọlé báyìí.
2: Àwọn èèyàn ti pọ̀ Transfer àwọn náà ti ń dominate Fenerbahce Besiktas so.
1: Ẹ̀bọ̀ tó bá rọ̀ ṣẹ̀ tó bá padà gbé injury wa ń kọ́. Nǹkan tí club ń try láti wò
2: pé ìrìnàjò gbogbo injury tan so ko ni
1: emi ati Victor Osimhen se injury
2: o se injury prone
1: nipa policy Victor
2: igba melo lo
0: ni woye tebi
1: injury prone ni Victor emoja wa narawo sugbon injury re man tete jina ni to ba de jina o man catch up
2: se injury in fact injury tan so ko ni nkan te ba faye gba
0: o si le play be na so awon fans ton clean ton pado pe awon fe kan lo Victor Osimhen o mo nkan tawon ri toro ju to pawo ni Victor Osimhen tori Victor Osimhen ni daji stadium se lo wo bo so kan ma wa ri nbe on de tin jeya on tin fide remi lori emeta emerin lera so kan ma wa ri Victor Osimhen nbe ko dun ma awon fans nura ede won ko ngo dere o mo bon se se pr re to ba ti de o mo bo ba ti
1: kima but normal normal se ye ki se ki awon coaching crew kan gboro si fans le abi ka awon ko ti igun kan rest here
0: baba to ki ye lo npe beyen o ko jina si badan o
2: baba won gbo gboro si badan o lenu se bi ko si Galatasaray nikan lo ma koko se Man U na se pelu Wayne Rooney bo ti le je pe ko last ni match to play koju Bayern Munich but important player fun team yin ibi tó bá ti ẹkẹ lo painkiller fún ẹ lo fún kẹ ba lè ní result láìsí Victor Osimhen ṣá ní result.
1: Ok ká tó máa lọ pápá time ti lọ lórí Victor Osimhen ìròyìn tẹ́ ìmẹ́rẹ̀jì gbé ẹ̀yìn méjèèjì ni omi ìsinbẹ́ o coach yín Eric Schell

Ẹ kàlẹ́ àsìkò iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn lẹ̀wà lamọ́ fún yín lálẹ́ tòní láti ìkànnì kànga gbọ́mọgbẹ́ 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá olóyèdè lóníròyìn ń ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí kéde àdínkù owó epo fún odidi 30 ọjọ́ tí iléeṣẹ́ epo rọ̀bí ilẹ̀ Nàìjíríà NPC Etiomata nígbà tí wọ́n sì ṣe àgbékalẹ̀ gbèdéke iye owó epo tó gbọ́dọ̀ ga dé lásìkò yìí. Mínísítà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ òní ó ti ń pè fún ètò ẹ̀kọ́ tó rẹ́sẹ̀ walẹ̀ nínú ìjà àti gbójú agan ti àìróúnjẹ tó tó àti léyìí tó wuni lórí jẹ fáwọn ògowẹrẹ lórílẹ̀-èdè yìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gbéná wojú ìjọba àpapọ̀ ilẹ̀ yìí lórí ohun tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìdàlúrú eléyìí tí wọ́n pín òde tọrọ fọn kalẹ̀. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ oúnjẹ àti oògùn lílò nílẹ̀ Nàìjíríà ò ní wọ́n ti kọ ìròyìn kan eléyìí tí wọ́n pín òde ṣe pẹ̀lú fọ́nrán tó ń jẹ jáde pẹ̀lú àkọọ́lẹ̀ àwọn oríṣiríṣi oògùn àti oúnjẹ eléyìí tó jẹ ayédèrú. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti kéde àdínkù owó fún àwọn tó ń ra epo bẹntiró nílé iṣẹ́ epo rọ̀bí ilẹ̀ Nàìjíríà NNPCL fún 30 ọjọ́ péré. Èyí jẹ́ ara àwọn ìgbésẹ̀ tuntun tí ìjọba ń gbé láti dín ipa tí ọ̀wọ́n gógó epo ní lórí àwọn aráàlú kù àti láti mú kí iye owó epo náà kó lè wà ní ìbámu àti ìdúróṣinṣin. Mínísítà fọ́rọ̀ ètò ìṣúná àti alákòóso ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà Taiwo Oyedele ló kéde èyí lónìí lásìkò àpéjọpọ̀ pẹ̀lú àwọn oníròyìn nílùú Àbújá lórí iye epo àti àwọn ìbéèrè eléyìí tó ń jẹ jáde lórí ọ̀rọ̀ owó ìrànwọ́ orí epo rọ̀bí ilẹ̀ Nàìjíríà. Gẹ́gẹ́ bí mínísítà náà ṣe sọ, àdínkù owó náà ó ní kì í ṣe owó ìrànwọ́ epo ṣùgbọ́n tó jẹ́ ètò tíjọba gbé kalẹ̀ láti máa ta epo ní iye owó eléyìí tó ń ná ìjọba láti gbéra. Oyedele tún ṣàlàyé pé ìjọba àpapọ̀ ń fojú sun 1,350 náírà fún lítà kan gẹ́gẹ́ bí iye tó ga jùlọ tí epo lè lọ sókè sí lórílẹ̀-èdè yìí tí yóò sì máa rọ̀gbọ̀ kúlé àyẹ̀wò lóṣù kọ̀ọ̀kan. Oyedele ṣàlàyé pé ìjọba ń gbé àwọn ìgbésẹ̀ míì nítorí pé àwọn ìgbésẹ̀ tó ti wà tẹ́lẹ̀ kò tí ì dín ìṣòro tí àwọn ìdílé àti àwọn ilé iṣẹ́ ń dojú kọ kù pátápátá pàápàá lẹ́yìn ìpèsè epo lọ́pọ̀ yanturu àti owó ọkọ̀ eléyìí tí wọ́n fi ń gbé. Gẹ́gẹ́ bí Oyedele ṣe sọ, èyí kò túmọ̀ sí pé epo ni wọn yóò máa tà ní 1,350 náírà fún lítà kan ní gbogbo ibùdó epo. Ó ní ètè rẹ̀ ní láti dènà àyípadà nínú iye epo rọ̀bì lọ́jà àgbáyé tàbí kí iye pàṣípàrọ̀ owó kó má bàa jẹ́ kí iye epo náà lórílẹ̀-èdè Nàìjíríà máa ga sókè lójijì. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti bẹ̀rẹ̀ àyẹ̀wò lórí ètò àti ìṣàkóso iléeṣẹ́ àkànṣe agbára ti Zungero Hydropower eléyìí tówó ti ń ná lé lórí lọ bí bílíọ̀nù kan ó lé mẹ́ta dọ́là ní ìpínlẹ̀ Niger. Iléeṣẹ́ náà ló ní agbára láti pèsè mẹ́gáwáàtì 500 ṣùgbọ́n tí a fi ń pèsè nǹkan bí ìdajì agbára rẹ̀ sí òpó agbára àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí. Nínú gbólóhùn kan tí iléeṣẹ́ ìṣàkóso ọ̀rọ̀ náà ICRC gbé jáde lónìí nílùú Àbújá, ìgbìmọ̀ náà jẹ́ kó di mímọ̀ pé àyẹ̀wò náà òní yóò wo àwọn ìdènà tó wà nínú àdéhùn ètò òfin àti ìṣàkóso iṣẹ́ tó ń kan bí iléeṣẹ́ náà ṣe ń ṣiṣẹ́. Ète rẹ̀ sì ni láti mú kí iṣẹ́ náà dára sí àti láti pọ̀ sí ní iye iná mọ̀nàmọ́ná eléyìí tí ó ti ń pèsè. Ìgbìmọ̀ náà ṣàlàyé ọ̀rọ̀ yìí lẹ́yìn àpéjọpọ̀ àwọn alábàṣiṣẹ́pọ̀ nílùú Àbújá. Nígbà tó sì ń sọ̀rọ̀ níbi àpéjọ ọ̀hún, ọ̀gá àgbà fún iléeṣẹ́ tọrọ kan Jobson Ewalefo ó ṣàlàyé pé ìpàdé náà ṣe pàtàkì láti mọ àwọn ohun tó ń dí iléeṣẹ́ ìpèsè iná náà lọ́wọ́ láti ṣiṣẹ́ dé ìpele tí agbára rẹ̀ dé àti láti pinnu àwọn ọ̀nà tí wọ́n lè gbà láti yanjú àwọn ìṣòro eléyìí tó ń bá. Mínísítà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà Dókítà Ọlátúnjì Aláùsá ti pè fún ìgbésẹ̀ akin lágbọn ètò ẹ̀kọ́ láti gbójú agan ti àìróúnjẹ tó tó àtìlẹ́yìn tó dára jẹ fáwọn ògo wẹrẹ nípasẹ̀ ètò ìfúnnilóúnjẹ láwọn ilé ẹ̀kọ́
ètò ẹ̀kọ́ nípasẹ̀ oúnjẹ tó dára àti eléyìí tó péye fáwọn ọmọ nílé ẹ̀kọ́ wọn. Àtẹ̀jáde oníròyìn tí a bọ̀ lù lónìí látọ̀rẹ́ ti ṣe olùbádámọ̀ràn pàtàkì sí mínísítà náà lórí ọ̀rọ̀ ìròyìn Ìkàrò Hátà òṣìṣẹ́ lójú ọ̀rọ̀ pé aláùsá ló pe ìpè yìí nínú ìpàdé kan eléyìí tí a pe oníṣe pẹ̀lú adarí àwọn ilẹ̀ Ethiopia tó lédè Nàìjíríà lórí àtìyànjú àwọn ìṣòro tó ń débá àìrí oúnjẹ gidi jẹ eléyìí tí a ṣe nílùú Addis Ababa lórílẹ̀-èdè Ethiopia. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà, mínísítà ṣe àtẹnumọ́ èrèdí pàtàkì láti ní àjọṣepọ̀ láàrin àwọn ẹ̀ka àtẹ̀lẹ́ṣẹ́ káàkiri ẹ̀ka ilé-iṣẹ́ ìjọba mẹ́tẹ̀ẹ̀ta, eléyìí tí ó sì rí dájú wípé gbogbo ọ̀nà tó bá tó àti eléyìí tó yẹ ni wọ́n gbà láti rí wípé wọ́n náwó jẹ́ àdọ́dọ̀ àwọn ògo wẹrẹ yìí àti àwọn mọ̀lẹ́bí wọn láwọn ẹsẹ̀ kòkó. Ó ṣàlàyé pé gbígbójú agan ti àwọn ìgbésẹ̀ yìí òun ló jẹ́ alájùmọ̀jọṣepọ̀ lágbọn ètò gbogbo nínú ilé ìta ti rí ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ọ̀gbìn, èròǹgbà ṣíṣe àti àwọn ẹ̀ka míì eléyìí tí ó sì mú kí àwọn iṣẹ́ náà ó lè lọ bó ti tọ́ àti bó ti yẹ pẹ̀lú àmójútó tó péye. Aláùsá ṣàlàyé ó sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn ètò tí wọ́n ṣiṣẹ́ àgbékalẹ̀ rẹ̀ láwọn àlàkalẹ̀ ibi gbogbo òní ọ pé yóò mú kí àǹfààní kó wà fún gbogbo àwọn ibi tí wọ́n ti láǹfààní àti ṣe ètò wọ̀nyí èyí tí ó sì jẹ́ kó di rírí ní gbogbo ìjọba ìbílẹ̀ gbogbo tó ń bẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ránṣẹ́ pé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti rí pé wọ́n ta mọ́ra kí wọ́n sì so ṣòkòtò wọn kó le lórí àti gbójú agan ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé lemọ́lemọ́ àti ìṣẹ̀lẹ̀ ìdàlúrú tó ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìtúsílẹ̀ àwọn ọ̀dọ́ agunbánirọ̀ eléyìí tí wọ́n ní ají gbé ní ìpínlẹ̀ Imo lẹ́nu lọ́lọ́ yìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan lánàá eléyìí tí ẹ ti ṣe kọmíṣánná fọ́rọ̀ ìròyìn àti ètò ìlanilọ́yẹ̀ bọwọ́ lò fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọọba Dọ̀tun Oyèládé níbi tó ti ránṣẹ́ kúrere sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Imo tó fi mọ́ ìjọba àpapọ̀ lórí bí wọ́n ti ṣe láǹfààní àti dóòlà àwọn ọ̀dọ́ wọ̀nyí. Oyèládé rọ ìjọba àpapọ̀ láti rí pé wọ́n gbé ìgbésẹ̀ akin lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Nàìjíríà nígbà tó ń ṣe àtẹnumọ́ rẹ̀ wípé àwọn ìgbésẹ̀ àti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí òní ọ pé ó ṣe kókó kí èèyàn bójú wò kó tó di ti agbára òní ká mọ. Kọmíṣánná náà sọ̀rọ̀ wípé láì mọ sọ̀rọ̀ wọn ni kò dín níbi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń lọ bí igba níye eléyìí tí wọ́n pé wọ́n ní à ń bẹ nínú igbó kìjikìji lẹ́yìn tí wọ́n pé wọ́n jí wọn gbé eléyìí tí kálukú ò sì tí ì lè sọ ibi tí òrí yóò láǹfààní àti bàdé nígbà táwọn ìjọba sì ń ṣe bí ìgbà wípé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ kò kàn wọ́n. Oyèládé ló wá rọ àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo tó rọ́ kàn láti rí pé wọ́n ni wọ́n ń ta mọ́ra nínú ìgbésẹ̀ ìmọ̀-fimófinlẹ̀ láti lè rí pé wọ́n mọ̀ dènà àwọn irú ìṣẹ̀lẹ̀ ìkọlù yìí kó tó di pé àwọn ẹni-ibi fàpọ̀sọ̀fọ̀kọ̀ rí yóò mọ̀ kó àwọn ẹni ẹlẹ́ni dà sínú igbó nínú ewu. Àjọ tó rí sọ̀rọ̀ ètò ìṣàkóso oúnjẹ àti oògùn lílò lórílẹ̀-èdè Nàìjíríà NAFDAC wọ́n ní pé wọ́n ti kọ ìròyìn kan eléyìí tí wọ́n pe fọ́nrán rẹ̀ ń lọ káàkiri ojú òpó ayélujára níbi tí wọ́n ti ṣe àkọọ́lẹ̀ àwọn oríṣiríṣi ọjà láwọn ọjà orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣàkàwé gẹ́gẹ́ bí ayédèrú tàbí àwọn eléyìí tí kò pójú owó gẹ́gẹ́ bí ìròyìn ti gbé jáde. Nínú àtẹ̀jáde oníròyìn tí wọ́n fi síta lónìí àjọ náà lágbo ìkìlọ̀ sétí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti má ṣe bójú wo àbí fi ojúre wo àwọn ìròyìn náà tí wọ́n ti ṣe àkọọ́lẹ̀ náà nígbà tó ń jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ yìí àbí ìròyìn náà ni kò wá láti iléeṣẹ́ náà tí àwọn èèyàn ò sì gbọ́dọ̀ fi etí sí irú àwọn ìṣẹ̀lẹ̀ tàbí àwọn ìkéde ọ̀hún. Àjọ NAFDAC kéde ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ṣàlàyé pé gbogbo àwọn ọ̀dà àti àwọn nǹkan míì eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn ọjà tí ò pójú òṣùwọ̀n wọn làwọn ó máa ṣe ìwádìí ọ̀rìn kẹrìnwé lórí ẹ̀ tí àwọn ó sì máa ṣe ìkéde rẹ̀ gẹ́gẹ́ bí àyẹ̀wò táwọn bá ṣe. Àjọ náà ṣàlàyé wípé àwọn ọ̀rọ̀ tó bá tó àtẹ́lẹ̀ tó yẹ ò ní pé ó yẹ káwọn máa fi síta lásìkò tó tọ́ láti má ṣe dá ìbẹ̀rù bojo sí ọkàn àwọn èèyàn nígbà tí wọ́n sì wá ń ra àwọn tí wọ́n gbé ìròyìn náà káàkiri láti jáwọ́ nínú àwọn irú ìròyìn eléyìí tó lè dani lágbùnú. Ní ìpínlẹ̀ Ondo ẹ ti ṣe olórí òṣìṣẹ́ àwọn ọmọ ológun ojú òfurufú nílẹ̀ yìí Air Marshal Sunday Aneke wọ́n ní pé ó ti darapọ̀ mọ́ àwọn ikọ̀ eléyìí tó ń ṣe ìwá àti mímọ̀ ṣàwárí àwọn èèyàn níbi ìṣẹ̀lẹ̀ kan
eléyìí ti a pe ṣẹlẹ̀ ní agbègbè Ìgbọ́kọ̀dá ní ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti tẹ ọwọ́ wájú láti rí àwọn èèyàn àti ọkọ̀ ojú òfurufú eléyìí tó jalulẹ̀ ní ọjọ́ ajé ọjọ́ Monday èèyàn ọkọ̀ ojú òfurufú ATR-42. Anéke tó ń léwájú àwọn ikọ̀ àti àwọn àgbà ọgbà ní iléeṣẹ́ ọmọ ológun ojú òfurufú lónìí lọ sí agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ìwádìí ọ̀rẹ́ kẹnẹ̀wẹ́ lórí ohun tó ṣokùnfà ìjàmbá ọkọ̀ ojú òfurufú náà. Ọ̀gágun ojú òfurufú náà ló wá fi dá àwọn mọ̀lẹ́bí àwọn tọ́rọ̀ kan náà lójú àti àwọn aráàlú wípé iléeṣẹ́ náà ò ní pé yóò tẹ̀sọ́wọ́ wájú láti rí pé àwọn ṣe iṣẹ́ náà bó ti tọ́ àti bó ti yẹ tí ohun gbogbo tó sì ṣokùnfà gbogbo àwọn nǹkan wọ̀nyí ò ní di mímọ̀ fún kó wà wá. Ìròyìn náà ni a pe ojẹ́ jáde náà àti ẹ̀jáde oníròyìn eléyìí ti ń bọ wọ́lù láti ti ṣe alákòóso fọ́rọ̀ ètò ìbáraẹnisọ̀rọ̀ ní iléeṣẹ́ náà ní olúléṣẹ́ iléeṣẹ́ ọmọ ológun ojú òfurufú látọwọ́ Air Commodore Ehimen Ejodame. Àkójọpọ̀ ìròyìn lẹ́wà fún ti alẹ́ tòní kò ní jù báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ̀ lọ ẹ jẹ́ ká bojú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ńlá tí wọ́n fún pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde èròǹgbà rẹ̀ láti mú àdínkù dé bá iye owó epo eléyìí tí wọ́n ń tà ní iléeṣẹ́ epo rọ̀bí ilẹ̀ Nàìjíríà NNPCL fún 30 ọjọ́ gbáko gẹ́gẹ́ bí ara àwọn ìgbésẹ̀ tí ń ṣe láti mú àdínkù dé bá àwọn ìnira tí ń bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ọ̀wọ́ngógó owó epo lórílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí dókítà Ọlátúnjì Aláùsá ti pè fún ìgbésẹ̀ alájùmọ̀jọṣe eléyìí tí ó wá láti agbọn ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà láti gbójú agan ti àwọn oúnjẹ tí kò tọ́ àti eléyìí tí ò yẹ eléyìí tí wọ́n fáwọn ọmọdé kéèké jẹ nípasẹ̀ ètò fífúnni lóúnjẹ nílé ẹ̀kọ́ àti àwọn ètò tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ nípa oúnjẹ tó dára fún àgọ́ ara. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ rọ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí láti so ṣòkòtò rẹ̀ kó le dáadáa lórí ọ̀rọ̀ ètò ààbò láti gbójú agan ti ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí àti ìjínigbé eléyìí tí a pe ongogo lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ìtúsílẹ̀ àwọn ọ̀dọ́ tí a fẹ́ lọ sìn rúlò eléyìí tí a pe àwọn ajínigbé jígbé ní ìpínlẹ̀ Imo. Bákan náà ni àjọ tó ń rí sọ̀rọ̀ ìṣàkóso oúnjẹ àti oògùn lílò nílẹ̀ yìí NAFDAC wọn ni wọ́n ti kọ ìròyìn kan tó ní ṣe pẹ̀lú fọ́nrán tó ń lọ lójú òpó ayélujára níbi tí wọ́n ti ṣe àkọọ́lẹ̀ àwọn oríṣiríṣi ọjà kan eléyìí tí ń bẹnu ọjà orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣàkàwé gẹ́gẹ́ bí ayédèrú tàbí eléyìí tí kò pójú owó. Èyí ló pin ìròyìn lẹ́wà fún ti alẹ́ tòní Kẹ́misọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọ̀hún. Ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú @wellsradio893 nígbà tẹ́ lè fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú @wellsradio893fm fanpage. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com nígbà tẹ́ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lójú òpó WhatsApp lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣe ju ẹni. Adédàmọ́lá òlò èdè lómúròyìn náà wá sétí ìgbọ̀yìn ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. Oorun ayọ̀ láòsàn.

West Radio 89.3 FM, your preferred Usum Radio.

kó mọ́kànlẹ̀kùn ilé yìí ẹ̀ka alẹ́ o. Kó mo tún kànlẹ̀kùn ilé yìí ẹ̀ka alẹ́. Ìbá kọ́dá ìbá ṣẹ̀dá ìbá ọba tó tún fún wa láǹfààní tá a tún fi wà láti ní ààyè wa lálẹ́ yìí. Orí ọ̀fẹ́ Ọlọ́run òun náà lárígbà kì í ṣe nípa ipá wa tàbí nípa agbára wa. Agbára wo la ní, orí ọ̀fẹ́ wo la ní bí kò ṣe èyí tọ́lọ́run fún wa. Ìlú Ìbàdàn ẹ mọ̀kálẹ́. Ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ ẹ káalẹ́ o. Ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì kọ̀ǹga gbọ́mágbẹ̀ Wells Radio 89.3 FM fẹ́ dé lálẹ́ tòní ẹ káalẹ́. Mo kí àgbà, mo kí ọdẹ, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Kódà mo ti kí oyin inú pẹ̀lú ẹ káalẹ́ o. Àdẹ̀kú iṣẹ́ látàtàárọ̀ ṣàlàáfíà ni mo bá yín. Ta bá ní ká ka ọjọ́ kìíní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà, ìkeje. Ọ̀sẹ̀ kan ti lọ, ọ̀sẹ̀ kan ti dé. Orí ọ̀fẹ́ Ọlọ́run náà lárígbà ọjọ́ náà rèé bí àná lọ́sẹ̀ tó lọ tá à ń dágbére fúnra wa lórí ètò yìí. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú. Àwa náà kọ́ la pé, àwa náà kọ́ la mọ̀ ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run náà lárígbà o. Àwárí ìfẹ́ òun náà lètò tó tún gorí afẹ́fẹ́ lálẹ́ tòní lárọ̀ ọ̀tọ́ o. Àwárí ìfẹ́ òun náà lètò ètò ní àwárí ìfẹ́. Tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Nítorí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun sì gbé kalẹ̀ lórí àwọn ìṣà omi. Tani yóò gun orí òkè Olúwa lọ, tani yóò dúró níbi mímọ́ rẹ̀. Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ìtàn. Òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlá rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ, tí ń ṣe àfẹ́rí rẹ Ọlọ́run Jákọ́bù. Nítorí náà, gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Àní kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kó lè wọ inú ilé yìí wá. Àní kí ọba ògo kó lè wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ wá o. Kí ọba ògo kó lè wọ inú ìlú Ìbàdàn wá. Kí ọba ògo kó lè bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́. Láti ìkànnì kọ̀ǹga gbọ́mágbẹ 89.3 FM, èyí tó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate nílùú Ìbàdàn. Láti bí yìí káàkiri àgbáńlá ayé. Kí ọba ògo kó lè wọ inú ọkàn tó ń gbọ́ ètò yìí wá. Àní kí ọba ògo kó lè wọ inú ilé yìí wá. Kí ọba ògo kó lè wọ inú ọkàn ọkọ àti ìyàwó tó ń bára wọn jà yí wá. Ọkọ àti ìyàwó tó ti ìbára wọn sọ̀rọ̀ oṣù méjì nítorí èdè àìyedè, kí ọba ògo kó lè wọ inú ọkàn wọn wá. Kó lè mú àtúnṣe wá, kó lè mú ìtùnú wá, kó lè mú ìmúpadàbọ̀sípò wá. Kí ọba ògo kó lè wọ inú ọkàn mi, kó lè wọ inú ọkàn yín wá o. Ta ni ọba ògo yìí, Olúwa tí ó le tí ó sì ní agbára? Olúwa tí ó ní agbára ní ogun. Nígbà tẹ́ ẹ ti mọ̀ pé agbára ń bẹ lọ́wọ́ Ọlọ́run, kò sí lọ́wọ́ ènìyàn. Nítorí náà, gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà lẹ́ẹ̀kan sí. Ẹgbẹ́ orí yín sókè, gbogbo ohun tó lè jẹ́ ìdènà fún ètò àwárí ìfẹ́ láti lè ṣe ojúṣe àti iṣẹ́ tí Ọlọ́run rán lálẹ́ tòní. Àní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹlẹ̀kùn ayérayé. Kí ọba ògo kó lè wọ inú ilé yìí wá. Kí ọba ògo kó lè wọ inú ìlú Ìbàdàn wá. Kí ọba ògo kó lè nu omijó obìnrin tó ń sọkún yìí wá. Kí ọba ògo kó lè wọ inú ilé tí wọ́n ti ń sunkún pé ń jọ́wọ́ lọ́lọ́run aṣọ ọmọ tiwa fún wa yìí.
ki oba ogo ko le mu itunu wa sinu awon kan won ki oba ogo ko le fun won ni esi adura gbogbo ta tin gbadura fun loloko ojo kan to ba jo adura ti yin e sami ke gbe to ami mi o ta ni oba ogo yi olorun o na ni omo ogun o na ni olorun oba eka lele kan si ni gbogbo bi ti e ti lanfani ati ma gbo eto tale eto ni Ayo, Emmanuel Ojo, onloko temi eka leo. Timoshe mba yin soro yi elanfa ni ati ma wumi kete kete lojo po Facebook wawo. Wells Radio 893 FM fan page lojo po Facebook. E ma gbo be se ngbo lori radio yin e tu wa lanfani ati ma wo koda wa ta ba ni YouTube nle boya lori phone wa tabi lori smart television e lanfani ati ma lo soju opo YouTube wa Wells Radio 893 FM fan 893 FM Wells Radio 89.3 FM loju opo YouTube e ma ri wa wo kete kete kete bayi ni Ko wa sibi te ngbe li agba nla aye. Ko sibi te ngbe la agba nla aye o. Te ti lanfani ati ma gbo wa lori ero ayelujara wa www.wellsradio893.com. www.wellsradio893.com. Ani ti internet ba ti wa nbe lanfani ati ma gbo. To ba wa je loju opo Radio Garden na ni anfani wa lati ma gbo wa Wells Radio 89.3 FM. Be se mo pe ikoni akoko re fun gbogbo molebi ni ipinle Oyo. To ba ni se pelu oro to jo mo ti ebi. To ba ni se pelu bi awujo ati orileede Nigeria se duro. Ti o ni si idamu. Ti o ni si ija ti o ni si wahala kankan bi kankan awon oro orin loloko ojo kan to sese lati ma satona wa si atunse ati bi orileede Nigeria ti idile wa o se duro ohun na re lori ikoni konga gbomagbe 89.3 FM ikan lara awon eto to fun wa lanfani ati le soro ebi ohun na ni awari ife Abala meji ohun ni eto awari ife pin si awon to je fan e won ti mo awon to je ololufe eto awari ife o ti ye won o de ye won daada be ni awon to je ti awari ife gangangan o ye yin o de ye yin daada abala koko lori eto awari ife nibe ni ati ma nwo awujo lo iyen la npe ni abala imoran Nibi ta won eyan ti rora foro ranse ni soki wa de ni ka ba won bere lowo awon eyan bo ni ka won o ti se o kila won iwa abaje to se se ka ma wu la wujo awon iwa abaje to nda idile to nda ibiru sugbon ti ape ti iye wa o si si Opolopo ru wa be la nwu sugbon ti ye wa o si se rara. Nitori lokan ti wa an bu se ye ko ri na niyan. Abala akoko lori eto awari ife fun wa lanfani ati le tepepe ru oro be. Be na lawon eyan losose na firu eran se si wa pe e ba nso le isita. Iyen ni abala akoko lori eto awari ife. Abala keji lori eto awari ife re ohun gangan lo gboruko eto iru daada. Abala yen gola npe ni awari ife nibe la ti ma ka message tabi letter ton ba fi ranse si wa o kino ohun to n dun yin lokan ede ayede wo lo waye laarin eyin ati molebi yin jeni kan ja yin kule ninu ebi to de n dun yin gan erongba ati afojusun eto awari ife ni lati ri pe ninu ebi ko si wahala o Ito to a mo pe ko se se ka wa ka ma rin ba ikori o mami ngba to luwe on se re eyan rin a wo soto a wo sosi sugbon tiru awon ede ayede be ba waye sha n tete pari e
lórí ètò ilé àti rí ọkọ àti ìyàwó tó bára wọn yudi fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Bẹ́ẹ̀ wọ́n jọ ń gbélé kan náà wọ́n wọlé wọ́n ń jáde. Wọn ò kíra wọn tó bá pàdé ara wọn lẹ́nu ọ̀nà ẹnìkan gbẹ̀yìn lọ. Bẹ́ẹ̀ adẹ̀pẹ̀rú ẹ̀ náà nígbéyàwó. Ọlọ́run á ṣàánú wa o. Ẹ bínú ṣùgbọ́n ẹ má ṣe jẹ́ kí òrùn ó wọ̀ bá ìbínú yín. Àwa mélòó là ń wúrú wà bẹ́ẹ̀? Àbí ibi tán bá ti ṣẹ̀mí lánàá èmi ò ti kí wọn pé wọ́n káàárọ̀ ń bẹ̀ yẹn mọ́ o. Ṣé Bọ́lọ́run ṣe ni a máa ṣe nìyẹn? Ǹjẹ́ ẹ mọ̀ pẹ́lẹ́ omi ìmọ̀ pẹ̀lú àwọn ọ̀wàbẹ́ ò da ṣùgbọ́n àti lè ṣe é tó da lónira? Ẹni tó ń wùwà burúkú mọ̀ pé òun wùwà burúkú ṣùgbọ́n àti yípadà ìyẹn le gidi gan ni. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Àwọn abala méjì tó gbé ètò àwárí ìfẹ́ tó gbé ipọ̀n dáadáa rèé. Ṣé rí abala kejì lórí ètò àwárí ìfẹ́ talẹ́ yìí mi ìmàfẹ́kẹ́ mí sí ẹ? Kódà abala àkọ́kọ́ ọgbọ́n pọ̀ ń bẹ́ ìmọ̀ pọ̀ ń bẹ́ òye pọ̀ ń bẹ́ o. Ẹ jẹ́ ẹ máa fi àsìkò yìí kí n máa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ ètò àwárí ìfẹ́ pátápátá. Àwọn tí ò lè ṣaláìmá pè wá lọ́sọ̀ọ̀sẹ̀ o. Àwọn tí ọ̀rọ̀ mọ̀lẹ́bí ibòmíì tó ń ká lára ń gbogbo ìgbà pé mo mà gbọ́dọ̀ dá sírú ọ̀rọ̀ yìí. Ẹ ṣe mo dúpẹ́ o. Ẹ̀yin náà ò ní dáyé tiyín ṣe o, ẹ máa rólù ràn lọ́wọ́ o. Ẹ̀bùn àwọn ènìyàn tí ó fà wá lọ́wọ́ sókè dáadáa, Ọlọ́run á ti gbogbo wọn sọ́dọ̀ wa o. Ǹjẹ́ ẹ mọ̀ pé irú ẹ̀yin tẹ́ ń pè wá lọ́sọ̀ọ̀sẹ̀ tẹ́ ẹ lè má sọ fẹ́nìkan pé ẹ gbọ́ ètò yẹn lórí Wells Radio ẹ̀yìn lẹ̀ ń jẹ́ kété ìtọ̀ síwájú? A wá ń po nǹkan kan pọ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ àwárí ìfẹ́ tá a lè kó gbogbo wa pọ̀ sójú kan. Bẹ́ẹ̀ ni mo là ń po nǹkan kan pọ̀ tá a lè kó gbogbo àwọn olólùfẹ́ àwárí ìfẹ́ sórí péèjì kan. Ìyẹn lórí WhatsApp ni o, a wá pè ní àwárí ìfẹ́ community. A pè ní àwárí ìfẹ́ community. Níbi tí a ti ṣa gbogbo àwọn olólùfẹ́ àwárí ìfẹ́ a kó gbogbo wa pọ̀ sójú kan. A wà lórí group kan náà. Irú àwọn nǹkan tí màá sọ lálẹ́ lórí ètò àwárí ìfẹ́ ẹ̀yìn ó ti láǹfààní àti gbọ́. Ẹ̀yìn á ti láǹfààní àti rá àwọn lẹ́tà irú ẹ̀. Ẹ ti láǹfààní àti kà á. Àwọn ọ̀rọ̀ kéékèèké míì tó ń lọ láwùjọ èyí náà láǹfààní àti lè máa fi tó wa létí. Nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ nínú ìdílé Ayọ̀ ò ṣe sọ̀rọ̀ ń pa ẹ̀. A dẹ̀ tún lè fi ranra wa lọ́wọ́, a tún lè mọ́ra wa dáadáa síwájú àti síwájú sí. À ń pò ó pọ̀ ṣùgbọ́n mo ní ìdí láti mọ̀ pé bóyá àwọn olólùfẹ́ àwárí ìfẹ́ fẹ́rú ẹ o. Àbí kí ni ìtumọ̀ àti ṣe nǹkan tẹ́yìn tí ẹ̀ ń gbọ́ ètò àwárí ìfẹ́ tí ò bá ṣe nǹkan tẹ́ ẹ fẹ́? Ṣùgbọ́n a wù mí ká jọ wà gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí kan. A wù mí ká jọ wà bí ẹbí kan náà. A dẹ̀ wù mí láti lè jẹ́ lọ́nà tá a lè dira wa lọ́wọ́ mú. Olólùfẹ́ àwárí ìfẹ́ kan ṣe ọjọ́ ìbí a lè máa kíra wa lórí ètò yìí. Bẹ́ẹ̀ ni ara àwọn nǹkan tá a fi jẹ́ mọ̀lẹ́bí náà nìyẹn. A tún máa sọ̀rọ̀ síwájú àti síwájú sí lórí ọ̀rọ̀ yìí dáadáa. Ṣùgbọ́n ẹ jẹ́ àkọlù agbami ètò àwárí ìfẹ́ talẹ́ tòní. Níbo lẹ́yìn ti ń gbọ́ ètò yìí mọ́kànlá lẹ ti ń gbọ́ mi gbági ọjọ́ UI? Àpáta Ìdó Ẹlẹ́bùkúọlá àti bẹ́ẹ̀ lọ. Olómi Academy Sanyo Olúndé àti bẹ́ẹ̀ lọ. Ẹlẹ́yẹlé lẹ́yìn wà ológun ẹrú Jericho àti bẹ́ẹ̀ lọ. Bóyá kí n wá kí ẹ̀yin ará mọ̀ pé ẹ̀yin ará bẹ̀rẹ̀ ẹ̀yin tìta mẹ́rin òjé. Ẹ̀ka alẹ́ mú kí wà dáadáa. Ẹ jẹ́ a sáré dókè lọ́hùn tá a bá padà dé, a wá wọnú abala àkọ́kọ́ lórí ètò àwárí ìfẹ́. Ẹ kú kalẹ̀.

Arábìnrin yìí sọ débi pé bóyá tí nǹkan kan bá ṣẹlẹ̀ tóun fi lo àwọn òbí òun. Ẹ jẹ́ ń fún yín ní ibi àpẹ tó wá fi lo àwọn

0: A inka bayi bayi ba omode yo ma jeun. Omode yo ma jeun dada. Kan wo bi e wa lanfani ko wa ma bo ko soro pe pele ku jo meta o. Ah yawo e ti e so pe kini o jeun. To ba dele yo di wahala o. O ngbo kile to lon rojo le wa fun mommy e. Kilo to lon rojo le wa fun daddy e. Ni igudo gbo ko tu rojo le wa fun won. Ele deni ko si bo n se fe se ba won obi to n se wa niyan nigba to n ba ba won soro won so fokan pe wo sarara ma se kini jejejeje o ohun ta won se lokan ti won ton le pe ton ta won lero pe awon fa omode ni iyanju abi ni moran awon oni mo pe to ba pada dele wahala ni fo won o mo se ni anfani lati gba boya ipe kan abi meji si 0916893 1000 0916893 1000 tabi 0915 3 ni ona meta 4893 be na le le pe 0911 3 Mary 893 hello e ka le o hello e ka le ti wole e pe yen ti re hello e ka le o e sha e jongo baba
1: siwaju si seri ti mu ma yen to ba se lori o to ba se ri pe ohun si se ma continue pelu oko e mo wa foni wa lo nje ore ijo re o ti ni lo suru ati ifara
0: o ti gba suru
1: o wa study oko e daada yes obirin ni na omo ko se le se yes o study oko da ko fi suru se amu o ma get e yes a de jo ko soju ona amo wa fun ni se ki ma ti tell me ni soro le wa but pe ki ma ti awon obi mi ke ma pe won ki ke ma si oro ara mi lo won yen iyen ni o le to si to ba je ko ro omo nkan ko ki ma iyen o le rara oro omo ko ma se won le ti mo omo won le gona odi o le ta omo won that's it to ba je oro ti ara o bi ni nu ko fun ara o di ran ko se lo ya e
0: o ti fi dodo ko fi lo awon obi e
1: lo wa ran won lowo
0: ami o e seun go baba ṣùgbọ́n bóyá kí n sáré bèrè ìbéèrè ilé ìka tó mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yìí sárábìnrin yìí ṣe ohun tí ò dáa tó fi gbọ́ràn sí ọkọ ìlẹ́nu ṣó wùwà burúkú ṣé nǹkan tó dáa ni àbí àwọn òbí ẹ̀ náà ti notice pé kí ló ṣẹlẹ̀ ó fà sẹ́yìn díẹ̀ tó fi lè mú táwọn òbí fi notice ṣé nǹkan tó dáa ló ṣe láti dàbí pé ó kọ ó gbọ́ tọkọ ẹ̀kọ́ àwọn òbí ẹ̀ sílẹ̀ ṣé táwọn òbí ẹ̀ ló yẹ ẹ jẹ́ ń gbọ́ ìròyìn lórí ìyẹn ká tó mẹ́nu kúrò ń bẹ́ hello hello
1: ṣẹ́rí
0: bàbá mo ń gbọ́ yín sá
1: ó dára tó ṣe ṣe yẹn bíbélì gan sọ pé kó hàn ní ènìyàn gbogbo ìpamọ́ra yẹn àwọn òbí ẹ̀ nótìsì ọjẹ́ òbí tó da tó mọ́ ọmọ wọn ni sọ wọn ti tètè rí jẹ pé akí ló ń ṣẹlẹ̀ ẹ rí pé ohun tó máa sọ fún náà ni pé ṣáṣì jẹjẹ pẹ̀lú ẹ yes gẹ́gẹ́ bí òbí tó dára bó ṣe gbọ́nà sí ọkọ ẹ̀ lẹ́nu yẹn ó dá ọkọ yẹn ò ní rí òǹdì mú wípé kò gbọ́nà sóhun lẹ́nu wípé ó ṣe mọ̀ kò lè rí mú bẹ̀ yẹn pé kò gbọ́nà sóhun lẹ́nu kò tí ì rí yẹn mú. So ó dá bóyè ọkọ ẹ̀yẹn ó dá.
0: Ó dá bàbá. Ẹ ṣeun gan o bàbá mo dúpẹ́ o. Oríṣiríṣi la máa gbọ́ oríṣiríṣi la máa rí. Ǹjẹ́ ẹ̀yin ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìkànnì kànga gbọ́magbẹ́ Wells Radio 89.3 FM ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ kaalẹ́
2: sá.
0: Yes, sir.

Eka bo kwada si abala keji lori eto awari fe. Abala yi gan gan ni ogbe oruko eto yiru awari fe. Nibe lati ni anfani lati ma fun awon eniyan lati le soro sita lori ohun to ba n dun won to n ko won lominu oro ti won fe fi sinu mo ti won fe ki o ni atunse to de n fe iru atunse be ko wa lati ori eto awari fe nje to ba je pe eyin ni iru oro be to n dun yin be o ni se pelu oro molebi egbon aburo ni baba iya ni ore ni alabasepo abi alabagbe ele fi ru oro be lo wa lori eto yi sugbon imi ko ni ma fun yin lesi obi ko se awon olulufe awari ife tolorun ti pese sile fun wa ton ni ogbon ton ni imo ton de ni oye lati le dari yin sibi to ye ma fi number awari ife sita bayi bayi Number yi on la wa fun wa ni anfani lati le fi iru nkan be ranse si eto awari ife amo bi mo se ma so number yi ki n se yi ti e pe tabi aye te ma flash yo eni anfani ati fi text message iyen sms eni anfani lati fi ranse si number yi tabi ke send di whatsapp fun to ba la anfani lati wa loju opo whatsapp ke fi ru message be ke fi ranse si wa lori eto yi awari fe 0815 519 8656 ma tun number e pe lekan si 0815 519 8656 Number awari ife ni e dakun e ma pe e ko fi text message to ba je sms ni eyin lagbara ati le se to ba de je pori whatsapp eyin wa lori whatsapp eyin na le fi whatsapp message ranse aka tasiko ba to ati mu oro yin a wa pe yin be a wa te pepe oro yin safefe awon eya de le fun yin ni imoro lára ètò ní lórí ètò àwárí ìfẹ́ arákùnrin kan ni ó fi ọ̀rọ̀ ilé yìí ni wọ́n fi ránṣẹ́ sí wa wọ́n ní àwọn mẹ́ta ni àwọn òbí àwọn bí o ẹ̀gbọ́n àwọn tó jẹ́ ẹ̀gbọ́n àwọn àgbà pátápátá ọlọ́kùnrin ni ẹni tó tẹ̀lé ìyẹn jóbìnrin àwọn wá jẹ́ ọkùnrin ìyẹn àwọn jẹ́ àbí kẹ́yìn inú ẹbí wọ́n ní irú ìdílé ibi táwọn ti wá kò là kò ságbí ní àwọn ò là bẹ́ẹ̀ náà làwọn ò ságbé ṣùgbọ́n ní àwọn ìkórìta kọ̀ọ̀kan nínú ìdàgbàsókè àwọn nínú ẹbí àwọn nǹkan ṣòro dẹ̀ lé díẹ̀ wọ́n ní ngbà tí bàbá àwọn bí àwọn ẹ̀gbọ́n àwọn tó ṣáájú àwọn owó díẹ̀ díẹ̀ sì wà lọ́wọ́ bàbá àwọn láǹfààní àti tán àwọn ẹ̀gbọ́n àwọn dáadáa wọ́n ní gbogbo àwọn ẹ̀gbọ́n àwọn ló láǹfààní àti lọ sílé ẹ̀kọ́ gíga yunifásitì bó tilẹ̀ jẹ́ pé tìjọba ni wọ́n lọ. Kì tí ì ṣe aládàáni kò tí ì kárí ilé kò tí ì kárí oko ń gbà yẹn. Ṣùgbọ́n wọ́n lọ ilé ẹ̀kọ́ gíga ti ìjọba. Wọ́n ní ṣùgbọ́n nígbà tí àwọn á fi dé ìkóríta àwọn ń lọ ilé ẹ̀kọ́ girama kò tí ẹ̀ káwọn tiẹ̀ ti tó ronú lọ ilé ẹ̀kọ́ gíga. Wọ́n ní nǹkan ti dàbí bákan fún bàbá àwọn. Ìwọ̀nba àwọn nǹkan kéékèèké tí màmá àwọn fi ń pawọ́dà náà fi ń tọ́ àwọn ń gbà yẹn.
Wọ́n ní ṣùgbọ́n nígbà táwọn ń dàgbà táwọn á fi parí ilé ẹ̀kọ́ gíga agbára ò sí o fáwọn òbí àwọn láti ráwọn lọ ilé ẹ̀kọ́ gíga varsity. Wọ́n ní ṣùgbọ́n gbogbo nǹkan ayé yìí ló fi hàn pé yóò ṣòro díẹ̀ káwọn ó tó le jéèyàn. Nítorí pé gbogbo nǹkan táwọn ẹ̀gbọ́n àwọn láǹfààní sí bó tiẹ̀ jẹ́ páwọn náà parí girama ṣùgbọ́n ilé ẹ̀kọ́ gíga yunifásitì yóò wà wọn náà káwọn ó lọ. Ṣùgbọ́n ìka ọmọ làwọn á jẹ́ táwọn bá yarí pé dandan àwọn gbúdọ̀ lọ. Nígbà táwọn mọ̀ páwọn òbí àwọn ò lágbára. Àwọn ẹ̀gbọ́n àwọn ńgbà táwọn yẹn máa fi parí ilé ẹ̀kọ́ gíga yunifásitì wọ́n láwọn ti bẹ̀rẹ̀ sí ń kọ́ṣẹ́ o. Wọ́n láwọn bẹ̀rẹ̀ sí ń kọ́ṣẹ́ kápẹ́ntà ńgbà náà. Bàbá àwọn bí àwọn pé wò ó mi lágbára ilé ẹ̀kọ́ gíga o. Wà á mú iṣẹ́ ọwọ́ kan tó bá wù ẹ́. Wà á dẹ̀ máa kọ́ iṣẹ́ ọwọ́ yẹn. Tọ́lọ́run bá dẹ̀ wá sọ pé ó máa rí bẹ́ẹ̀ ìwọ náà lọ wàá lọ tásìkò ẹ̀ bá tó. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé kò wu àwọn káwọn ó kọ́ṣẹ́ ọwọ́ ńgbà náà ìwé làwọn fẹ́ kà. Àbí àwọn ẹ̀gbọ́n àwọn kúkú kà kí ló táwọn ò ní kà. Wọ́n ní ṣùgbọ́n agbára ò sí. Wọ́n ní lásìkò yìí bẹ́ẹ̀ làwọn ń wojú àwọn ẹ̀gbọ́n àwọn méjèèjì náà pé àárín náà ti ń ṣàwọn iṣẹ́ kéékèèké ẹ ràn mí lọ́wọ́. Wọ́n ní ẹ̀gbọ́n àwọn àgbà wọ́n ló sọ ọ̀rọ̀ kan gbà yẹn táwọn ò lè gbàgbé. Wọ́n ní bóyá ó dẹ̀ sọ nítorí pé bí alọ́kàn ẹ̀ ọmọ yìí ọmọdé ni kò rí nǹkan mọ́ nǹkan kan. Wọ́n ní ẹ̀gbọ́n àwọn àgbà sọ ńgbà náà pé wò á láyé má yọmí lẹ́nu oníkálukú á jà forí ẹ̀ o. Wọ́n láwọn wá sọ fáwọn ẹ̀gbọ́n àwọn àgbà ńgbà náà pé orí ti ń wo lẹ̀yìn jà fún. Ṣèbí ńgbà tí bàbá lágbára ṣèbó rán ẹ̀yìn lọ ẹ̀yìn ò jà forí. Gẹ́gẹ́ bí àbúrò ṣé kò ní nǹkan tó yẹ kẹ́yìn náà ò ṣe láti fi ran òun lọ́wọ́ ni. Wọ́n ní kódà ọ̀rọ̀ yìí nígbà náà ó di wàhálà nínú ẹbí. Táwọn òbí àwọn pe àwọn pé kí ló dé táwọn rí ẹ̀gbọ́n àwọn fín. Wọ́n ní ọ̀rọ̀ yìí lọ bẹ́ẹ̀ o. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ páwọn gbójú le pé ìwọ̀nba táwọn ẹ̀gbọ́n àwọn ń rí iná ìlólówó iléèwé ńgbà náà. Pẹ̀lú bí 15,000 ńgbà yẹn àwọn á san school fees ọdún kan. Bó tiẹ̀ jẹ́ pé school fees ìgbà 15,000 ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ owó náà ṣe ni. Ṣùgbọ́n àwọn wò ó pé ṣe máwọn òbí àwọn sacrifice fún wọn náà ni. Ó yẹ káwọn náà ṣùbọ́dún mẹ́rin àwọn yóò pè kẹ́nìkan ọmọdún méjì kẹ́nìkan ọmọdún méjì. Wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀ fáwọn o. Wọ́n lọ́dún kìíní lọ́dún kejì ọdún kẹta. Nígbà táwọn rí i pé wò ó kò jọ pé ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ fásitì yìí yóò ṣeé ṣe fáwọn o. Wọ́n ní káwọn ó má tàn mí ọdún mẹ́ta táwọn fi kọ́kọ́ wà nílé ibi táwọn ti ń kọ́ṣẹ́ kápẹ́ntà. Àwọn ò fojú sí o nítorí pé àwọn ṣàwọn wò pé fásitì yà á bọ́ sí lọ́jọ́ kan. Wọ́n ní lẹ́yìn ọdún kẹta làwọn tó bẹ̀rẹ̀ sí ń fojú síṣẹ́. Lẹ́yìn ọdún kẹta làwọn àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń balẹ̀ o. Ó ti dá iṣẹ́ ilé yìí tó bá jẹ́ òun làwọn á kọ́ tọ́ Ọlọ́run báwọn ṣàmí sí o. Àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn lè fìdí ìgòkọ́ ó. Kódà yé táwọn lè ṣe. Ojú káwọn fìdí. Pé èbò bẹ́ẹ̀ àwọn lè kọ́. Àwọn mọ̀ṣirò bẹ́ẹ̀ àwọn lè kọ́. Wọ́n ní kódà nílé ìkọ́ṣẹ́ kápẹ́ntà àwọn tún sàn ju ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ. Ẹlòmíì tí ò tiẹ̀ mo gba sẹ́kọ́ndírì rí tí ò mọ̀ ṣirò tí ò mọ̀ kan. Ọ̀gá ti fẹ́ na tiẹ̀ bẹ́ǹdì nítorí kò mọ bí ó ṣe lo rúlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní gbogbo kinní yìí làwọn mọ̀ lọ́wọ́ kan ń tà wọ́n o. Wọ́n ní ṣùgbọ́n níṣẹ́jú ńgbà táwọn bẹ̀rẹ̀ sí táwọn pinnu pé àwọn á fojú síṣẹ́ yìí báyìí bí ẹni gun àkàbà mẹ́wàá lọ́jọ́ àkàbà tó yẹ kéèyàn gùn lọ́dún kan àwọn gùn lọ́jọ́ méjì ni. Wọ́n ní kódà ọ̀gá àwọn bẹ̀rẹ̀ sí ń sọ pé níbo ló wá fi ọkàn sí látijọ́ yìí tó ṣẹ̀ wá jí pépé.
ká má fọ̀rọ̀gùn lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní nígbà táwọn parí ìkọ́ṣẹ́ ilé iṣẹ́ kápẹ́ntà yìí o, ní bàbá àwọn ti sọ fáwọn pé àwọn lè máa ṣiṣẹ́ láàyè kan wájú ilé. Àwọn ti mọ fọ́níchọ̀ ṣe dáadáa. Ìwọ̀nba ìwé táwọn ka àwọn àtú bọ́ sórí ẹ̀rọ ayélujára, àwọn àtú ṣoríṣiríṣi. Kódà ọ̀gá àwọn gan máa ń pe àwọn ni pé àwọn tó bẹ́rí fún ẹ. Àgbàlagbà làwọn o, ṣùgbọ́n ọgbọ́n ọ̀dọ́ ti wọ́n ni àwọn nǹkan tó tún design ìyá àtòrírú ẹ̀ rí o. Wọ́n láwọn wá sọ fún bàbá àwọn pé rárá o, àwọn òdòrò wájú ilé o. Àwọn náà jáde síta láti lọ wáṣẹ́, bóyá lọ́wọ́ á jẹ́ káwọn oríṣẹ́. Arákùnrin yìí ni níkoríta bí tóun ti ń wò pé kóun ti ẹ̀ríṣẹ́. Òun ò tí ìrówó rarinṣẹ́ ra oríṣiríṣi tóun á fi lóhun dádúró, ńbẹ̀ lòun ti ṣe kòǹgẹ́ ìkànnú àwọn ọmọ kíláàsì òun táwọn jọ kàwé ní sẹ́kọ́ndírì o. Arákùnrin yìí ti parí ilé ẹ̀kọ́ gíga tiẹ̀, kódà ó ti ṣègbéyàwó. Òun wá nílé iṣẹ́ kan tán ti ń ṣe interior design. Ẹ mọ̀ pé kápẹ́ntà wà, fọ́níchọ̀ wà o. Ẹ ti rí bọ́ ṣe ń ṣàwọn pálọ̀ tuntun èdè tòní. Wọ́n á ṣe TV console, wọ́n á finá sí àwọn àga yẹn ń gbà mí àfi bí ìtọ́ba. Irú ilé iṣẹ́ tó ní nìyẹn, àwọn tó ń báyàn tún lè ṣe, tó ń báyàn ṣètò ẹ̀. Tìyín ni kẹ́ ẹ ti kó fún wọn, kẹ́yìn dẹ̀ ti wọlé kó rírin gidi. Ló bá dẹ̀ ní àwọn iṣẹ́ wo lòun ti ṣe rí kóun jẹ́ kóun wò ó. Wọ́n ní kódà ọ̀rẹ́ yìí ò tiẹ̀ wo òun nílẹ̀ pé ó lọlé ẹ̀kọ́ gíga. Wọ́n ní bó lòun náà ṣe gbéra òun sí, òun náà gbéra òun dáadáa, òun náà ò fẹ́ràn òun wọ́lẹ̀ tẹ́nìkan fi rò páyé òun bàjẹ́. Ọ̀rẹ́ yìí òun fi àwọn àwòrán iṣẹ́ tóun ti ṣe lóríṣiríṣi, ó dẹ̀ nífẹ̀ẹ́ sí, ó láìkí ẹ̀ dáadáa. Ló bá dẹ̀ sọ fún òun pé contract kan báyìí wá, ìwọ ni màá gbé contract yìí fún. Mo ní bóde ìṣègbè contract yìí fún òun nìyẹn, òun ṣe dáadáa iṣẹ́ alákọ̀ọ́kọ́. Ẹ̀ta iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹrin, iṣẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún. Ó ní bóde ṣe di ọjọ́ kan nìyẹn, bí ọ̀rẹ́ òun yẹn ṣe sọ fún òun nìyẹn pé ilé iṣẹ́ àwọn yìí, àwọn fẹ́ lọ bẹ̀rẹ̀ ilé iṣẹ́ yìí ní Canada. Bẹ́ẹ̀ òun á dẹ̀ nílò àti mú kánú àwọn fọ́níchọ̀ àwọn lọ́wọ́. Òun dẹ̀ ti pinnu lọ́kàn tòun póun lòun á mú dání. Ó lóun kọ́kọ́ wòra wọn báyìí pé òun á lọ Canada àbí kí ló sọ. Ọ̀rẹ́ òun yẹn ni kóun lọ ronú sí, tó bá jẹ́ nǹkan tó wù ẹ́, tí ò bá wù ẹ́ jẹ́ kí n mọ̀. Ṣùgbọ́n ìwọ lọkàn mi mú lọ Canada o. Lòun bá dẹ̀ ní kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ̀, Canada ti yá náà nìyẹn. Ṣé o níwe passport? Ó lóun ò ní. Ọ̀rẹ́ òun yẹn bá ní kóun má ṣèyọnu ilé iṣẹ́ àgbè. Ilé iṣẹ́ ṣe passport kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ọgbà lọ ṣe interview ṣeṣeṣe. Canada máa bọ́ sí fún wọn. Òun tóun ò lọ ilé ẹ̀kọ́ gíga University Canada máa bọ́ sí fún wọn. Òun táwọn ẹ̀gbọ́n òun kọ́ òun sílẹ̀ tán ní kó ń kálukú jà forí ara ẹ̀, òun màrè dùn fẹ́ dèrò Canada. Inú òun àbí òun dùn ayọ̀ wọn kún. Ọmọ òun á lọ ìlú òyìnbó, á gbéṣẹ́ kápẹ́ntà lọ ìlú òyìnbó. Ẹ jẹ́ máa fàsìkò yìí gbàdúrà fún gbogbo àwa tó dà gbé wọ́n ti rò wá pin tán láàlè jẹ́ yan. Ọlọ́run ló kọ ọjọ́ ọ̀la wa, ọlọ́run ló kọ òní, ọlọ́run ló kọ ọ̀la, kò sẹ́ni tí ò lè jẹ́ èèyàn láyé. Lágbára ọlọ́run á ṣílẹ̀kùn ayọ̀ fún yín o. Ọlọ́run á ṣí ilẹ̀kùn ìbùkún, á dẹ̀ gbé yín kúrò níbi tẹ́ ẹ wà yìí, á gbé yín lọ ibi gíga.

Arákùnrin ní owó tí wọ́n máa fún un ní Canada, ó tó láyan. Ọdún mẹ́ta báyìí làwọn adẹ̀ fi wà lórílẹ̀-èdè Canada láti lọ ṣe project tọ́gà ohun sọ yẹn. Èyí túmọ̀ sí pé ọdún mẹ́ta gbáko lòun á lò lórílẹ̀-èdè Canada o. Ọ̀gá ọ̀yẹn ni lẹ́yìn ọdún kẹta àwọn táwọn fẹ́ lọ bá ṣiṣẹ́, wọ́n á rí new contract yẹn táwọn bá ṣe dáadáa. Ilé iṣẹ́ ńlá kan ni ní Canada, àwọn adẹ̀ tí wọ́n ti gbéṣẹ́ yẹn fún àwọn fọ́dún mẹ́ta. Lẹ́yìn ọdún kẹta tíṣẹ́ àwọn bá dáa, wọ́n á tún rí new àwọn tó lè dúró ọdún mẹ́ta sí. Ṣùgbọ́n táwọn bá rí new àwọn lè fún wọn pé kọ́ fáwọn láàyè oṣù bí mélòó kan káwọn wá wo àwọn aráalé àwọn o. Àwọn tún padà sẹ́nu iṣẹ́. Mi ìfẹ́ dá iye tí arákùnrin yìí sọ pé wọ́n ń fóun lọ́sẹ̀ kan lórílẹ̀-èdè Canada o. Owó ńlá ni gbà. Ẹ kúkú mọ̀ pé orílẹ̀-èdè Canada tó bá ní ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ àwọn òfin ṣeré, wọ́n dẹ̀ ń sanwó fún wọn dáadáa. Arákùnrin yìí ó ní ngbà tí òun dé orílẹ̀-èdè Canada ọ̀sọ̀ọ̀sẹ̀ lòun máa ń fowó ránṣẹ́ sílé. Ó ní ngbà tó yá àwọn ẹ̀gbọ́n òun tán ti ẹ̀rọ òun bóyá òun ṣe dáadáa bóun ò tiẹ̀ ṣe dáadáa. Àwọn náà sẹ́ndí mẹ́sẹ̀jì àbúrò mi bó ní pẹ̀lẹ́ àbúrò mi dáadáa my favorite brother lóríṣiríṣi. Ṣé kò fẹ́ni tó fẹ́ bó ṣì tò láyé? Ọlọ́run má jẹ́ adolóṣì láyé wa o. Owó gbá owó àwo owó kìnìkan owó kìnìkan owó kìnìkan. Ó ní lẹ́yìn oṣù mẹ́fà lọ́rẹ́ ohun tó mọ̀ ń lọ Canada wá gbà ó ní ìyànjú pé. Wo ọ̀rẹ́ owó báyìí bí kinní kan yóò fò lọ́jọ́ kan. Ìwọ náà máa fi nǹkan owó ẹ máa fi de nǹkan kan mọ́lẹ̀ sílé. Ṣó ti nílẹ̀ kó tó kúrò Nàìjíríà ó lóun lóun ò ní. Wo iye tó ní yìí ara iye tó ń gbà lọ́sẹ̀ kan ara lè á kọ́lé débì kan. Lọ sórí íńtánẹ́ẹ̀tì wá róríṣiríṣi àwọn tó ń talé tán ra lé ìwọ náà ṣe information ẹ̀kọ́ rà kan. Tọ́lọ́run bá dẹ̀ fún ẹ láǹfààní tó rírà jù kan lọ tọ́lọ́run bá ní wọ́n rí ní ìwọ̀n ọdún kẹta wa. Àmì tán bá dẹ̀ rí ní ìwọ̀n rí nǹkan fallback sí. Bó jẹ́ rẹ́ǹtì ni wàá máa gbà bó jẹ́ pé kó ta nǹkan kan náà yọjú fún wọn náà. Ó lóun bá dẹ̀ pé bàbá òun pé dádì mi ẹgbọ́ ọ̀rọ̀ báyìí báyìí báyìí báyìí báyìí. Irú ilé báyìí báyìí báyìí ni mo fẹ́ ṣé téèyàn bá ti dèèyàn ńlá nǹkan kékeré ò tún ràn yàn lọ́rùn mọ́. Mo ti sẹ́ndì àwòrán duplex ńlá yìí. Pẹ̀lú ìṣirò tóun ti ṣe ńgbà tóun bá máa fi san sẹ́ndì iye báyìí báyìí báyìí sí léraléra fóṣù mẹ́fà. A sọ ilé ìdílé rin gidi kódà bí àfihàn bá ní ò rí.

arákùnrin ni lẹ́yìn ọdún méjì o. Wọ́n bá dẹ̀ fi àwòrán ilé, wọ́n fi ránṣẹ́ sí òun pé ilé ti parí o. Inú òun dùn ayọ̀ ń kún o pé ẹ ṣé mo dúpẹ́ o. Bàbá ní kọ́kọ́rọ́ ilé wà lọ́wọ́ àwọn o. Tó o bá dé o, kọ́kọ́rọ́ ilé ẹ wà lọ́wọ́ mi, wà á wọlé ẹ wà á rí o. Ọdún mẹ́ta pé o, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó pé o. Àwọn ilé iṣẹ́ tí wọ́n bá ṣiṣẹ́ náà, òun dẹ̀ sọ fún wọn pé tán wàá fáwọn ní bí oṣù mẹ́rin láti lè fi ṣe assessment iṣẹ́ tán ti ṣe. Àwọn á dẹ̀ kọ̀wé ránṣẹ́ sí wọn pẹ̀lú ímeèlì tó bá jẹ́ pé àwọn á tẹ̀síwájú. Tọ́ kò sí ìdí kan tá a fi jókòó kalẹ̀ nílùú onílùú fún oṣù mẹ́rin. Ẹ̀jẹ̀ àmọ́ lọ ilé ká máa gbàdúrà pé a padà síbí lẹ́yìn oṣù kẹrin o. Òun kálukú bá di gbádagbọ̀n. Mo gbúdọ̀ ra ilé fún ìyá, mo gbúdọ̀ ra ilé fún bàbá. Ilé tí mi dé lọ́dún mẹ́ta yìí ò gbúdọ̀ ṣọ́pá bọ̀. Arákùnrin ní ngbà tó òun délé tìlù ti fún làwọn ẹbí òun fi pàdé òun o. Nígbà tára òun dẹ̀ balẹ̀ dáadáa, ẹ gbọ́ ó yá o, lẹ́yìn ọjọ́ kẹta ilé mi ni mo fẹ́ sùn lálẹ́ yìí o. Àbí aṣá àti sẹ́ǹdì owó bẹ́ẹ̀dì owó tẹ́lì owó gbogbo ẹ̀rín gidi ni ká wọlé ká sùn ká máa jí o. Ó ní ṣùgbọ́n ohun tó ń kọ́kọ́ rí ni pé kọ́kọ́rọ́ ń bẹ lọ́wọ́ àdìsá, kọ́kọ́rọ́ ń bẹ lọ́wọ́ kinní kan, kọ́kọ́rọ́ ń bẹ lọ́wọ́ ti bí, kọ́kọ́rọ́ ń bẹ lọ́wọ́ tọ̀hún. Ó ní ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ méjì tí gbogbo kọ́kọ́rọ́ ṣà ń ti ń fò látàpọ̀ ti bí sí tọ̀hún àtoríṣiríṣi. Lọ́n bá dẹ̀ mú òun lọ sí ilé kan lóòótọ́, ilé ìjọ ilé ibi tán fi yí àwòrán ìránṣẹ́ sóhun. Ẹni tí ó ṣe géètì gateman wà ńbẹ̀, duplex ni ó kí òun dáadáa. Ilé tuntun nílé yìí ní tòótọ́ òun wọlé. Bẹ́ẹ̀ lòun dọ̀bálẹ̀ lòun kí bàbá òun pé ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé mo dúpẹ́ o, tẹ́ ẹ ṣéwájú tẹ́ ẹ ṣẹ̀yìn o, ilé ló dùn tó dùn wò bí ilé ọba yìí. Ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ mélòó kan, ìyẹn bí ọ̀sẹ̀ méjì, tí arákùnrin yìí ti wà nínú ilé yìí. Kí ló ṣẹlẹ̀? Mo ń bọ̀ náà.

0: arákùnrin ní lẹ́yìn ọ̀sẹ̀ méjì tóun ti wà nínú ilé. Àwọn ọ̀rẹ́ òun lóríṣiríṣi táwọn jọ wálé àwọn òṣìṣẹ́. Gbogbo èèyàn wá ń kí òun ẹkú àti lébọ́ lé ẹkú àti ṣe kinní kan o. Ó lóun dẹ̀ wà nínú ilé lọ́jọ́ kan ní Gateman bá wá kanlẹ̀kùn wọn nísàlẹ̀ o. Tegele fẹ́ o. Ó ní mánéjà lóun fẹ́ rí yín. Òun ní mánéjà lóun fẹ́ rí mi bíi ti báwo. Kí ni mánéjà? Ta ni mánéjà? Jẹ́ kí ẹni ọ̀hún wọlé o. Nígbà tí ẹni ọ̀hún wọlé ló bá ní ẹ̀ka san owó ẹpẹ̀lẹ́ o. Ìjọ wo lẹ máa kú? Àsọ lóde òyìnbó. When are you leaving the house? The money you paid to the Airbnb, o ti expire. Ẹ mọ̀ pé ní ìgbàlódé tòní òtẹ́ẹ̀lì wà èyí tán pè ní serviced apartment Airbnb ìyẹn náà ń bẹ. Ìyẹn túmọ̀ sí pé gba ilé rin gidi tá dàbí ilé tiyín èyí tẹ́ fi lo òtẹ́ẹ̀lì tẹ́ máa wọlé tí ò ní sáyè tó pọ̀. Tọ́ ká má fọ̀rọ̀ gùn àṣé Airbnb serviced apartment ni bàbá lọ gbà fọ́mọ ẹ o. Tán pè nílé tí ẹ̀ kódà wọ́n tún jẹwó sọ́dọ̀ àwọn yẹn. Àwọn yẹn bá wá kanlẹ̀kùn pé ọ̀sẹ̀ kan ni wọ́n san ó yẹ kẹ́ ẹ ti kúrò lẹ́yìn ọ̀sẹ̀ kan. Ìyẹn bá ní ilé tòun lòun wà yìí náà ilé mi rèé àbí ẹgbà mi. Tọ́ ọ̀rọ̀ yìí dariwo. Ó dariwo gidigidi gan ni. Nígbà tó máa dọ́dọ̀ bàbá, bàbá ṣàlàyé o pé àwọn ẹ̀gbọ́n ẹ wọn ò ṣe dáadáa. Wo kiní, wo bójú ọ̀nà ẹ ṣe dàrú, wo bí kiní kan. Àwọn owó tó fi ń ránṣẹ́ ó ti ṣe bísínẹ́ẹ̀sì márùn-ún kò sí èyí tó dúró. Wo kiní, ọmọ ẹ̀ ń jọ kiní àná, ọmọ ẹ̀ ṣàìsàn. Wo kiní gbá ẹ̀ ṣe kiní kan ìkòkò bábá àṣàsàn. Ilẹ̀ tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ Airbnb ìyẹn bí tá a gbà fún ẹ ilẹ̀ gangan nìyẹn. Ìwé ẹ̀ rèé. Bàbá, kí ló tẹ́ ẹ ṣàlàyé pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀, kí ló tẹ́ ẹ ń parọ́ fún mi? Ẹ tún tàn mí, mo tún dé, mo tún wọlé, àṣé kò ti àṣé ilé tẹ́ ẹ lọ rẹ́ǹtì lẹ́gbẹ́ mi wọ̀. Ẹ wá dójú tì mí, èmi ti sọ fún gbogbo èèyàn pé báyìí lórí. Ṣé ni bàbá ẹ ní kó má dàbí pé wọn nìkan lòún ṣe dáadáa ni mo fi pé owó tó ń fún mi náà ká fi ra àwọn ẹ̀gbọ́n ẹ lọ́wọ́. Àṣé bó òun máa ń fáwọn ẹ̀gbọ́n òun lówó kò sígbà tán pè òun tán béèrè owó tóun ò fún wọn. Èyí ti ṣe tó jẹ́ pé gbogbo òògùn tòun ẹ tún parọ́ ẹ tó padóru rọ́bà ń tàbáǹta báyìí fóun. Bẹ́ẹ̀ gbogbo èròǹgbà tòun gbogbo làálà tòun òògùn tòun lòun kó kalẹ̀ yìí. Níbo ni kò ń kọjú sí báyìí, níbo ni kò ń kẹ̀yìn sí? Arákùnrin yìí wá ń bèrè lọ́wọ́ àwárí ìfẹ́ lálẹ́ yìí pé ṣé ilé yìí òun ṣọmọ ìyá Hausa? Béèyàn á ti ẹ̀dà yàn bàbá òun gangan ló jókòó lórí ọ̀rọ̀ yìí. Ṣó yẹ kán máa fowó tòun, kán máa fi owó ayọ̀, kán máa fi lọ tọ́ ìṣọ̀lá? Òun tóun ní kọ́kọ́ lé fóun kóun tó dé sóun ò mọ ohun tóun ṣe bí. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó tó yẹ kán fi gbé ilé dúró yóò kọ́ ilé ṣèǹjì àtúnṣẹ́kù ilẹ̀ lásán lòun wò yìí. Wọ́n kọ̀wé ilẹ̀ fóun tòótọ́ ṣùgbọ́n bóun lòun ti ẹ̀ ṣe fẹ́ gbàgbọ́ pọ́un lòun nílẹ̀ yìí. Arákùnrin ní àwọn ilé iṣẹ́ tí àwọn bá ṣiṣẹ́ ń lu òyìnbó. Wọ́n ti kàn sáwọn àwọn dẹ̀ tún gbúdọ̀ padà ọdún mẹ́ta. Ṣùgbọ́n òun ti pinnu pé tóun bá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà yóò òun ò tún padà wá mọ́ o. Kí bàbá òun, kí ìyá òun àtàwọn ẹ̀gbọ́n òun kọ́ ṣáà mọ̀ pé òun ò exist, wọn ò léèyàn tó ń jẹ́ òun láyé o. Nítorí tóun bá lọ òun ò tún padà wá mọ́ o. Bẹ́ẹ̀ òun ti kọ̀ wọ́n sílẹ̀ o. Nígbà yẹn lẹnìkan ni kó gbé ọ̀rọ̀ ẹ̀ wá sórí ètò àwárí ìfẹ́, ó ṣeéṣe kó rí ìmọ̀ràn gbà lọ́wọ́ àwọn èèyàn. awon kan ni ko o ma wo be baba ni baba ma je sugbon o bi won pe to ba je eyin kile eyin a se fun baba ati yin nje yin le darijin baba ati yin bi ton ba se ru efe yin engbo awari ife odo wo bayi la da orun la ile yi si o 0916893 1000 tabi 0915 3 ni ona meta 4893 tabi 0911 3 ni ona meri 893 ipe ti po loju opo e ka le ma yes ma e se ngo Mrs. Akinola yes ma
1: yes sir baba de o soro lati dari omo ti won ran ni school won awon egbe school won tu wa wo pe ka won dale de Iwa ton wu yen o buru ja e ju e kite ni na
0: o kite
1: o tun wa ran le ti wa lo nlo we
0: fun ti wa nlo we fun
1: o rara la elede gan a fi a binu si won a binu si won rara la ba gan lo ni da ti de gidi gidi o ko ye kon se de yen rara rara olohun o tun ma lo ko ma lo ko kon te ma we iwo rara gan baba yen
2: Hello.
0: Promise mo promise ke ma fun yin oda ma pe number mi ti kin to pare eto ma fe ke mu ke kan si mi se ti gbo sa all right ashe hello e ka le o e pe yan ti o tutu hello e ka le o
3: e ko ta ro ko
0: e sun gan ma oruko yin ma ti bole tin pe ope mi lati ologun ere sun gan mama
3: sori kasha a dupe lowo na pe o sese fun ti ko de ni le rara olorun ni ko dupe fun baba yin o de wa mo pa won se daija tori ton ba ko le yen na awon na ni wa pada le
0: bi
3: wa ti pada travel na
0: be ni
3: se ri pa won gan so ra won di we ni se ti bobo yen ba pada o ni won ti le mo ibe ni baba yen fe poju si awon ekan to wa nawo won fun yen sa le rowo mi fe won se nigba to fi nkan kekere do won wo to so lo to lo lo ba o lo si fe fi lorin la jo won wo ori ka lo pada le leketa tori ko se dada o tun le pada fowo ran se pe ko fi se nkan ba ko fi se nkan ba ti wa se wa ma benefit dada but ko ba ro yen baba yen na ni baba yen ma ma je obi eni lo bi eni sin ko si to ka ti won si but bo se n lo yen ni koko ra lo to ba lori ofe iru ore eto n ba so yen to ba le ba se mi ko ro la ma se tori gba to ba ma je ko re ipon
0: ti fa ko le bi desi
3: so tawo ore e ti ori ore e yen to ba le fi lo to ba le ba se se bo ba de tawo ba be na ba ri oju ma ti won but ko si bi to fe ti ba be si ba be ni ba de
0: na ni o ma che
3: ni se ki so ore baba ki se o baba ore mi ni se enko ti mo ko mo ki se baba yawe baba ara mi
0: baba ti e gangan
3: so ko ni suru o ma tara won se loro ori won ni awon obi wa lorun wa so ko ni suru dada ko ni suru o le do ko ma ta si won o but ko si bo se ma ri na ba de ni ba de o le ma ta se go le ma ta saburo ah but baba ah orun se ko to won la si jade so o le se si ko mi ko bi ore but ko ma ta ba won se lorun ile jo ma ko gba pe ile na lo se
0: ile
3: ile lo se to ba se si ta bayi o le folopa mu won se le folopa mu ba
0: se le folopa mu ba be
3: o le folopa mu ba be ko le ran ba be le won nkan to le se sorry blessing
0: nkan
3: to le se o le se na niyan to ba pada so olorun a ko lowo ko be ore eye tore eye ba le ran lowo lati ba se ko ma ba tabi pe gbogbo eko lo rara o ba ni o dai ma te waju
0: e se ngo ma
3: o ni platform ke ke si emi na ni interest o da o ka le ti ma mo ra wa ka le ma ti ra wa
0: ben ben
3: e se mo pe je mi na ti ke
0: mo ranti ti yin dada mo ranti je mi number mi wa lowo yin
3: rara ile ma ele mu number mi ni tu
0: ah ben mo mu number yin mo ma check e ma check e ma check e mo ran to ke mo call e
3: ma gbagbe platform
0: ni e mi gbagbe e se ngo ma mo dupe ma o
3: e se mo dupe
0: yes ma ikara lo lo tori fe o na ni a se da ololufe hello e ka le o ele baba lati kola
2: sari obeni mo je sai pe o ku ori re
0: sawo bo lo si je
2: tori to ta je koko ile yen sile fun asai mo onwe egbon e ko ma so jija kuda lóòótọ́ a rí méje sí bọ̀ tán bá ti pa kájà rẹ̀ ìdà nǹkan ta ló ma ṣùgbọ́n náà ló ma jogún lé bó ṣe ń padà lọ yẹn èmi ò bá ní ewì tó kò yẹ kó sọ fún wọn yípo òun padà lọ ó fi ṣe ni màánú ó mọ sọ́kan rẹ̀ torí pé kí ni wọ́n tún lè fẹ́ gbìyànjú láti fà á wá sílé tá bá dẹ̀ fà á wá sílé ó máa jìjà kúja ni kò lè wúlò mọ àdúrà gidi ló nílò báyìí ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti rí àríṣá láti mọrú àwọn ẹbí tó ní so bàbá ló ṣe bí ìyá ìsọ àti jacobo nínú real life ìyá ló gbàbọ̀dé ti ọmọ nínú bíbélì bàbá ló gbàbọ̀dé eléyìí ohun tó wà núwèé mímọ́ ó ti ń ṣe so nípa bẹ́ẹ̀ kó rọra fi ayò àti àlàáfíà kó dunú sí wọn kó máa fún wọn lára yes òun ló ti mọ ohun tó máa ṣe nínú òun ìyẹn ò ní kó dọ̀hún kó máa fi nǹkan ránṣẹ́ sí wọn wọ́n ti jẹun oyún wọ́n ti jẹun
0: wọn mọ́ oyún nìyẹn
2: mo sọ́rí gan
0: kọlọ̀ ṣàánú
2: ọgbọgbọn ni èèyàn fi ń sá fún màálùú nígbà tó bá tó stage kan a kàn cut a block gbogbo wọn off
0: ọlọrun
2: kò ṣàánú wa ní ẹgbẹ mo gbàgbọ yẹn lẹẹkan ọlọrun má jẹ àtẹnìkìtà má jẹ kíkà àtẹnìkì wa olúwa kó máa ṣàánú fún wa.
0: Ẹ ṣeun gan baba ẹ ṣeun gan sir. Hello ẹ kalẹ o. Hello ẹ ti wọlé o ẹ kalẹ sir. Yes, I can listen.
4: Sir, Oluwaseun lati Ibadan lo pe o.
0: Oluwaseun lati Ibadan. E ka lesa.
4: E ka le o.
0: Yes, sir.
4: Ele ti gberun ton.
0: O lagbara o.
4: Lagbara. èmi ò bá kọ gbà ní yànjú pé àkọ́kọ́ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ Joseph ni àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà ló tà àwọn kan lè jẹ́ apá àwọn kan lè jẹ́ ata ìgbà tó máa gbẹ̀yìn ẹ̀ náà ọlọ́run náà tún lò fún un rú bàbá ẹ̀ nísìnyí kọ́ má bínú sí bàbá ẹ̀ bọ̀ bó ṣe lọ ẹ̀tọ́ tó bá fẹ́ wà fún
0: kò máa fún wọn
4: ọlọ́run bá wù mọ́kùn àfàdù fún bàbá ẹ̀ kò máa fún bàbá ẹ̀ ó lè má pé anybody o tó bá wù pé kò ní láti bá wọn sọ̀rọ̀ ó lè má pé wọn bá wọn sọ̀rọ̀ títí ọkàn ẹ̀ máa fi yọ ṣùgbọ́n àkọ́kọ́ kó má bínú sí bàbá ẹ̀ torí kò sí bó bá ṣe burú tó àti ara bàbá ẹ̀ ló ti jáde wá torí pé ọlọ́run dẹ̀ rí ọkàn ẹ̀ lọ́tún fi ṣọ̀nà fún tó fi padà lọ tí ò rí dènà láti padà kí ló bá dènà láti padà lọ́nkọ́ kí ló bá fẹ́ ṣe tí ó bá rọ́ọ̀nù láti padà ńkọ́ kí
0: ló fẹ́ ṣe
4: so nísìnyí wọ́n sí ọ̀nà fún tó fi padà lọ nǹkan tó bá wù lọ́kàn láti fún bàbá ẹ̀
0: kó máa fún wọn
4: tó bá wù kó máa pè wọ́n sí wàhálà ń bẹ̀ ẹ̀tọ́ bàbá yẹn
0: kó máa fi dùn
4: kó máa fi yẹn tó bá ṣe wù lọ́kàn láti fún òfin ẹ̀ ní property nàìjíríà ó lè má kọ̀lé nàìjíríà ó lè ní country nàìjíríà ó fúnra kó kí oṣù ṣe fúnra gbẹ kó ní investment nàìjíríà tó bá wù ní yìí tó bá dẹ́hùn lùdọ́ lóòótọ́ lọ ilé láàbọ̀ sí ní oko
0: bẹ́ẹ̀ni
4: kára jù lọ títí a sì máa padà wá sílé
0: bẹ́ẹ̀ni
4: kò sí wáyé fẹ́ pẹ́ lájò tó ilé náà sì ni o kó má gbàgbé ilé ó lè dúró lónìí ẹni tó ṣe nǹkan tí ó tó dúró lónìí ó lè ṣe nǹkan tó máa dùn mọ́yàn lọ́la
0: bẹ́ẹ̀ni
4: kó má ti torí pé ilé torí ó dùn lọ́pọ̀lọpọ̀ gbogbo láàlàyé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ọlọ́kàn fi hàn bóyá gbogbo owó fà ní wọn mọ̀ pé iṣẹ́ làálà ni ó lè tilẹ̀kùn bẹ̀ ṣùgbọ́n ẹ̀tọ́ tó bá tọ́ sí bàbá wọn òbí ẹ̀ kò máa rọ́ṣẹ́ sí wọn fún ara wọn náà lọ́ máa bẹ̀ ẹ́ lọ́ máa rọ̀ ọ́
0: ọkàn
4: tó bá wù lọ́kàn
0: ni kò ṣe fún wọn
4: ó sì kò lè trust anybody mọ́
0: bẹ́ẹ̀ ni
4: o kò wá kọ́ nítorí ẹ̀ kò wá nítorí ẹ̀ òun wá fẹ́ tilẹ̀kùn gbogbo ilẹ̀kùn lápáta tabá torí ẹni ibi kan ta ní kinní kan ẹni eré náà máa rí kọjá
0: bẹ́ẹ̀ ni akọjá téèyàn ní rí
4: so kò sí bí ó fẹ́ ṣe kò sí bí èèyàn fẹ́ rẹ́ni eré tó rẹ́ni ibi ẹni ibi rẹ̀ ní ilé wa náà wà ọlọ́run máa tọ́ ká ṣe ọ ọlọ́run máa tọ́ ọ
0: ọlọ́run
4: sì máa kọ́ lọ́nà tó máa bọ̀ ṣùgbọ́n kó má sọ pé òun fẹ́ tilẹ̀kùn pátápátá tó wù wọ́n òbí yẹn
0: ẹṣeunga mo ti pẹ o ẹṣeunga láti ìbàdàn. Hello, ẹ̀kálẹ̀ o.
5: Ilé mi níta bẹ́ẹ̀.
0: Ẹ̀kálẹ̀ sá.
5: Àfáà sábà sí. A ní nǹkan tó dé.
0: Ẹ̀ṣeunga àfáà mo ti pẹ́ sá.
5: Kó dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run. Ebi fọ́bẹ̀ tó ní láti mú fámìlì rẹ̀ láti pilẹ̀. Ó ṣe fojú hàn ní
0: ìpinnu.
5: Tí wọn bá ṣe bẹ́ẹ̀ kò ní mọ irú ẹbí tó ń wà. Yàtí ìgbín wọn mú ọmọ wọn ṣe kàì láti pìlẹ̀ àkọ́kọ́ ni. Ṣé wá rí ọlọ́run ti sọ wípé àjíjẹ́ náà ọmọ abẹ́ ẹsẹ̀ ìyá àti bàbá ìlú wà. Kó má bá wọn yà ó. Kó jẹ́ kí ọ̀rọ̀ yẹn dùn dáadáa.
0: Bẹ̀rẹ̀
5: kó má bí wọn. Tó bá dùn dáadáa yóò lè ronú dáadáa.
0: Bẹ̀rẹ̀
5: tó bá ti bí yóò bọ̀rọ̀ jẹ́ ni. Ṣé rí kó ṣáàbù bó ti fẹ́ ṣáàbù yẹn kó ṣe kú bá gbàgbàgbà bó ti gbogbo nǹkan tó bá ṣe é fi ọ̀nà méjì ni kó máa fi
0: tó
5: bá ti ṣe é fẹ́ẹ́ nìyí bá mi ṣe nǹkan bí nǹkan
0: lórí ìgbà kó lẹ́lò míì náà ta tún máa bá ṣe míì.
5: Kẹ́mi kí ọ̀pẹ́ nìkan tún máa bá ṣe mí. Ní wàá kó bá gbà kọ́ ló máa jẹ́.
0: Níta
5: àwọn òbí ẹ̀yàn kó máa fowó rẹ́ kó sì máa bá wọn sọ̀rọ̀ dáadáa àti gbogbo àwọn ẹ̀gbọ́n kó máa máa jẹ́. Ojú ọkàn òjò kan gbogbo àṣírí ìyókù tí ò tí ì mọ̀ yóò tún
0: ti lọ́wọ́ tó bá ti kọ́.
5: Mo ti máa mú wáyé ní ilé ìmọ̀ nípa àwọn eléyìí ọ̀tá tí mo fi ṣọ̀rẹ́ ni tàbí tí mo fi tẹ̀lé. Mo ti máa mú ọwọ́ ọ̀tá ati emi o ta ni o ka won si sugbon lo ma mo bi jure ti o ma bi soro fun wo de bi ni pa oro ni gbogbo asiri ko se wa npe se gbogbo ko ti mo kankan ike tun ma po awon to lewo awon to yu to opposi yo opposi bi pe ah mi o fe ki emi ni mo mo yi yo mo mo awon te pe awon lo fun won mo le pe ko se ba ba yo mo bu di te se bu ma mo to ba so ba ti sa fun mo bu bu ba fun won se a fun ni ni tu e ni tu yo mo wa orisirisi lonu ma wa la o le o pe bi pe to wa tele o bu ya won ni kini kan o se balance to ju ke to ko fa re
0: ni
5: ni je je olonwa jo si si o je ko ba ze mo bi je bi ja Come up, Ben, but you're going to go to the right. You see, I don't like anyone.
0: Ami, Ami, a young girl, I'm going to go to the

0: tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ni mẹ́sẹ̀jì kan wọlé fún mi pé ẹni yìí ń jẹ́ kó fi yé mi pé ọ̀rọ̀ tòun súnmọ́ ọ̀rọ̀ èyí tí mo ṣe nà síta lálẹ́ yìí.
1: Ó di dandan ilẹ̀ láàrin pẹ̀lú patience of a man.
0: Látinú ẹbí látinú ilé ló ti dà pé ó wà disadvantage sí yẹn pé ó wà ní ìpele tó jẹ́ pé àti ga àti gòkè ó máa nira díẹ̀ fún. Ọlọ́run dẹ̀ ti wá orí ọ̀fẹ́, Ọlọ́run ló kúkú mọ bó ṣe ń tó nǹkan ẹ̀. Ádẹ̀mù ẹni tó wà lẹ́yìn pátápátápátá Ádẹ̀mù wá síwájú. Èmi lérò pé tí bàbá bá tiẹ̀ lo owó tiẹ̀ láti fi ràn àwọn ẹ̀gbọ́n ẹ̀ lọ́wọ́, ṣèbí wọn á dẹ̀ tó wá ń fi tó létí. Ẹni báyìí báyìí nílò nǹkan báyìí báyìí jẹ́ ràn án lọ́wọ́. Arákùnrin dẹ̀ fi yé wa pé kò sígbà táwọn ẹ̀gbọ́n ń béèrè nǹkan lọ́wọ́ tó wọ̀ fún wọn. Ìyẹn túmọ̀ sí pé òun tọ́jú àwọn ẹ̀gbọ́n òun bó ṣe yẹ bó tiẹ̀ jẹ́ pé ó ní nǹkan tóun dì lọ́wọ́ tóun bá lóun fẹ́ lò láti má fún wọn ní nǹkan ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Lójú arákùnrin yìí báyìí bàbá òun já òun lólè. Òun tó jẹ́ tóun wá ké fáwọn ẹ̀gbọ́n òun. Gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ owó tóun fi ránṣẹ́ ilẹ̀ lásán ló wà ń bẹ̀. Wọ́n tún parọ́ fún wọn tún gbé òun sínú ilé tí òun ṣe tòun. Níṣejú tiwọn wọ́n rò pé kò nílò ju bí ọjọ́ mélòó kan tí ó fi lọ ni. Àṣé yóò lò tó bí oṣù mélòó kan bí tí ò fi tó wọn létí. Ẹ̀jẹ̀ a máa ṣe dáadáa. Ká máa járí sí ìtì ẹ̀ nítorí tá a bá dọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀ láá ṣàlàyé. Bóò lẹ ṣe náà bóò ló ṣe mú bóò ló ṣe ṣe o. Mo lérò pé bọ̀dá yìí ti rí nǹkan kan mú lórí ètò àwárí ìfẹ́ fún talẹ́ tó ní. Àsìkò ti tó láti wá máa ṣẹ́rí padà wálé. Ẹ jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò àwárí ìfẹ́ pátápátá pé ẹ ṣeun gan o. Ẹ ṣeun gan-gan-gan mo dúpẹ́ o. Ẹ̀yin fẹ́ pè mí lórí ètò àwárí ìfẹ́ fún ìpolówó ọjà àbí fún ìkéde. Fún ìpolówó ọjà tàbí fún ìkéde. Tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ máa fi nọ́mbà kan síta. Nọ́mbà yẹn ni gbogbo àwọn tó bá fẹ́ join fans club àwárí ìfẹ́ pátápátá nọ́mbà yẹn lẹ́ send message sí. Lọ́sẹ̀ tó ń bọ̀ máa fi nọ́mbà kan síta ìyẹn fún fans club àwárí ìfẹ́. Ṣùgbọ́n fún ìpolówó ọjà àti fún ìkéde ẹ̀ pé 070-6840-7359. Ẹ̀dákun ẹ má pè é lálẹ́ ẹ má pè é lóru ẹ má pè é ńdajì o. Ẹ tí ó jẹ́ ńgbà tí iṣẹ́ bá ń lọ lọ́wọ́ lójúmọmọ. A ràn mí lọ́wọ́ láti lè gbé ìpè yín láti dá yín lóhùn. Àmọ́ tẹ́ ẹ bá pè é tí mi ìbá gbé mi ìfojúdíyín o. Iṣẹ́ tẹ ìgbélé wà lọ́wọ́ náà ló pọ̀ o. Yìn nílé gbé ìpè kankan mọ́ ẹ má bínú gbogbo àyín tẹ wà lójúùlà. Aago mọ́kànlá ti ẹ̀ tútúlù ó ti ká wa mọ́ bí. Ayọ̀ Emmanuel Ojo olórúkọ tèmi. Eré àti ayọ̀ tí mo fi

Lẹ́sí, òun náà ni màá tún bá yín lọ́sẹ̀ tó ń bọ̀. Ilé mi ò ní dàrú, ilé tí yín náà ò ní dàrú. Ohun tó ń bà yín lẹ́rù yẹn má ṣe bẹ̀rù nítorí pé Olúwa wà pẹ̀lú wa. Ó lóun ò fún wa ní ẹ̀mí ẹ̀rù kó sá kúrò lọ́dọ̀ gbogbo wa pátápátá. Kí a má ṣe fún ẹ̀mí ẹ̀rù láyé. Ẹ ṣeun gan tẹ̀ ń gbọ́ wa, ó dàrọ̀.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, nǹkan agbẹ́mágbẹ́.